0: ṣèjìrẹ́ ń bàdọ̀.
1: láàrin ọjọ́ mẹ́ta tó gbẹ̀yìn ìrìn àjò oṣù kẹfà.
0: bí ọwọ́ ọlọ́run yóò ti máa mú gbogbo èèyàn kọjá sí ìpele tó kàn.
1: ooru àṣírí.
0: pẹ̀lú crossover night june edition.
1: látọjọ́ sunday 28
0: monday 29
1: àti tuesday
0: 30th june.
1: next level.
0: ìpele tó kàn lápò rí ẹ̀.
1: ẹ

0: ṣe láìsí àdúrà àti àwẹ̀. Iṣẹ́ ìyanu kankan ò lè ṣe. Ó ti yá níbi tí àdúrà ti ń gbà. Tí gbogbo ogun ti ń ṣẹ́ ni mo náà wà. Tí òǹde ń gba ìtúsílẹ̀. Tí onírọ̀bìnú jẹ́ ń fò fáyọ̀ ṣẹ̀ṣẹ̀. Èrò wìtìwìtì níbi ìpàdé àdúrà àti ìjọ Light of the Living Church. Ìjọ ìmọ́lẹ̀ alàyè. Iṣẹ́ ìwé mímọ́ sọ wípé ẹ máa gbàdúrà láìsinmi àti láìkáàárẹ̀. Ìdí nìyí tó fi yẹ kí gbogbo ẹni tó bá fẹ́ bọ́ nínú ọ̀fìn òun àjàgà ayé ó jẹ́ kájọ kórajọ pọ̀ ní gbogbo ọjọ́ Jimo Friday. Ní déédé aago méje òwúrọ̀ sí mọ́kànlá. Ní Sabo Under Bridge, Oníjòkúta Hall, Sàgámù, Ogun State. Àkùrí Ọlọ́run ìyanu. Ṣé ìyanu ló ṣẹlẹ̀ tí Joseph fi di apàṣẹ ní ilé àjèjì? Nípasẹ̀ ìyanu ni ànàdì ọlọ́mọ ní Ṣílò. Àkókò tó fún ìyanu tìrẹ náà. Lábẹ́ ìfàmì róró yan wòlíì tá a gbé kalẹ̀ fún ìran tá a wà yìí. General Ofasia, Prophet Rotimi Ilésanmi, Baba Zion. Ẹ pé bàbá wòlíì sórí 0706-717-0079 tàbí 0806-231-3555. Jésù ń dúró de ọ́ o.
1: Ará mi olùfẹ́, orúkọ mi ni wòlíì Rotimi Ilésanmi, Baba Zion. Olùdásílẹ̀ ìjọ ìmọ́lẹ̀ alàyè worldwide. Wòlíì tá a rán sí yín, wòlíì rẹ ti dé o. Wòlíì yín ti dé láti gbàdúà. Ẹ múra sílẹ̀. Gẹ́gẹ́ bí mo ti máa ń sọ, omi tẹ́ ẹ bù sínú ìrì lálẹ́ àná tó bá wà lọ́wọ́ ẹ̀gbẹ́ dání. Ṣùgbọ́n mo gbàgbé mo ti sọ fún yín pé gbogbo ẹ̀yin ènìyàn Ọlọ́run ní Ogun State, ní Korodú, Ìṣẹ́un, Ẹgbọ́, Sotúbọ̀, gbogbo yín pátápátá tó fi dé ẹ̀pẹ́, ẹgbọ́rọ̀ Olúwa o, tó fi dé Ìjẹ̀bú òde, ẹgbọ́rọ̀ Olúwa Oru, ẹgbọ́rọ̀ Olúwa Ṣápàdé, ẹgbọ́rọ̀ Olúwa, gbogbo yín pátá, ẹ bomi sínú rè. Omi tẹ́ ń bù sínú rè yẹn máa gbé wọlé láràárọ̀, torí a máa lò ó ní Friday. Níbi tí a ti fẹ́ ṣe ìpàdé tẹ́ gbọ́ ìkéde rẹ̀ yìí ní Oníjòkú Town Hall, Sabo Under Bridge nílùú Ìṣàgà. Ìtumọ̀ omi yẹn máa túmọ̀ ẹ̀ fún yín. Alágbára ayé a máa dá òjò dúró kó má rọ̀, ṣùgbọ́n kò tíì sí ẹni tó lágbára pé kírì má sẹ̀, ayé ò ní dẹ̀ dúó. Ẹ já gbàdúà. N tá a fẹ́ fi gbàdúà lónìí, abiyamọ kan gbọ́ mi. Mo pàṣẹ ọwọ́ ogun tí a porúkọ rẹ̀ ní márèrè jẹ. Ọwọ́ ogun tí a porúkọ
0: rẹ̀ ní
1: àṣìṣe márìṣe lórúkọ Jésù. Ọwọ́ ogun yẹn gbẹ kúrò lára rẹ̀. Gbogbo ẹ̀dá alàyè tá a bí nínú obìnrin tẹ́ lórí ọ̀fẹ́ láti máa gbọ́ mi. Mo fẹ́ kó ṣàmí. Mo lo Psalm 132. Mo fi gbàdúrà fún ẹ. Gbogbo ẹni tó ní kó máa fúnrúgbìn pé ṣùgbọ́n kò ní wù. Ẹni tó ní kó máa gbìn pé ṣùgbọ́n òun ò ní jẹ́ kó gbórí sókè. Gbọ́ ìmọ̀ rẹ̀ kó bàjẹ́. Bó ti wù kó gbọ́n tó. N tó bá gbìn tá a pè ní ògo lórúkọ Jésù yóò sì wù. Gbogbo ẹni tí ó bá ń gbọ́ mi, mo fẹ́ kó wà nínú ẹ̀mí. Torí ọ̀rọ̀ tòní, ó jẹ́ ọ̀rọ̀ ẹ̀mí. Now, kí la fẹ́ fi gbàdúà? Àti pé kí ni ọ̀rọ̀ náà tí a fẹ́ sọ lónìí? Òun náà ni wípé struggle without profit. Struggle without profit. Ìgbìyànjú láìsí èrè. Tẹ́ ẹ bá wo ọ̀rọ̀ yìí, ẹ rí pé ó lágbára díẹ̀. Ntí Olúwa ní kí n dojúkọ lónìí, kí n sì gbàdúà sí òun nìyẹn. Ìgbìyànjú láìsí èrè. Tẹ́ ẹ bá wọlé ayé lónìí, mo fẹ́ lè sọ wípé nǹkan yìí ló ń bá 80% ọ̀pọ̀lọpọ̀ ènìyàn jà nínú ayé. Kéèyàn máa ṣiṣẹ́ kó má sí èrè. Kéèyàn sáré kó má sí èrè, kó má rèrè jẹ. Ọdún wo ló fẹ́ ṣèyẹn dá? Ṣé a wa kọ̀ ní ẹ́? Ń wa mọ́tò. Ṣé bí ara àwọn tí wọ́n wa mọ́tò wọ́n kọ́lé kínní, wọ́n kọ́lé kejì? Kódà wọ́n ra mọ́tò kínní, wọ́n tún ra mọ́tò kejì. Mo rí ẹni tí ń ṣe alágbàwà. Lẹ́yìn tí ó ṣe alágbàwà, ó dẹni tí ń di ónà, òun náà ra mọ́tò tiẹ̀. Mo rí ọlọ́kadà tó tibẹ̀ kọ́lé tó ra mọ́tò náà. So, mo dẹ̀ rí ẹni tó ń tata tó padà dìde nínú ayé. In any business, nínú iṣẹ́ tó bá ń ṣe, mo fẹ́ kó múra kó gbàdúà. Gbogbo agbára tó ní kí n máa ṣiṣẹ́ láìsí èrè, kí wọ́n má ṣe sí láyè. Tí mo fẹ́ kó mọnú, kí wọ́n má ṣe sí láyé rárá. Now, mo dúró lórí àpáta ayérayé. Mo sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ikọ̀ àti ìrìjò Olódùmarè. Gbogbo agbára àti ìjì tó ní kó máa ṣiṣẹ́ láìlérè ní orúkọ Jésù. Gbọ́ o, ilẹ̀ gbé mi. Nínú iṣẹ́ rẹ, ogun ka sise ka ma ri ere lone ogun yen ku nbe mo pase mama mo fe ko se ami meta faya kan ogun ka sise ko ma si ere ninu ise re ninu oja re ninu aye omo to bi mo lo sa 132 ti mo lo lekan ni oruko Jesu oya mo fi ba wi lone te ba wo iwe mimo o soro kanka that is in the book of Isaiah chapter 60 verse let me say the last verse iwe Isaiah 60 last verse egbon to wi oni eni kekere kan yo si di egberu beni oni le little shall become thousands and the small one shall become a great nation and I the Lord will make it haste I will make it in its eggs. So, egbo, oni eni kekere kan yo di egberu. So, if you are small today, that doesn't mean that you are not going to be a big one tomorrow or big nation. Orile de la ni o. La be bo ti wu ko kere to lo ne tabi ko ma ko boya wa konko aye to wa aye kekere ni ni wu yo la. To ba gbadua to si gbo Olorun gbo ati wa atomo ti aye ti fi si yeye e pada dide. Papa, gbogbo eyin te ti loworo ti damu de lojiji you will rise you can still rise there is hope don't lose hope awon oro kan jade lojo si wi pe ireti nbe fun igi ti age lori tori pe ojo yo pada ro ojo yo ro yo si pada ruwe so ben yo ri o mo pase gbogbo iwo ti ogun abeni lori ninu ogo ninu ise to nbe ja tomo tomo lone ogun yen se oro iko oro ti mo so yi mo mo ko ba o ba ibi kan sugbon mo pase lati oni lo ko di asegun bo ba tin gbianju to struggle ire nla ni wa de ma je Jesu oluwawa amen o gbadua fun iwo to ngbo me gbogbo omo to ti ara e jade to momu laya re loruko Jesu emi mimo gbe ori won soke lone Jesu oluwawa amen mo nbo e ja gboro eri kan si abi olufe iriri aye re o ko sibi ti olorun o si woli ta ba ti ran si e o di dodon yo jise ti oluwa ba ran saaju on gbogbo e mo gbagbe leni ti se ojo anu mo nbo ni ilogbo elegba town hall a ma se pade adua nibe de se ri e ma lori ofe lati gba mo ti so te ba ti gba e fun won ni 13 iyo egberu kan deni kankan wa ti e ti nbere ti pe oni omi omi si oni e ba ti gba e fun olegberu kan e fi so seed adura anu seran lowo o ti di egberu mejo bayi mo ti yo 300 ko lori e loruko Jesu iwo ni eri kan mo yo so fun yin pe oluwa su fun mi ni samu merin pe kin ka kin fi se ise anu mi so iyen gbogbo wa la mo loruko Jesu yo dara fun yin then nibo nibe te ba ti de iyana era bus stop ele lo si logbo elegba bus stop iyana era bus stop Lagos Badagry expressway ele lo si logbo elegba town hall iyana era bus stop Lagos Badagry expressway ago mejo aro yi si ago melo si ago makanla then ba kan na ni ojo Friday gbogbo eyin eniyan e gbo mi sinu iri aye ki da iri duro ko si alagbara na aye oni da yin duro ke gbe pade olorun ni ilu isaga nibo ni isaga sabo under bridge onijoku town hall yo dara fun yin oko yin o si bale ara mi olufe e ma gbagbe e lo si abaron jero gbogbo e te e ma je ki ororo won yen dura anu yen ma je tan lowo yin nibo ni ni abaron je ele ti mo sese ka samu si yi oni mo se yo 300 tori mo fe ko kari alabama bus stop abaron je road alabama bus stop abaron je road te ba ti de ikotun e wo moto abaron je road te ba de alabama yen ke wa bere oyi wole street number 1 oyi wole street tabi ke pe number church yen ni kokko gbogbo iwo to gbegba oja kale tabi ore ti owo abi o kokko duro ba kan pe ero ibani soro yi 070 67 17 0079 gbole kan si 070 67 17 0079 mo fe ko fi ore adura mi gba ranse si account number yi bere lati 1200 2000 00699 36107 Access Bank. Oruko to wa nbe, Light of the Living Church. God bless you. It is well with you. Access Bank ni o, Access Bank. Ara mi olufe, mo fe fi akoko iran gbogbo eniyan leti wi pe e ma gbagbe ipade adua ososu ni ilu Mushin. Nibo ni ni Mushin ni every second Friday, Friday keji ninu osu. Nibo ni ni Mushin te ba ti de Mushin eyin ti en bo lati aburu iyana paja egbeda agege nkan kan osodi egbo te ba ti de Mushin e bere onile gogoro te ba ti de onile gogoro e ko le nlo si Idera Cinema Hall. Idera Cinema Hall Tadeyo Street Idera Cinema Hall gbogbo en ti abulegba e mura sile o e ja pade ni second Friday of July nibo niyan ni onile gogoro ni Mushin so e ja pade nbe lagbara lowo Ledumare e ri anu e si jeri sagbara lorun e kan losu ni ara mi olufe ni ilu Ikorodu e teti leko e gbo akoko ti mo nba nko du pelu ogo lowo Olorun ara mi olufe ni ilu Ikotun mo kiyin o e ko jo meta e ma teti leko
2: Mon badou adaba.
3: Mon badou adaba.
2: Mon badou adaba.
3: Mon badou adaba.
2: Mon badou adaba.

Cap Herbal Capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀, ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí, lọ́hùn-ún, níbẹ̀ yẹn, ariwo Figo Cap Herbal Capsule ló gbàgbóró kankan. Tewétegbò ilé wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbédógbédó. Figo Cap Herbal Capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 080-3860-6858 Vigocap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbó.

0: èmi ọmọ yín náà ni o jọ̀lí jọ̀ní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí oya ẹ̀ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
1: sẹ́lẹ̀rì sálárì
0: bọ̀dá mi ẹ̀ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì oya lópin ìgbìyànjú ẹ̀ sípẹ́ẹ̀lì turmeric
2: turmeric
0: ẹ káre pálí ohun ìṣẹ́bẹ̀ Maggi chicken flavour kan fún yín.

0: Emi omo yin na ni o joli joni mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
1: S E L E R R I E salary
0: ah boda mi espelli espelli lo di salary oya lopin gbianju espelli turmeric
2: T U R M E R I C turmeric
0: e kare pali ohun ise be Maggi chicken flavor kan fun yin
1: ohun ise be Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
3: This award goes to the most punctual student of the entire school. And the winner is Lisa Solomon.
4: Something is telling me that she makes her daughter skip breakfast just to be here.
5: You people could have just asked. I would have been happy to tell you my secret.
6: Enjoy instant goodness with John Venn's 3-in-1 chocolate. The quickest start to your morning.
7: Shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo. Don't land o.
8: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
7: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
8: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
7: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
9: Offer valid while stocks last.
7: Me and Maggi, so good together.
10: For this Naija, everybody go chop, whether you be man, woman, pikin, you no go fit escape am. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up, send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start oh. Tell your neighbor, tell your friend, even your ex, everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your man gonna tell you say you go chop something. This offer go last from April to July.
11: How much are you going to learn your metal?
12: Oh, Bella Bini, is your own salary now money? Bobaji, Ubala Maromi, Sara Yoma Famiso, Lati Barai, DDS, No Maromi go, Debbie Pay, your labor, a monk, and let you know what my uncle is. I just said, Missy, my coming go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go,
13: go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, Olugbode to fi wi atego so mo ara aye lore lori eyike yi isoro to njo mo idalenu iwo na gbianju ko si baba oke ogun loni e ma pe 0706460 6419 0706460 6419 baba oke ogun agbalagba ode to fi wi atego sewosan
14: mo ke okunrin mo ke obirin mo ke omode mo ke agbalagba Emi ti mo n kiyin ni baba oke ogun ti gbogbo aye mo si baba iseyin ti mo wa number 4 dudu yemi len opposite oye mekun grammar school ni ilu akura boyo fe bere nkaka bo fe bere oni imore ka to fe bere lowo mi pe mi sori ero bani soro mi yi 07 60 60 64 19 07 60 60 64 19 kini le ese baba oke ogun ti en gba awon eyan ni momore lori ati pe kini le ese baba oke ogun se ohun na ni isoro to n ba wa ja ninu ise ara wa ati eyi to n ba wa ja ninu egungun ara wa apere wo ni won na ti en ri elomi a ma ri pe tohun ba sun bayi tohun ba jin ati dide nile re isoro ni oje fohun tori gbogbo ara ni o ma ro ohun elomi a ma ri pe ise ohun bere si ba fa ohun so lati bi ibara adi ohun de bi ese elomi o le bere mu nkan le elomi o le duro pe elomi a ma ri pe gbogbo enu eti ohun lo bere si ma hoye be le elomi o ma ri pe gbogbo enu ara ni kan bere si ma ja ounje tabi nkan bere si ma rin kaaki inu ara ohun tabi ara ti e bere si ma ta ohun bi e pe ohun fi atarara elomi ba fe sun lale bayi ati rorun sun re isoro ni elomi ba tun sun wakati kan tabi wakati meji to ba jin laaro bayi ati dide nile re na isoro tun ni ogun seju ogun seju ko ni le dide lori ibusun re to ba tun gbianju to dide bayi to ba fese lele ba ese o kan gogogogo bi eni to gbe ese le egun lemi a fi ma pe e ma ja wora wa ni ran iwa na gbianju ko wa yoju si wa fun mara kan abi meji office wa ni number 4 Dudu Yemi Lane opposite Yemekun Grammar School ni ilu Akure tabi ko pe mi sori ero bani soro mi yi 07 60 60 64 19 07 60 60 64 19 nkan yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko sise ma rara elomi o le dagbe be le elomi o ba fe jade nu le re bayi ko le da jade afiko mo fa jade tabi ka elomi o ma fi opa si kete ese be elomi ba lo bayi yo ma ri pe nkan kan ti en ti hun si waju ni gegege bi epo hun fe subu eyen wa won baba wa e wa won baba baba wa elomi won lo 100 odun won lo 100 odun pelu si asekara elomi nse si agbe elomi nse si ode ba ni won tun ma da ta kebe kebe se bi ewe ategbo yin na le won na lo nitori e mo fi lo ko ewe ategbo eyi to wulo fun okunrin to wulo fun obi mo ko wa lati ilu sayoro awon egwe ajise dada awon egbo ajise dada to wulo fun wa ta ba lo ta na ma ri ta ma ma ta kebe kebe na mo ma fi so pe ode ni mi ode ni baba mi eyi na ma pa awon ode a le rin ni ogbon seju a le rin ni wakati kan a le rin ni ogoji seju ti nkan ko si ni yo wa lenu ninu se wa be ni kankan oni yo wa lenu ninu egungun ara wa se bi ewe ategbo yin na wa na lo iwa na wa janfa ni ewe ategbo lodun emi baba oke ogun ti ma wa ni number 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School ni ilu Akure ero bani soro mi re 07 60 60 64 19 07 60 64 19 alaafi ara wo ni bi fi abia
15: ẹ sáré tètè síbí yìí o àsìkò ti tó taro agroscience ti mú ojútùú tó péye wá tí a sì mú oko rẹ ní èso tó pọ̀jù tó yára jù tó ṣojú lówó tó bá fẹ́ kí ilẹ̀ rẹ mọ́ lo èyíkéyìí nínú oògùn pípa koríko saro tó ní glyphosate bíi gobara uproot tarose tàbí tó ní glufosinate bíi slasher slasher super slasher gold ìwọ àgbẹ̀ tó ń gbin àgbàdo má ṣe ronú rárá pẹ̀lú ojútùú àgbàdo wa triplex vigor saika alaka kare clock ìwọ yóò rí ìkórè tó dára jùlọ fún àwọn àgbẹ̀ kòkó wa a ní mac gold mac extra àti capsitor tí yóò kó àrùn pọ́ọ̀dù dúdú àti kòkòrò kúrò lórí oko kòkó rẹ fún oko pákí àti oko iṣu rẹ lo àpapọ̀ tó kún yìí ruta reliance jarumi àti temex fún oko mímọ́ gbòǹgbò ńlá àti ìkórè tó ga jùlọ pẹ̀lú saro agroscience ojútùú rẹ ti hàn ní báyìí tètè lọ sí èyíkéyìí ìsọjí saro nítòsí rẹ tàbí kí o pè wá lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08077494225 saro agroscience ojútùú tó dára fún ọ̀pọ̀lọpọ̀ ìkórè
16: ẹjẹ kí a máa kí gbogbo ẹyin olólùfẹ wa níbikíbi tẹ wà tẹtí náà fà ní àti máa gbọ wa yálà nílẹ yìí tàbí nílẹ òkèrè. Olóyìnbó máa sọ nǹkan kan wípé agbára ni a fi ń tuni jẹ ìyẹn ni pé information is power. Tí èèyàn ọba mọ̀ nípa àwọn nǹkan tí ń lọ èèyàn kan máa pàdánù àwọn àǹfààní lọ́lọ́kọ̀ òjọ̀kan tí ń lọ káàkiri ni. Ṣùgbọ́n lásìkò yọpọ́n ṣẹ́ tó ti sún yálà ọ fẹ́ ra nǹkan ìlónúlé tàbí fóònù aboríṣiríṣi nǹkan wá ń sọ pé àmì ìlówó lọ́wọ́ mi ò lè rí kiní ìrà. Àǹfààní aláìlẹ́gbẹ́ kan ni ó tún dé báyìí láti lè jẹ́ kí wọn náà di ẹni tí ó ní àwọn dúkìá tá a mọ̀ sí properties dáadáa láìṣe yípo làágùn. Iléeṣẹ́ kan wà tí a ń pè ní CDCare. Kí ni wọ́n ń kí ẹ̀ fún gan? Kí ni wọ́n dúró lé lórí? Ìjọ́ ìlà fi ní aṣojú CDCare ní inú yàrá agbára pẹ̀lú mi. Ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola, ẹ bá mi kí gbogbo àwọn aráalé.
17: Ẹ kú dédé wòyí o ẹ̀yin aráalé. Orúkọ mi ni Abdulhakeem Okunola gẹ́gẹ́ bí olóòtú ṣe dárúkọ. Application Asiriola oni agbó abayin tí a mọ̀ sí CDCare. Application ni tẹ́pẹ́ tí ẹ bá ti ní orí fóònù yín ẹ ní àǹfààní láti wo àti ra àti san díẹ̀díẹ̀ gbogbo nǹkan èlò inú ilé fóònù ni o laptop ni o mattress ni o kettle pot ni o
16: gas ni o
17: bẹ́ẹ̀ fẹ́ ra àga ó wà nbẹ̀ bẹ́ẹ̀ fẹ́ ra mọ́tò ó wà nbẹ̀ tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀díẹ̀ láì ní èlé kankan nínú àti wọ́n máa ń fún àwọn oníbàárà wa nídàánilójú wípé kí wọ́n lọ sí ojú ọ ọjà tí wọn lọ wo pé èlò ni wọn ń ta
18: kini yo kọ má se pé fẹ gbé wọn mara o
17: ni tí wọn lọ wo kó tó di pé wọn wà ní àǹfààní pé ọjà jẹ mọ sanwó kini ní ọdọ wa àǹfààní sì wà fún wọn láti sanwó láti oṣù méjì títí dé oṣù méjìlá so àwọn kan tó wà tari pé ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọn fẹ láǹfààní láti mọ sanwó àǹfààní náà wà fún wọn láti sanwó láti ọ̀sẹ̀ méjì títí di 40 weeks ogójì ọ̀sẹ̀ láti mọ sanwó.
18: Mo fẹ́ bí n pè ṣé wọn kọ̀kọ́ sọ iye kan lẹ̀ ni wọn wàá gbé ọjà wọn àmọ́ sọ yòókù díẹ̀ díẹ̀ báwo wọ́n ṣe ṣe.
17: Ẹ ṣeun olótú ṣe rí bí a ṣe gbé kalẹ̀ ni wípé àǹfààní oṣù méjì títí di oṣù méjìlá tá a gbé kalẹ̀ tí wọ́n bá ti ń rà tó bá ti ń sanwó dé ìdajì oṣù tán bá mú láàmọ̀ gbé ọjà yìí fún wọn tí wọ́n sì mọ fi ní àǹfààní láti mọ san yòókù fún àpẹẹrẹ tí wọ́n bá mú oṣù méjì tán bá ti sanwó alákọ̀ọ́kọ́ kalẹ̀ ó túmọ̀ sí wípé a gbé ọjà yẹn fún wọn wọ́n sanwó yòókù ní oṣù míì táàbọ̀ sí tán bá mú oṣù mẹ́rin àǹfààní wọn fún láti san ìkíní kejì tán bá ti san tán a wàá gbé ọjà yẹn fún wọn wọ́n á mọ san ìkẹta ìkẹrin lẹ́yìn ìgbà tí wọ́n bá ti ń lo ìkíní lọ́wọ́ àti oṣù mẹ́fà àti oṣù mẹ́jọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bó ṣe wà nìyẹn sà.
18: Kí ni ìdí tí ẹ fi ṣe bá ń pẹ́ káwọn kọ́kọ́ san owó lẹ̀ díẹ̀ kí ẹ tó di pé ẹ gbé ọjà fún wọn.
17: Ẹ ṣeun olótú ṣe rí nǹkan tá a ṣe ni wípé a wò pé gbogbo ẹni tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti ra àwọn nǹkan tó sì lè mọ sanwó díẹ̀ díẹ̀ so ẹni tí ó mú oṣù mẹ́rin tó sanwó kìíní kejì fún ọkàn wa ti balẹ̀ lórí pé
18: eléyìí
17: yóò lè mọ sanwó lọ ẹni tí wọ́n sì fẹ́ pé mo fẹ́ sanwó kìíní tán lẹ́ẹ̀kan náà ni àǹfààní wà kó san kó sì mọ gbé nǹkan rẹ̀ lọ a sì gbé wá sí ilé rẹ̀ báyìí ni láì ní dà á láàmú rárá sà.
18: Ṣé àwọn ni wọ́n lọ ná kìíní ọ̀ ni wọ́n lọ ra nǹkan tí ẹ bá fẹ́ ni àbí ẹ̀yin lẹ́ẹ̀ rà fún wọn.
17: Ṣé gbogbo nǹkan tí wọ́n fẹ́ rà pátápátá bíi fóònù àti èrò nílà pẹ́ ti gbogbo ẹ̀ pátápátá àwa ti ní gbogbo eléyìí nílẹ̀. Ṣé wá rí tonímọ́tò dé a mọ́ fún wọn láǹfààní kí wọ́n lọ orú mọ́tò tán bá fẹ́ kọ́lọ̀ tán bá fẹ́ iye tán bá ń tà kán sọ fún àwa wà lọ sanwó rẹ̀. Ìdí ni pé olóòtú a ti rí oríṣiríṣi pé mọ́tò tí àwọn pípé rà fún mi kò da nǹkan kan kò ní jẹ́ pé mọ́tò tí a rà fún yá jẹ́ pé mọ́tò tẹ lọ wá fún ara yín. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn tẹ́ fi láǹfààní láti mọ sanwó rẹ̀ láì ní dàyín láàmú rárá.
18: Níbo ni ọ́fíìsì yín.
19: Ọ́fíìsì wa wà ní Exodus Filling Station formerly Tota opposite Fectochi Pharmacy Oluwatuyi Quarters Akure Ondo State.
17: Olúléṣẹ́ wa sì wà ní number 6 Ike Asogu Anthony Lekou ní ìlú Èkó bẹ́ẹ̀ ni olótú.
20: Ẹ pèsè the care sórí nọ́mbà yìí 07074542995 lẹ́ẹ̀kan sí 07074542995.
17: Ẹ ṣeun olótú.
18: Ọ̀rọ̀ lẹ́tìgbọ́n láti ẹnu ọ̀gbẹ́ni Abdulhakeem Okola tẹ́jẹ́ aṣojú CDK ìwọ náà mọ́gọ́rẹ́ lónìí kó lè bàdẹ tí ó ní dúkìá.
21: Ọ̀rẹ́ wa kí ló dé tó rojú kókó báyìí.
22: Wo ọ̀rẹ́ ó sún mi oje ìyá ìṣẹ̀ṣẹ̀ pètàn lórí fóònù ni ó ní gbogbo abọ́ ọ̀dáná wa ní ń jò gáà sìlíńdà wa náà ti fẹ́ẹ̀ jẹ tán gbogbo ẹlẹ́tírónìkì wa ló ti dẹnu kọlẹ̀ owó ni ò sì ṣarajọ yìí.
21: Ara ń tà wúnu ṣọ́pọ̀ ọ̀gbọ́ nípa CDCare ni.
22: CDCare kí ni ń jẹ́ bẹ́ẹ̀.
21: CDCare CDCARE application àṣírí ọ̀la ni níbi tó ti rí ra gbogbo tó fẹ́ tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget electronics tó fi dórí ká ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o iye ọjà tó bára lọ́mọ dáwọ́ ẹ̀ padà o lè sanwó ohun èlò tó bára fódìdí oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀.
22: Irọ́ ni o.
21: Òótọ́ tó hàn ni gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí CDK ni mo ti ra wọn kódà iPhone tó wù lọ́wọ́ mi yìí ni ìsanwó rẹ̀ tán.
22: O sì rírú èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
21: Ìwọ ló béèrè ṣùgbọ́n ní báyìí tètè download CDK lórí Google Play Store àti iOS App Store kí wọ́n náà máa jáyé CDK ní wẹ̀lẹ̀mù ra ohun tó nílò kó máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí ẹ kàn sí wẹ́bsáìtì wa cdk.app.
23: CDK making life easier.
24: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
1: SELARIE salary.
0: Bọ̀dá mi, ẹsí fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lọ́pọ̀ ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
2: TURMERIC turmeric.
0: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
1: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti ata ilẹ̀ pupa, olùyípadà ayọ̀.

0: egba mi e ra mi kale oro ko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro e wo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni o da se kan sun lo ni
1: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gogun bile tawon okunrin bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o kagu eyin didun ara riro a fogede gede do ti ara danu logo lomo okunrin agbaduro to ti o si ma sise akori lodun lolufe re iwe atego la fi pe lo re ajo nadak fun tedu gba o da lagu ara 24/7 aba make sure lati je alagbata jake jado le nigeria e ma pe 091 60 62 62 53 091 60 62 63 oruko money janu omo 24/7 aba make sure gugu iga ijawa ija osi always guide me.
2: Se gbadun
3: mo gbadun adaba
2: bubu wa na gbadun adaba
4: oníṣẹ́ ara oníṣẹ́ ìyanu titi gbèsè rẹ̀ dé
5: nípasẹ̀ àmì òróró wòlíì májẹ̀mú ni
4: àfọṣù dr tí ò wá bá dáre
5: bí kò ṣe n ti extension 2
4: yẹn ni favoured assembly
5: lágbègbè power line
4: ní òkè òdù lákùrẹ́
6: ọba mi kò ṣe ń jù yóò
4: níbi tákànṣe ètò àdúrà oṣooṣù ni
5: lọ́jọ́ monday tó kẹ́yìn
4: sí thursday tó kẹ́yìn lóṣooṣù
5: every last monday to last thursday of every month
4: tí ó máa bẹ̀rẹ̀ pẹ̀lú ìsọjí alágbára ọjọ́ mẹ́ta
5: lọ́jọ́ monday tuesday àti wednesday
4: aago márùn-ún ìrọ̀lẹ́ ní ìsọjí ọjọ́ mẹ́ta ìta ó máa wáyé
5: àti pàdé àdúrà ọjọ́ thursday ó máa bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án àárọ̀
4: níbi tí ọlọ́run ti máa tú ìdè jáde
5: tó nírò ìbìnújẹ́ ó máa fò fáyọ̀
4: ló bá wá dọjọ́ thursday gan
5: ìpàdé olúwa ọlọ́run kò ṣe ń ti extension 2
4: ó bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án àárọ̀
5: tọ́lọ́run ti ń lo ìránṣẹ́ rẹ̀
4: pastor dr paul ọbadáre
5: ẹni ọba sí àwọn sam worldwide
4: àtọ̀pọ̀ ránṣẹ́ ọlọ́run tó lọ́run ti gbágbádá mi mímọ́ wọ̀
5: ìwọ ṣáà ti máa bọ̀
4: ní gbogbo ọjọ́ monday tó kẹ́yìn
5: lọ́jọ́ thursday tó kẹ́yìn lóṣooṣù
4: ní kò ṣe ń ti extension 2
5: yẹn ni favoured assembly
4: lágbègbè power line
5: ní òkè òdù lákùrẹ́
4: ọlọ́run ọbadáre
5: ìpè tó sùn tí òkú ń dúró dé
4: ọ́ ní gbàgbọ́ ọ̀rẹ́ dání
5: jésù ń retí.

0: Bọ́lá Jùlọ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu GCFA nípasẹ̀ ilé ìfowópamọ́ ètò ọ̀gbìn Bank of Agric ni wọ́n ṣe àgbékalẹ̀ ètò ìrètí ìsọdọ̀tun owó orí ọjà tó kéré jù fún gbogbo àgbẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà tí ó máa ta irè oko wọn. Wàyí o, àǹfààní ti wà fún àwọn àgbẹ̀ láti gbé àgbàdo, ìrẹsì, ẹ̀gẹ́, jẹ́rọ wá sílé ìkẹ́rùsí ilé ìfowópamọ́ ètò ọ̀gbìn Bank of Agric tí wọ́n sì tà á ní owó tó jọjú yàtọ̀ sí iye tí wọ́n tà tẹ́lẹ̀ tó kéré jọjọ àti àyípadà tó ṣeéṣe kó dé bá ọjà lójijì. Níbùdó ìkẹ́rùsí ilé ìfowópamọ́ ètò ọ̀gbìn Bank of Agric yìí ni wọ́n ti wọn irè oko táwọn àgbẹ̀ bá kó wá. Bákan náà ni ilé ìfowópamọ́ ètò ọ̀gbìn yóò ṣe àyẹ̀wò rẹ̀ fínífíní. Lójú ẹsẹ̀ ni wọ́n san owó sí àpò àgbẹ̀ kọ̀ọ̀kan tó bá kẹ́rù wá sí àsùnwọ̀n ilé ìfowópamọ́ ètò ọ̀gbìn yìí. Ṣùgbọ́n àwọn àgbẹ̀ tí wọn ò bá ní àpò òṣùwọ̀n ilé ìfowópamọ́ ètò ọ̀gbìn Bank of Agric yóò ní àǹfààní láti ṣí àpò òṣùwọ̀n wọn. Níbùdó yìí, a rọ àwọn àgbẹ̀ láti mú ìwé pélébé ìdánimọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà NIN nọ́mbà ìdánimọ̀ ilé ìfowópamọ́ wọn BVN àti àwòrán pélébé mẹ́ta wá fún ìforúkọsílẹ̀. Ilé ìfowópamọ́ ètò ọ̀gbìn Bank of Agric jẹ́ olùrajà tó ṣe é fọkàn tán nípa dídáàbòbò àgbẹ̀, ríran àwọn àgbẹ̀ lọ́wọ́ láti jẹ́ kí àwọn àgbẹ̀ ó ní ọjọ́ ọ̀la tó dára tó dúró digbí lórílẹ̀-èdè Nàìjíríà. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, ẹ pé 08164185383 tàbí 08128940154 tàbí kẹ lọ sí ilé ìfowópamọ́ ètò ọ̀gbìn Bank of Agric tó bá súnmọ́ yín.
1: O jaja mo.
2: Níbi tí ilé ìtajà supermarket ti ń milẹ̀ títí.
1: Táwọn nǹkan pàtàkì nǹkan mèremère nǹkan ìgbàládùn àti pọ̀pọ̀ ṣinṣin yugbanyugba tó romi ni ẹlẹ́jọ̀lọ́ fún kalẹ̀ sí.
2: Àǹfààní ńlá pọ̀ fáwọn tó bá wọlé sí O jaja mo.
1: Tó kalẹ̀ sí O jaja park.
2: Ní dojúkọ Fidelity Bank.
1: Alágbàká àkúrẹ́.
2: Supermarket wa kún fọ́fọ́ fáwọn nǹkan ìlò nílé.
1: Ibi iṣẹ́.
2: Nílé ìdáná àti lọ́fíìsì.
1: Ẹ tún wá wò.
2: Ẹ máa béèrè fún O jaja bread,
1: egg roll,
2: meat pie,
1: chicken pie,
2: buns,
1: àtàwọn nǹkan jíjẹ bẹ́ẹ̀ tẹ́rù já ẹ pé.
2: Gbogbo ẹlẹ́nidodo àti wáìnì àtàwọn nǹkan mímu.
1: Níta lágolo ní tòní gbọ́ àtọ́ní yẹ̀ fún ẹ.
2: Ìlú rọ̀ṣọ̀ mú lọ́dọ̀ wa.
1: Ilé ìwò sinimá àti yàrá òtẹ́ẹ̀lì wa pẹ̀lú àyè ìṣeré àwọn ọmọdé gbayì púpọ̀.
2: Ojoojúmọ́ ló ń dàbí ọjà tó ń rọ́ kẹ́kẹ́ tó ń sẹmẹ́ngẹ bẹ́ẹ̀ngẹ.
1: Ẹ̀dínwó tún wà o 25% discount.
2: Lórí gbogbo ntẹ bá rà ń bẹ̀ lọ́jọ́jọ́ Friday tó dẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí títí doṣù tó ń bọ̀.
1: Sáyédèrú tàbí bàràǹdà láwọn ọjà ti wà.
2: Ó yá ẹ̀yin náà gbéra kẹ́ máa bọ̀ ní O jaja mọ́.
1: O jaja mọ́.
3: Sọ́bàbí rẹ̀.
4: Kọ̀sí.
5: Ìjọ ẹ̀mí mímọ́ tó tẹ̀dú lórí agbára àdúrà tó ń já ṣẹkẹsẹkẹ lára ènìyàn. Ìjọ tó sinmi ilé agbára Ọlọ́run tòótọ́ máa ni. Ìjọ God Salvation Ministry òkè ẹ̀rí lóde ìrèlè. God Salvation Ministry òkè ẹ̀rí lóde ìrèlè wà ní kojúkojú NNPC filling station lọ́nà ọ̀mẹ̀ lóde ìrèlè.
6: Ìfilọ́lẹ̀ ìjọ wa àti fífi.
5: Òjíṣẹ́ Ọlọ́run tòótọ́ ni. Lójú jẹ́ pàràkù yóò ní sọ́wọ́ epo pẹtiróòlù alàgbàna tẹ́lẹ̀ akígbó. Sórí àga gẹ́gẹ́ bí alábòjútó gbogbogbò General Overseer ti ìjọ God Salvation Ministry òkè ẹ̀rí lóde ìrèlè. Friday ọjọ́ 16 oṣù kẹfà 2026 yìí làwọn ètò láyì máa wáyé. Ní orí òkè ìjọ God Salvation Ministry òkè ẹ̀rí níwájú NNPC filling station ọ̀mẹ̀ lóde ìrèlè. Ara àwọn òjíṣẹ́ Ọlọ́run tó máa wà níkàlẹ̀ lọ́jọ́ yìí ni Professor Akinleyin Olabode ti Theology College, Christ Global Grand and Training University of Lagos, Pastor B.C. Akibabola, Apostle Dr. J.T. Moses, Pastor Dr. Akindoro, Bishop Dr. Adeola Rufus, Reverend Dr. Ayebo, Reverend Dr. Adedeke Adewole àti Dr. J.K. Ogunbemi àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Adúpẹ́ o, alàgbà akígbójú di G.O. Hallelujah.
7: Ilé-iṣẹ́ ìjọba àpapọ̀ fún ètò ẹ̀kọ́ ń ṣàgbéjáde nọ́mbà ìdánimọ̀ akẹ́kọ̀ọ́ tí a mọ̀ sí Learners Identification Number LIN nípa lílo ìkànnì DNEMIS fún gbogbo akẹ́kọ̀ọ́ láti iléèwé jẹ́lẹ́ọ̀sìmí títí dé iléèwé girama ní gbogbo iléèwé ìjọba àti aládàáni jákèjádò orílẹ̀-èdè yìí. Ète pàtàkì fún ètò yìí ni láti gba àwọn dátà àtòtọ́ àti láti ní àkọsílẹ̀ tó pé nípa ètò ẹ̀kọ́ fún gbogbo akẹ́kọ̀ọ́. Ètò ìdánilẹ́kọ̀ọ́ pàtàkì yìí yóò wáyé ní àwọn agbègbè mẹ́tẹ̀ẹ̀ta tí ó wà ní ìpínlẹ̀ náà bẹ̀rẹ̀ láti ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ kejì oṣù kẹfà títí di ọjọ́ Àlàmísì ọjọ́ kẹrin oṣù kẹfà ọdún yìí ní agogo mẹ́wàá òwúrọ̀. Ìdánilẹ́kọ̀ọ́ náà yóò dá lórí ètò ìkànìyàn iléèwé ti ọdún 2025 àti àwọn irinṣẹ́ fún ààbò iléèwé àti bí a ṣe ń gbé dátà gbogbo akẹ́kọ̀ọ́ sí orí ìkànnì láti abala iléèwé kọ̀ọ̀kan. Gbígbé dátà náà sí orí ìkànnì náà yóò bẹ̀rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́yìn ìdánilẹ́kọ̀ọ́ yìí yóò sì parí ní ọjọ́ 26 oṣù kẹfà ọdún yìí. Nítorí náà, à ń rọ gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn láti rí dájú pé gbogbo akẹ́kọ̀ọ́ ní ìpínlẹ̀ Ondo ni a forúkọ wọn sílẹ̀ lọ́nà tó tọ́, tí a gba dátà wọn, tí a sì fún wọn ní nọ́mbà ìdánimọ̀ akẹ́kọ̀ọ́, nítorí pé akẹ́kọ̀ọ́ yìíkéyìí tí a kò bá gba data rẹ̀ sílẹ̀ kò ní àǹfààní láti kópa nínú ìdánwò àjọṣepọ̀ kọ̀ọ̀kan jákèjádò orílẹ̀-èdè yìí. Dókítà Akindele Ige, akọ̀wé àgbà Ministry of Education, Science and Technology, àti ọmọbabìnrin Abike Bayo Ilawole PhD, akọ̀wé àgbà Bondo Sube ni olùkéde.
8: Wọ́n ní ẹ̀wọ́n ní àndẹ́lẹ́bìrẹ́ ní ìyàwó. Òun ṣe tọwọ́ ká ẹ àkáwọn nìkan. Àbọ̀n náà gàrí ẹni tọwọ́. Ẹkún yẹn anábà ga gàrí yẹn tẹ́ ọ. Ọ̀sán àkọ́sọ ká ọ̀gá gàrí yẹn tẹ́ ọwọ́. Ábàzẹ́ alágòrí yìí. Àgọ́bẹ́ ká òkú náà yìí lẹ́sẹ̀ fi
9: bàbá.
8: Ẹ̀wọ̀n ni
9: olóòzà hun
8: ìjọba níka ẹ̀yàwó gbòmórí yìí
9: ọ̀sán àwa àwa wàrí gàrí
8: ọ̀wára dán ọ̀ dán nánà inú òhùn
9: gàrí alágara ìrọ̀
8: kùsù ni ẹ̀ àníìzọ̀
9: ẹ̀fọ́ àníìzọ̀
8: abẹ́sẹ̀ náà ni ọ̀nà àkọ́sí òkú ọ̀nà yìí lẹ́sẹ̀ fi bàbá
9: àbóyìí níka àbọ̀nsà ààrẹ hẹ̀nẹ́
8: ìyàwó rẹ̀
9: ẹ̀sùnkẹ́lẹ̀
10: ẹgbà mi ẹra mi kalẹ̀ ọrọ́kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
11: Abba aṣọ òkú tí ìbọn ni nípa 24/7 Abba Mission kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission kò lọ́ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà ó dá alágbó ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091 60 62 62 53 091 60 62 62 53 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mission gbogbo ìgbà ìjàwá ìjà òsì always guide me.
12: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you no go fit escape up. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your mind gonna tell you say you go chop something. This offer go last from April to July.
13: So things don't easy for Nigeria now.

0: dele oba ilu ore oro e dabi oro eni rowo se loju ala ni on tara e ajoyo ori social media to se bi eni fira eni sele ya ni tori ko iti si adele oba nilu ore ile ejo lo so be gbogbo awon oloye ni ile ejo ti palase
1: o n kede
2: o ti ya 2026 power explosion Sọ̀fẹ́ ìyá tún lágbára lórí òkè àánú Mountain of Mercy. Erio Ekiti, ibi gbogbo àmì títí. Májẹ̀mú Afọ̀hún, òpó tó gbógun tó ń dààmú àyànfẹ́rú àdí wíwó lulẹ̀. Torí gbogbo olùkópa ló máa rí Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì lójú iṣẹ́. Power Explosion Erio 2026. Gbogbo ẹni tí ń kópa ló mọ̀ pé ìyanu lọ́dọọdún a máa pọ̀jù tàtẹ̀yìn. Èrè àdúrà tọdún èyí àkànmí àkàn á kan gbogbo wa. Májẹ̀mú ìdáhùn làkòrí tọdún èyí. Monday 22 sí Friday 26 oṣù kẹfà ni lówùúrọ̀ ọ̀sán àti sóòru ojoojúmọ́ títí mọ́jú Sátidé ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹfà lórí òkè àánú Mountain of Mercy Erio Ekiti. Níbi tí Prophet Ezekiah Olúbóyè Ọládẹ́jì Ajé ìrere àgbàjọ apostolic ti Christi àti máa ṣáájú wa nínú iṣẹ́ ìránṣẹ́. Bẹ́ẹ̀ ni Pastor Matthew Asimolowo, Pastor Pọ̀jù Oyèmádé, àtọ̀pọ̀ àwọn ikọ̀ Olódùmarè, Pastor EO Ọdẹ́jọbí ni General Superintendent, Pastor SO Ọládélé Láàrẹ́ ìjọ CAC nílẹ̀ yí àtòkè òkun. Jẹ́jọ pàdé ń bẹ̀, ìgbọ̀ngàn ayọ̀ rẹ̀.
3: Baba, ẹgbà mi, ẹrà mi kalẹ̀, ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi. Ńṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe ẹ̀kan sùn lọ ni.
4: Abba, ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Mission kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòǹt láti jẹ́ alágbàtà jákèjádò lẹ́ Nàìjíríà. Ẹ máa pe 0916062653 0916062653. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixture. Gbogbo ìgbà ìjáwá ìjà òsì always guide me.
5: Admission.
6: Our Diocesan Anglican Grammar School.
5: Pele.
6: Announces.
5: Admission into 2026-2027 academic session.
6: Hurry now.
5: And enroll your children
6: into GSS 1 to 3.
5: SS 1 and 2.
6: The entrance examination
5: comes off
6: on Saturday,
5: June 27th.
6: On Daxi.
5: It's a school with 4 days
6: and boarding facilities.
5: We have well-equipped laboratory
6: and music class for all the students.
5: Our Daxi
6: is located
5: at Ikpele, Iduani Road.
6: Ikpele, Owodoka Government, Ondo State.
5: We also have our harness at Ascent Anglican Primary School. Opposite Bishop's Court,
6: Owo.
5: Admission is open for GSS 1 to 3.
6: Admission forms
5: are available
6: at Gabriel Akeredolu House,
5: Owo Anglican Diocese Modern Office Complex,
6: Bishop's Court,
5: and all Ajikri headquarters.
6: For inquiries,
5: call
6: 0703-850-9646,
5: 0814-601-1930,
6: 0816-178-9340,
5: or visit ogasi96@gmail.com.
6: Odaxi,
5: renewed management with finance.

0: pàdé.
1: Ẹnìkan tó ti jẹ́ ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ Ondo tẹ́lẹ̀ rí ọ̀gbẹ́ni Ayọ̀dèjì Arúwẹ̀lẹ̀ òun ló mọ̀ ṣe bẹ́ẹ̀ wọ ọ̀gá àgbà yẹn ti iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè yìí àti iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè lọ sí iwájú ilé ẹjọ́ lórí bí ó ṣe fi ẹ̀sùn kàn pé wọ́n fi tako òfin gbé òun ṣáájú ètò ìdìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú APC fún olùdíje lásìkò ìgbà tí ó ń díje gẹ́gẹ́ bí ọmọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin nílùú Àbújá ní oṣù tí ó kọjá. Àrúwẹ̀lẹ̀ ọ̀hún ni ó díje lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC tó sì fẹ́ kópa nínú ètò ìdìbò abẹ́lé náà léyìí tí ó fẹ́ ṣojú ẹkùn ìjọba àpapọ̀ ti ọ̀wọ̀ ohun ọ̀sẹ́ ni ló fi ẹ̀sùn kàn pé ó ku bí wákàtí péréte kí ètò ìdìbò abẹ́lé náà kó wáyé ní ọjọ́ 16 oṣù karùn-ún ọdún tí a wà yìí ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n tẹ ẹ̀tọ́ ọ̀hún lójúmọ́lẹ̀ o léyìí tó sì wà lábẹ́ ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà tí ó ka abala rẹ̀ 16, 32 àti 44 ti ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà tọdún 1999 bí wọ́n ṣe ṣe àtúnṣe sí nínú ìwé ẹ̀sùn ọ̀hún léyìí tó fi ẹ̀dá rẹ̀ lé oníròyìn lọ́wọ́ lánàá ọjọ́ Ìṣẹ́gun ẹni tó jẹ́ aṣòfin tẹ́lẹ̀ rí fún ìgbà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ náà òun ló ń bèrè 50 million naira fún owó ìbàjẹ́ o lórí èyí tó júwe pé wọ́n fi tako òfin gbé òun lọ́nà kò tọ́ àti bí wọ́n ṣe tẹ ẹ̀tọ́ òun lójúmọ́lẹ̀ nínú ìwé ẹ̀sùn ọ̀hún ni ó ti ṣe bẹ́ẹ̀ tí ó ṣe àlàyé o pé nínú ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà nípa ẹ̀tọ́ ọmọnìyàn èyí tí ó jẹ́ abala 11 sí ẹsẹ̀ 1, 2, 3 àti 5 rẹ̀ léyìí tí ó sì ti ẹnu agbẹjọ́rò rẹ̀ olóyè ìkúnlé ìjálàmọ̀ tí ó fi síta ló ti ṣàlàyé pé ọ̀gá àgbà ní ti iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè yìí iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè yìí ESP Ebito Ephraim CSP Hilary Masi àti ọ̀gbẹ́ni Yusuf Sanya Isiaka ni wọ́n jẹ́ àwọn tí ó kojú ẹjọ́ ọ̀hún o Àrúwẹ̀lẹ̀ ló rọ ilé ẹjọ́ pé kí wọ́n kéde bí wọ́n ṣe wá sí ilé yàrá ilé ìtura lọ́jọ́ 15 oṣù karùn-ún ọdún ta wà látọwọ́ àwọn ọlọ́pàá náà gẹ́gẹ́ bí èyí tí ò bófin mu léyìí tó sì jẹ́ wípé wọ́n tẹ ẹ̀tọ́ ọ̀hún lójúmọ́lẹ̀ wọ́n tún tẹ ẹ̀tọ́ ìwà ní ìdákọ́ńkọ́ àti ààbò ohun wọ́n tẹ̀ lójúmọ́lẹ̀ o bákan náà bẹ́ẹ̀ ló tún ṣe àlàyé wípé kíni ẹ lọ sínú ìwé ìròyìn punch ìwé ìròyìn daily post vangard àtàwọn ìwé ìròyìn míì tún jáde lónìí kẹka yòókù bẹ́ẹ̀.
0: Káyọ̀dé látàrí bó ṣe jẹ́ pé àwọn ajínigbé àwọn kàràǹbà ní èèyàn ni tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti gbé àwọn akẹ́kọ̀ọ́ tó lé ní 40 pẹ̀lú àwọn olùkọ́ wọn ní ìjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n jí wọn gbé ní báyìí ò tó sì jẹ́ pé látàrí nǹkan tí wọ́n ṣe yìí ló jẹ́ kí àwọn olùkọ́ náà kí wọ́n sọ pé àwọn ò ní lọ sí ibi iṣẹ́ o àwọn ò sì ní sí ilé ìwé kankan tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n kéde ìfìdímọ́lé léyìí tó jẹ́ pé kò ní ní gbèdéke ọjọ́ kan tí wọn yóò padà sẹ́nu iṣẹ́ ọ̀hún ṣe oríṣiríṣi ọ̀rọ̀ ló ti bẹ̀rẹ̀ sí ní wáyé léyìí tí àjọ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà tí wọ́n sọ pé kò rí bẹ́ẹ̀ rárá o nítorí fọ́nrán kan ló ti ń jáde lọ lórí ẹ̀rọ ayélujára pé àwọn ọmọléèwé ọ̀hún tó fi mọ́ àwọn olùkọ́ wọn ni wọ́n ti kó kúrò ní ibi tí wọ́n wà tí wọ́n sì ti kó wọn lọ sí ìpínlẹ̀ Kaduna wọn ní irọ́ funfun báláwo ni kò sí nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà tó máa ń sọ̀rọ̀ lánàá báyìí ẹni tí ṣe akọ̀wé fún ẹgbẹ́ àwọn olùkọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn ọ̀gbẹ́ni Olúkayọ̀dé Sálámì ó ní ó dìgbà tó bá jẹ́ pé wọ́n rí dájú pé lóòótọ́ àti lódodo inú ètò ààbò ń ló ti fẹsẹ̀ nílẹ̀ dẹndẹn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ní gbogbo ibi tí iléèwé wà ó tó jẹ́ ti ìjọba wọn ní nítorí pé ìbẹ̀rù tí ń bẹ lọ́kàn kálukú báyìí ó kọjá pé bóyá kí wọ́n sọ pé wọ́n fẹ́ padà sí ẹnu iṣẹ́ o wọn ní kì í tiẹ̀ ṣe pé bóyá ní gbàrà tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ni wọ́n sọ pé wọ́n gùn lé ìyanṣẹ́lódì wọn ní ṣùgbọ́n ìgbà táwọn rí pé kò sí ìgbésẹ̀ kan tó gúnmọ́ èyí tí ìjọba gbé láti pé kí ọ̀rọ̀ ààbò kó lè fẹsẹ̀ rinlẹ̀ káàkiri gbogbo àwọn agbègbè tí iléèwé wọ̀nyí wà ìdílé táwọn fi wá sọ pé tọ́ àwọn máa ti gbogbo àwọn iléèwé pa ọ̀ táwọn ò sì ní lọ nítorí pé ìbẹ̀rù bojó ń bẹ nínú ọkàn wọn wọn ní lákọ̀ọ́kọ́ àwọn tiẹ̀ ní ojúṣe láti ṣe bẹ́ẹ̀ gan wọn nítorí àwọn olùkọ́ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti gbẹ̀mí wọn àwọn akẹ́kọ̀ọ́ ń bẹ ní akóló àwọn ajínigbé yìí àwọn olùkọ́ sì ń bẹ ńbẹ̀ àti pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí gan ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní lọ kó ọmọ wọn ní àti iléèwé tí wọ́n jẹ́ káwọn ọmọ wọn lọ sí iléèwé mọ́ wọ́n ní ìbẹ̀rù bojo yìí òun ló fà tó fi jẹ́ pé àwọn gan fúnra wọn tí wọ́n jẹ́ olùkọ́ wọn lè wá máa fi ẹ̀mí wọn wéwu o nítorí náà nígbà tí wọ́n bá rí pé ètò ààbò fẹsẹ̀ rinlẹ̀ dẹndẹn ní gbogbo àti àyíká gbogbo àwọn iléèwé ni àwọn yóò tó padà sí ẹnu iṣẹ́ wọn o ẹ kọjá lọ sínú ìwé ìròyìn punch kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́. pàdé.
1: Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ló ti kéde òfin kó lé ògbélé níjọba ìbílẹ̀ mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ nípínlẹ̀ Ọ̀yọ́. Gẹ́gẹ́ bí ìròyìn tuntun ní ìlọ́wọ́, ìjọba ìbílẹ̀ mẹ́wàá òní léyìí tí ó yí orí kò tán pè ní Old Ọ̀yọ́ National Park po ni ó ti sọ wípé òfin kó lé ògbélé ọ̀hún kó wáyé o. Gẹ́gẹ́ bí ìròyìn tó ní ròyìn tó fi síta nípa oríkù ọ̀hún léyìí tí wọ́n sọ pé ìròyìn ọ̀hún wá láti ọ̀dọ̀ àwọn tí ọ̀rọ̀ kàn ní agbègbè náà. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe ṣe àlàyé, oríkù náà ni àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ni léyìí tí wọ́n jí gbé náà ní kò pẹ́ èyí tí wọ́n ti mú ọmọlẹ̀ ní pàpàpọ̀ sí o. Gẹ́gẹ́ bó ṣe ń ṣe àlàyé, oníròyìn wa sọ wípé akẹ́kọ̀ọ́ 39 àti àwọn olùkọ́ni 7 ni wọ́n kì mọ́lẹ̀ ní oṣù tí ó kọjá nínú àwọn ìlú kan níjọba ìbílẹ̀ Orire nípínlẹ̀ Ọ̀yọ́. Mákindé lánàá ọjọ́ Ìṣẹ́gun ló kéde òfin kó lé ògbélé fún ìjọba ìbílẹ̀ mẹ́wẹ̀ẹ̀wá ọ̀hún léyìí tí wọ́n yí agbègbè Old National Park ọ̀hún po. Gẹ́gẹ́ bó ṣe sọ, kíkéde òfin kó lé ògbélé oníwákàtí 16 ọ̀hún ni yóò wáyé níjọba ìbílẹ̀ mẹ́wàá náà léyìí tó sì jẹ́ wípé ó jẹyọ nínú àtẹ̀jáde tí wọ́n fi síta láti ọwọ́ akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ọ̀jọ̀gbọ́n Musbahu Babatunde. Àtẹ̀jáde ọ̀hún ni ló tẹnu ròyìn lọ́wọ́ láti ọwọ́ ẹni tó jẹ́ akọ̀wé ìròyìn àgbà sí gómìnà ni Ọ̀mọ̀wé Sulaiman Ọlárẹ̀wájú ní ọwọ́ Délé lánàá ọjọ́ Ìṣẹ́gun. Àtẹ̀jáde ọ̀hún wá sọ wípé òfin kó lẹ́gbẹ́lẹ́ náà ni ó bẹ̀rẹ̀ ní òní ọjọ́rùú ọjọ́ 14 oṣù kẹfà ọdún tí a wà yìí. Ó wá fi kún wípé kó ní ó fìdí mọ́lẹ̀ ọ̀hún ni ó bẹ̀rẹ̀ láago 4 ìrọ̀lẹ́ tí ó sì parí ní aago 8 àárọ̀ ọjọ́ kejì. Ó wá ní wákàtí 12:50 gbáko ni òfin kó lẹ́gbẹ́lẹ́ ti ẹsẹ̀ àkọ́kọ́ yóò fi wáyé. Àwọn ìjọba ìbílẹ̀ tí ọ̀rọ̀ ń kàn ni ìjọba ìbílẹ̀ Oríire léyìí tí orí tape rẹ̀ wà ní Ìkòyí Ilé, Oore Lópé tó wà ní Ìgbòho, Ìrẹ́pọ̀ tó wà ní Kìsí, Ìwọ̀ Oòrùn Ṣákí tó wà ní Ṣákí, Ìlà Oòrùn Ṣákí tó wà ní Àgọ́ Àmọ́dù, Àtísbò tó wà ní Tẹ́dẹ àti Àgọ́ Ààrẹ, Ìtẹ̀síwájú tó wà ní Òtú, Ìsẹ́yìn tó wà ní Ìsẹ́yìn, Ọlọ́run Ṣògo Ìgbẹ́tì àti Àtìbà tí orítape àjọ ọ̀hún wà ní ọfà mẹ́ta ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Tẹ́ ẹ bá fẹ́ kàyókù, ẹ lọ sínú ìwé ìròyìn Daily Post àtọ̀pọ̀ ìwé ìròyìn míì tó jáde lónìí.
0: Káyọ̀dé láti lè rí dájú pé ètò ààbò fẹsẹ̀ rinlẹ̀ dẹ́ndẹ́n ní orílẹ̀-èdè yìí tó sì jẹ́ kí àwọn èèyàn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pè fún ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ táwọn gómìnà láti àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan ní orílẹ̀-èdè yìí táwọn náà sì ń sọ pé kí wọ́n fún wọn lágbára láti pé kí wọ́n lè dá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀ ní ìpínlẹ̀ Kowo àwọn. Ní báyìí o, Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti gbé ọ̀rọ̀ ń lọ síwájú ilé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ yìí. Àná òde yìí gan ló yẹ kí àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin àgbà náà kí wọ́n sọ̀rọ̀ lórí rẹ̀. Ṣùgbọ́n nítorí ikú ọ̀kan lára àwọn ọmọ ilé ìgbìmọ̀ asojúṣòfin orílẹ̀-èdè yìí ni wọ́n à ń ṣe nǹkan kan lórí rẹ̀. Ṣùgbọ́n ṣá wọn ti wá jẹ́ kó di mímọ̀ wípé lónìí òde yìí gan ni wọn yóò ṣe ètò ìdìbò èyí tí gbogbo wọn yóò panupọ̀ wípé tọ́ kí ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ kó lọ di gbígbé kalẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Látàrí nǹkan tí wọ́n wá fẹ́ ṣe yìí báyìí, ọ̀pọ̀lọpọ̀ lára àwọn ọmọ ológun tó ti fẹ̀yìntì àti ti ọlọ́pàá ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sorísí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà. Kálukú ló ń sọ ibi tó kọ sí wọn. Wọ́n ní lóòótọ́ àti lódodo ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ yóò lè jẹ́ kí ètò ààbò kó lè fẹsẹ̀ nílẹ̀ gbọngbọn ní àwọn ìpínlẹ̀ àti ní gbogbo kọ̀rọ̀kọ́ndú orílẹ̀-èdè Nàìjíríà, nítorí pé kálukú ló mọbi tó yẹ kó jẹ̀ sí ní agbègbè rẹ̀. Wọ́n ní ṣùgbọ́n kinní kan tó ń kọ wọ́n lóminú kò ju pé kó má lọ di pé bóyá àwọn gómìnà wọ̀nyí wọn yóò ṣe agbára náà lò, wọn yóò sì máa lò fún ọ̀rọ̀ òṣèlú. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni àwọn kan náà ni wọ́n sọ pé tó bá jẹ́ pé bóyá wọ́n dá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀ ó mọ̀ dá gan gidi, nítorí pé wọn yóò lè jẹ́ kí wọ́n mọ gbogbo ibi tí àwọn oníṣẹ́ láàbì yìí tí wọ́n bá ń fojú pamọ́ sí, nítorí pé onílé ló máa mọlé kò sẹ́ni tó lè mọ kọ̀rọ̀kọ́ du gbogbo agbègbè rẹ̀ tó bí ẹni gan tó nílé. Nítorí náà lónìí òde yìí báyìí ni wọ́n sọ pé wọn yóò ṣe o láti lè jẹ́ kí àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin ilẹ̀ yìí kí wọ́n parapọ̀ kí wọ́n sì dìbò bóyá wọn yóò gbà wọlé wípé kí wọ́n lọ dá ọlọ́pàá ìpínlẹ̀ kí wọ́n lọ dá a sílẹ̀. Ẹ wò ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Punch kẹ lọ kà lẹ́kùnrẹ́rẹ́.
2: Ẹ̀ka káàbọ̀ sí Dominion Cakes and Confectionaries tí wọ́n ń pè sí Dominion Bread tí gbogbo aráàlú ń ṣàfẹ́rí. Ǹjọ́ fẹ́ràn búrẹ́dì tó rọ̀ dáadáa? Dominion Bread ni kó o béèrè fún. Ó dùn lẹ́nu, ó ṣara lóore, ó sì póríṣiríṣi bíi white bread, coconut bread tó ń fi àgbọn pèlú ẹ̀ àti banana bread tí wọ́n fi ọ̀gẹ̀dẹ̀ pèlú ẹ̀. Dominion Bread kọjá bẹ́ẹ̀ kò wá tún síbẹ̀ o. Àkàrà òyìnbó lóríṣiríṣi fún àwọn ayẹyẹ yín. Donut, meat pies, yogurt àti parfait, chin chin àti small chops, gbogbo ẹ̀ ló wà fún yín lónìrànràn. Gbogbo ibi tí ẹ bá lọ káàkiri, ẹ máa béèrè fún Dominion Bread tí Dominion Cakes and Confectionaries ń pèlú ẹ̀. Ní ìdojúkọ NMPC, Sango Ado Road, Àkúrẹ́, ẹ lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí o: 0703-799-9152 tàbí 0907-776-4455. Dominion Bread, ó dùn lẹ́nu, ó ṣara lóore, ìwọ náà jẹ́ mbẹ́.
3: Òkèèrè kábíyèsí Aṣinigbo lo àsìkò yìí láti ṣàlàyé ọ̀rọ̀ alẹ̀kẹ́ láàrin Aṣinigbo àti ìlú Ìgòbà. Ìjọba ìbílẹ̀ Àkúrẹ́ náà ìyàn òlú àti ìletò bíi Ìgòbà, Ọ̀gbẹ̀sẹ̀rẹ̀, Ìlàdó, Etí omi Òṣì, Òde Gèdè, Ìta Ògbólú, Ilé Àjìjì, Ìlú Aṣinigbo bá ṣàgbé, Purọ́ Funfun Báláú, ní kètékété ọfọ̀ ìyàn Ìgòbà fọ̀ lórí ọ̀rọ̀ àgbẹ̀ àárín Ìgòbà àti ìlú Aṣinigbo. Wọ́n bá mòye Ìgòbà dáadáa, ìlú Aṣinigbo ti àtipẹ́tipẹ́, wọ́n jì ta ìlú Ìgòbà dó, kètékété iye ènìyàn máa mọ̀ fọ́ ìlú Aṣinigbo. Ìgòbà gbà kọjá látijọ́. Ìjọba ìpínlẹ̀ Ondo ti dá sọ̀rọ̀ yìí nípasẹ̀ ìgbìmọ̀ kan gbé dìde láti wá ọ̀nà àbáyọ sọ̀rọ̀ alẹ̀ láàrin Aṣinigbo àti Ìgòbà. Ọ̀ọ̀ni pẹ́ mèsì àbájáde ìwádìírín ọṣọ.
4: Ẹ kú dédé ìwòyí o. Ẹ̀yin tèmi, èmi Ayafẹ́mi Alágbó ló ń kí yín tí ọ́fíìsì wa wà ní Ìsọlọ̀ Junction ní ẹgbẹ́ Democracy Park ní Àkúrẹ́.
5: A máa balẹ̀ sí ìlú Ìkàrẹ́ ní on the 21st títí di on the 26th ní oṣù July oṣù keje ní 77 Hotel.
4: Tabori wo obìnrin tó ti wà ní ilé ọkọ lọ́jọ́ tó ti pẹ́ tí ò rọmọ pé ránṣẹ́ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó, tàbí wọ́n tó ti nìkan rí tó ṣì ń wá sí ni, tàbí wọ́n obìnrin tí nǹkan oṣù rẹ̀ ń dín ni tàbí ó ń lé ni, tàbí wọ́n tí nǹkan rìn kiri láàgọ́ ara rẹ̀ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó, tàbí wọ́n tí ara ń ta bí ẹni pé wọ́n dáa ta sí ẹ lára, tàbí wọ́n tí nǹkan rìn káàkiri àgọ́ ara rẹ̀ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó, tàbí wọ́n ọkùnrin tí ò lè gbá bọ̀ lórí pápá gẹ́gẹ́ bí òsìmẹ̀ àti ìgalò, àṣírí tí wọ́n fi wà nílé Fẹ́mi Alágbòdì sí máa bọ̀ kẹ́ a fi fún yín,
5: tàbí wọ́n tí òun tọ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ lóore bí ẹ̀mẹ́ta sí mẹ́rin máa bọ̀ nílé iṣẹ́ wa.
4: Nọ́mbà wa rèé: 0706532 6843. Lẹ́ẹ̀kan sí 0706532 6843. Àìsàn onífẹ́ ara wa ṣe ibùgbé o. Àmì
0: òṣùpá sì di kẹ̀ láyé ń lọ, sì di kẹ̀ láyé ń lọ, sàndíyàdíẹ̀ làwọn máa tún ṣe, sì di kẹ̀ láyé ń lọ. Ogun mẹ́ta lọ́gbọ̀n kó mára láwìn, ó padà ti dópin. Sọ̀ǹtagbára kásán yòókù létà, sì di kẹ̀ láyé ń lọ. Sọ̀ǹtagbára kásán yòókù létà, sì di kẹ̀ láyé ń lọ. Kọ́ńtò bá ti fẹ́ràn tó bá jẹ́ electrical appliances, computer àti computer accessories, wọ́n ń ta automobiles, oríṣiríṣi nǹkan ló ń tà, lọ bá sì di kẹ̀ wàhálà lọ́dọ̀ wọn, a máa fún olówó díẹ̀ díẹ̀. Oṣooṣù ní fóníṣẹ́ oṣù, ọ̀sẹ̀ọ̀sẹ̀, fọlọ́jà ọ̀sẹ̀, ẹ lè san lóṣù méjì, oṣù mẹ́rin, oṣù mẹ́fà, oṣù mẹ́jọ, àbọ̀dún kan tó jẹ́ oṣù méjìlá. Tẹ bá ti wá Sunday dàjì 50%, wọ́n á gbọ́jà yín fún yín, a máa sọ̀rọ̀ kù díẹ̀ díẹ̀. Kò sí owó èlé lórí ẹ o, zero interest ni, wọn ò fowó sí lórí. Ẹ lè download app yìí lórí App Store.
6: Ire wọ̀lú àkú oríire ní ìpínlẹ̀ Ondo. Ẹ̀yin èèyàn wa ní orílẹ̀-èdè Nàìjíríà, Kudi Berries International Loan Pagoda gbé ire wọ ìpínlẹ̀ Ondo. Student loan fún Masters program ní UK àti Canada. Bákan náà ni a ní student loan fún undergraduates ní Canada. Ẹ wá gbọ́, guaranteed admission processing, study visa processing assistance kò tán síbẹ̀. Kudi Berries Moringa Man ń ràn ni lọ́wọ́ láti dá oko ọ̀gbìn organic moringa sílẹ̀, tí a ó tún rà lọ́wọ́ yín ní gbogbo ìgbà ìkórè tó ẹ̀mẹ́jọ nínú ọdún, tí ó sì máa rí ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó lórí éka kan láàrin ọdún kan. Kìlọ̀ wa ń dúró de. Kudi Berries International Study Loan Pagoda pẹ̀lú Kudi Berry Moringa Man, wọ́n wà ní Àkúrẹ́ Tech Hall, Futa Southgate ní ìlú Àkúrẹ́, telephone 0802081 4434, lẹ́ẹ̀kan sí 0802081 4434. Ọ̀rẹ́ wa pẹ́ra.
7: Iṣẹ́ olúwọba ń sá gìrìrà bí ara ó ń kù gìrìrì bí òjò. Torí náà tètè máa bọ̀ ní Right Hand of God Miracle Ministry. Ní gẹ̀gẹ̀lẹ́ kò wá fàdúrà sọ pé ìṣòro ò gbúdọ̀ bá ọ gbé mọ́ o, torí bó ti disagree.
8: Aláṣẹ ọ̀run fèsì sọ̀rọ̀ yèmí bá.
7: Olorun ni baba omo to le gbomo hun lo lowo gbogbo rogbo adiku ti yomo e ninu ofin ibe ise isura alafise ni tabi alakoro tabi alanko to je ti generational ni to won fa irina irilu airise airise atawon isan kekeke wewewe bi soro oro bo to se on and off tabi to fe di permanent secretary to fe ma gba salary lowo yin for life ah tete ma bo ibi eto I disagree mi o faramo ni to ma nwaye ni ojojo Tuesday gegele last bus stop Ado Road the right hand of God miracle ministry prophet Dr. Alfred Chitu Abuise Jesus Frara ni o wa fadura jagun to ti momi emi jeun emi wojo emi o ti gbaradi lati wa sina adura bole woro wara ke wa disagree pelu awon nkan ti bomo eja fira physically medically mentally financially and spiritually owuro ojo Tuesday yi tun ni o God bless you as you go.

0: Adun Kayade
1: ẹni tó jẹ́ adarí àjọ OPC ní ìpínlẹ̀ Kwara Báyọ̀ Fábíyì àti àwọn méjì mìíràn ẹni àwọn ajínigbé ni wọ́n mọ̀ ti fìdí wọn gúnlẹ̀ sí àkàtà wọn léyìí tí wọ́n sọ wípé àwọn wọ̀nyí ni wọ́n fẹ́ lọ gbé owó láti yọ̀ǹda àwọn tó wà lákàtà àwọn ajínigbé fún àwọn ajínigbé òun ní òkò ìrèsé níjọba ìbílẹ̀ Ìrẹ́pọ̀dùn nípínlẹ̀ Kwara gẹ́gẹ́ bí ètò tọdún ìlọ́wọ́ lánàá ọjọ́ Ìṣẹ́gun ìṣẹ̀lẹ̀ ọ̀hún léyìí tí wọ́n ló wáyé ní ọjọ́ Àìkú òun ló mọ̀ tí mú kí gbogbo àwọn èèyàn nínú ìlú ọ̀hún kan wà nínú inú fu àyàfo látàrí bí wọ́n ṣe sọ ìròyìn náà tó tẹ̀ wọ́n létí gẹ́gẹ́ bọ́n ṣe sọ wọ́n ní àwọn tó wà lákàtà àwọn ajínigbé iná bẹ̀rẹ̀ sí ní dúnàádúrà lórí wọn o léyìí tó sì jẹ́ wípé àwọn ọ̀hún ni wọ́n ti ṣẹ̀mí wọn ní kúkúrú kó tó di wípé àwọn tó fẹ́ gbé owó láti lọ tú wọn sílẹ̀ tí wọ́n fi gbede ibi tí wọ́n wà gan gẹ́gẹ́ bí ìròyìn láti ọ̀dọ̀ àwọn tó súnmọ́ ẹbí ọ̀hún pẹ́pẹ́ kí àti ibi tíṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ náà iná sọ fún oníròyìn pé Fábíyì awakọ̀ kan àti ẹlòmíràn tí wọ́n jọ jẹ́ èrò iná mọ̀ gbéra tí wọ́n sì lọ ìrìn àjò ọ̀hún o lẹ́yìn ìgbà tí àwọn afurasí ajínigbé tí wọ́n ti bèrè 30 million naira àti alùpùpù 5 pẹ̀lú àpò ìrẹsì tó kún dẹ́nu bámú mẹ́ta léyìí tí wọ́n ní ìdílé o tí wọ́n lè fi yọ̀ǹda àwọn tó wà lákàtà wọn bó tilẹ̀ jẹ́ wípé ohun tí wọ́n sọ ọ̀hún ni wọn ò fìdí rẹ̀ múlẹ̀ gbangba wálé àfún oníròyìn gẹ́gẹ́ bí ròyìn wọn ṣe ṣe àlàyé oní àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà ni wọ́n darí wọn lọ sínú oko ọba kan o léyìí tó wà ní pópónà Kwara sí Kogi níbi tí ó jẹ́ ìpàlà ìpínlẹ̀ méjèèjì ibẹ̀ ni wọ́n ti lérò pé wọ́n kó àwọn ẹrù ọwọ́ wọn kalẹ̀ tí wọ́n sì gba àwọn tó wà lákàtà àwọn ajínigbé gbé kán máa bọ̀ nílé ṣùgbọ́n pẹ̀lú gbogbo bí wọ́n ṣe ń darí wọn látọ̀dọ̀ àwọn ajínigbé ọ̀hún ìgbésẹ̀ náà ni wọ́n ń tẹ̀lé o débi tán sọ wípé ikọ̀ àwọn kan ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ gba 30 million naira ọ̀hún alùpùpù 5 àti àpò ìrẹsì mẹ́ta náà léyìí tí wọ́n sì sọ wípé àwọn tó wà lákàtà wọn dà kí wọ́n yọ̀ǹda wọn o kó tó di pé wọ́n kó àwọn ẹrù tí ń bẹ ní ọwọ́ wọn kalẹ̀ lásìkò ìgbà tí wọ́n sọ wípé ìdí abáre tán fi kó ẹrù náà wá bólẹ̀ jẹ́ wípé ọ̀rọ̀ náà iná ló yí dandé o ló bá dàbí eré orí ìtàgé nígbà tí àwọn kan tí wọ́n sọ wípé wọ́n lọ gẹ̀gùn dè wọ́n lójú ọ̀nà tí wọ́n sì ń balẹ̀ bàgẹ̀ báyìí iná ṣe bẹ́ẹ̀ tí wọ́n tún jí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún tán jí wọn gbé wọ́n sì gba gbogbo ẹrù tí wọ́n kó lọ o àwọn tó wà lákàtà wọn wọ́n kọ̀ wọn ò yọ̀ǹda wọn wọ́n ní dípò kí wọ́n yọ̀ǹda àwọn tó wà lákàtà wọn ọ̀hún àwọn ajínigbé iná tó fa àwọn mẹ́tẹ̀ẹ̀ta sábẹ́ o tán fìdí wọn gúnlẹ̀ tí wọ́n sì sọ pé kò sẹ́ni tó padà gbọ́ kútú láti ìgbà tí wọ́n ti lọ o gẹ́gẹ́ bí ròyìn léyìí tí ó sọ wípé díẹ̀ tó tẹnu ìròyìn lọ́wọ́ iná ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún ni wọ́n wà lórí kò ìdúnàádúrà pẹ̀lú àwọn ajínigbé náà tí wọ́n sì sọ pé àwọn gan tó wà lákàtà àwọn ajínigbé ń làwọn tó lọ ò tí ì mọ̀ wípé wọ́n ti ṣẹ̀mí wọn ní kúkúrú o kí wọ́n tó bẹ̀rẹ̀ ìrìn àjò láti gbé àwọn ẹrù tí wọ́n fẹ́ lọ fi tú wọn sílẹ̀ láti gbé lọ ẹ wò ó tẹ bá fẹ́ kàyókù ẹ lọ sínú ìwé ìròyìn punch ìwé ìròyìn vangard daily post àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
0: Káyọ̀dé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí lọ́mọ̀ ti fọwọ́ sí i pé kí wọ́n kó epo pẹntiró àti epo dísù kí wọ́n kó wọlé sí orílẹ̀-èdè Nàìjíríà o ìyẹn fún sáà kẹta ti ọdún 2026 léyìí tí ó bẹ̀rẹ̀ láti oṣù keje títí di oṣù kẹsàn-án ọdún tí a wà yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ní eléyìí ni yóò fà á o láti lè dènà bí ó ṣe jẹ́ pé epo kò tó fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí epo ọ̀hún yóò sì tún ṣe bẹ́ẹ̀ tí yóò tún díwó sí i gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ nínú ìròyìn náà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn iléeṣẹ́ yìí tó jẹ́ gbòógì tí wọ́n ń tepo ní ọ̀rọ̀ yìí ló máa ń kan o wọ́n ti ẹ̀ dárúkọ wọn wọ́n ní bíi AA Rano AYM Safa Bono Energy NIPCO Matrix Energy àti Pinnacle Oil wọ́n ní gbogbo àwọn wọ̀nyí ni wọ́n gba àṣẹ ò wípé kí wọ́n máa kó epo pẹntiró wọlé sí orílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni wọ́n sọ pé lára gbogbo àwọn tí wọ́n dárúkọ yìí iléeṣẹ́ epo NIPCO nìkan àwọn ni wọn ò fún láàyè láti pé bóyá kí wọ́n máa kó dísù wọlé sí orílẹ̀-èdè Nàìjíríà o wọ́n ní pẹ̀lú ìgbésẹ̀ tí wọ́n gbé yìí yóò lè jẹ́ kí epo kó wà ní orílẹ̀-èdè Nàìjíríà ní owó lóòótọ́ jẹ́ pé ó dín àti pé epo tí wọ́n bá kó àwọn gan náà yóò lè máa tó àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láì ṣe pé bóyá wọ́n tún wá epo káàkiri o ọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n sọ o ṣùgbọ́n ṣáà kọjá lọ sínú ìwé ìròyìn punch kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
1: Bí a dún
0: Láyọ̀dé.
1: Ọ̀dọ́mọkùnrin léje kan tí wọ́n korúkọ rẹ̀ ní Umar ló wá láti ìlú Màgámì níjọba ìbílẹ̀ Gúúsù nípínlẹ̀ Zamfara. Wọ́n ló fọwọ́ kanlẹ̀ tó fi kẹni tó tún nà sókè pé wọ́n ó lọ darapọ̀ mọ́ iléeṣẹ́ ológun orílẹ̀-èdè Nàìjíríà láti bèrè ìdájọ́ òdodo lórí ikú tó pa bàbá òun. Léyìí tí ó sọ pé àwọn afurasí oníjàdì ni wọ́n rán bàbá òun lọ́rùn ọ̀sán gangan. Èyí ló jẹyọ nínú fúnramóhùnmáwòrán wá kan léyìí tí wọ́n tari rẹ̀ sójú òpó ẹ̀rọ ayélujára X lánàá ọjọ́ ìṣẹ́gun látọwọ́ Bakasi Nlẹ tó jẹ́ oníròyìn tí ń ròyìn nípa làásìgbò àti ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́ẹ̀ ní apá ìwọ̀ oòrùn àríwá orílẹ̀-èdè yìí. Nínú fúnramóhùnmáwòrán wá òun ọmọkùnrin náà ló mọ̀ ń ṣàlàyé ohun tójú rẹ̀ rí ní bí wọ́n ṣe gbẹ̀mí bàbá rẹ̀. Ó sì ń ṣàlàyé gbogbo ohun tí òye rẹ̀ tí ó gbé o àti wípé ohun gan-an tí ó ń mọ̀múláyà rẹ̀ tó fẹ́ di ọmọ ológun orílẹ̀ ní orílẹ̀-èdè yìí. Nígbà tó ń sọ̀rọ̀ ní èdè Haúsá ní lásìkò ìgbà tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò, Umar ló sọ pé bàbá òun ni wọ́n ṣe àkọlù sí tí wọ́n sì rán lọ́rùn ọ̀sán gangan ní kété lẹ́yìn ìgbà tó dé láti ọjà. Gẹ́gẹ́ bó ṣe sọ, ó ní bàbá òun ló ṣẹ̀ lọ ká ataloko tó sì re apẹ̀rẹ̀ méje atapupa tó kún dẹnu bámú. Ó ló kó wọn lọ sí ọjà, ó ló sì tà wọ́n. Ó ní bàbá òun lo àwọn owó tí ó tà níbi ata ọ̀hún, ó fi ra oúnjẹ wálé tí lórí ìrẹsì àti àwọn nǹkan mìíràn fún àwọn mọ̀lẹ́bí. Òun ni bàbá òun ló wá gbìyànjú o, tó sì gbà á lérò wípé àwọn mọ̀lẹ́bí náà ni wọ́n tiẹ̀ jó oúnjẹ tó dáa papọ̀ ní ọjọ́ náà. Ló bá lọ sí oko láti wá ata tútù léyìí tí wọ́n fi se ọbẹ̀ kó tó di wípé àwọn jàǹdùkú ọ̀hún ṣe àkọlù sí. Òní lẹ́yìn ìgbà tí ó ta ata tí ó lọ wá lóko ni ó ra oúnjẹ wálé wá fún wọn o. Tínú gbogbo wọn sì ń dùn pé wọ́n tún jọ kọ́ bọnú àwo jẹun. Ó ní ṣùgbọ́n ibi tí bàbá òun ti ń bọ̀ látòkò ibẹ̀ ni wọ́n ti rán lọ́rùn ni Umar ló sọ o. Ọmọkùnrin léńjeléńjẹ òun á tẹ̀síwájú. Ó ní lẹ́yìn ìgbà tí àwọn tó ṣe àkọlù ọ̀hún tí wọ́n gbẹ̀mí bàbá òun ó náà tún fi tìpátìkúkú wọnú ilé mọ̀lẹ́bí wọn. Wọ́n tún lu gbogbo àwọn tó wà nínú ilé ọ̀hún bí ejò àìjẹ débi wípé wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ léṣe nínú wọn. Nígbà tí wọ́n bèrè lọ́wọ́ rẹ̀ wípé kí ni àfojúsùn rẹ̀ òun gan tó fẹ́ ṣe lọ́jọ́ iwájú, Umar sọ wípé òun fẹ́ di ológun orí ilẹ̀ ni o. Ó wá ní bí wọ́n ṣe gbẹ̀mí bàbá òun ló mú kí èròǹgbà bẹ́ẹ̀ kó wá sínú lọ́kàn tí ó sì lè kúrò lọ́kàn òun pé ológun lòun fẹ́ ṣe o tóun bá ti ń dàgbà. Bẹ́ẹ̀ ló sọ wípé òun fẹ́ gbẹ̀san lára àwọn tó ṣe ikú pa bàbá òun ni o. Nítorí àkọlù tí wọ́n ṣe náà ó dùn òun dé góńgó. Nígbà tó sì ní òun gbàdúrà sí Ọlọ́run kó ṣàánú bàbá òun tó ti di aláìsí kó forí ẹ̀ṣẹ̀ rẹ̀ yìí àti gbogbo àwọn tí àwọn agbésùnmọ̀mí wọ̀nyí tí wọ́n rán lọ́rùn lásìkò ìgbà tí wọ́n ṣe iṣẹ́ láabi wọn. Ẹ wo ẹlọ kàyókù nínú ìwé ìròyìn Daily Post àtọ̀pẹ̀ ìwé ìròyìn míì tó jáde lónìí.
0: Káyọ̀dé.
1: Bí ọdún.
0: Orílẹ̀-èdè Amẹ́ríkà ni wọ́n mọ̀ ti sọ wípé tẹ́rí àwọn agbésùnmọ̀mí tó jẹ́ pé wọ́n ń ṣe iṣẹ́ ibi káàkiri orílẹ̀-èdè Nàìjíríà yìí wọ́n ní kì í máa ń ṣe orílẹ̀-èdè Nàìjíríà nìkan ni wọ́n ti ń ṣiṣẹ́. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni wọ́n jẹ́ kó di mímọ̀ wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan àti àwọn ilé-iṣẹ́ kan ni wọ́n ṣe onígbọ̀wọ́ fún àwọn oníṣẹ́ ibi wọ̀nyí lè tó jẹ́ pé láti ọ̀dọ̀ àjọ kan tí wọ́n pè ní Islamic State of Iraq and Syria ìyẹn ISIS ni wọ́n máa ń gbé owó káàkiri láti pé kí wọ́n lè fi ran àwọn tí wọ́n jẹ́ agbésùnmọ̀mí láti lè fi ràn wọ́n lọ́wọ́. Gẹ́gẹ́ bó ṣe wí ni ó sọ pé ẹni tó jẹ́ agbẹnusọ fún orílẹ̀-èdè Amẹ́ríkà náà ìyẹn ẹ̀ka yìí tó jẹ́ pé ó ń rí sí ìfimúfilẹ̀ Thomas Pigott ń ló sọ oníṣẹ́ri ó ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó ló wà ní Yúrópù bẹ́ẹ̀ ni bẹ ní àárín gbùngbùn àríwá orílẹ̀-èdè àgbáyé bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ló tún bẹ ní apá ìwọ̀ oòrùn Áfíríkà o. Oníṣẹ́ri ọ̀pọ̀lọpọ̀ àwọn kan ni ló jẹ́ pé wọ́n bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní kódà nínú àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí ó ní ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ń bẹ nínú wọn. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni àwọn ilé-iṣẹ́ tí ó jẹ́ mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ń bẹ nínú wọn. Wọ́n ní kódà wọ́n ní lára àwọn tí à ń sọ yìí wọ́n ní méjì ni ló wá láti ìpínlẹ̀ Èkó tó jẹ́ pé ibẹ̀ ni wọ́n wà. Wọ́n ní nǹkan nínú wọn ni ló jẹ́ pé ìpínlẹ̀ Kano ni àwọn wà o. Wọ́n dárúkọ gbogbo wọn. Wọ́n níṣẹ́ rí ọ̀pọ̀lọpọ̀ lára àwọn tí à ń sọ yìí ẹni àkọ́kọ́ Abdel Hakim Bokki lẹ́ni tí gbogbo èèyàn mọ̀ sí Akolandi Abu Salayam gbogbo wọn ni wọ́n dárúkọ síbẹ̀ o. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni wọ́n sọ gbogbo ibi tí wọ́n wà ní ọlọ́kanòjọ̀kan àti ọjọ́ orí wọn àti nọ́mbà ìdánimọ̀ wọn tó fi mọ́ bóyá ọkùnrin ni wọ́n àbí obìnrin. Wọ́n dárúkọ gbogbo wọn. Wọ́n tiẹ̀ tún dárúkọ ẹnìkan wọ́n ní Muhammad Mukhtar Adamu lẹ́yìn tí gbogbo èèyàn mọ̀ sí Adamu Mukhtar. Wọ́n níṣẹ́ rí ẹni yẹn tiẹ̀ wọ́n ní number 45 Abimbola Street off Capital Road Mokas Agege ni ipinle Eko ibe ni iyen wa won ni se ri eni omo ojo keta osu kejo odun 1990 ni won bi nti e won ni se ri opolopo lara won ni won si wa o won ni awon ile ise kan na tun wa to je pe awon na tun be lara won won daruko gbogbo awon ile ise hun ati oruko awon mi to je pe won so nigbowo fun won e ko ya lo sinu iwe iroyin pons ke lo ka lekun rere
1: biadun
0: kayade
1: ile ise lapa ipinle Eko un lo ti se arin ba pade o bitibiti aso alawo kalakini awon mo ologun ninu apole to kun denu metadini a dota be ni won tun ba pa lidiko dini 80 leyi ti won furasi pe gbogbo oloro lo nbe ninu re ninu ise akunsi le ti awon lopa awon ti won se ni agbegbe suru lere ni ipinle Eko commissioner lopa ipinle Eko Fatai Tijani nigba tun ba onoroyin foro jewo ni orita pe ile ise lopa ipinle Eko to wa ni ilu Ikeja lana ojo isegun ni lo so wipe awon afurasi meta eni won ti mu o ti won lowo lese ninu awon ti won ri ohun oni awon afurasi na Shinedu David odun 29 Ezeagu Chukwuma odun 32 ati Ifeanyi Ogbanyi odun 55 eni ajo olopa ohun leyi ti won gbogun ti ijinigbe eni won se be ti won ra mu ni ojo ale ojo aba meta ti o koja yi gege bo se alaye oni awon afurasi na ni won mu pelu oko ajagbe tanlese kan leyi ti ko ni number mandisu ti o je pe nse lokun denu bamu fun aso alawo kalakini awon mo ologun na pelu pali awon egbogi ti won funra si pe o je egbogi oloro o wa salaye o oni awon ajo olopa ohun lati le se olopa ipinle Eko ti won sise labe eka to ngogun ti ijini pe ina npe igbese lori ifimu file o ti won se be ti won se aseyori leyi ti o lori gan nipa fifikele ofin gbe awon meta to je afurasi na eni Shinedu David odun 29 Ezeagu Chukwuma odun 32 ati Ifeanyi Ogbanyi eni odun 55 oni ise na ohun lo se okunfa bi won se se awari oko ti ko ni number na leyi ti won fi ko aso ohun ati awon egbogi oloro na ti won funra si pe o je egbogi oloro lile nigbati commissioner lopa wa se alaye oni iwadi ti won se saju lo fi wi pe oko na eni won lo lati ko awon aso na lo si apa ila orun gusu orile ede yi nigbati oga lopa wa se alaye oni iwadi lo lowo o lati mo ibi gan ti aso ohun to ti wa ati awon gan ti won fe lo ko fun pelu awon egbogi oloro na o se ndare be lo tesiwaju o ni iwadi ti won se lo ti fi han gbangba wipe awon to ni aso ohun eni won ni pe foju lede be ni ona lati ri gbogbo awon to ku ati gbogbo awon ti won lo lati ise la bigba eni awon lopa na ti san o oni won si tan gbogbo oro n kale de bi wipe koni sokuta kan abi en to nje kanda ninu iresi leyi ti won ni yo bota ninu gbogbo awon ti o lowo lese ninu iwa odaran hun o wa tesiwaju o oni se mo wipe eru obitibiti ti won ko lo yi o ni pelu bi eto abo bo se ri ni orilede Nigeria eni o je wipe didukuku laja mo eto abo eni o tubo ma tesiwaju o nigba ta won ni se laabi ti won ki so mo ogun orile ti won tin wa aso alawo kalakini ti won duro si popo ti ru eleyi ba tun bo si owo won bakan na oni se mo awon ton be lo ko fun abi ru ngan ton be fi aso na se te ba fe kayoku e mo sakire o iwe iroyin punch atopo iwe iroyin mi tun jade loni ni ke nawo si

0: 101.9 FM. Peace of a dove.
1: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
2: S-E-L-E-R-R-I-E. Sálárì.
1: Bọ̀dá mi, ẹsí fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lọ́pìn ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
3: T-U-R-M-E-R-I-C turmeric.
1: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
4: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa, olùyípadà ayọ̀.
5: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

fíà mọ kí ọ. Ọba aláàánú jùlọ olóore ọ̀fẹ́ mọ kí ọ. Ọba tí ò ṣe rí fín mọ kí Olódùmarè. Mọ kí ọba àlàáfíà. Mo wá kí gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi níbi gbogbo bí tẹ̀ ti ń gbọ́ mi o. Mo kí yín pẹ́ kú dédé wòyí. Ṣé dáadáa la bá yín o.

àlàáfíà ká báyín bí mo kí n pẹ́ káàbọ̀ sórí ètò ọ̀rọ̀ tòní. Adéyẹmí náà wà lórúkọ tèmi òdodo ọ̀rọ̀ tí ń gún ni bí ẹ̀gùn ọmọ akéṣe aṣakọ́ lọ́rọ̀ gbọ́ tọ́lọ́rọ̀ bá gbọ́ kiri bàbá ńlá ọlọ́rọ̀ ṣe. Àlẹ́yẹ tí ó dorí kòtò bí àdán ẹnu ẹ̀ ó ṣẹ̀jẹ̀. Ẹjẹ́ wá nǹkan fìdílé ká tún gbé tòótò ní o. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní ó ń bọ̀ ó ń bọ̀ àwọn aládẹ́dẹ́. Ó ń bọ̀ ó ń bọ̀ àwọn aládẹ́dẹ́ o. Ẹyẹ èèyàn mi ńlẹ̀ Yorùbá. Ẹyẹ èèyàn mi tó jọmọ Oòdùà. Gbogbo ẹ̀yin olùgbé ilẹ̀ Yorùbá. Nípínlẹ̀ Ondo tá a wà yìí, nípínlẹ̀ Èkìtì, nípínlẹ̀ Kwara, nípínlẹ̀ Ọ̀ṣun, nípínlẹ̀ Ọ̀yọ́, nípínlẹ̀ Ògùn, nípínlẹ̀ Èkó, nípínlẹ̀ Edo, nípínlẹ̀ Kogi. Ẹ̀yin lọ̀rọ̀ tò ní báwí o. Ẹ̀yin là á fẹ́ bá sọ̀rọ̀ lónìí. Ó ń bọ̀ ń bọ̀. Àwàlá dẹ́dẹ́ o. Ó ti délẹ̀ Yorùbá o. Wàhálà tá à ń fetí gbọ́nlẹ̀ òkèrè tẹ́lẹ̀ ó ti dílẹ̀ Yorùbá. Àwọn Yorùbá sì ní bọ́ọ̀dẹ́ bá ti ń dùn ọmọ àlebẹ̀ ni ò mà tí ìdàgbà o. Àwọn ọmọ àlètẹ́ bíjọ́nlẹ̀ Yorùbá ti ń dàgbà. Bólé lẹ́kọ̀ọ́ ò sí ó lè dé ìdédé já o. Àwọn wàhálà ń jínigbé wàhálà ń ṣe gbogbo wàhálà wọ̀nyí àpáyàn. Àjèjì ló já sílẹ̀ Yorùbá tẹ́lẹ̀ o. Ní ìsinyìí ta bá fẹ́ gbọ́ ròyìn. Ẹ ní gbọ́ ìròyìn kìnnà tó dáa o. Wọ́n gẹ́rí ẹnìkan fi ṣe tutù. Wọ́n pa ẹnìkan ń bì kan. Wọ́n jíyàn gbé. Àwọn bandit ti kọ lùlú wọn pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Gbogbo àwọn nǹkan wọ̀nyí lẹ́ máa gbọ́ nílẹ̀ Yorùbá. Nǹkan tí ó jẹ́ pé àjèjì ló jẹ́ sí wa láyé àtijọ́. Nígbà tá à ń kọ̀ròyìn ní 1980s. Tá a bá ń kọ̀ròyìn tá à ń gbọ́ pé bọ́ọ̀bù wọ́n ju bọ́ọ̀bù ní Iraq, wọ́n ju bọ́ọ̀bù ní Afghanistan, wọ́n ju bọ́ọ̀bù ní kinní kan. Bí àjèjì ló jẹ́ sí wa, àmọ́ nǹkan ti jẹ́ bẹ́ẹ̀. Wọ́n pa àyàn nípi kan, wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn, àjèjì ló já sí wa. Ṣùgbọ́n ní ìsìn ó ti wọlé o, ó ń bọ̀ ń bọ̀, àwọn aládẹ́ẹ̀dẹ́. Àwọn ọmọ àlè tẹ́ ń bíjọ ó ti ń dàgbà o. Ikú tó bá sì wá ń pojú gba ẹni òwe ká múra ló ń pa sí ni o. Ó ti dé ìpínlẹ̀ Ọ̀yọ́ ká máa gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Ó ti dé pẹ̀lẹ̀ Kwara ká máa gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Ká máa pa àwọn èèyàn ká máa pa àwọn ọba. Ọmọ àlètẹ́ bíjọ́ ti ń dàgbà o. Kí ni nǹkan tó yẹ ká ṣe láti mú kí àwọn kinní wọ̀nyí kúrò láwùjọ wa? Kí ni àwọn ìgbésẹ̀ tó yẹ ká gbé láti rí pé irú eléyìí ò ṣẹlẹ̀ láwùjọ wa? A ti dà àwọn ọmọ wa lẹ̀ kò sí tọ́jú látọ̀dọ̀ òbí mọ́. Láyé àtijọ́ tó máa bá wà nínú ilé tó máa ń dàgbà. Òbí ó pè é wọ́n nìkan jòkòó. Èwo ni wọ́n fẹ́ ṣe ń tiẹ̀? Ṣèṣẹ̀ ló fẹ́ kọ́ àbò fẹ́ lọ léèwé. Àbíṣẹ́ oko tá à ń ṣe iná ìwọ náà fẹ́ ṣe yóò mú kan bẹ̀. Tó bá jẹ́ṣẹ́ oko ni ó ṣe á pa oko fún á la oko fún. A la oko èyí tí ó jẹ́ pé yóò máa dúró tí ó sì gbin nǹkan sí tí ó sì máa fi dèèyàn. Tó bá jẹ́ pé iṣẹ́ náà ni ó sì kọ́. A fi sẹ́nu iṣẹ́ tí ó kọ́ tí ó fi dèèyàn lẹ́nu ẹ̀ á sì ra irinṣẹ́ fún un.

bó bá sì jẹ́ léèwé náà ni ó lọ. A gbìyànjú láti tán léèwé. Ṣùgbọ́n àwọn òbí òde òní. Kí lẹ̀ ń ṣe lórí àwọn ọmọ yín o? Ọ̀nà wo lẹ gbà tọ́jú àwọn ọmọ yín? Ọ̀nà wo lẹ ń gbà tọ́ wọn? Ṣé ẹni tó fi ọmọ sẹ́nu iṣẹ́ tọmọ kọ́ṣẹ́ tán tí òwúrò ra ni iṣẹ́ fún? Àárọ̀ làwọn Yorùbá dẹ̀ ni a ti ń tán mọ̀ gbígbẹ̀. Bó bá dọ̀sán yóò máa rẹ ti fọmọ síbi iṣẹ́ ó yẹ kẹ́ ti máa fowó pamọ́ owó tẹ́ fi ra ni iṣẹ́ fún. Àbí gbogbo nǹkan náà aláǹtalẹ̀ tó fẹ́ kó ṣe ni. A mọ̀ pé kò séèwọ̀ tí àwọn kọ̀mítì náà bá ṣe fún àwọn ọmọ. Ṣùgbọ́n ẹ̀yin òbí ni ó kọ́kọ́ gbẹ́rù káwọn èèyàn tó bá yín kọfẹ̀. Ẹ̀yin òbí ẹ̀ bímọ o. Ẹ tọ́jú àwọn ọmọ yín mọ́ ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó ya jàǹdùkú. Ẹ lọ sọ́pọ̀lọpọ̀ àwọn ojúkò nílùú Àkúrẹ́ tá a wà yìí àti nílùú àwọn àlúbòmíì. Ọmọ ó jí láàárọ̀ kùtù ibi drug ni ó lọ ogun olóró. Tó bá tẹ̀ ti gba nǹkan sórí tán lè ṣe ó di pé kó máa ṣèṣekúṣe. Bí òsùn yóò máa forí gbá pọ́ọ̀lù òpóná. Èmi yóò bẹ sínú ẹrọ̀fọ̀ yóò máa wẹ̀ ńbẹ̀. Ṣé bẹ́ẹ̀ yín ṣe fẹ́ tọ́jú ọmọ yín? Ṣé bí bàbá yín ṣe tọ́jú yín àti ìyá yín ṣe tọ́jú yín nù? Ẹ̀yin òbí ẹlẹ́bi lọ́wọ́ o. Ẹ̀yin náà lẹ́sìn wa máa pariwo. Àwọn kan jíyàn gbé ń bì kan, àwọn kan ṣe kínní kan ń bì kan, àwọn hùwà ìbàjẹ́ kan ń bì kan. Ẹ̀yin kò tọ́ ọmọ tiyín. Ọ̀nà wo lẹ gbà tọ́jú ọmọ tiyín o? Torí ẹ̀yin nípìnlẹ̀ṣẹ́ rẹ̀ ẹ̀yin lẹ bẹ̀rẹ̀ foundation. Kó tó kàn lù ú, kó tó kàn jọba, kó tó kàn àwọn míì. Ẹ̀yin lẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ o. Ṣùgbọ́n kí lẹ ń ṣe? Ó ń bọ̀ ń bọ̀ o. Àwọn làmà ń dẹ́dẹ̀. Àwọn kan ò rí lẹ́gbẹ́ lókè ọya o. Àwọn tí kan ti sá kúrò nílùú ń bẹ̀. Nítorí ìgbà àwọn ọmọ tí wọn ò kọ́ lánàá. Àwọn ọmọ tó yẹ kí wọ́n kọ́ kí tó yẹ kí wọ́n tọ́ tí wọn ò tọ́ wọn lánàá. Ó ti di wàhálà sí wọn lókè ọya o. Ó ti di wàhálà sí wọn lọ́rùn. Ó sì ń bọ̀. Ó ń bọ̀ dẹ̀. Ó ń bọ̀ dẹ̀ nílẹ̀ Yorùbá. Ó ń bọ̀ ń bọ̀. Àwọn là á dẹ́dẹ́ o. Bẹ́ẹ̀ bá tètè múra kẹ máwọn ọmọ yín lọ́kùnkúndùn. Kẹ tọ́jú wọn dáadáa. Kẹ ṣe dáadáa sáwọn ọmọ yín. Kẹ tọ́ wọn lọ́nà tó tọ́. Kẹ fìbẹ̀rù Ọlọ́run tọ́ wọn. Kẹ dẹ̀ tún fi iṣẹ́ tó dáa lé wọn lọ́wọ́. Kò sígbà tí ò ní kanlẹ̀ Yorùbá o. Òwe ká múra náà lélẹ̀ tí ń pa fún wa yó. Ẹ̀yin náà wò ó. Ẹ lọ sọ́jà ọba Arákùrẹ́. Ẹ lọ sáwọn ọjà ńláńláńláńlá tí ń bẹ nílẹ̀ Yorùbá káàkiri. Ní bá di alẹ́ wá woyè àwọn ọmọ tí ń sun abẹ́ kọ́tà ń bẹ́ẹ̀. Tí ń sun ìsọ onísọ̀ ń bẹ́ẹ̀. Tí ń torí pé wọn ò tọ́ wọn lọ́nà tó tọ́. Ìgbà wo ni irú àwọn tí ń rìkrúùtù àwọn ọmọ sírú ìwà burúkú wọ̀nyí tí wọn ò ní rí àwọn yẹn gẹ́gẹ́ bí irinṣẹ́ wọn? Ọwọ́ yín ló wà Yorùbí o. Àkọ́kọ́ ọwọ́ yín ló wà. Ìpìlẹ̀ṣẹ̀ àwọn ọmọ náà ọwọ́ yín ló wà. Àwọn ọmọ kéékèèké. Àwọn tí ó ti dàgbà tó jẹ́ pé wọ́n ti kúrò lábẹ́ ìyá àti bàbá. Tó jẹ́ pé wọ́n ti jòkó sínú ọjà. Bí wọn ò ti wí barò, wọ́n máa yọwó lápò àwọn tí wọ́n rajà ń bẹ̀. Ó ń bẹ lọ́wọ́ ẹ̀yin òbí o. Korokoro báyìí láàdé fa adití. Bó bá pẹ́ bóyá àwọn ọmọ yìí ó ka yín mọ́lé o. Bọ́n ò ka yín mọ́lé, àwọn ẹgbẹ́ wọn ó ka yín mọ́lé. Wọ́n ó ka yín mọ́lé, wọ́n ó ṣe yín níbi wọ́n ṣe ń ṣe wọ́n lókè ọya. Má lé yín kó lé tá bá pa yín ẹ lọ́kì. Wọ́n tún lè gbé yín gangan tó bẹ̀ sí gbowó ransom. Ẹ ní mọ̀ pé ọmọ yín bẹ lára wọn o. Ẹ̀yin òbí ẹ múra o, ń bọ̀ ń bọ̀. Àwọn làádẹ́ dé o. Ẹ̀yin òbí ọmọ Yorùbá, ọmọ ilẹ̀ Yorùbá. Ó ń bọ̀ ń bọ̀. Àwọn làádẹ́ dé, ẹ múra. O ti dé o. O ti ń wọlé wa, o ti ń kalẹ̀kùn. Àìní wọlé ọwọ́ wa ló wà o. Èyí ni bẹ́ẹ̀. Mo kí ẹ̀yin aráàlú. Wọ́n lójú méjì ló bí mo ojú mẹ́rin ní wò ó. Kí ni iṣẹ́ tẹ̀yin náà ń ṣe lórí àwọn ọmọ tí ẹ̀ ń bí láàrin ìlú? Ẹ̀yin community, ẹ̀yin aráàlú, ẹ̀yin ọba ìlú, kí nìkan tẹ̀ ń ṣe ga? Àmójútó wo lẹ̀ ń mójútó? Ṣé bó ní àwọn nǹkan táwọn bàbá wa gbé kalẹ̀? Ta fi ń ṣe check and balance, ta ń ṣe
ta seto lori awon omo awon to ba se daada a se daada so awon to ba se kan ti o da oniru iya ta fi je won laye ati jona ta won ala ilu ta ti gbe kale gbogbo ele ti pa tori oju kokoro ti pare eyin oba ti pare tori oju kokoro nkan ta gba lowo awon omo won yi tori tan ba ti gbogbo wa ti won ni won fe joye olowo le fi joye ni isin e fe to wa da joye ma iwa loye o simo o owo loye loku fe yo ba fe yan ara lu oju meji ni bimo o oju merin ni wo ni yo ba nso o eyin na ni pa to lati ko to po lati ko nipa awon omo tan bi ni isin e le contribute nipa lati ko to po nbe nitori kini opolopo awon ara lu ni pataki lawon adugbo e ra awon omo ti onise ti won rin kiri ẹ̀rí àwọn ọmọ kan tí ó máa rí kiri ládùúgbò lọ́sàn-án gbà tí ó séèyàn lé tán wá sọ̀vé àdúgbò dípò kẹ́ ẹ sọ̀rọ̀ ẹ dákẹ́ ẹ dẹnu yín mú ẹni ò fẹ́ kán ẹ fẹ́ kán rí ohun yín mú ẹ ní fẹ́ sọ̀rọ̀ ìgbà tí wàhálà bá dé lẹ́ẹ̀ máa sọ pé àwọn kan sì ń kọjá níbi lọ́sàn ṣe bẹ́ẹ̀ rí wọn kí ló dé tẹ̀ ṣàlẹ́ǹjẹ wọn àtọmọ aládùúgbò àtọmọ tí ìṣọmọ àdúgbò kí ló dé tẹ̀ ṣàlẹ́ǹjẹ wọn kẹ́ ẹ pè wọn kẹ́ ẹ bèrè lọ́wọ́ wọn kí ni wọ́n wá àbí kí ló dé táwọn àdúgbò gan tẹ bá rọmọ kan tó wúlò ládùúgbò tẹ rí pé ó ní wàhálà àti kó nǹkan irinṣẹ́ jọ kẹ́yìn náà contribute láti lè rí pé ó déyàn òun náà ò ní rọrọ̀ kúrò láti wá máa yọ yín lẹ́nu ládùúgbò ó ń bọ̀ ń bọ̀ àwọ̀ la máa dẹ́ẹ́dẹ́ bó ni ti rí ọ̀la orí bẹ́ẹ̀ o òní mú baba aláwo dín fọ ojoojúmọ́ ìlú ẹ̀yin ọba ẹyin ìjòyè ẹyin aráàlú ẹnipa láti kó nínú ìtọ́jú àwọn ọmọ tí ń bẹ lóde tí wọ́n fa wàhálà fún wa yìí ọmọ tá a bá ti kọ́ yóò gbélé ta kọ́ta o.

0: bokin yen joba o gomina wa londo olola aye da ti wa moki o gomina wa lekiti bin be odun abayo mi ola banji boki opo ko rire wi wole ninu edubo eti o waye laipe yi gomina wa losun adeleke boki o gomina wa loyo makinde moki o gomina wa leko Sanwo-Olu eku ise o gomina wa logun abiodun moki ona gomina wa ni kwara Abdulrahman moki o gomina wa ododo ni kogi moki o gbogbo yin gomina pata ti eje omo odu amoki yin o ateyin te se de tan gbo yi moki gbogbo yin o eku ise o eku ise suboku ni bonro o gbogbo eyin ti ta fenu bayi opolopo yin lo lo le eko ofe o opolopo yin lo lo le eko ofe ki le nse lori eko wa lero eko awon omo ga nigba te lo si school owo binti le sa bi ke ma se kankan opolopo yin ni won ra iwe fun lo je pe ijoba lo ra we yin ijoba lo fun yin ni uniform lasiko kan ki le wa nse le ni o egbe jule omo ale te ti bi o tin dagba o eyin gomina wa awon ma le te bi jo won tin dagba laran le ilu ti gomina wa ni pinle ondo ti o ba sise rada ko ran awon kankan lo si oja oba lale ki won lo wo oye awon mo tin sun tan be ki lo de te eyin gomina wa ti e wo nkan ta awon baba tana se taye fi da fopolopo awon omo ke eyin na gbeyanju lati se lode oni se owo te fe ko jo yi o te fe ko sapo gbogbo yen yi gomina wa abi se owo te fe ma na le ba te ba ko nipo o le ko je owo te le ko lo sinu sare ta lo na ma ninu yin asiko to kan o ninu yin baba wa keti ngba to wa nbe ko mo pe oni lo odun merin keje o sugbon bo se wa lo ni sola e ko lo melo melo nu awon tan ko lori ipo to si je pe ba se ko lori ko na ti tun na je pe olohun owo te ko jo yi owo te le ko lo sare sebi kan sa ti lowo na ni eni ko de gbogbo nkan tan ko jo iko ni ko mo yin olowo tori amro polopo lowo ana ni Nigeria ta won mo won ni kankan ma gbogbo nkan tan ko je yi e po o be po laye be po lorun e po ngba igba de waju olohun iye te ba jiya ike to lo ke fi wa isan iye te ba se be ni o e gbiyanju e te ko ti awon baba na laye adasin nigba to gbele eko kale ile eko ofe mo ri opolopo to je pe tori teacher la nse ngba yen mo ri opolopo awon omo to je pe ti dagba won to elomi ti fe ni yawo sile to pada sile iwe tori eko ofe to ti deyan leni ki lo de te ko awon omo yi a mo pe opolopo lo lo university na ti o sise tori kan te lomi o ma so na nu opolopo lija awon omo ye ko won technical schools nko ijoba de ti seto technical schools to je pe ofe ni won tun ma sanwo osu fun won be o ti gbe kale ijoba apapo gbe kale ipe ka awon omo wa ma lo ma kose owo to ba wu won be won si tun ma sanwo fun won won si fun won ni certificate tan ba ni se owo tan ba jade ti won ba fe tesi waju lati lo si university won ma sise won won ma tun se keko as fe ni to wa fe ko ofe student loan ni university o to wa n be ki lo de te yin gomina wa te se ipile daada ke se foundation e kawon omo wa ti o wa ninu oja ke ko gbogbo won e da le eko eko se wole eko le ti won ma gbe sibe e ma fun won lo nje nbe e ma fun won laso nbe e se gbogbo awon kan te to ke se nbe e ku awon omo ti nbe nigboro ti won rin kiri ninu oja won yi e ko won sinu le iwe yi e je ke won ma keko nbe ile to ba san nbe e fi aje ki lo de te le se abe lo fe so pe ko sowo owo be sebe o na le ko te fi saka ko kiri owo be e fi se nkan to da ta fi ma ran ti yin ngba te ba ko nbe pe laye lagbaja ni won se leyi laye tamedo ni won se leyi gbogbo eyin te ti de be leyin adasin ki la le toka si pe se e ti especially eyin te wa nbe nisin ki la fe toka si pe se to ba dola laye adasin a soro pe won se glass industry si gbokoda won se ceramic industry si ifan won se block industry to je talama si oi kilo luko e si re won se cocoa industry won so orisirisi awon kan won dale kini da fe toka si laye laye agagu atoka si awon kan to se laye mimiko o se mother child o dale iwo kan zaka sondo o se opolopo oja o ko awon ile iwo tun won se ki le fe ka toka si loruko yin eyin gomina ki le fe ka toka si o abi ka wa toka si pension abi e fe ka toka si pension afara abi e fe ka jo ki le sawo le dale ki le se fa awon omo wa ki le se ta awon omo yi o fi ni di jaunduku lola abi e fe ma lo won gege bi talk e ri pe talk po fa awon oloselu nisin ni pinle osun le ojo be lo kan yi awon talk yin ba ni secretariat kan ni lobu won po mo gegere kan won pa nbe te ki ti ba ni se to gidigidi sowo se yo ma se talk kiri eyin na ni e fe ka awon omo ti wa ma se talk ka awon omo ti yo ma lo si lo ebo abi be ko e gbianju e se daada awon omo ye se le enikan nu yin na lo le koko bere e bere ke da won ale ko loko ojo kan si ori ko ijoba abi le kokan ojo le ko ise owo ka awon omo ma lo be ki won ma ko eko ise owo ngba ti won ba jade e fun won ni ise ki won ma sanwo elo kada die die e si da ile ise sile fun won loko ojo kan en ti o ba se mechanic lo lo ko nbe e fun ni ise re en to ba se carpenter lo lo ko e fun ni ise re en to ba se bricklayer lo lo ko e fun ni ise se bo le ko awon tin se tiles wa lati togo lati bene yi kilo data awon omo ti wa o le se e gbianju lati se le iyaye ijoba e bi nbe lowo yin lori awon omo tan ya jaduku kale sugbon ti o ba ya jaduku na ibo le ti na ibo le le na security vote yin si abi se kan ten se nu ah owo te po e po ke to ko le aye nbi e ma nso eyin gan ngba tan ba je omo yin gbe eyin na o mo ye ti tef da pada o kan do mi sawon ti omo tin se jaduku oni awon omo tin se jaduku tin jiyan gbe to je pe talika ni won lo ji gbe ninu oko to je pe talika ni won lo gbe lawon alukekeke awon abule ti won le ma gba won ama awon mo eyan patapati kan laarin pataki laarin ijo laarin ilu ki won ma gbe won to ba gbe won ni boya won le ronu lati se nkan to da saarin ilu sugba talika ti o ri 1 million ri ti o kan te ri 50,000 koko jo lekan ri o le ni ko ma lo mu 10 million wa ko ma mu 20 million wa eh se ri nkan te bi na le ran o nkan te bi le ran sugbon aro yin ke jawo nbe o aro yin ke jawo nbe tori pe ojo gbogbo on to le ojo kan to nu o oba ti o ba fe gba maran iru won ki fe fese ko o iru won ipe pese ko a pe yin eyin ijoba wa londo ijoba wa lekiti ama yin fountain of knowledge na pe yin ibodo ma ojuko ma ibi te ba wa awon doctor e wa awon professor e wa awon odokawe takawe ko si agbole kan te de londo atikite ni ri be ni o aro yin e tojo awon ma wa won yi ama pe ki se gbogbo owo bi lo kaka ki gbogbo kan marun wa mararun wa yo dogba owo wa o kara to ba je pe awon ajoba ta no gbe to eko kale ai mo ye awon wa iru awa awon opolopo awon omo lati lati dagba yi la ya jaduku kale o sugbon se won la won mo pe tan ba ti fun aleko a le se ilu daada nkan ta ba tan ba ko wa a le fi tun ilu se ele temi ko le mi fi soro yi ti mo fi soro ti mo fi ba yin soro ti mo paro wa si yin eyin gomina wa eyin ijoba wa nile yoruba edide e ronu e pimapo e tun awon arin wa se e gbe awon omo ye kan leko ki won ma ba ya jaduku sin yin lowo o e se mo pe ori yoruba pe pupo ori awon omo yoruba pe te ba mo e lo kakiri agbaye ke mo pe ori awon omo yoruba pe dada ta awon omo iba lo ya jaduku kale te ba ya jinigbe kale ti won wa ja terrorist kale ah owo yin o ni ka o e tete pe ka roko ni esin nitori pe to ba dagba tan e bo ke bo ni o ma gba lowo yin o eyin joba wa mo be yin mo be yin ni gomina wa londo gomina wa lekiti gomina wa losun gomina wa leyo gomina wa logun gomina wa leko gomina wa ni kwara ni kogi mo ro yin mo be yin ledo mo be yin e mura tori gbogbo yin le jamba fani eto eko layawo lowo mo e mura laya jasina gbogbo yin le jagtaka fani eto eko tori ambrose ali gbeto eko kale ni old bende be ni be na na se le odo oyo na se lo ogun na se ni gbogbo awon ipele woyi e mura eyin na didi e jowo mo be yin e didi e tojo awon mo kekeke woyi e ko won ko laarin igboro te ba de igboro eko e ri opolopo awon omo to je pe abe bridge ni won sun e ko awon mo iko laarin igboro te ba ko won te ba to won te fun won nise elomi oni sun abe gota elomi oni je ibujo ileiwe abi ibujo ko ise fa awon adaruku lati ma haya won be ni won ni ma kegbe kegbe bo ba tete je bo kegbe iwon ba to won yo ka ta woro lowo awon labo yo ka oni o jade opolopo won yo kuro be yan won mo pe tan ba ti mu won iku ni won ni se mo e gomina yin wa mo re yin o e mura o e ko awon mo e ko ni da won bo nbo awon la dede o ti dele yoruba o owo wa loku si o oya lo ti sele o ta ti roju e yi eh igbo te ni londo ted ki se kekere o lekiti losun igbo te ni nbe o se kekere o gbogbo eyin leto gbogbo te ni nbe o je ki se kekere o e sora e tete dide ke jigiri tawon mo iba fi wonu gbo pere afa mo ko won yin ma ka o nbo nbo awon la dede o eyin onbi eyin ilu eyin ijoba gbogbo yin la ro e sise ti yin o ka won ma wa ko won ma ba da janduku lola aboro la so fo mo lu abi to ba denu e yo do dide o 0816251999 0816251999
1: Hello.
0: Hello.
1: Hello. Hello.
0: Hello.
1: Hello. Hello. Hello. Hello. Hello. Hello.
0: Hello. Hello.
1: Hello. Hello.
0: Hello.
1: Hello. Hello. Hello. Hello.
0: Hello.
1: Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello.
0: Hello. Hello. Hello. Hello. Hello. Nino sare ni kankan na o ti ba wo balaye bi won tin jero won tin we se owo ni kaluku bayi a tin gbe san se owo ta se awon se ta se nisin hello
1: akaro
0: ruko yo alo nge lore an gbo yin
1: alo ko je si o dara fun ju be se so ye ma so mo gbadura pe
0: Ami o. E se wa lo nge lato re.
2: Hello baba mi.
0: Hello e karo.
2: E ma ku se o lo a ma fun ise lagbara Olorun.
0: Ami oruko yin o.
2: Gbadun atomo do state n gba fun yin a mo yin lagbara Olorun.
0: Ami.
2: Oruko temi ni Abusi baba latori Tobele state ni Yakari 2.
0: Abusi baba. Gege be
2: se ma wa se baba mi. Gege be se ma so na e sa ma so lo baba mi. Olorun lo so e so fun yan looto. Bi oro te so looto pe yan to ba se kake ati laye lati je lo. Se bi gbogbo wa la ri ko ti baba wa mi mi ko se ngba si modern asaji. Ai mo ya wo state mi ton wa bi mo si bibi. Mo ti ri ojo ti mo lo bi mo si state ni modern asaji mi bi won gba won ni alowo mi. Okunrin kan wa lati Kaduna o ni 200,000 no fi se operation fun yawo ohun o ni o mo rodo state yi o ni ofe ni won se fun ajo bimo papo ni 200 enikan lo so fun pe ko ma bo londo state pe won ni gba won ni alowo e laye ti modern ni aye ti mi mi ko e won gba won ni ra lo to gege be se so lo to awon baba wa ade fara ti ngba e awon baba wa ja se to da school ofe sile most of them gbogbo awon governor wa school ofe ni won lo why ti won se le da school ofe sile ko won da hospital sile baba be just to be bi won ma da yin kiri ni wa ni ke lo ma gba card wa card oyeboye ke lo ma se test ke lo ma se gbogbo baba mi e sa ma so ti teyin olorun a so yin lo eso rere e se ile sa daba oni baje abusi baba loki yin e se baba mi
0: e se o 0816251999
1: 0 e ma ku jo luwa
0: e se oruko yin
1: oluwa to so gba yin lo ti o
0: amen
1: pe la yo ni jo ale lagbo olorun
0: amen
1: o be lo gbe lati tagbo la be ja na
0: abo
1: awa obi ẹjẹ ká mú ìtàn ọmọ wa dáadáa ẹyìn tí a bá tọjú láti gbé ọmọ tó ń bọ lọjọ ọla níbi àwọn tó ń gbé ọmọ tó ń gbé káàkiri níbi kan náà ti bẹrẹ o àìtọjú wọn ni gbogbo lè fi ṣẹlẹ ẹ ti bẹ̀rẹ̀ àtòrí òbí ẹjẹ ká tọjú ọmọ ati ku nbe awon to ba ti dada a ma soru a ma soru won na o na ti dada raje la soru ti opolopo ron e nti e wa nle ile e je ka si dada nitori bi ko nti ro la ni olohun ni bi ko meto mo lo lo ra o ya o me lo ni awon me lo tara e dije ṣugbọn gbogbo ti o sele ara re la yi ta so na niyan oluko jesu ola ko buwa mo si e ko da ko da fun
0: e se on joge lati ta bo le se 0826251999
3: Ekaro
0: Ekaro oruko yin
3: Anoluwa po lati ta ogbolu
0: Anoluwa po an gbo yin o Anoluwa po an gbo yin o
3: Oda se n gbo mi bayi
0: mo gbo yin mo gbo yin kiti kiti
3: Okay se ri ko ni di pon paro wa le to wa nle yi ko ni di pon paro wa se anybody omo talika o le je ko mo wo lowo sun lowo ta wa nsin e je ko se bi alaigbo lawon olowo woye e je ko se ba alaigbo o gba pada oko nikan lo fe ma gbe tele se ba tin kole kun si won tin gbeyan e je ko te si waju gbogbo won pata la fowo ba so bi o se ri ni o dabo
0: e se on anoluwa po lati ta ogbolu maka maka loye kan oye to ko kara wo yo kara ebe o da o e ma fe joji le o ke se dada e lo
4: e ku se oluwa
0: oruko yin o
4: jime ni owo lati ka to la paraga
0: jime ni owo an gbo yin o
4: la paraga e ri olorun ko sanu wa lori lede o se mi bi banjo kan mo fe yesu ga o ni general hospital re wọ́n láwọn ò ní ẹ́ńjìn táwọn ó fi yẹ ṣúgà o ṣùgbọ́n 25,000 wọ́n ní kò sí àgbà tí mo dé jẹ́rẹ́ àlọ́ńdó ọlọ́run tó lè sànú wa ní nàìjíríà ṣùgbọ́n eléyìí tó ń dùn mí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín àwọn ìjọba yẹn ló yẹ ká máa jí gbé ká mọ̀ bó ṣe rí tó bá wù wọ́n kan gbọ́ tó bá wù wọ́n kan má gbọ́ àrùn wa ti ń tẹ́ lọ èmi mọ̀ pé bó bá yá ọlọ́run ó yẹn jú ẹ̀ kò
0: ní ìjẹ́ náà
4: sí tó mọ́ ní tí wọ́n fi
0: yẹ ṣúgà wò. ẹ ṣeun jimmy ni ọwọ́ láti paraga ó ka àwa náà ò kì í ṣèjọba nìkan ó àwa náà ọ̀pọ̀lọpọ̀ wa ni ò mójútó àwọn ọmọ wa nílé o 0826251999 tá a bá tọ́jú àwọn ọmọ wa ta ṣe foundation dáadáa ẹ rí i pé àwọn náà yóò dẹni gidi láwùjọ 0816251999 Ekaro o.
2: Bawshi to confirm lati ile ifira.
0: Bawshi to confirm an gbo yin o.
2: Lati ile ifira. Ọ̀rọ̀ tí èmi fẹ́ sọ ni pé ẹ rí àwọn ọmọ wa yé ìsìn. So àwọn òbí wọn ò bójú tí wọn rárá. Èyí tó wù wọ́n èyí ni wọ́n ṣe. Ọmọ mi báyìí tó ti dé tó ti wọlé bàbá àti ìyá rẹ̀ báyìí àti máa gbé bí 3 months. Wàhálà ló dẹ̀ fara kiri. Tọ́ọ̀gì. Wàhálà oríṣiríṣi òun ló ń ṣe tó kì í ṣe gídé òsì lọ́wọ́ àwọn ìjọba kò lọ́pọ̀ àwọn òbí ó wà lọ́wọ́ òbí àmọ̀ pé ìjọba gangan wọn ní ti wọn lọ́wọ́ tó òbí káwa òbí ká bójútó àwọn ọmọ wa bí ọmọ mi bá ò sílé o abẹ bíríìjì ẹkọló àìsì igbó kò yẹ sọmọ tó mú kínú ẹ báyìí tí ò ní máa ro ibi tí ò máa ro tí ò dá tó káwa òbí ká bójútó àwọn ọmọ wa tó
0: orílẹ̀-èdè wa yóò níbàjẹ́ oúnjẹ́ tó ti níbàjẹ́ ẹ̀kọ́ ètò ẹ̀nà yóò nípa ní ọgbọ́n tó
3: kọ́ńfà
0: láti ilé ìfira. ẹ ṣeun bá o
1: ṣe tó kọ́ńfà ẹ ṣeun. 0826251999.
0: hello.
1: orúkọ yín o.
0: orúkọ mi ni
1: jolly máa lọ láti olótú. jolly. jolly máa lọ láti olótú.
0: olótú òkè olótú.
1: ẹ̀yàn máa yé dá yìí. ó ní ìdíkéré òbí wa kí a bẹ ọlọ́run dáadáa pẹ̀lú àwọn ọmọ tó yá ní ìyá bínú lẹ̀dí ayé ua torí èsùn ti wọ̀ náà ọ̀pọ̀lọpọ̀ ọmọ a ní ìdí àti bẹ ọlọ́run dáadáa kólúwa bá wa tọ́ wọn ẹ kú ètò.
0: ẹ ṣeun jọ́lì láti olótú tá a bá ń bẹ ọlọ́run kọ́lọ́run bá a tọ́ wọn káwa náà ṣeṣẹ́ ẹ ti wa o torí àwa náà níṣẹ́ ṣe kì í ṣe pé a fi ọmọ sílẹ̀ fọlọ́run ẹ jẹ́ ká tọ́jú àwọn ọmọ wa káwọn ọmọ wa má bàa dàdàkudà ní àwùjọ bí ó bá ti di wàhálà tí wa ní ó kọ́ 0826251999.
1: olótú
0: ẹ̀lọ́
1: ọlọ́run máa tolé àtọ̀nà yín ṣe.
0: àmì orúkọ yín o.
1: ẹni yóò nípa yín lágbára ọlọ́run.
0: àmì.
1: ẹni tó bá létí kó gbọ́ wọn tẹ̀mí sọ fún ìjọ.
0: ẹ sọ orúkọ yín náà.
1: ambrose ló ń pè láti ṣùwà àkókò.
0: àgbọ̀nyán ambrose.
1: ó tó ṣẹlẹ̀ ni pé ta to ti ta se o ka ma se asaga through life nitori pe kini kono ko fun eyan lomo ta gbo te eyan awon obi ni wa na to gbeyan bi to e po mo won gboran fenu la won omo mi na wa te pe won re eyan ba won soro so olohun a ba wa to omo wa se o
0: ami o
1: ara ba tuli atona ni na se se
0: eseun eseun eseun
5: 0826251 ati nilo ti bere na wa mo to ba ti da to ti wo awon obi ati baba ati iya e ko le yowo kowo ijoba kekere ti joba olorun yo sanu wa o ijoba ku try awa ni ka toju omo wa kolorun ba wa toju won kolorun ni ka bo to wa ji lebe
0: ami o kende lati akure ise o 0826251991
5: e ka ro
0: oruko yin o
5: oruko mi ni oluwa fe mi
0: lati bo
5: lati ilu akure
0: agbo yin olafemi
5: seri gbogbo ato tonu ni lefe ti so lataro ka
0: beni
5: iluwa seun gbogbo awon olori wa won yin won o le gbo gbogbo nkan te so won ori ife ni won ni won se a kon blame awon obi ni nkan ti awon government wa n se lori oro yi ngan lo poju sebi gbogbo won lo lo loyibo sebi won bo se to ba bi omo lati kekere sebi won bo se ma nurse ti ti ta ti dagba to ti ma ma gboro ta ma se gbogbo e sha lowo ni e wo gbogbo awon ololuwa gbogbo won se ko je ona an ba wa lori le de yi o
0: amen
5: ona gba wa o awon ololuwa won o se dada o ko si gbogbo gogbina to se dada o won se dada rara o ona wa pelu eku eto
0: olofemi latakure se o Hello.
6: Hello.
0: Aluko yo.
6: Alfa Adijola Adura lati ore.
0: Alfa.
6: Adijola Adura.
0: Agbo yo.
6: Ah, eku ise o, Olosan le san re o.
0: Ami.
6: Ojise ni. Ejise fun joba. Ejise fun gbogbo ara ilu. Kan yo kan so ni. Awon ta ejise fun ti a ba gbo ti won ba de gbo, e gba lada ti yin. Olosan le san re o. Olu si dada fun yin. Eku ise o.
0: Hello. Hello, Ekaro.
7: Ekaro, sir.
0: Oruko yin o.
7: Abayomi Oyelesi latolokun agida akoko lagbara Olorun Olorun alabu akudbo ma dabu ebu wa ma fise eso wa. Iko ti mo ko mo ni pe a ko le ma paruwo are. Se ba lawon asoju lorisirisi ton soju wa. Iru àwọn aṣojú wa yẹn sì táwọn náà bá gbé ìgbésẹ̀ ní ibi tó ń ṣojú ìbádá kì í ṣe pé takọ̀ máa parú ààrẹ ó kẹrù ibi tí mo wà báyìí sí ọdún kan àti oṣù mẹ́ta tí mo ti ní nọ́ọ̀mọ́bẹ̀ ni kò sọ́jọ́ tó dà táàrẹ̀ á wá síbẹ̀ àfi tí n bá kọ ìnváìtì ẹ̀ pé ààrẹ ò mo fẹ́ ṣe kan làárẹ̀ fi lè wá a ní aṣojú lóríṣiríṣi àwọn ọlọ́run kan tó kọ̀ máa ń dùn mí ju pé a ní àwọn aṣojú wa yẹn kán ṣojú wọn kán ṣojú tó dáa lágbá ọlọ́run akọ àmọ́ ṣe wọ́n jáde kò wọlé kò ní ṣẹlẹ̀ sí wa o.
0: Mi o Abayo Oloye lesi látàgìrì àkókò òdodo ọ̀rọ̀ àwọn aṣojú wa kí làwọn náà ń ṣe torí àwọn náà nípa láti kó pẹ̀lú gómìnà tó wà nípìnlẹ̀ wọn láti develop agbègbè wọn náà 0816251991 kì í ṣe ká máa gbé mọ́tò tí máa fọn mọ́tò mẹ́ta mẹ́rin márùn-ún tí ó máa tẹ̀lé wa káàkiri nǹkan la fi já sojú o. Ẹ ṣe dáadáa sáwọn agbègbè yìí náà. Hello.
8: Hello.
0: Orúkọ yín o.
8: Apostle Michael ló sọ̀rọ̀ látọ̀gbọ́n àbí àkókò.
0: Apostle Michael là ń gbọ́ yín o.
8: A dúpẹ́ lọ́wọ́ yín Ọlọ́run àfi yín síbẹ̀ fún wa. Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní Nàìjíríà yìí nílẹ̀ Yorùbá pàápàá tó ti wọlé yìí ọwọ́ àwọn ìjọba wa ló wà. Gẹ́gẹ́ bí nǹkan tí ẹ ti sọ tí ìjọba àwọn tó jẹ́ pé wọ́n ti jáde iléèwé wọn ò ríṣẹ́. Ìní gan tún gun ọ̀kadà wọn tún táwọ́. Ọ̀kadà tí wọ́n jẹ́ ṣe yẹn gan kì í ṣe ní dídùn wọn náà fi ṣe àìríṣẹ́ ṣe ni. Tó tí ìjọba wa tí wọ́n bá lè dá àwọn iléèwé sílẹ̀ fún àwọn tó ń sun gọ́tà ẹ sọ̀rọ̀ kan tó bà mí lẹ́rù. o gbo ni mo se fe ko se reto mo duwe pe number mi wole eni bi pe yoruba lo gboju ti awon mode won yen ba ti le wonu gbo pari o pari niyan ele to nsele ni lausa awon mode won yen won desperate ju won egun kan ti won mu egun kan ton da si gboro olorun ma so wa o
0: ami o apostle michael lati ran akoko ise o 0826251991
9: hello
0: hello
9: ẹnà kó ojú ọ́ta
0: ẹ ṣeun orúkọ yín o
9: ẹ pé ètò
0: ẹ ṣeun
9: abimbola afolabi ni o
0: agbóyè o bọlá afolabi
9: yóò bá bọ yóò rẹ bá wa wọn ní abọ rẹ tó bá kọ tó bá lòun ní tún lè ṣàṣe ẹbí ọjọ alẹbàá ní fi ṣeré ńlọrọ yóò bá àwọn ọmọ tí yóò bá ń bí àtàwọn ìjọba wa gangan tábánikà fojú inú wo ẹnìkan sọrọ kan lẹẹkan lọwọlọwọ báyìí ó níbi tí òbí lè bọ ọmọ wí mọ òbí ọ̀pọ̀lọpọ̀ òbí mi tó lóun bímọ lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí òun gan yẹ kí wọ́n máa tọ́ ń dàn ni tó lóun tọ́ mọ ẹ̀kọ́ ló fẹ́ fúnra bẹ́ẹ̀ níjọ́ àná ẹmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò fábílì máa káwọ́ pọ̀ tọ́ ni tí wọ́n máa kọ́ lẹ́kọ̀ọ́ ní ìsìn bí ẹ̀gbọ́n bá bọ̀ àbúrò yìí wàhálà bábúrò bá bọ̀ máa báyé àbúrò bá bọ̀ gẹ́rẹ́ wàhálà tó kìíní ó ti dàrú bí ẹsẹ̀ kìíní kan ṣùgbọ́n o kálukú ṣọ́ra tó pé kìíní tọ́lọ́ lè sọ̀kà látọ́jú ọmọ àfúrà wà látọ́jú ẹ lọ́lọ́ wà á fi àmì sẹ́yìn ọlọ́ọ̀ni jẹ́ àtọmọ bí o ọlọ́ọ̀ sì ní jẹ́ àṣírí ayé wa ẹṣẹ́ ẹ̀kọ́ ètò.
0: ẹ ṣe abimbola afolabi látọrẹ ẹ ṣe
10: 0826251991 òbí tó yẹ òbí kékeré ni òbí wọn bá bí ma ti ẹ ju bá bá sọrọ yóò gbọ ìkàdúpẹ ọlọrun kí gọọmẹǹtì ọsẹ yóò jù mí dáadáa òde kí kò lówó kíníkà kìlìkà yín ó pẹlú ìbá màrà ẹjẹ tó mo dúpẹ.
0: ẹ ṣeun austin adeleye láti rèlè ẹ ṣeun ẹ ṣe.
11: 0826251991 0826 hello hello sir orúkọ yín o ẹ kásán mr olalude ni láti ọgbàjá ní mr olalude ọlábòmí láti ọgbàjá ọlábòmí àgbọyín ẹ ṣe olóòótọ ni agbára ọlọrun ẹ ó máa tẹsíwájú ìlú yóò dẹni dàrú ọdọ ni mí ohun tó fa ọpọlọpọ ohun tó ṣẹlẹ ní orílẹèdè àtẹsọ látara àwọn òbí wa ló fa ọpọlọpọ ìjọ ọlọ́run náà tó fa ìjọ ọlọ́run náà tó fa níwọ̀n ìgbà tí àwọn ọmọ wa òde òní tó ń wá owó òdìdì tí ìránṣẹ́ ọlọ́run bá ti mo tó ń gbé wọn síta tó ń gbàdúrà fún wọn nínú ìjọ ẹjọ́ àwọn tí ò ṣe kí ni wọ́n kọ́ wọn ọmọ tí ẹ̀ bèrè ibi tó ti rí owó the same thing náà ni àwọn òbí ọmọ tó ṣe jáde tí ò ti jẹ́ secondary school alọ́ra machine 1.8 million 3 million 5 million láì tí iṣẹ́ òbí òní ilé alọ́mọ oṣooṣù irú ọmọ yẹn tó bá di ọ̀la tó bá lò bí ẹjọ ẹ̀bí ìtaniṣẹ́ ìjọba náà ló tún fà ẹ wo òbí àwa la fa ilé ìtọ́jú tí ìpẹ̀lẹ̀pẹ̀lẹ̀ ṣẹ wa bá ti dára ọmọ ní ìbẹ̀rù ní ọjọ́ ọ̀la yóò dá fún alókọ jésù ẹ ṣe sà.
0: ọ̀gbẹ́ni ọlábòmí láti ọgbàgì ẹ ṣe o 0826251991.
12: Hello. Látọ̀.
0: Orúkọ
12: mi. Ẹ̀yin Sunday ló ń sọ̀rọ̀.
0: Láti bo.
12: Àwọn ìjọba ló kọ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀ wọ̀nyí. Sunday
0: láti bo lẹ́tí
12: pé o. Ìyá ń jẹyàn Nàìjíríà. Òun ló kọ̀ sí nǹkan tó àwọn ọmọ fi ń wàkúwà. Òbí mi ò rówó san fún ọmọ skul. Àwọn ọmọ fi ń lọ sí nǹkan tó yẹ kán máa ṣe wọ́n máa ṣe. Nǹkan tó fà á nìyẹn. Tán bá lè bá wa jọba sọ̀rọ̀ ó dáa. Nǹkan tó ṣe.
0: Sunday láti bo lẹ ti ń pè wá ẹ dárúkọ ibi tẹ ti ń pè wá o. Ó ti jà
13: ó
0: lọ ẹ káàárọ o.
13: Ẹ káàárọ ẹ pàtàkì.
0: Ẹ ṣeun orúkọ yín.
13: Ẹ̀kẹta ọmọ ni láti jàrọ.
0: Kí lẹ pé.
13: Ẹ̀kẹta ọmọ.
0: Ẹ̀kẹta ọmọ à ń gbọ yín o.
13: Àwọn òbí alójúde tó pọ̀ torí pé àtìlé láti ń kẹsàn-án lọ sódì. Kí òbí bá mójútó ọmọ ẹ̀ dáadáa ìwà tó bá fún ní àtìlé náà ló máa wù tó bá dé ta
14: so ijoba ta kan pariwo ta pariwo yi na oluwa lo to wa re na wa o wa nbe o but ijoba ko lo ma ba omo so ninu ile iwa ta ba fun won ko bi tra lati to omo e lati le dada kon si wa gidi kan si wa gidi bo so awon omo ta bawo ni a se bimo ta so pe agbara won ka omo lati le ba omo to bi ninu are so o da ah nigba to olohun ti so olohun ti fi ejoba lori omo yen bo eni kan so le kan inu mi dun o lomo mi a kan lo sode laarin jojo meta obi e o ni ri won ade ni wa ah se won ma ru kan to ti omo yen lo se ngboro abi won ma ru awon egbegbe to ti lo nko iru awon omo ti won lo se ni won wa labe tan sun ni oja yen sin ti ba awon obi kan na lo bi won abi won ro bo le la toke ah e je kan to si bi toro lo ati nu ile ade ile lo ti je ko ti je koko akoko so ile to ba ku tita lo ku sowo ijoba ese ku eto
0: ese won keta won lati gbara oke ese o ngba ti ababi mo towo wa oka tabi omo ti a ma pe a le to to je pe se la bi mo sile bi eda tabi won ba mo ta le toju o tun fa wahala na fun wa hello hello
15: no
0: Hello, e karo.
15: Ele e karo ta.
0: Oruko yin o.
15: Oruko mi ni Funke.
0: Lati bo le tin pe.
15: Lati Iroko.
0: Iroko. Nibo ni yen wa?
15: Oda Ondo lo wa.
0: Okay, an gbo yin o.
15: E jo, e mo nkan ti mo fe so pe e daku ka won ijoba ba wa ko ti tin bo se gbe awon omo to ye pe awon omo to ye pe won de ni ko se po bi won ni ipopo lowo kan jo ko ba lowo ti Olorun wa pelu
0: e se o fun kan lati di roko e se o 08162519991 Hello
16: Hello
0: Hello mo gbo yin o wa karo
16: e ka so
0: e karo oruko yin
16: e kojo mete oruko temi CCG alakure lo ba yen so lati sita alakure
0: ke le pe CCG
16: CCG CCG alakure CCG
0: alakure okay ma gbo yin
16: CCG
0: okay CCG
16: mm
0: a gbo yin o
16: se ri ko temi ko se so ni pe se ri awon omo ko mo ti won mu wi mu ko mu ni ta ba ni ka wo I need itoju lati yodo bi ki obi ba ntoju won dada ki gbogbo won o kini to toju won dada ni gbogbo bo se jade ngba ti omo ba lo to ba jade le ti ori ti o to lo lati aro ti dale to pada bo ki baba e abi fa ni obi o bere pe bulo ti lo lo si omo nra ki se bi omo to ti dagba o to ko ti fi lati so ta oda sebuti oda eti bo ti ko ti ni contract so ni pe ta ba ni ka wo o wa lowo bi o wa lowo government bo ti ko ti ni ko so ni pe won ni ati kekere bayi lati somo ataro bayi lati somo gbe tori to ba dale a ma ma ru ni nkan to nsele won yi o wa lowo government o wa lowo bi obi won ni ti obi ba to ipa to obi ba ku lori omo ife omo na a ni o na a wo pe obi o o to what time thing the thing that obi ba se kini ti obi ba nkan ti obi de baba mi gan aran me gan ni ko lo ba ara sija wa se iru nkan to se ifilole niyan se o ko dada pe ko le wa ko le yanju so gbogbo nkan laye o wa lowo government ati obi government na to ba se kini na ti government na ba gbe se na to ba gbogbo awon omo okay lo sojoba te gbogbo ijoba bo se ri awon omo ko mo gegele te so yen gbogbo e ri so ala le ba yen ri won ta ma ma sun kakiri elomi gan ma sun ngba ti ori ti obi ori ti won ro mo so bo se ri ni a dara fun
0: wa ishan sisi je alakure lati fun ta ise to aboro la so fun malu abi to ba denu e odo di
16: e ka ro
0: fa e ka ro last call
16: ah mo lo opportunity
0: oruko yin
16: woli david solomon
0: e gbo yin
16: e mi be lati lo kan koko e tin so lojojumo e to ba le ti ko gbo nkan de mi so fun ijo omo to ba de tomo to ba de ba soro to ba de gbo ohun lo le ri e gbogbo alada ti ma teyin o wa yo ni ka wa
0: ami o mo dupe lowo gbogbo eyin te pe patapo aboro la so fo modu abi o to ba denu e odo didi eja bi won ba omo ti a mo pe a le to eja si to awon omo wa debi ti won o ti ni ya jaduku ma wa lowo k ki o to di pe afa won lewo ijoba ijoba na ro yin gbogbo nkan to ye ke se se eni se lati se o lati le ko awon omo iko laarin oju popo ke si je ki won ko se owo nitori toni kon tori ola ni ke ba le sun ke ba le fori losuka e mo pe ki se odun mejo pere le fe lo nbe den odun mejo yen ina o di ordinary citizen bi ti wa kan ma ba wa lo ji gbe nigba to ba ya na ojo ajiro mo ke la to ka koko mo dupe ya lo nge lati ore abosi baba latakure joge lati ta ogbolu ana oluwa po lati ta ogbolu jima eni owo lati kajo la paraga ba o shi to confirm lati fira joli lati lotu ambrose lati su akoko kende latakure oluwa femi latakure alfa jijo lado alatore abayomi oyele si latarigida akoko apostle mike lati ru akoko Abin Bola from Labinatore, Austin Adeleye lati Ogbagi, Mr. Olabomi, Austin Adeleye lati Rele, Mr. Olabomi lati Ogbagi, Sunday, won so bi ti won ti pe, Eketa omo lati Gbara Oke, Funke lati Diroku, CCJ lati Alakore lati di lati Futa, Wole Davis Roman lati Oka, koko dupe lo gbogbo yin ojo mejo ne ja pade lori eto koro. Titi lojo mejo na lo won ma yin o, God bless Nigeria.

0: 101.9 FM. Peace of a dove.
1: Bàbá kẹrin wà dé balẹ̀ kasagua lórí ìtọ́jú ìlera àti àìlèṣedédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo chai ìdùnnú ṣubú layọ fọkùnrin àtobìnrin ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú ìlú dáadáa bàbá bọ̀dá ò lè tatẹ kan lẹ̀ dò bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé ó ti wá sọ ẹ̀dákú rẹ̀ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀ bàbá kẹrin wà ní ó fọ̀rọ̀ rẹ̀ lọ lórí àìlèṣedédé tí ń bọ̀ fínra ìdákọ́lẹ̀ ara ẹra tiẹ̀ kọ́ sùn lọ ọ̀pá ẹ̀yìn dúdùn ara títa ara gbígbóná inú kíkún inú kíkún àyà tí ń lù pipi ìpì má lè gbápá má lè gbẹ́sẹ̀ ọwọ́ àtẹsẹ̀ tó kúrìrì níwájú ta ni bàbá kẹrin wà ní ó kàn sí pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tí wọ́n sọ bí tí nǹkan lúgọ sí lára tiẹ̀ oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú mẹ́rìnlélógún tí ò bá ṣiṣẹ́ ò fúùtù fẹ́ tẹ̀mí kì í ṣe ti bàbá kẹrin wà bàbá kẹrin wà wà pé mi débẹ̀.
2: Mo kí onílé mo kí àlejò ànífàìsàn lùgbà orúkọ tí èmi ni Babangana tí gbogbo ayé máa pè ní Bàbá Kérewà aláṣẹ àti olùdarí Stand Action Koboko èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó bá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin ìjà kan sí mi.
3: Nílé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street off Continental Street nílùú Àkúrẹ́.
2: Phone number mi 08164122777.
4: Kí la mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Òun ni à ń pè ní Stand Action Koboko. A ní ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa. Kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò. Kí ẹṣẹ ara rẹ kó lè máa gbéra. Àbí orúkọ tiẹ̀ tiẹ̀ yìí ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́. Níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Egun jẹ egun, òòṣà jẹ òòṣà, ògùn tẹ̀mí ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri, nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni. Bàbá wa, a máa dàgbà, a máa wọ 90, wọ́n a máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa capable láti máa bá wọn ṣe. Bóyá ọmọ ogójì ọdún ni ẹni, àádọ́ta ọdún ni ẹni, ọgọ́ta ọdún ni ẹni. Torí pé ẹṣẹ ara rẹ ò gbéra dáadáa, àgbò rẹ ò lè kàn bí àgbò, àbí ẹṣẹ ara tirẹ̀ kéré ju ọjọ́ orí rẹ lọ. Àdá fún ọ̀rẹ́ ò lè gbéra dáadáa, má fi dẹ́gbula. Bàbá kéré wà.
3: Kàn sí mi ní ilé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street off Continental Street Àkúrẹ́.
4: Ibẹ̀ ni wà tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa. Ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ó ní jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin irọ́ ẹni ní gbogbo ìgbà. Oríkèríkè ara ń rọ ni, ara ń jẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi bírí sọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dágúnlá, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08164122777. Bóyá wọ́n ṣe ẹ̀yọ ẹ̀ márùn ẹ̀ mẹ́fà kílẹ̀ tó mọ́ bó ṣe ṣe ẹ̀yọ ló ṣe mọmi àbí tó bá yẹ̀ ṣe ẹ̀yọ tiẹ̀ a máa ta ẹ́ a máa yún ẹ. Bóyá ara ń ta ẹ́ ni àbí ara ń já ẹ̀jẹ̀ ni àbí inú rẹ̀ ń kùn ní gbogbo ìgbà orúnkún ro ẹ ni oríkèríkè ara ń ro ẹ ni àbí àtirìn ibùsùn ọ̀kan síbi kejì ó di ogun àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣu ara ni. Iye ọlọ́mọkùnrin ni pé kó o jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró déédé. Tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró déédé a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á ìpèníjà nínú iṣu ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gọ́ kan wà nínú mọ́tò tí à ń pè ní carburetor tí carburetor yìí tó bá ti ní ìdọ̀tí or tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀ ó ló máa ń fa kí carburetor kó má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó mi ń gbà wọlé omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́. Carburetor yìí kò ní lè ṣe dáadáa. Ó dẹ̀ wà nínú iṣu ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣu ara kan wà tó ń ṣiṣẹ́ pàtó tí iṣu ara yìí tó bá ti ní ìpèníjà òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dì wọ́n fẹ́ ṣe gáàtì ẹ nǹkan máa jáde níbi gáàtì ẹ wọ́n máa fọwọ́ tì sínú irú nǹkan báyìí yóò dáa. Kàn sí mi
2: Babangana Bàbá Kérewà.
3: Kàn sí mi ní ilé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street off Continental Street Àkúrẹ́.
4: Ibẹ̀ ni mo wà. Gbogbo nǹkan kí nǹkan tí ò bá ń ṣe ìwọ ọlọ́mọkùnrin nínú àgọ́ ara nínú iṣan ara ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o.
2: Phone number mi 08164122777.
4: Àgbo márúgbó takébé òun ni àgbo tí èmi ń gbé káàkiri tí ọlọ́mọkùnrin tó máa lè dángájíá tó máa lè ṣe dáadáa àbí ìpèníjà ti tiẹ̀ ó tiẹ̀ ti fà á ẹsẹ̀ rẹ̀ ń wú ni o ò lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀. Gbogbo orúkọ báyìí kò dáa. Ẹlòmíì tó bá lóògùn lọ́wọ́ a ṣiṣẹ́ tí oògùn bá tán a tún padà sí bó ṣe ń ṣe ni. Irú nǹkan báyìí kò dáa. A ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́. Tí o bá wá sí ọ̀dọ̀ wa tí a bá bèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀ a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o ká tó mọ oògùn tá máa fún ọ. Àwa kì í ṣe èyí àwa kì í ṣe ọ̀hún. Ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni. Tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi bóyá ó wá nítorí ọkọ rẹ̀.
3: Kàn sí mi ní ilé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street off Continental Street Àkúrẹ́.
2: Babangana Bàbá Kérewà. Phone number mi 08164122777.
5: 27 77 081 64 12 27 77.

0: dove.
1: Osuba sidike laye nlo sidike laye nlo Sandi ali la won ma tun se sidike laye nlo Omo mata lo bo go mara lawin o pada ti dopin Santagbara ka so yoku leta sidike laye nlo Santagbara ka so yoku leta sidike laye nlo Ko to ba ti fara to ba je electrical appliances computer ati computer accessories won ta automobiles o se ko non ta lo ba sidike e wàhálà lọ́dọ̀ wọn àmà fún ọdún ojú ẹ̀jẹ̀ oṣooṣù ní fóníṣẹ́ oṣù ọ̀sẹ̀ọ̀sẹ̀ fọlọ́jà ọ̀sẹ̀ ẹ lè san lóṣù méjì oṣù mẹ́rin oṣù mẹ́fà oṣù mẹ́jọ àbọ́dún kan tó jẹ́ oṣù méjìlá tẹ bá ti wá sunday dajì 50% wọn á gbọ́jà yín fún yín àmà sọ̀rọ̀ kù díẹ̀ díẹ̀ kò sí owó èlé lórí ẹ o zero interest ni wọn kò kọ́ wọn sí lórí ẹ lè lè download app yìí lórí app store.
2: Ẹgbà mi, ẹ̀rà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ́ mi yìí, màtí sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ̀wò. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀ ọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà,

0: tí ẹ rí ẹ ní gbòòrò lẹnu ọjọ́ mẹ́ta yìí.
1: Ó bẹ́ẹ̀ la bí ni ìṣòro isara iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí isara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà èrò orun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ ayé òun ti wá sú mi.
2: Agbóhun ìṣe ló ṣì ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúnlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
3: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyèmẹ́kùn grammar school ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè nǹkan kan àbọ̀ fẹ́ bèèrè onímọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pèmí.

0: 9 FM Awolu Solu Dero Pese.
1: Tẹ̀lé nígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Bẹ́ẹ̀ la bí ni ìṣòro iṣára iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Iṣára yóò máa fà mí so láti bàárà ìdí dé ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣèlọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorun ń sùn dédé. Ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti ẹ̀ wá sú mi.
2: Agbóhin ìṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògò ni? Ògbólùgbọ́ adẹ tó ń fi wí àtẹ̀gùn.

0: èyíkéyìí ìṣòro tó ń jọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Pàkóòkè Ògùn lónìí. Ẹ máa pé 0706460649 0706460419. Bàbá Òkè Ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtegbò ṣèwòsàn.
1: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá Òkè Ògùn lorúkọ wọn. Ṣé rí bàbá yìí tí bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn. Wọ́n máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
2: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kí yín ni Bàbá Òkè Ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó láwá, àlàáfíà náà làáfíì lólé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kán náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nínú ilé, tí ó máa gbọ́rọ̀ òta. Èmi Bàbá Òkè Ògùn, mo wà ní nọmba 4 Dúdú Yẹmi Lane, opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi, àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi, àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19 07 64 60 64 19.
1: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín, ìṣòro nípa iṣan ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
2: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí láàárọ̀, yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni. Àfikọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lòmí bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbó oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ń ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májẹ̀ adákẹ́. Tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí, gbìyànjú kọ wá yọjú sẹ́mi Bàbá Òkè Ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kọ wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ní nọmba 4 Dúdú Yẹmi Lane, opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 64 60 64 19 07 64 60 64 19. Ìkàyí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì, ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ ọ̀sẹ̀ máa fọ̀ á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. Ẹgbẹ́ kan ara ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá. Ẹlòmíì ò tiẹ̀ máa rí i pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì. Ẹlòmíì ò máa rí i pé bẹ́ẹ̀ wọ òun ṣe ń kúrìrì bẹ́ẹ̀ lẹ́sọ̀ ẹlòmíì ò máa kúrìrì bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ́lẹsẹ̀ òun bẹ̀rẹ̀ sí máa kẹ̀ òun gógógógó. Bẹ́lòmíì bá sùn báyìí kí lè ohun tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà. Irú eléyìí máa ṣàkóbá fún iṣan ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gún èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ níléeṣẹ́ Bàbá Òkè Ògùn ní nọmba 4 Dúdú Yẹmi Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. ẹ̀rọ bani sọ̀rọ̀ mi rè seven sixty four sixty sixty four nineteen ẹlòmíì tí ẹ ti gbìyànjú lọ́tún ó ti gbìyànjú sósì bẹ́ẹ̀ bá ti ẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tí ẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lò ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú àkúrẹ́ tọ́jọ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nílùú àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósì àwọn àgbàlagbà ní bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ní ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwò yẹn ó rí pé lágbára ọlọ́run ìwọ ní ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlomi ẹ̀ sojú lásán o ńgbà tó bá dọ́dọ̀ wa a gbìyànjú a ṣèbẹ̀ lọ́run fún ọ bá bá jẹ́ pé nǹkan kan wà ń bẹ̀ ni lágbára tọlọ́run ó sì rí pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà nílé iṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹ́kùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè seven sixty four nineteen seven sixty four nineteen
1: ẹ ṣeun bàbá mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló pàpọ̀ jù tó ṣàkóbá fún àgọ́ ara wa torí àwọn bàbá wa wọ́n a máa dàgbà wọ́n a máa dògbó wọ́n sì máa ta kébékébé kí ni ó fà á.
2: ó ṣe àtọkùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni ẹ jẹ́ káwa náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa ẹlòmíì iṣẹ́ ìjoko ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni bẹ́ẹ̀ ẹlòmíì bá wá wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrá àdínlọ́bẹ̀rẹ̀ sí máa ro òun kò ní lè ṣojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wò òun bẹ́ẹ̀lòmíì bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí ọgbọ̀n ṣẹ́jú ogún ṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tó bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólíó bíi tewúrẹ́ báyìí ni ó máa ṣe ẹ̀sìn á wà wọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n fi ẹsẹ̀ rìn padà wàhálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ ọgbọ́n ewé àtegbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yóò kàn máa rí pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tó bá ní eléyìí ní ń yọ òun lẹ́nu lẹ́nìí ẹlòmíì a ní eléyìí ló tún yọ òun lẹ́nu lọ́la ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun iná mo fi ní ẹjẹ́ ká wá jàǹfààní ewé àtegbò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹ́kùn grammar school ní ìlú àkúrẹ́ bóyá òwò fẹ́ béèrè ọ̀nẹ̀ àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi sápẹ̀ mi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí seven sixty four sixty sixty four nineteen seven sixty four sixty sixty four nineteen ẹlòmíì àti ẹ̀ máa sọ pé òun ò ní gbàgbọ́ nínú ewé àtegbò mọ́ bẹ́ẹ̀ kọ́ ìbáyàwó ò tí ì báyìí tọ́jú òdodo pàdé ni nígbà tí wọn náà bá yọjú sọ́dọ̀ mi kọ́ wá jàǹfààní egbòogi mọ́wọ́ kúrò ó mọ̀ wípé bí ewé àtegbò ti wà láyé àtijọ́ bẹ́ẹ̀ náà ló wà lásìkò yìí lóòótọ́ ewé àtegbò ọ̀nà wọn ti jìn kò sí nítòsí mọ́ ṣùgbọ́n àwọn ọdẹ kò síbi tá a lè lágbódé kò síbi tá a lè wá egbòdé láàrin ewé tútù a sì rí egbò tútù tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin nígbà tí wọn bá wá ṣọ́dọ̀ mi ká wá jàǹfààní ewé àtegbò mo ti kó egbòogi tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kọ wá láti ìlú sẹ́yìn oro ẹ̀yin náà mọ̀ pé mo máa sọ pé ọdẹ ni mí o deni baba mi awon de si ni a le ririn ogoji iseju a le rin ogota iseju a le rin lataro titi dale ta ti ni isoro kankan ninu si ara wa be la ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe atebo yi na la wa na je nitori amo fini kan yi ni awa je anfani ewe atebo mo ti ko egbo gi to wulo fo wa lati ilu seyin oro papa egbo gi mo wa kuro mo ti ko wa wa ta lawon ba ni ko gbeju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fakan bale lagbara olorun ti wa na ba wa o je anfani egbogin mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo olorun ma bo wa ni le ise baba oke ogun number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akura nbe lawa ani fara nirawa baya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi 07 64 60 64 19 07 64 60 64 19 ba la lo mi yo ma ri pe baya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo alomi amata alomi amaro lagboro olohun iwo na wa ninu awon ti o ma gbe gbope number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akure to ba fe bere one tabo ni mare to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi 07 64 60 64 19 07 64 60 64 19 alaafia ara wa oni di fi afia oriba
0: a o ma tin ri eni gboro lenu ojo meta yi o be la bi ni isoro isara ina mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo de bi pe mi o le bere mu nkan le ise lowo mi ma nkuriri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju oro na bayo je aye ohun ti e wa su mi agbo ni ise lo se je lobe se wo ko ni pa baba oke ogun ni olugbode to fi wi atego somo ara aye lore lori eyike yi isoro to njo mo eda lenu iwo na gbianju ko si baba oke ogun loni e ma pe 07064606419 07064606419 baba oke ogun agbalagba ode to fi wi atego sewo san
3: libe libe ma fowoko
4: ADABA
5: Please listen to this announcement. Obituary. Academic Staff Union of Universities, ASU, Futa Branch, regrets to announce with deep sense of loss, but total submission to the will of God, the death of our dear colleague and member, Mr. Omoni Ebenezer Ojo, of the Department of Building, who passed away on Thursday, 11th of June, 2026, aged 58 years. Burial arrangement, Friday, 26th June 2026. Commendation service at Theodore Idibie Francis Auditorium, Federal University of Technology, Akure. Time, 9 a.m. Burial service follows immediately at his residence at Uritel Belair.

ẹ̀ṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ̀nfẹ̀, ó kẹ̀ǹkẹ̀, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè 88.9 Àdàbà FM.

0: Ètò àtàtà tó máa ń mè ló tètè ní tún ti dóde.
1: Ìlẹ́nu ṣe.
0: Àgbàgbàbù yẹ kẹ́ omi bíbílẹ̀ tún yẹrí yẹrí ètò. Níbi tí akíkanjú àpèdè ara ni. Henry Ọ̀jágbó mi ti máa ń fètò aládùnsápẹ́ lọ̀rọ̀ àtẹ̀dẹ̀sẹ̀ tí ọmọ aráyé. Káàsà. Tòsè yìí tún ti dé. Oríṣiríṣi ọgbọ́n àti ìmọ̀ nílé tó yìí máa ń kọ́ ni sà. Àìmọye àwọn ìjìnlẹ̀ ọ̀rọ̀ àtàkànlẹ̀ èdè tó jẹ tí ń gbèsè. Táwọn ìkálẹ̀ ìlàgẹ̀ àbọ́yé àti gbogbo ọmọ ilẹ̀ Yorùbá fẹ́ràn. Láti máa gbọ́. Ọjọ́jọ́ Wednesday lágogo méjì sí méjì àbọ̀. Ilé tó yìí máa ń milẹ̀ títí lórí rédíò àdàbà. 88.9 FM. Ó yà Henry Ọ̀jágbó mi ò mikimiki àgbà nínú àwọn pèdèpèdè tó ti balẹ̀ gíjà. Ẹni tó máa parí àti ẹ̀mí lọ lọ̀rọ̀ tí ń ṣe tí lóore. Èyí náà lè kàn sí wọn. Láti fèròǹgbà ọkọ̀ yín hàn. Àbí láti polówó ọjà lórí ètò. 0803-472-5933. Ulẹ́nu ṣe. Ètò àtàtà àtọ̀sẹ̀ yìí tún ti wọlé dé. Ẹ má miss yẹ.

bí òjì èmàdé bá wọ̀lú ó mà nẹ́hun délé wá sí o àwa fún ara wa a gbẹ̀dọ̀ haramára lára ní ikú mà èyí a fi rí i pé àwọn òjì èmàdé gbọ̀jà náà wà ẹjọ́ kínní àṣejù yìí bá èkúté rìn alákàbò èkúté lérìn a má jẹ́ kí àṣejù bá wa ọ̀nà má fi kàn ọ́ bí ìkan rẹ bó bá la kàn rẹ kẹ́.

Lórí ètò ilé nù sí níbí. Tó ti tọ́ kú mọ́ máa yé gbè. Ó pààrọ̀ mọ́ máa yé gbè ọ̀hún ọjọ́. Lọ́rù mi là orí kankan. Wọ́n lò kẹ́ mọ́ máa yé gbè ju mo wá lé nù sí. Ọ̀fọ́ rà níbẹ̀. Mo dá sí ní rìn mí lọ. Àjọ bá mi kọ́wọ́ ti ọ̀rọ̀. Bankọ́ọ̀tì ọ̀rọ̀ àbòtò. Ọ̀rọ̀ ọ̀nà àbòtò tí àtijẹ̀rẹ̀ yìí. Ọ̀sọ̀ọ̀sẹ̀ mú mi fọ́rí àbámisé. Ihe gwà yí kanlẹ̀. Tí mo rò pó ra níbo yáa sírín. Yémi lè gbé níbẹ̀ gwà má tó dá sí látijẹ̀rẹ̀ torí yàá fi mi jẹ wá kàn án. Àárá yàn yí. Ó ti pọ̀ jù. Ó ti lágbọ́jà ràn yín hùn án sí ni. Ràn hùn án hùn án mi dáwò nà wọ́n rí. Tó ti bẹ́ẹ̀ rìn. Mo bẹ̀rẹ̀ rán pé ìjà bá wa sí àjọ Super Deccan bá wa pa ẹ̀ rẹ̀. Torí mo rí pa á lọ bẹ̀. À ń la wò ó. Wá yà bẹ́ẹ̀. Mo mi dúpẹ́ náà gómìnà wa. Wọ́n ti ọ̀rọ̀ olóko láyé. Èmi kẹgbà máka fọ́fọ́ olóko láyé nígbà tí ni mo yóò lóko ọ̀la. Tó ní wà fẹ́ orúkọ yìí tì nílẹ̀ lájẹ́. Mọ̀ pé bóyá gàgúre ọrúkọ yẹn tà máa yàn wá yàn. Gbà máa ka sọ̀rọ̀ olóko yìí nígbà náà mo wá ká pé wọn olóko ọ̀la. Mo dúpẹ́ pé ìyárògbó ti nà. Ó padà mi wá. Àwa kà yan Ọlọ́run lógo. Ó lé ti mí dàtà wọn ọ̀nà ti mí dàtọ̀ sọ́pọ̀nà báyìí olókàkún ká padà nulé torí olénu sí. Yíyá ká sí yí ká bára jọ mẹ́rin mẹ́rin sí wọ̀. Mo dúpẹ́ náà wọ́n hàn bá Dangote bá gbọ́ mi mo kí yan o. À ń ṣe òyìn àti ẹ̀ padà wá. Èdè yà ń padà wá Ondo State. Iná mi dùn dùn dùn dùn dùn. Ilẹ̀ ṣe mi lò kàn. Iná èrò ó dùn jọ pé ohun rere yèmí wà yà ń bá wá mi kọ nígbà tí ni. Ó mà tó lẹ o. Ó tó lẹ o. Mo dá bẹ àyàn wa ra yá dọ́gbọ́n náà. Yá fọwọ́ sí. Má dùn lẹ̀. Má dùn gbá má dàn wo. Báfo tó bé ara mú rẹ̀ èsì yà mú rẹ̀ wọn á mú rẹ̀ pápá àwòwò mo dẹ̀ kí ìràn yíra ni dí ètò yìí pápá barista ọmọ òwò Emmanuel yóò ṣe akọ̀wé ọ̀pọ̀lọpọ̀ ètò níbẹ̀ ọmọkùnrin ti ń ṣe dáadáa tẹ́lẹ̀ ni mo dẹ̀ mọ̀ pé àtúbọ̀ ká ṣe dáadáa yí Ọlọ́run yí karùn-ún Ondo State yọwọ́. Bó sì ti yákatapa lágbájá èsè báyìí èsè báyìí. Ìbọ̀rùn yìí ti mi wálẹ̀ láyé bẹ́ẹ̀ ń alẹ́sẹ̀ odò rí. Tẹ̀sẹ̀ odò mú wà náà ìpẹ́ yìí. Má bẹ́ tọ́nà ẹ̀dọ̀ ọlọ́kán náà. Ó ra wá. Ó ní bá ń gbọ́ mi yá bá mi sá máa dúra o. Wọ́n mọ́ ń fún àmì náà náà pọ̀ ń gbọ́ mi ní Àbàdàn. Ń gbọ́ mi ní Abobo. Mo kì í mi yìí ẹsẹ̀ mi ò Ọlọ́run mi. Ohun yà ń ṣe dédé ó yè mí yẹ́yà ká máa bo yìí ohun ti ra níyàlé níyà rìn. Mo bẹ̀ wá yá kọ́wọ́ tí ìjọba yìí jáde sí eré. Yọ̀nà ìjàdàgbà má làkà jẹjọ. Yọ̀bá ara bẹ́ẹ̀ má ka dúpẹ́. Náà ràn mí pè mí. Náà ràn mí fẹ́ mi. Náà ràn sọ pé yáka gùn ánẹ̀ mu. Mo dẹ̀ wá bẹ̀rẹ̀ ọ̀dọ́ wa. Àmà jẹ́ yà tẹ́ jẹ́jẹ́ o. Àjẹ́ adọ́gbọ́n náà ń. Ẹ ti dédé rìn mí dàn ẹ sì wúra o. Alówó máa ní ìwọ̀n àtòrí bábá mi lè àràbà gbà á là pàdé. Bábá mi fẹ́ gbàmúlẹ̀ wọlé la fẹ́ ìwé ìfẹ́. Torí owó ìfẹ́ kẹ̀bó la bá rẹ̀. Ọ̀ràn ń lajẹ́ ń pè ní o. Ọ̀ràn. Ń yà bá kó mára yéye yóò dẹ̀ máa kó ìbàjẹ́. Ọ̀ràn mi jẹ́ ní o. Yóò bá ra bẹ́ẹ̀. Mo dúpẹ́.
nowo dede na n ko ti mi mo dupe nowo nega ni oja wa ijo se bale wa no je papata no ke bale lenu se Saint Martin's akada awre oba ndimeji ada unga ah ka ode mo dupe nowo re o o se to mo ti fe ka mo iwo mi tule na gaji o so fa dek omo ba bi ola bi ola leye oloye mo ki dede nga o alaga joba bile mi honorable more e mo ko yo mo ko more a kan ko mores o ni pe na ye mo ki re o akase se re o honorable tito ati ka se nddc aka pe mi igba mu re ke kise a ma ju le buke bo ba ya be mo ki wo na o aserere na koko ti ran yi o a se rire o tori ami son ha o ora jabo o lo kakun re ajabo run ba se ni o mo de kina aposu feso letter of zion o kile o o kwa jodun o le du ma duro ti re o ni agode bo ni be o ati de dan ijo re o kwa jodun o pa ka so henry olawo yin o ba peter ojagbo nbora ni o ma mi to ba mi wa ode ayeye sugbon ma daruko lucky seyi o ma wa le fun o ya ni be e mu ke un oke baba de o ba ya be bo ba ka dijo mejo odupe na o de do na ngbo mi ora ka han nga e aye na o nga e ba loke e aye nle ede nga ka gunrin maka so pe ba mi tene no dikeji ji beji le wa goyan bo pe ti so ma gadi gadi e buye loko o so wo de re de ala

0: mo ni okunrin ti awon na je adejo mi e ba sumo e bi odo mi nbe kale lanfani ati gbadun ara wa daada oruko yin fun gbogbo awon ti won gbo wa
1: mo ki gbogbo awon ara le o nibi ti won tin gbadun adaba oruko temi ni omolagba ibukun lati ile ise Suade Enterprises to gbe eto diligence wa
0: to adupe bo ti ri o le ti gbo yen e je nbere latodo alaja ile ise Suade Nigeria Enterprises je ile ise ti o je pe odun ni won ise mo foloko opolopo ti mo nipa won pelu opolopo awon eto atawon ile ise ti won ba do wo po ti won si mu awon eyan moju won sọ̀rọ̀ nípa diligence lẹ́ẹ̀kan báwo ni ìyẹn ṣe jẹ́
2: diligence jẹ́ nǹkan tó rọrùn ó mú gbé ayédẹrùn bá mẹ́kúnnú ó tún fi bá olówó gan mówó tó ní nígbé ayé tí diligence ń gbé pẹ̀lú àwa ọmọ nàìjíríà ó tún mú gbé ayé rọrùn síwájú sí ju bá ṣe wà lọ because orí ọ̀fẹ́ wà fún wa lórí fóònù wa ibẹ̀ náà láti gbowó ibẹ̀ náà láti ti parí iṣẹ́.
0: Tọ èyí tẹ́ ń sọ báyìí mo fẹ́ ká yànnà náà fún gbogbo èèyàn kó yé wa dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló jẹ́ wípé ẹlòmíì iṣẹ́ tó ń ṣiṣẹ́ lóòótọ́ ṣùgbọ́n iṣẹ́ tó ń ṣe ó wò wípé iṣẹ́ yìí owó yìí kò tí ì rú gọ́gọ́ tó àwọ̀ ò kájú lò ó sì ń wò pé kí ló ń tún lè ṣe tí nǹkan ó fi tún rú gọ́gọ́ sí i ó wà wò wípé irú iṣẹ́ wo ni kóun ó ṣe ṣe irú ẹni bẹ́ẹ̀ lè darapọ̀ mọ́ iléeṣẹ́ diligence ni.
2: Òdodo ìbéèrè ńlá lè béèrè o kò gbaṣẹ́ ìyanlẹ̀ o ó tún mú àlékún dé bá iṣẹ́ èèyàn téèyàn á tún fi rówó gàrí á tún rówó ọbẹ̀ ata á rówó ẹja àtẹran.
0: Ọ̀dà ẹni ẹ máa ń ṣe sẹ́mínà fáwọn èèyàn torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan là nílé ìyànà náà lórí afẹ́fẹ́ ìgbà wo ni sẹ́mínà máa ń wáyé gan-an.
2: Every Thursday bíi irú Thursday ọ̀la báyìí sẹ́mínà wà láago mẹ́wàá mẹ́wàá àárọ̀ ni sẹ́mínà máa bẹ̀rẹ̀ ní ọ́fíìsì wa Suade Nigeria Enterprises ní along the road express Futa road.
0: Ni dọ́ṣàn àlejò lówó
2: ní ọwọ́ òsì wọn a máa wọ́ òsì ẹ̀ wá ń bibẹ̀ ibẹ̀ ní iléeṣẹ́ wa wà.
0: Ṣé ntí àkọlé wà nbẹ táwọn èèyàn ò rí tí wọn fi mọ
2: pé wọn ti débẹ àkọlé Suade Enterprises wà nbẹ.
0: Aago mélòó ni sẹ́mínà ó bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́
2: yẹn? Aago mẹ́wàá àárọ̀ rege ni
0: lọ́la
2: ní sẹ́mínà bẹ̀rẹ̀.
0: Ó dà mo fẹ́ béèrè kan lọ́wọ́ yín o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló jẹ́ wípé wọ́n ti darapọ̀ mọ́ àwọn iléeṣẹ́ kan tó jẹ́ pé nígbà tí wọ́n sì gbọ́ nípa iléeṣẹ́ ọ̀hún tí ọ̀pọ̀lọpọ̀ gbọ́ ni wípé bẹ́ẹ̀ bá ti darapọ̀ mọ́ iléeṣẹ́ yìí o ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí nílẹ̀ ni o wọ́n ó sọ yín dolówó wọ́n ó sọ yín dọlọ́rọ̀ wọ́n ó ṣe oríṣiríṣi nǹkan ṣùgbọ́n lẹ́yìn náà tí wọ́n darapọ̀ mọ́ wọ́n wá rí wípé bí ìgbà tí wọ́n kàn fẹ́ máa lo èèyàn bí ìgbà tí ìmúnilẹ́rù ni báwo ni eléyìí tí ẹ̀ ń sọ nípa diligence báwo ló ṣe
2: nílé nǹkan. Ẹ ṣe olótú ṣe iléeṣẹ́ diligence kò mú ìyàn lẹ́rú ní tá a bá ti sọ nípa ẹ̀ òun náà lè máa bá ń bẹ̀ lórí rédíò tá a wà yìí àìmọye ọ̀pọ̀lọpọ̀ tó ti gbọ́ wa ní àdàbà yìí tó ti darapọ̀ tí wọ́n sì lè ṣe pè fún wa because ní tá a sọ nípa ẹ̀ òun náà bá ń bẹ̀ yóò bá nípa rọ ní.

0: darapọ̀ gan. Báwo lè yóò ṣe darapọ̀? Ẹni ó bá wá sí sẹ́mínà, de ó darapọ̀ àbí báwo lè yóò ṣe darapọ̀? Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n gbọ́ wa náà wò pé àwọn náà fẹ́ darapọ̀ káwọn náà bẹ̀rẹ̀ sí ní jàǹfààní Daily Gist.
1: Bí a ṣe lè darapọ̀ mọ́ Daily Gist. Bí olóòtú sísọ lẹ́kan, sẹ́mínà wà ní ọ̀la. Àwọn tó bá wá sí sẹ́mínà, wọ́n mọ̀ nípa ẹ̀ dáadáa. Àwọn tó bá wà níbi tó jìnà, mo mọ̀ pé iléeṣẹ́ àdàbà ó tàn káàkiri ni. Kogi ó ta gbangba ni. Àwọn yẹn lè máa wo distance ọ̀nà tí ó jìnà. Báwọn náà ṣe lè débẹ̀ ní àárọ̀ la. Ẹ rí pé ayé ti o ti lujára. WhatsApp wà níbẹ̀ tó jẹ́ pé wọ́n lè connect tó jẹ́ pé gbogbo nǹkan tí wọ́n a máa sọ ní sẹ́mínà náà. Àwọn náà jẹ́ alábàápín ẹ̀ náà ní ti ọ̀la.
0: Eléyìí tó kàn jù ni pé káwọn náà ṣáà ti show interest, káwọn náà ti wò wípé àwọn náà fẹ́ darapọ̀.
1: Bẹ́ẹ̀ni
0: ọ̀dà gbogbo àwọn tí alájà sọ lẹ́ẹ̀kan, wọ́n ní kò sí ẹni tí ò lè darapọ̀.
1: Bẹ́ẹ̀ni olótú, kò sẹ́ni tí ò lè darapọ̀. Mo kàwé o, mi ò mọ̀wé ó lè darapọ̀. Tó bá ṣáà ti lè ní ẹ̀rọ èyí tí wọ́n fi owó wọ ojú ẹ̀ bíi Android. Ó lè darapọ̀. Ìyẹn gan ló fun ní àǹfààní. Gbogbo nǹkan tó bá ń ṣe, òun náà ló máa ṣe nǹkan fún ara ẹ̀. Kò sí ẹnìkan tá a bá ṣe tó bá yàtí lè mọ́ báyìí náà yẹn ṣe o, a máa ṣe nǹkan tó ń ṣe fúnra ẹ̀.
0: Ọ̀dà ẹ jẹ́ nǹkan já sọ́dọ̀ Alájà. Alájà, lára nǹkan tí iléeṣẹ́ Swade Nigeria Enterprises gbé lọ́wọ́, ẹ̀yin náà ẹ tún jẹ́ aṣojú fún NRI, ṣe lè ṣàlàyé díẹ̀ nípa ẹ̀. Ó dàbí ẹni pé ọjọ́ bí ẹni pé wọ́n yí ọwọ́ àgọ́ ni, ọjọ́ ti ń lọ.
2: Ó ti kó wa ní papámọ́ra. Níléeṣẹ́ NRI, a wà fún ìtọ́jú gbogbo ara. Nǹkan tí mo máa ń sọ tá a bá ti wá bí ni pé ṣe ẹ lóògùn NRI ní wọ owó ayé o, kọ́lọ́ má sì fàyè ṣe wá. Ṣùgbọ́n tó bá níwọ̀n bá nǹkan pẹ́pẹ́pẹ́ lára. Ilé
0: ìṣọ́ báyìí ni wípé NRI, ntí NRI gbé lọ́wọ́ torí ọjọ́ tí ń lọ, ntí mo fẹ́ kẹ́ ẹ ṣàlàyé, NRI gbé ìlera lọ́wọ́.
2: Bẹ́ẹ̀ni.
0: Kí làwọn nǹkan míì náà tí wọ́n tún gbé lọ́wọ́? Ẹni àwọn náà tún gbé, béèyàn bá darapọ̀ náà pé ó tún ní nǹkan àǹfààní míì náà téèyàn ó tún jẹ.
2: Àǹfààní wà níbẹ̀ o. Ó kàn yàtọ̀ síra wọn. Ìyẹn bá ti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lọ. NRI bá ti ìtọ́jú ara lọ. Bó ṣe rí nìyẹn. Iléeṣẹ́ Swade Nigeria Enterprises kan náà lalákòóso gbogbo ẹ̀.
0: Àjẹ́ pé àwọn tó bá wá fún sẹ́mínà lọ́la, bẹ́ẹ̀ bá ṣe ń sọ̀rọ̀ nípa Daily Gist, ẹ sọ̀rọ̀ nípa NRI náà.
2: Dandan ni o.
0: Dandan
2: ni, àlàáfíà ara ni kókó. Kọ́lọ́ má fà láfẹ́ ara wa dè wá.
0: Àmì ẹ sì ní bí èèyàn bá darapọ̀, yàtọ̀ sí pé àlàáfíà yóò tó yàn lọ́wọ́, èèyàn ó tún máa rí yẹn ọwọ́ tì ìbàpò náà.
2: Kí nkankan sá ti mọ jáde. Kò sèrè níṣẹ́ téèyàn ń ṣe tí ò lérè lórí.
0: Bẹ́ẹ̀ni.
2: Kọ́lọ́ má já ṣiṣẹ́ oníṣẹ́.
0: Àmì kò sèrè nínú àwọn pé yàn ń gbowó ká.
2: Kò sí.
0: Kò sérè nbẹ.
2: Kò sí.
0: Ọ̀dà ẹlẹ́ẹ̀kan sí ẹ bá ń júwe ibi tí sẹ́mínà ó ti wáyé lọ́la.
2: Sẹ́mínà ó wáyé ní iléeṣẹ́ Swade Nigeria Enterprises tó wà ní àlejò Lowo Junction along Futa North Gate Road. Tẹ bá ti bọ́lẹ̀ ní junction àlejò Lowo, ẹ wọ ọwọ́ òsì, ẹ ti rí iléeṣẹ́ On God Grace Gas. A wà ní ẹgbẹ́ the same complex náà la jíjọ wà. Ẹ wo ọ́fíìsì tó wà lẹ́gbẹ̀ẹ́ ẹ̀rí Swade Nigeria Enterprises ńbẹ̀ ní aago mẹ́wàá láàárọ̀ ọ̀la. Àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ̀ lè pè wá sí ni 08037880367.
0: Ẹ ra pé káwọn èèyàn lè kọ́ lẹ̀.
2: 08037880367. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kejì ní 09166205990. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ìkẹta òun ní 09063650941. Ẹ pé àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn lágbára Ọlọ́run, àwa tá à ń bá yín sọ̀rọ̀ náà láàgbé. Kọ́lọ̀ má fi kú tó yáwọ́ pa gbogbo wa.
0: Àmì Alájà, kí ó tó di pé màá yọ̀ǹda yín, ẹ sọ nǹkan kan náà, ẹ ní ẹlòmíì wà tó jẹ́ pé tẹ́ sọ fún mi pé ẹlòmíì wà, ó ń wò wípé orú òwò ni kóun ó ṣe, boya onito ohun ti wa loke okun ti pe wa de si Nigeria o wa wo pe kini ko won o se tabi pe o ti e o ko wo die jo won wo pe kini ko eni ile ise so ade ina ton ba de connect won
2: e to sele nbi te soro loye ni odudu o rorun
0: to
2: in te eyan ba ti mu dani te eyan o ba fi sise to ba ti yo on de ni o
0: be ni
2: sugbon te eyan ba de ile ise so ade Nigeria enterprises iwon ba to mu dani yen a le si ni pẹlu idanileko orisirisi ona to le mu won ba wo pepepe wole fun wa
0: to idanileko ora kin to ko to ri pe a lo baba ba n kini imoran yi fun gbogbo awon ti wa n gbo wa pe kon mo na o pade ni seminar lola
1: imoran mi fun gbogbo awon ti won gbo mi ni ti osan yi ni wi pe ni ti ola e wa lati wa fi oju kon seminar ti an soro yi ohun ti a nso ki awon na ki a wa ki a le je alabapin ninu seminar na
0: to adupe alaja kini imoran yi fun gbogbo awon ti won gbo wa
2: imoran mi ni wi pe ibi ti Nigeria yi lo ibanuje be oni yi kan wa
0: amen
2: nti mo le so nipa e ni pe e jade e wa gbo nipa kan ta so lori radio e le mo boya iro la pa boya uto la so se mo pe bi te eyan ba de eyan le mo so orisirisi oro bo bi te eyan ba de ton ba so lai da ti wo fun ara e ba mo to ri nbe wa le so ro nta pe a e ma so be bi mo ti mo ri nbe o so e wa foju ara yin ri kan ta so nipa
0: gan ri afiji ki won wa foju ara won ri awon o lanfani ati bere bere
2: ton ba wu yan kan bere mi na emi ajabale kisi na ni da yin lo
0: ẹṣun alaja ọdà bó ti jẹ nìyẹn o lórí àkànṣe ètò yìí igba míì ni màá tún máa gbàlejò àwọn àlejò mi ní inú ilé ìgbóhùnsáfẹ́fẹ́ ń bí láti tún ṣàlàyé fún wa dáadáa títí ìgbà náà Matthew Adékúnlé Ọládèjì ló kọ mi ò tí gbogbo èèyàn ń pè ní òdòdó ẹ kú kalẹ̀.
3: Ire ni mo mu wa o, ire ni mo mu wa.
4: Agboye de yawa kula agbado de yawa towo je je mo pe ona olalaye ko gbagbara emi ti o fi ni mona loku e wa tetike egbo ile ise suade Nigeria Enterprises ni ile ise tun fona ola hanin awon to ti janfani won lo le royin awon la suju diligence tun so me kono do loro nipa kiko ni ba ti darapo ma won ile ise ro ibadi toro to ni sowo airtime data ti be be lo won tun ko ni toni sona lati darapo ma ile ise Nature's Renaissance International NRI kasima janfani ri goboy ka de yan pataki la kakẹ̀dẹ̀ tún jàǹfààní ìlera tó péye kò tán síbẹ̀ o wọ́n ṣàyẹ̀wò ìlera ọ̀fẹ́ fún gbogbo èèyàn kára wa ó le koko oko bíi tọ́ta ká wà lálàáfíà iléeṣẹ́ suade Nigeria Enterprises ẹ darapọ̀ mọ́ ìdánilẹ́kọ̀ọ́ lọ́sọ̀ọ̀sẹ̀ tí wọ́n ń ṣe lọ́fíìsì wọn tó wà ní along Ilesha road by our God Rains gas depot Àkúrẹ́ ẹ máa pè sórí aago fún ìbéèrè àti àlàyé 0803-788-0367-0916-662-0590 tàbí 0906-365-0741 Suade Nigeria Enterprises. Wọ́n kò rí dé.

0: ti e fe ma gbo bayi ya pe ni ba ngbe nkan mi ati asiri awon irawo agbaye eyi ti CAC Greatest God Chapel ti olu ile ijosin won wa ni number 4 God's Grace Estate Yakoyo Bus Stop Asimolowo Mowe Ogun State ati eka ijowon ni number F2186 Iriakari Estate 2 Oritan Bele ni ilu Akure si onipowo re Baba wa Prophet Oluwagbemide de Israel Nasiri aka eni ngbolon yi wa yan loluwa yo ma lu wa ninu oro re mo gbagbo wi pe e o je alabukun fun jojo bi e tin ba wa ka lo lori eto na
1: ogo ni fun oba won ba ni okorun ayanfe ati gbogbo omo Olorun kare bi gbogbo ti ati ni ore ofe lati ma gbo mi lori eto yin eto wa ba ngbe kan mi ati iriri irawo awon agbaye eta towo emi mo se agbekale re ti a se fi ran emi omo yin ore yin ololufe yin aburo yin ati ajumo kede ire pada bo Jesu Kristi lori eto yin fun eko igbeniro ìgbaniníyànjú àti ìmúdàgbà ara Kristi ìrónilágbára àti fún ìtẹ̀síwájú ìkéde ere Jésù Kristi lẹ́ẹ̀kejì fún gbogbo àwọn ọmọ Ọlọ́run mọ́ lórí àwọn FM rédíò wọ̀nyí ní ọ̀sẹ̀ṣẹ̀ mo gbàdúrà bí ẹ ti ń gbọ́ mi kárí ibi gbogbo tí ẹ ti ń gbọ́ mi ètò yìí yóò jẹ́ alábùkún fún gbogbo wa yóò jẹ́ alábùkún fún orílẹ̀-èdè yóò jẹ́ alábùkún fún ilẹ̀ Yorùbá yóò jẹ́ alábùkún fún ìpínlẹ̀ Ondo bákan náà yóò jẹ́ alábùkún fún gbogbo àwọn lọ́ba lọ́ba wa yóò sì jẹ́ alábùkún fún ìdílé kankan yóò jẹ́ alábùkún fún orí kankan yóò sì jẹ́ alábùkún fún ìgbéyàwó wa ìran wa atún gbogbo tí ó jẹ́ tiwa yóò sì jẹ́ alábùkún fún pàápàá yóò jẹ́ alábùkún fún iṣẹ́ ìránṣẹ́ gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run bíi tèmi lágbára Ọlọ́run orí ọ̀fẹ́ tuntun àánú tuntun ìrànlọ́wọ́ tuntun ojúre tuntun ìyanu tuntun ìbápàdé tuntun lórúkọ Jésù ètò yìí yóò dẹ̀ pè wá sí àkíyèsí sí ìrònú padà àti láti súnmọ́ Ọlọ́run sí ní ìkẹyìn ìrìnàjò wa a ò ní já Ọlọ́run kulẹ̀ àárín àwa àtọ́lọ́ Ọlọ́run kò sì ní dàrú together we shall make eternity a dẹ̀ rí Kristi kí a torí ikú ní orúkọ Jésù Kristi olúwa wa.

0: Kókó pàtàkì yìí, bí a ti ń gbé ètò yìí ní ọ̀sẹ̀ọ̀sẹ̀, ẹ jẹ́ kí a gbé omi wa síwájú wa, òróró wa, fọ́tò wa, orúkọ wa àti prayer point wa. Mo gbàdúrà bí a ti ń ṣe léyìí lórúkọ Jésù, iṣẹ́ agbára yóò ṣe fún wa, gbogbo wa yóò dẹ̀jọ ní ẹ̀rí lórúkọ Jésù. Fún àǹfààní àti orí ọ̀fẹ́ àwọn tí ó bá fẹ́ rí wa, bóyá wọ́n fẹ́ bá wa ní gbólóhùn àbí wọ́n fẹ́ pè wá, wọ́n fẹ́ tẹ̀sí wa ní WhatsApp. Wà nọ́mbà wa 08038030562. Bákan náà 08127035866 àti 08034597312. A sì tún lè kà sí wa lórí Facebook wa, Nasiri Israel Olúwagbèmídìdì Facebook page wa, ní YouTube Nasiri Israel, a lè kàn sí wa níbẹ̀ àti àwọn platform tó kù.
1: Nígbà tó Olúwa dá sọ̀rọ̀ ayé Jábesì, olórí burúkú padà dolóríire, ó dá sáyé Hana, ó pẹ́ lẹ́gàn lẹ́nu mọ́ fún un. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe tán àti ṣe nínú ayé ẹni bá gbàgbọ́ nínú agbára àti ipa tó Olúwa fi ń dá sọ̀rọ̀ ayé ẹni bá mọ̀. Èyí ni Christ Apostolic Church, Greatest God Chapel. Orí òkè dá sí Olúwa lọ́rùn, ipa rẹ̀ ká tó wà ní F2186 Iria Carry Estate 2, oríta Ọ̀bẹ̀lẹ̀ nílùú Àkúrẹ́. Fi ń pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà dá sí Olúwa lọ́rùn, ipa rẹ̀ ká. Léyìí tí ó wáyé fún ìdí ọjọ́ mẹ́ta gbáko, bẹ̀rẹ̀ látọjọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún sí Thursday ọjọ́ kẹtàlélógún oṣù kẹjọ ọdún yìí, láago méje sí aago mẹ́sàn-án àárọ̀. Ojoojúmọ́ àkòrí ètò lápè ní pa ẹlẹ́dàn mi lẹ́nu mọ́, níbi tọ́lọ́run yóò ti máa lo ìránṣẹ́ rẹ̀. Prophet Olúwagbèmídìdì Israel Nasiri aka ẹni wọ́lọ́run ìwà àyàn, àtọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè ni yóò wà níkàlẹ̀ láti máa fàdúrà gbogbo ayé onípòjípò ní Christ Apostolic Church, Greatest God Chapel. Orí òkè dá sí Olúwa lọ́rùn, ipa rẹ̀ ká. Ìkúnrẹ́rẹ́ àlàyé tàbí ìrànlọ́wọ́ fẹ́ bí àdúrà 08038030562 tàbí 08034597312, bó sì jẹ́ 08127035866. Jésù ń pè ọ́ àkìnsórí.

cash lóní ó lẹ́tọ̀ lábẹ́ òfin ẹ̀mí láti pariwo pé ìrètí wọ́n jí pé ògo tí wọ́n jí pé àlùyọ tí wọ́n jágbà sọ pé ìpàdé àdúrà alágbára báńgbé là ń gbìyànjú sí kó wọ́n darapọ̀ mọ́ àwọn tó ti ṣetán láti gbẹ̀tọ́ ẹ̀ padà àwọn ẹni òkùnkùn ti fi ète fẹ̀tọ̀ àti fọwọ́gbáyà gbá eré ọ̀pọ̀lọpọ̀lọ ológo wa ń para dàràdà ṣíraṣíraṣí lójú kan mo mọ èèyàn gan ṣùgbọ́n mélòó ló tara ẹ̀ là àánú tó ń fẹ́ òṣèlú ju ẹnìkan báyìí tó yẹ kó gbé ọ dìde ògo ni wọ́n jí lọ tètè wá pariwo báńgbé august edition ìpàdé àdúrà báńgbé ni kó o ti wá tẹ́pẹpẹ àdúrà kó fi gbáre gbogbo ẹ padà àkòrí báńgbé eléyìí la pè ní ìràwọ̀ àgbáyé ní tuesday ọjọ́ kẹrin oṣù kẹjọ pẹ̀lú aago méjìlá ọ̀sán sí aago mẹ́rin ìrọ̀lẹ́ orí òkè já sí olúwa lọ́rùn ipá rẹ̀ ka ni ó ti wáyé ní F2186 ìrìà kárí estate 2 oríta ọ̀bẹ̀lẹ̀ àkúrẹ́ wòlíì ńláàrin prophet olúwa gbẹ̀mí dìde israel nursery aka ẹni wá ọlọ́run kì í wá ènìyàn àtọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ ọlọ́run lọ́lọ́run ó lò bẹ́ẹ̀ ìpàdé àdúrà báńgbé give me back my monday august edition má gbẹ̀yìn bẹ́ẹ̀ o

àtọlọ gbọrọ ọlọrun ní ọdún díẹ sẹyìn má fẹ kí gbogbo àwọn ènìyàn sọ ọlọrun kí wọn tẹtí sí ìrírí yìí mo òye pé ó yẹ kí ó lè ràn wá lọwọ fún ìrìnàjò iṣẹ olúwa ní ọdún díẹ sẹyìn mo dá ìjọ sílẹ ní odidi ọdún mẹwàá sí mẹsànán sí mẹwàá nígbà tí mo dá ìjọ sílẹ gbogbo àwa tá a wà nínú ìjọ yẹn a ò ju ènìyàn mẹtàlá lọ èyí wá mú kí ìbànújẹ àti ọgbọ ọkàn kó gba ọkàn mi kan mo sì fi ẹkún lọ wá ọlọrun olúwa báwo ni máa ṣe dá ìjọ sílẹ fún ọdún mẹwàá tí àwa tá a wà ń bẹ kò tó mú ogún kí ni ẹ̀ṣẹ̀ mi kí ni mo ṣe nígbà tí mo sì sunkún títí mo olúwa wá pè mí pé násìrì ṣé ìwọ ló ní ìjọ ni àbí èmi mo ní olúwa ìwọ ló ní olúwa wá bí mi léèrè pé ìjọ tó dá sílẹ̀ ṣé o fẹ́ máa fi jẹun ni àbí o fẹ́ fi kó ènìyàn sí ìjọba ọ̀hún mo wá ní mo fẹ́ fi kó ènìyàn sí ìjọba rẹ ni olúwa wá béèrè ìbéèrè kẹta wípé násìrì ọmọ mi ṣé ìṣòro wo ló sọ pé ìjọ ní gangan torí ó sọ fún mi pé ìjọ ní ìṣòro mo wá wípé ìjọ òkun kò sí ìyanu jọ olúwa sọ wípé ok tó bá jẹ pé ìjọ òkun kì í ṣe ìṣòro èmi ni màá sọ fún ẹ pé ìjọ ní ìṣòro kì í ṣe ìwọ tí mo rán ló máa sọ pé ìjọ ní ìṣòro bí ó bá wá jẹ pé ebi ní pa ọ ni olúwa ní ṣe ebi ní pa ọ mo wá ní bẹẹ ní ebi pa mi olúwa wá sọ pé tó bá jẹ ebi ló ń pa ọ o ní lè jẹun lọwọ ìjọ nítorí pé tí o bá bẹ̀rẹ̀ sí jẹun lọwọ ìjọ o ní lè ṣe àtúnṣe ìjọ o dẹ̀ ní lè kọ̀rẹ́ ìtàṣìṣe ìjọ nítorí bẹ́ẹ̀ yí àdúrà ẹ padà látọ̀ni lọ pé olúwa mo fẹ́ máa jẹun lọ́wọ́ àánú ṣùgbọ́n ìwọ bójútó ìjọ rẹ olúwa ni pé ohun tí mo sọ fún yìí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ lọ́run bí wọn ti ń sọ pé ìjọ ní ìṣòro ni o ó kan méjì sí mẹta ló lè ní ìjọ ní ìṣòro iṣẹ mi ò lè ní ìṣòro bí ọmọdé bá ń kú àbí aláboyún àbí àjálù bí ń jálè ìjọ ìṣòro tí ìjọ yẹn ní ìṣòro ṣùgbọ́n kò sí yẹn nínú ìjọ tó dá ẹlẹ̀ náà sọ bó ló ṣe sọ pé ìjọ ní ìṣòro èkejì bí ìjọ bá wà ní ipò ẹ̀ṣẹ̀ ìjọ ní ìṣòro ṣùgbọ́n ìjọ ò ní ìṣòro bó bá jẹ́ ènìyàn ló ń wá mo lè máa kọ̀tínú àti máa gbàdúrà ṣùgbọ́n tó bá jẹ́ àwọn ọmọ ọlọ́run ọmọ ìjọba ọ̀run ló ń wá ọmọ ìjọba ọ̀run máa wá o ènìyàn ló lè má rí o bí ènìyàn bá tẹ̀ ti wá ènìyàn nínú ìjọ má gbàgbé pé yóò sọ mínú o bí o bá ti ń wá ènìyàn tó ń wọ́ kìkì tó wárúkọ wàá tó dẹ̀ ń wá owó wàá sọ mínú o nítorí bẹ́ẹ̀ látòní lọ lọ máa béèrè pé olúwa mi ò fẹ́ jẹ olówó ìjọ fi oúnjẹ mi sọ́wọ́ àánú bí mo ṣe bẹ̀rẹ̀ láti ọdún yẹn ni ọlọ́run fi yí ìtàn mi padà látọjọ́ tí mo ti jẹ olówó àánú ẹ̀yin ọmọ ọlọ́run bí ẹ ti parí oṣù kẹfà tẹ́ ẹ fẹ́ lọ wọ oṣù keje ẹ pe orúkọ jésù olúwa látòní lọ ẹ fún ìgbé mi sọwọ àánú àdúrà ẹkẹta olúwa fàánú lànà mi dé ìkòríta tí orílẹ̀-èdè ní àfẹ́ẹ̀tì mi mọ́ tí ìlú tí mo wà ní àfẹ́ẹ̀tì mi mọ́ àdúrà ẹkẹta olúwa sàánú mi bí mo ṣe ń wọ ìlàjọ ọdún lẹ́yìn kí ọdún yìí tó parí kí gbogbo ayé bẹ̀rẹ̀ sí ń bá mi yàn ọ́ àdúrà ẹkẹrin porúkọ jésù olúwa o jẹ́ kí n ránú gbàdé ìkóta tí ìbùkún ojúre ìrànlọ́wọ́ yóò fi dájọ fún mi àdúrà karùn-ún ẹ sọ fún ọba àwọn ọba olúwa mi ò pé mi ò yẹ fàánú pákéèjì ayé mi àdúrà ẹkẹfà olúwa sọ mí di àánú sọ̀ràn mi di àánú gbogbo ohun tó jẹ́ tèmi láyé olúwa yí padà sí àánú ní oṣù mẹ́fà tí ó fẹ́ parí tí mo fẹ́ wọ oṣù mẹ́fà tó kù nínú ọdún yìí
àdúrà ìkejì olúwa jẹ́ kí láàánú fi ìrìn àjò mi títí màá fi jáde láyé tí mi ò ní farapa tí mi ò dẹ̀ ní parí ẹ̀ sínú àbámà tí mi ò dẹ̀ ní parí ẹ̀ sí ọ̀run àpá ẹ̀dí tí mo bá dẹ̀ kọjá lọ tí ẹ̀yìn mi yóò fi torí àánú gbàdé ìran mi mẹ́rin. Mo gbàdúrà fún gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ̀yin ìràwọ̀ àgbáyé ẹ lọ rí àánú gbà àánú kó di àfifún yín gbogbo ohun tá a ti ṣe tí a pè ní àṣìṣe àti ẹ̀ṣẹ̀ àánú kó dáríjì wá gbọ́ àdúrà lórúkọ Jésù Kristì Olúwa wa àmì lórúkọ Jésù.

0: ọwọ́ tí ń ṣe ọ̀run ọpẹ́ àti ìyìn.
1: Ńlá kò rí ìṣó òru alẹ́ Sunday méje ọ̀tọ̀ọ̀tọ̀ yìí. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu látún ṣẹlẹ̀ níbẹ̀ torólúwa fúnra rẹ̀ ló pàṣẹ rẹ̀. Aago mọ́kànlá alẹ́ ni ìṣó òru ọmọ bẹ̀rẹ̀.
2: Oyè
1: ẹ̀rẹ́sà. Àwọn Sunday méjèèje tí ó fi wáyé rè o. Sunday 21 àti 28 nù oṣù kẹfà. Sunday 5, 12, 19 àti 26 lóṣù keje. Sunday on the 2 lóṣù kẹjọ la ṣe kẹgbá.
3: Pẹ̀lú ìyìn ìṣọ̀kan àti àlàáfíà. Peace and unity prayer. Láago mọ́kànlá alẹ́ mọ́jú kẹlẹlẹ. Ọjọ́ Monday, August 3rd ni birthday prophetic 9. Ìṣóòrùn mọ́jẹ̀mú tá a fi sọrí àyájọ́ ọjọ́ bí bàbá wa. Prophet Olúwagbémi dìde Israel Nursery bẹ̀rẹ̀ láago mọ́kànlá alẹ́ mọ́jú lòun náà.
1: Ojúkọ ẹ̀ ní CAC Greatest God Chapel tó wà ní number 4 God's Grace Estate, Yako Yoba Store. Aṣímọlówó Mùwé nípínlẹ̀ Ogun. Ọ̀pọ̀ àwọn akọni inú Olúwa ló máa present láti minister ń bẹ̀. Bàbá Wòlíì ẹni wọ́n lọ́rùn kì í wénìyàn. Prophet Israel Olúwagbémi dìde Nursery lólùbàlejò tí wọ́n tún máa fi kìkì ọ̀rọ̀. Ìrànlọ́wọ́ Olúwa sáyé okó wá. Ká lè ráyé gbé nírọ̀rùn dárere ṣe lójú ọjọ́. Àlàyé síwájú ẹ pé telephone 0803-803-0562 àbí 0803-459-7312. Ẹ tún lè pé 0913-231-4586 àbí kẹ 0812-703-5866. Jọ rí dájú pé o wà níbẹ̀. Ẹ̀rí ìtọ̀tẹ̀ yìí wọ́n lọ́kàn lórúkọ Jésù.
4: Ọ̀rọ̀ Ọlọ́run tí mo ní sí wa lónìí, àkọlé ìwàásù mi tí ò ní sọ wípé ewu tó wà nínú jíjẹ mímu, the peril of eating and drinking. Ewu tó wà ní jíjẹ mímu àbí kí n sọ wípé jíjẹ mímu ni àkọlé ti ọ̀rọ̀ mi lónìí. Roman 14:20 nítorí oúnjẹ má ṣe di iṣẹ́ Ọlọ́run ṣubú. Ohun gbogbo ni ó mọ́ ní tòótọ́, ṣùgbọ́n ibi ni fún olúwa rẹ̀ náà tí ó jẹun lọ́nà ìkọsẹ̀. Nítorí oúnjẹ má ṣe bí iṣẹ́ Ọlọ́run ṣubú. Ohun gbogbo ni ó mọ́ ní tòótọ́, ṣùgbọ́n ibi ni fún olúwa rẹ̀ náà tí ó jẹun ní ọ̀nà ìkọsẹ̀. A ní ìhere mẹ́ta ní àkókò yìí. A ní ìhere jíjẹ mímu. A ní ìhere sọmídọlọ́rọ̀. A dẹ̀ ní ìhere ìpadàbọ̀ Jésù lẹ́ẹ̀kejì. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ìhere mẹ́ta tí a ní lákòókò yìí nìyẹn. Ìhere jíjẹ mímu, ìhere sọmídọlọ́rọ̀. Ìhere ẹ̀kẹta ní ìhere ìpadàbọ̀ Jésù Kristì lẹ́ẹ̀kejì. Especially àwọn ìránṣọ Ọlọ́run, irú ìpele wo la fọ́ sí? Ṣé ìhere Ọlọ́run ni àbí ìhere jíjẹ mímu àbí ìhere ìpadàbọ̀ Jésù lẹ́ẹ̀kejì? Genesis 3:6 nígbà tó obìnrin náà sì rí pé igi náà dára tí jíjẹ àti pé ó sì dára fún ojú àti igi tó fẹ́ láti máa múni gbọ́n, a múni ní èso ó sì jẹ́. Ó sì fún ọkọ rẹ̀ pẹ̀lú òun sì jẹ́. Nígbà tí jíjẹ mímu mú Adamu àti Efa, ó mú wọn kúrò ní ọgbà ayọ̀, ọgbà rere, ọgbà ìtura tí Ọlọ́run ayérayé pèsè fún wọn. Ẹ jẹ́ ká wo ìwé Genesis 25:31-33. Nínú bí lọ́jọ́ kínní àná, ó sọ wípé ogún ìbí ò ní kankan ṣe fún un, ṣùgbọ́n toro oúnjẹ ológun ìbí ò ní kankan ṣe. Ṣùgbọ́n nígbà tó di Genesis 27:34-36, ogún ìbí tó toro oúnjẹ sọ nìyẹn, ó bẹ, ó kú ẹ kú kíkorò lórí ẹ, ó kí àbámà ní òpin ẹ. Mai 2:4-4, Jésù Kristì náà, ọkùnrin burúkú tá a pè ní ìsìn, ó gbé ìdánwò oúnjẹ jíjẹ mímu síwájú ẹ̀. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ̀yin àyànfẹ́, ẹ̀yin èrò ìjọba ọ̀run, ẹ̀yin ìránṣọ Ọlọ́run, tí a ti kó sọ́wọ́ ewu oúnjẹ báyìí. Torí jíjẹ mímu sí àti ìsọ òtítọ́ nù. Torí jíjẹ mímu sí àti ìsọ olóògo nù. Torí jíjẹ mímu sí àti ìsọ gbàgbọ́ nù. Torí jíjẹ mímu sí àti ìsọ ìfẹ́ Ọlọ́run nù. Torí jíjẹ mímu sí àti ìsọ ìwà láyé Ọlọ́run. Torí jíjẹ mímu sí àti ìbàgbéyàwó jẹ. Sí àti ìbá àti ìbí ìsọ Olúwa ṣubú. Torí jíjẹ mímu. Torí jẹ́ ìrere Jésù sọmídọlọ́rọ̀. Sí àti kúrò ní ààlà ọba àwọn ọba. Ẹja bẹ tí a bá ti yẹ, ẹja padà sí ojú ọ̀nà. Bíbélì wí pé inú fún oúnjẹ, oúnjẹ fúnú gbogbo rẹ̀ òkè máa dé. Bíbélì wí pé bí ó bá jí ayé nìkan ni àwa ní ìrètí sí, ìrètí wa sánú. gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run mú gbàdúrà gbogbo àwa tá a ti sọ ọlọ́run nù tá a ti sọ ìwà láyé rẹ nù tá a ti sẹ̀mí má nù nítorí ká lè jẹ́ ká lè mọ tó jẹ́ ká lè jẹ́ ká lè mu látorí ẹ̀ sì sọ olúwa tá a ṣe nítorí ìhìnrere ìpadàbọ̀ jésù àti ológo àánú ọlọ́run yóò dá wa padà ọlọ́run yóò sì pe ọkàn wa sí ìrònú padà a ó sì torí oore ọ̀fẹ́ láìkejì àtẹ̀mí àtẹ̀yìn àárín àwa àtọlọ́run kò ní dàrú bí ó bá ti dàrú àánú yóò tó padà a ó dẹ̀ rí kristi ká tó rí kú together with Samik eternity. Thank you. God bless you. Mo gbàdúrà fún omi wa, òróró wa, prayer point wa, àwòrán wa, àti fọ́tò wa, iṣẹ́ agbára kó ṣe lórí ẹ̀ kí ẹ dẹ̀ rí àmì kó tó di ọ̀sẹ̀ tó ń bọ̀. A ní parí ìrìnàjò wa sínú àbámà, a ní parí ẹ̀ sọ́run àpáàdé, a sì ní parí ẹ̀ sínú ẹ̀sìn, a ó sì parí ẹ̀ dáadáa ní orúkọ Jésù Kristì Olúwa wa. Àmì. Thank you. God bless you all.
2: Ètò tí ẹsẹ̀sẹ̀ gbọ́tà ni bá ń gbé nǹkan mi àti ìrírí àwọn ìràwà ayé èyí tí CAC Greatest God Chapel tí olú ilé ìjọsìn wọn wà ní number 4 God's Grace Estate Yakoyo Bus Stop Asimolowo Mowe Ogun State àti ẹ̀ka ìjọ wọn ní number F2186 Iriakari Estate 2 Oríta Ọ̀bẹ̀lẹ̀ ní ìlú Àkúrẹ́ sí onípọ̀wọ́ rẹ̀. Bàbá wa tí Olúwa ti lò fún wa lórí ètò náà fún tòní ni Prophet Olúwagbémidìde Israel Nasiri aka ẹni wọ́lọ́n ìlú àyàn. A nígbàgbọ́ wípé ẹ ti di alábùkún fún nípa ètò tí ò ní. Gbogbo àwa rí bẹ́ẹ̀ ẹ pàdé wa ní déédé àkókò kan náà lọ́sẹ̀ tó ń bọ̀ lórí rédíò tẹ ti ń gbọ́ wa yìí. Wà yí o bí àwọn ètò ìsìn ilé ìjọsìn wa sí lọ nìyí. Ní olú ilé ìjọsìn wa tó wà ní Mòwe ní ìpínlẹ̀ Ogun every Sunday ni Holy Ghost hour láàrin aago méje sí mẹ́sàn-án òwúrọ̀. Gbogbo ọjọ́ Thursday ni ìpàdé àdúrà fàánúdá sí láàrin aago méje sí mẹ́sàn-án òwúrọ̀. Every second Saturday of the month ni Saturday ìyanu láàrin aago mẹ́fà sí mẹ́sàn-án òwúrọ̀. Tó bá wá di Thursday kejì oṣooṣù ni ìpàdé àdúrà Olúwa gbèjà abiyamọ tá a máa ń ṣe bẹ̀rẹ̀ láago méje sí mẹ́sàn-án òwúrọ̀ àti ìṣóòru bẹ̀rẹ̀ láago mẹ́wàá alẹ́ sí mẹ́ta òru. Gbogbo alẹ́ ọjọ́ ìsinmi Sunday ni ìṣòru àṣálẹ̀ ìrànlọ́wọ́ bẹ̀rẹ̀ láago mọ́kànlá alẹ́ sí méjì òru àti ìṣòru àṣálẹ̀ àwọn ọba Night of Kings ní gbogbo ọjọ́ tó bá gbẹ̀yìn oṣù bẹ̀rẹ̀ láago mọ́kànlá alẹ́ sí méjì òru. Ìpàdé àdúrà tá a fi sọrí ọjọ́ ìbí birthday àyájọ́ ọjọ́ tá a bí bàbá wa wòlíì Olúwagbémidìde Israel Nasiri sáyé. Prophetic night máa wáyé láago mọ́kànlá òru Monday tí í ṣe ọjọ́ kẹta oṣù kẹjọ sí ìdájí ọjọ́ kẹrin. Gbogbo èyí awí yìí ni Greatest God Chapel number 4 God's Grace Estate Yakoyo Bus Stop Asimolowo Mowe Ogun State wàyí ní ẹ̀ka wa ìpínlẹ̀ Ondo ní gbogbo ọjọ́ kọkànlélógún ọjọ́ kejìlélógún àti ọjọ́ kẹtàlélógún oṣooṣù bẹ̀rẹ̀ láti oṣù keje ọdún tá a wà yìí lọ ní ìpàdé àdúrà dási olúwa lọ́rùn ipa rẹ̀ ka láàrin aago méje sí mẹ́sàn-án òwúrọ̀. Bẹ́ẹ̀ ni quarterly program wa ta pè ní bá ń gbé nǹkan mi èyí tó ń bọ̀ yìí ló máa wáyé ní ọjọ́ kẹrin oṣù kẹjọ ọdún tá a wà yìí láàrin aago méjìlá ọ̀sán sí mẹ́rin ìrọ̀lẹ́ ní CAC Greatest God Chapel number F2186 Iriakari Estate 2 Oríta Ọ̀bẹ̀lẹ́ Àkúrẹ́ Ondo State láti máa tẹ̀síwájú pẹ̀lú wa nínú àwọn ètò wa gbogbo lórí rédíò ní gbogbo ọjọ́ Tuesday. Ẹ máa pàdé wa ní alálàyé 96.5 FM Àkúrẹ́ láàrin aago méje àbọ̀ sí mẹ́jọ alẹ́ Àdàbà 88.9 FM Àkúrẹ́ láti máa ń ṣètò ní gbogbo ọjọ́ Wednesday láàrin aago mẹ́ta àbọ̀ sán sí mẹ́rin ìrọ̀lẹ́ tó bá wá di Friday láàrin aago márùn àbọ̀ sí mẹ́fà ìrọ̀lẹ́ àwa wá 94.1 FM òkìtì pupa ní kẹ́ ẹ ti máa darapọ̀ mọ́ wa àti láago méje àbọ̀ sí mẹ́jọ alẹ́ Friday yìí kan náà ní Fresh 102.9 FM Àkúrẹ́ láàrin aago méje àbọ̀ sí mẹ́jọ alẹ́ bákan náà ní kẹ́ ẹ máa darapọ̀ mọ́ wa ní Fresh 106.1 FM Àkúrẹ́ ní gbogbo ọjọ́ ìsinmi láàrin aago mẹ́sàn-án sí mẹ́sàn àbọ̀ alẹ́. Bí Ọlọ́run bá fi sí yín lọ́kàn láti darapọ̀ mọ́ wa nípa sísonígbọ̀nwọ́ tàbí kún wa lọ́wọ́ ìtẹ̀síwájú ètò yìí àti iṣẹ́ Olúwa ẹ pẹ̀lú wa nípa fífi owó ìrànwọ́ yín sanwó sínú àsùnwọ̀n yìí FCMB account number 588-493-1010 lẹ́ẹ̀kan sí FCMB 588-493-1010 account name CAC Greatest God Chapel láti darapọ̀ mọ́ wa lórí ẹ̀rọ ayélujára nígbà tí àwọn ètò ilé ìjọsìn wa bá ń lọ lọ́wọ́ ẹ lè máa rí wa wò nípasẹ̀ ojú òpó yìí Israel Nasiri Olúwagbémidìde lórí Facebook TikTok Instagram àti bẹ́ẹ̀ fún àlàyé ìmọ̀ràn tàbí ẹ̀bẹ̀ àdúrà
5: ẹ pé bàbá wa prophet israel nasiri olúwagbẹmídìde sórí èyíkẹ yìí nínú àwọn nọmba ẹrọ ìbánisọrọ wà ní 0803-803-0562 0803-803-0562 tàbí 0803-459-7312 lẹ́ẹ̀kan sí 0803-459-7312 bó sì jẹ́ 0812-703-5866 0812-703-5866 títí ọ̀sẹ̀ tó ń bọ̀ ká ó pàdé lórí àkọ́tún ẹ̀dùn yìí ìwàláàyè ọlọ́run.

gbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Bẹ̀m̀bẹ́ ròyìn ti dé lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ nù. Bẹ̀m̀bẹ́ ròyìn nìkànnì Àdàwà FM 88.9 Àkúrẹ́ ìlú Ìlaramọ̀ kí n la wà tá a ti ń gbé òun sátẹ́gùn. Bẹ̀m̀bẹ́ ròyìn ó ní ẹyẹ ká a ṣe o. Ẹyẹ ká a ṣe o, ìka yókò ní kàbọ̀ bá yá ẹyẹ ká a ṣe. Ìka yókò ní kàbọ̀ bá yá ẹyẹ ká a ṣe. Bẹ̀m̀bẹ́ ròyìn ó ní ẹ sọ fún gbogbo àwọn ṣèkàṣìkà. Ẹ ní kí wọ́n lọ jáwọ́. Bí bẹ́ẹ̀ kọ́, bẹ̀m̀bẹ́ ròyìn ó ní kán máa rántí o. Wípé ọjọ́ kan ń bọ̀ inú òdilẹ̀ lẹ́yìn àṣùṣùjẹ. Àkùkọ kẹyìn ọba kọ lẹ́yìn ọmọ ẹ̀dá. Ohun tá a gbélé ayé wá ṣe lókù. Tá a lọ jíyìn fẹ́lẹ́dùmarè tó rán a wá sílé ayé. Bẹ̀m̀bẹ́ ròyìn ṣerú ìwà tí ń bẹ lọ́wọ́ rẹ yìí tó lè bọ́ ọdọ́rùn bí. Bẹ̀m̀bẹ́ ròyìn ó ní kó bíra rẹ wò. Ó gbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọ̀pẹ Yẹmí jọ ọ̀dà náà ló kọ tẹ̀mí jẹ́ o. A tún ti dé gẹ́gẹ́ bí ìṣe wa nù. Lórí bẹ̀m̀bẹ́ ròyìn a tún mọ jálẹ̀ lọ́kọ̀ kejì bí àpò òyèrè. Ó gbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọyẹ ẹjẹ́ bẹ̀rẹ̀ ní pápápá. Ká mọ múròyàn wá lọ́kọ̀ kejì bó ṣe ti ń jáde tó ń tẹ̀ wá lọ́wọ́. Ó gbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ìròyìn àkọ́kọ́ tọ́kọ́ wà lọ́wọ́ mi rèé ọyẹ ẹgbọ́n. Àwọn ikọ̀ elétò ààbò wọn ti fi kélé òfin pé àwọn òṣìṣẹ́ rẹ̀ bíi mẹ́fà kan nípínlẹ̀ Imo lórí fọ́nrán kan eléyìí tó jáde tó ní ṣe pẹ̀lú ìkànnì lábùkù. Ó gbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn.

0: ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ìròyìn eléyìí tó wà lọ́wọ́ mi rèé, ọyẹ́ gbọ́. Ọkọ̀ kan eléyìí tó sáré àsápajúdé ṣekú pa obìnrin kan nípínlẹ̀ Rivers. Ọwọ́ bá tún ba àwọn méjì kan. Ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Àjọ DSS ló ti wọ́dì ọkùnrin kan. Bàbá àgbẹ̀ ni, ẹni ọdún 57. Àbí ẹni ọdún 77 jàì. Wọ́n ká ìbọn mọ́ lọ́wọ́ àtàwọn nǹkan míì. Ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Obìnrin kan àtọkọ rẹ̀ òun náà ti mú báyìí lórí ikú ọmọkùnrin kan kékeré kan nípínlẹ̀ Kaduna. Ohun eléyìí ti ṣẹlẹ̀. Ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Àwọn òṣìṣẹ́ elétò ààbò ọlọ́pàá wọ́n fi ìbọn tú okùn ẹ̀mí àwọn ajínigbé méjì. Wọ́n tún rí ìbọn wọn rí gbà lọ́wọ́ wọn. Ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Èyí àtàwọn kókó ròyìn míì lẹ́gbọ̀ọ́ lọ́sàn-án tòní. Ọyẹ wá nǹkan kẹ́ ẹ fìdílé, ẹ jẹ́ á tún jọ jẹ̀gbádùn ẹ̀ ná. Ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn.
1: Yìí ga ó ṣẹlẹ̀ òkè. Bẹ̀m̀bẹ́ ìròyìn ilẹ̀ ń gbọ́ lọ́wọ́ nílé iṣẹ́ àdàbà ẹ̀fẹ̀. Wàláì ògbónánú. Fún kéde tàbí polówó ọjà yín lórí ètò yìí, ẹ kàn ṣẹ́ẹ̀ka ìpolówó ọjà ilé iṣẹ́ àdàbà ẹ̀fẹ̀ tó wà nífẹ̀gbẹ́kẹ̀gbẹ́ A Division lọ́ba Adéṣídà Road Àkúrẹ́. Tàbí kẹ́ ẹ péjọ ọ̀ọ́dá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0806-904-6714.
2: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you don't go fit escape out. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start, oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your man gonna tell you say you go chop something. This offer go last from April to July.
0: Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hún. Ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ẹ jẹ́ bẹ̀rẹ̀ ní pápápá. Àwọn ìròyìn ọ̀hún ká mọ́ mu wá. Ìròyìn àkọ́kọ́ tọ́kọ́ wà lọ́wọ́ mi rèé, ọyẹ́ gbọ́. Ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Àwọn ikọ̀ elétò ààbò ọlọ́pàá ló jẹ́ pé wọ́n ti fi kélé òfin, wọ́n ti fi gbé àwọn òṣìṣẹ́ rẹ̀ bíi mẹ́fà kan. Eléyìí tó jẹ́ pé ó hàn nínú fọ́nrán kan èyí tí wọ́n ti ń ṣe, tí wọ́n ti kan ọkùnrin kan lábùkù níjọba ìbílẹ̀ Ìkéduru ní ìpínlẹ̀ náà, tó jẹ́ pé wọ́n ti bẹ̀rẹ̀ ìjìyà eléyìí tó tọ́ sí wọn. Iléeṣẹ́ ọlọ́pàá ló fi eléyìí léde nu àtẹ̀jáde tán fi ìta lónìí nípasẹ̀ tó jẹ́ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ náà Henry Okoye. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún bó ṣe ti wí, wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé ní agbègbè kan níjọba ìbílẹ̀ náà. Eléyìí tó jẹ́ pé àwọn ikọ̀ elétò ààbò wọ́n ní wọ́n rí fọ́nrán ọ̀hún èyí tó ń jáde lórí ìtàkùn ayélujára. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wí, wọ́n ní ńṣe ni àwọn ọkùnrin eléyìí tí wọ́n wà nínú aṣọ náà tí wọ́n gbé ìbọn dání. Iná jẹ́ pé wọ́n na àwọn ọkùnrin méjì kan ní ẹgba lérònà. Ìwé ìròyìn Punch òun ló gbé jáde lọ́sàn-án tòní. Ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọyẹ́ mo tún kó ń bẹ̀ ibo ni kí n tún lọ. Ìròyìn eléyìí tó tún wà lọ́wọ́ mi rèé, ọyẹ́ gbọ́. Ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ilé-ẹjọ́ ló ti ju àwọn mẹ́ta kan wọ́n ti dájọ́ fún wọn o tó fi mọ́ ará ilẹ̀ òkèrè kan. Ilé-ẹjọ́ ní kí wọ́n lọ yẹgi fún wọn títí tẹ̀mí yóò fi bọ́ lẹ́nu wọn látàrí ẹ̀sùn sùmọ̀mí tí wọ́n fi kàn wọ́n. ilé ẹjọ́ gíga èyí tó wà nílùú

0: ó gbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Obìnrin kan ló jẹ́ pé wọ́n porúkọ rẹ̀ ní Ẹnà ló ti gbẹ́mìmì báyìí lẹ́yìn tí ọkọ̀ kan tó ń sá eré tó jẹ́ pé ó lọ kọlù ní ẹ̀bá fásitì ìpínlẹ̀ Rivers èyí tó wà nílùú Port Harcourt. Ìròyìn fi ni pé obìnrin ọ̀hún ló jẹ́ pé ó fara ṣèṣe gidi lẹ́yìn tí ó jẹ́ pé ó fi orí náà tí ó fi gbálẹ̀ níbi tí ìjàmbá ọ̀hún tó ti wáyé. Àwọn tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó sojú hàn wọ́n ní àwọn tí ó wà nínú ọkọ̀ ọ̀hún ìyẹn ló jẹ́ pé wọ́n gbéra lọ lẹ́yìn tí ó jẹ́ pé wọ́n rí pé obìnrin náà ó ti gbẹ́mìmì. Ìròyìn wá fi yé ni wípé àwọn ikọ̀ elétò ààbò ọlọ́pàá pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ikọ̀ tó jẹ́ ti elétò ààbò ní fásitì ọ̀hún iná wá ni wọ́n mú àwọn afurasí méjì eléyìí tó jẹ́ pé ó wà nídìí ìṣẹ̀lẹ̀ ọ̀hún Onuaka àti Daniel tó jẹ́ awakọ̀ Toyota Camry eléyìí tó jẹ́ pé wọ́n mú wọ́n ti wá fi wọ́n sí wọ́n ti mú wọn báyìí àwọn ikọ̀ elétò ààbò wọ́n ti mú wọn. Ṣe ni ẹni tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Rivers Blessing Agabi ó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó fi múlẹ̀ fáwọn oníròyìn. Ọgbà bẹ́ẹ̀ lórí ìròyìn eléyìí tó tún farapẹ́ àwọn èèyàn mẹ́rin òun lọ jẹ́ pé wọ́n farapa nígbà tí ọkọ̀ kan tó kọlù wọ́n ní ojú ọ̀nà Ìlaramọ̀kì nípínlẹ̀ Ondo. Ìṣe ni ọ̀rọ̀ lọ́dà bí nǹkan gẹ́gẹ́ bí àwọn ọkọ̀ kan eléyìí tó jẹ́ pé wọ́n ń tẹ̀léra wọn bí wọ́n ṣe gba àwọn ọlọ́kadà méjì kan eléyìí tí wọ́n gbé èrò sẹ́yìn tó jẹ́ pé ìṣe ni wọ́n farapa gidigidi lọ́sàn-án òní òun náà ni ìṣẹ̀lẹ̀ yìí òun náà lọ ṣẹlẹ̀. Bẹ̀m̀bẹ́ ròyìn òun ni ẹjẹ́ dákun ká mọ́ rọra lójú pópó pàápàá jùlọ láwọn ojú ọ̀nà eléyìí tí wọ́n ń ṣe lọ́wọ́. Ó gbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ìròyìn eléyìí tó tún wà lọ́wọ́ mi rèé. Àjọ elétò ààbò DSS ló jẹ́ pé wọ́n ti káwọ́ ọkùnrin kan tó jẹ́ àgbẹ̀ ló jẹ́ tó wá láti ìpínlẹ̀ Plateau ni wọ́n ti káwọ́ ẹ̀pọ̀n ìrojọ́ báyìí nílé ẹjọ́ gíga eléyìí tó wà nílùú Àbújá lórí ẹ̀sùn pé wọ́n ba bájínà tù méjì wọ́n ba lọ́wọ́ ẹ̀ àti àwọn ọta àbọn kíni fi ṣe. Ìṣe ni ẹni tí wọ́n fi ẹ̀sùn kan ni wọ́n wá díẹ̀ lọ síwájú onídàájọ́ Ekerete Udovat Apan eléyìí tó yẹ pé wọ́n fi ẹ̀sùn kàn án wípé ó ní àwọn nǹkan ìjà olóró lọ́nà ìtọ́ ọwọ́sà àti bàbá yìí. Ìwé ìròyìn Daily Post ló gbé jáde lọ́sàn tòní. Bàbá kan àti ìyá wọn ti mú wọn lórí ikú ọmọ kékeré kan nípínlẹ̀ Kaduna. Ìṣe ni àwọn èèyàn tó wà ní ojú ọ̀nà Dairu ní ìpínlẹ̀ Kaduna ni wọ́n jí tí wọ́n sì gbọ́ ìròyìn ikú ọmọ kékeré kan tí wọ́n pokọ rẹ̀ ní Sodiq èyí tí ó jẹ́ pé ọjọ́ orí ẹ̀ wà láàrin ọdún méjìlá sí ọdún mẹ́rìnlá. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ní ìṣẹ̀lẹ̀ yìí ló jẹ́ pé àwọn èèyàn ni wọ́n ti ń sọ̀rọ̀ lórí rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ní àwọn òbí ọmọ ọ̀hún ni wọ́n ti fi kélé òfin gbé. Ìròyìn fi ni wípé ńṣe ni ọmọ náà ìyá ẹ̀ yìí ni Awawu Adamu tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Mama Sodiq yìí ni pẹ̀lú ọkọ ẹ̀ yìí ni Sabil yìí ni ìròyìn fi ni pé wọ́n fi ẹ̀sùn kàn pé wọ́n lọ́wọ́ lórí bí ọmọ náà bí ó ṣe ti gbẹ́mì èyí tí wọ́n fura wípé ìyá tí wọ́n mọ́ fi na ìyá tí wọ́n mọ́ fi jẹ ọmọ ọ̀hún òun ló ṣokùnfà ikú ọmọ náà. Ó gbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Wọ́n ní ńṣe ni ìròyìn fi yé ni wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé nígbà tí ìyá ẹ̀ tó ran Sodiq wípé kọ́ lọ gba 1,000 kọ́ lọ gbà wá níbi POS kan ṣùgbọ́n tí wọ́n fi ẹ̀sùn kan Sodiq wípé ó gbà jù bẹ́ẹ̀ lọ ó gbà á lẹ́ẹ̀mejì. Ó gbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ìwé ìròyìn Leadership onógbe jáde lọ́sàn-án tòní. Àwọn ikọ̀ elétò ààbò ọlọ́pàá wọ́n ṣekú pa àwọn agbébọn méjì tí wọ́n jẹ́ ajínigbé wọ́n rí ìbọn wọ́n rí gbà lọ́wọ́ wọn. Àwọn ikọ̀ tó ń gbógun ti àwọn ajínigbé ní ìpínlẹ̀ Ogun lọ́jọ́ pé wọ́n ti yìnbọn pa àwọn tó jẹ́ ajínigbé méjì kan wọ́n sì tún rí ìbọn wọ́n rí gbà lọ́wọ́ wọn. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ní wọ́n tún ti dóòlà ẹ̀mí àwọn èèyàn eléyìí tó jẹ́ pé wọ́n jí gbé. Ìròyìn fi ni pé ìṣe ni àwọn atiláwé ọ̀hún ni wọ́n yìnbọn pa wọn tí wọ́n sì dóòlà ẹ̀mí ẹnìkan tó wà lákàtà wọn. Lára àwọn nǹkan tí wọ́n tún rí gbà lọ́wọ́ wọn òun náà ni àwọn ìbọn bájínà tù. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí ẹni tó jẹ́ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ náà Olúṣèyí Babáṣ se yi to fi ta lo ti ni ibon lewo kan ati awon ta bon to fi mo phone ati owo to to million meji o le die naira o ni won ri gba lowo awon ati la wi na iwe royin Nigerian Tribune onugbe jade losan tuni 08162519991 o gbona nu
1: o ma si tu bembe royin ma ka san
0: o e seun
1: o so te ni mi sola omo mommy lati ran akoko
0: o ya ngbo yin
1: a ti ka tu ko ma gbadura mo fe ti awon agbofuro wa to won ku se takuta ku se wa ri obi ko to ni 5000 to na omo epa en ko ronu ati gba to ti n ba oro omo yen bo lati le wa eyin o geje ka ki sara
0: e seun e pe to e seun 08162549991 O gbona nu
2: o tutu lain gbe royin
0: e seun
2: o mi yode call le sir
0: e seun
2: oruko mi ni Walid Abdul Solomon emi n be lati lo ka koko
0: o ya ngbo
2: yin mo gbe osiba fun awon olopa ti won ri igbogba ti won de suku pa awon agbebo yen bi o wa ti ma te won die die niyan oruko Jesu e oni jabo
0: ami e seun e seun 08162549991 O gbona nu
2: o tutu lain be be iroyin
0: e seun
2: o ko faun ti gbogbo mo se ba o si lati ile ifira
0: o ya ngbo yin
2: e ku eto sir
0: e seun
2: oro je mi be da sinu awon agbofure wa ko ku se so ba wa se ma te wo kina awon to jiyan gbe yen ba se ma te wo ni e e ku se sir
0: e seun
2: uru ya iru baba to tu ji to tu ran mo ni se to tu to gbogbo to gbowo le won tu se mo je wu ye bayi awon na idaye to ba to won tu fun won o ko faun lati ile ifira ni
0: e ko e seun 08162549991 O gbona nu
2: o to ti leyin
0: bembe royin
2: e ma pe to sa
0: e seun o
2: ba ti bere bembe royin to e do pe gba odaran won pa e o kidnap o se wa se odaran o ti talo le di wa e ba yo tan na iro yan pa wallahi o to ni o je ti iru awon lopa ogun se tan so pa ji ni bi bani se to pa mo yi die die na won ma pa mo nba won be pa mo won tan iro ni pa awon la leke won
0: e seun 08162549991 o gbona nu hello
3: hello
0: o gbona nu
3: o tutu leyin royin
0: bembe royin o ya ngbo yin won ti se ton ti won e ja wa elomi o gbona nu
2: o tutu leyin
0: bembe royin
2: pẹ̀lú pẹ̀lá ti tàgbé lábẹ́ ìjànú
0: ọ yà ń gbọ́ yín
2: ìjẹ̀sí ká máa sáfà àwọn ọlọ́kọ̀ wa kán máa ra díẹ̀ díẹ̀ tí ọ̀nà wa máa dá máa kíkí kọ̀nà ò dá ọ̀nà àtúndá tó wọ̀ ní máa rìn díẹ̀ díẹ̀ tí ò à ń bẹ̀ yín ò ẹ jọ̀wọ́ kẹ́ rọra díẹ̀ díẹ̀ pẹ̀lú kojú ìṣọ̀nà àṣàbòlé gbogbo wa o
0: àmì ò ẹ seun 08162549991 o gbona nu
2: o gbona nu
0: o tutu lẹ́yìn bẹ̀m̀bẹ̀ ròyìn
2: orúkọ tèmi ni tatọọsì ọlọrun gbàmílà láti ju àlàáfíà ọrọ nípa tí ẹni tó lè ṣekú pa ọmọ ẹyẹn tán pa ọmọ wọn tán na ọmọ pa torí owó ṣì bí ọmọ gbowó ó ṣe mistake ó gbowó òun wá lóòótọ́ owó ẹyẹn ó pọ̀ ju bó ṣe gbà wá kí lóde tó ọ̀ fi gbowó yẹn dání ṣé ọmú àtọmọ èwo lẹ̀ ní ẹ̀dù èdè ò mà níbi wá o ẹ kú ètò.
0: ẹ ṣeun 08162549991 o gbọ́ná nu.
4: O tutu lẹ́yìn.
0: Bẹ̀m̀bẹ̀ ròyìn.
4: Mo kí ẹ kú ètò.
0: Alájẹ ọlọ́pàá ẹlẹ́ran.
4: Kò ní bàjẹ́ fún yín bàbá.
0: Àmì àmì àmì ẹ ṣeun.
4: Àwọn onímọ́tò wa mo fẹ́ rọ̀ nítorí Ọlọ́run. Wọ́n rọra máa sáré. Irú eléyìí tó ṣẹlẹ̀ nílara adúpẹ́ pé Ọlọ́run òjì ó la tẹ̀mí lọ. Kí wọ́n jẹ́ owó Ọlọ́run máa fi sọ ẹ̀ sọ wa o.
0: Àmì àmì àmì àmì.
4: Ẹ kú ètò àdàbà ò ní bàjẹ́ o.
0: Àmì ẹ ṣeun o ẹ ṣeun o. Ẹ jẹ́ àwẹ̀ nìkan sí 08162549991. O gbona nu.
5: O tutu lẹyin yẹn kó ètò.
0: Bẹ̀m̀bẹ̀ ròyìn ẹ ṣeun.
5: Mrs. Margaret Látàkúrẹ́.
0: Ó yà ń gbọ́ yín.
5: Àwọn kidnapper tó ń mú lóògùn state yẹn inú mi dùn gan o.
0: A ní pé
5: wọ́n kì í ṣe wọ́n bẹ́ẹ̀ yẹn. Ẹ rí i pé gbogbo wọn á ti tọrọ ọwọ́ ọmọ wọn baṣọ. Wọ́n á ti fi gbogbo ìwà yìí sílẹ̀. Àwọn tó bá padà rí kán máa ṣe wọ́n bẹ́ẹ̀. Wọ́n ṣe gan wọn ẹkú ètò.
0: Ẹ ṣeun o ẹ ṣeun o. Ẹ jẹ́ máa lọ. Ìyókù yóò tún di ọ̀la alágbára lọ́wọ́ Ọlọ́run tá a tún máa pàdé. Lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹnjìnà olóhùnrọ́wọ́ yín. Ọpẹ́yẹmí jọ ọ̀dà náà ló kọ́tẹ́mì jẹ́ o. A tún máa pàdé lọ́la alágbára lọ́wọ́ Ọlọ́run. Ohun tá a bá ṣe lẹ́nìí ká máa rántí pé yóò dìtàn bọ́ bá dẹ̀yìn wá ọ̀la. Ẹ jẹ́ gbélé ayé ká ṣe rere o. Torí pé rèé ló pé ìkà ò pé. o gbona nu otutu leyin bembe royin
6: live ma foko
7: ADABA
6: 89 adaba.
8: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you no go fit escape up. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start, oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your mind gonna tell you say you go chop something. This offer go last from April to July.
9: Ẹkú gẹ́gẹ́ wòye o, ẹ̀yin tèmi.
10: Èmi Fẹ́mi Alágbó ló ń sọ̀rọ̀ tí ọ́fíìsì mi wà ní Sọ̀lọ̀ Junction lẹ́gbẹ̀ẹ́ Democracy Park.
9: A máa balẹ̀ sí ìlú Ìkàrẹ́ ní on the 21st di on the 26th July oṣù keje ní 77 Hotel nílùú Ìkàrẹ́.
11: Ẹ̀wọ́n obìnrin tó ti wà nílé ọkọ látọjọ́ pípẹ́ tó jẹ́ pé ọ̀rẹ́ ni pè ránṣẹ́ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó tó jẹ́ pé oṣooṣù nínú rẹ̀ bàjẹ́ tó wà nípa kíní tún ti wá. Wa máa bọ̀ kò sí ìrònú fún ọmọ tàbí ìwo obìnrin tó jẹ́ pé nǹkan oṣù ẹ ṣe ló ń lé tàbí ṣe ló ń dín irú eléyìí ò dáa tó ń fún ọ ní ìbànújẹ́ ọkàn máa bọ̀ lọ́dọ̀ wa nọ́mbà wa rèé 0706532684 lẹ́ẹ̀kan sí 0706532684. Àwọn oògùn tó kójú owó wà níbí máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó. Kí ni ọjọ́ orí rẹ? 30 ni, 40 ni, 50 ni, 60, even 70 pàápàá. Kí ló dé? Àwọn bàbá wa tọwọ́ láyé ọjọ́ yẹn tó jẹ́ pé wọ́n ní ìyàwó mẹ́rin, márùn-ún, mẹ́fà tó wá dẹ̀ ṣe ojúṣe wọn láàrin wọn. Ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó, ìwọ tí ò mọ̀ ń gbá bíi Ronaldo tàbí Messi. Máa bọ̀ kó wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ Fẹ́mi Alágbó. Àwọn mìíràn wọ́n máa jáde ní òru lọ́tọ̀ bí ẹ̀mẹ́ta, ẹ̀mẹ́rin, ẹ̀márùn-ún, ẹ̀mẹ́fà. Irú eléyìí ò da fún àgọ́ ara wa. Ẹ máa bọ̀ kẹ wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó. Nọ́mbà wa rèé lẹ́ẹ̀kan sí 0706532684. Ìwọ ọkùnrin tó lè gbá bọ̀ lórí pápá dáradára. Kí ló dé? Mo kọ́lé, mo ra mọ́tò, inú rẹ̀ sì pàpà dùn sí mi. Orúkọ báyìí ò lè jẹ́ kínú obìnrin dùn tí wò bá lè gbá bọ̀ lórí pápá dáradára pẹ̀lú aya rẹ nílé. Apá ló ṣe múnú ẹ̀ máa ṣe dùn. Inú rẹ̀ lòdì sú ọ̀. Rárá, ìwọ máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó. Àwọn mìíràn àti yàgbẹ́ ni problem wọn. Tó jẹ́ pé mo tún fẹ́ yàgbẹ́ báyìí. Kí ni ìyẹn tún jáde? Kí ló jáde? Kí ló ń bọ̀ lẹ́rù láti yàgbẹ́? Àbà Ọlọ́run ni pé ká jẹ ká sì máa yìnbọn ìdí ká dẹ̀ sì ṣe kíni ká sì yàgbẹ́. Ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó wọn tó ń fún ọ ní ìbẹ̀rù láti ọjọ́ pípẹ́ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó tàbí wọn tó jẹ́ pé wọ́n sọ pé kíní yóò ṣeéṣe kí ló dé kí ló ṣeéṣe lọ́dọ̀ Ọlọ́run ọba. Ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó ṣáà bọ̀ lágbára Ọlọ́run Ọlọ́run yóò dá sọ̀rọ̀ gbogbo ayé wa o. Yá ìwọ tó jẹ́ pé ò ti ẹ̀ mọ̀kọ́ tó ń ṣe lágbára rẹ tó ń fún ọ ní ìfòyà tó fún ọ ní ìfọ̀kànbalẹ̀ kí ló dé máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó lágbára Ọlọ́run Ọlọ́run yóò fún ọ ní ìwòsàn ní ọ̀dọ̀ wa. Àwọn ọkọ àti dìde nípa ara ẹni problem wọn o àti gbéra ẹ̀rọ mi àwọ ẹ̀yìn mi kí ló ṣe ẹ́ lẹ́yìn máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó nípasẹ̀ Elédùmarè ìwọ yóò rí ìwòsàn. Nọ́mbà wa rèé lẹ́ẹ̀kan sí 0706532684. Ọ́fíìsì wa wà ní Ìsọ̀lọ̀ Road níwájú Democracy Park ìbẹ̀lẹ̀ ti máa rí wa ní ẹ̀yìn mọ́ṣáláṣí Central Mosque.
12: Àwọn kan ní pé kan rùn lágọ̀ọ́ra wọn. Àwọn kan ní pé ọ̀kan já wọn jẹ lára. Àwọn kan ní pé inú wọn gbóná láti inú wá. Má ṣe bẹ̀rù nípa Ìsọ̀lẹ̀dùmarè máa fún ọ ní oògùn tó máa bá ọ lára mu.
13: Ẹ kú déédéé ìwòyí o, èmi aya Fẹ́mi Alágbó ló ń kí yín tí ọ́fíìsì wa wà ní Ìsọ̀lọ̀ Junction ní ẹgbẹ́ Democracy Park ní Àkúrẹ́.
14: A máa balẹ̀ sí ìlú Ìkàrẹ́ ní on the 21st
7: titi di on the 26th ni oṣu July oṣu keje ni 77 hotel
13: tabori wo obirin to ti wa nile oko lojo to ti pe to reyan pe ro nise ma bo nile ise Femi Alagbo tabi wo obirin ti nkan oṣu re ndin ni tabi o nle ni ma bo nile ise Femi Alagbo tabi wo ti o le gbabo dada lori papa bi o sime ati igalo ma bo ni odo Femi Alagbo asiri ti mo fi wa lodo Femi Alagbo di sin ma bo ka fi fun e help me help oko mi ni ile ise a nreti yin
11: bi yawo mi se so ni be lo se ri o be lo se ri e o pe eyin obirin lo mo kan ton se obirin o awa okunrin na lo mo kan ton se okunrin so e ma bo lodo wa ni ile ise wa e o ri mi e o de si ri yawo mi
9: ni on the 21st di on the 26th July oṣu keje ni 77 hotel ni ilu Ikare
11: a lo office ile Hausa ni bo ni ile Hausa mo ni si jemeta ni yola ibe ni office mi wa mo tin ni si Ogbolafo ni Enugu state ni ile Ibo ka asukore te eyin temi ke na wa jafani Femi Alagbo a dupe lowo eyin te dupe loko te ni pe a Femi Alagbo ase o ogun te fun wa o n ba wa lara mu olohun lo se o Femi Alagbo kan o di gba te ba wa ke ina gbogbo ko to ba se yin ma se ayewo fun yin gbogbo ko to ba se o lagbo ara re ni pase lodumare gbogbo to je soro fun yo di itan ti jo to ba ti de ode mi Femi Alagbo alafia yin ko ma yin di fi afia o ami o
14: Ray St. Thomas Aquinas College, Akure Clocks 75.
15: Arise, Aquinas, arise. Strive to win the Air Force Prize.
14: On Wednesday, 24th June 2026, we shall be having essay writing and history quiz. Career day for the students alongside alumni engagement session. On Thursday, 25th of June, there will be inter-secondary school football competition and intra-school house competition finale. On Friday, 26th of June, we shall be commissioning a new project in the school. Saturday, 27th June, is the main event at the Dome Event Center, where we shall be having dinner party and award night by 6 p.m. Nigeria time. On Sunday, 28th June, will be Thanksgiving Day at Mary Queen of Angel Catholic Church, Ospiru Road, Akure, by 10 a.m. Join us as we celebrate 75 years of excellence, unity, and impact. ACA at 75.
16: ACA!
17: Ara oniṣẹ iyanu titi gbese re de
18: nipasẹ ami ororo woli majemu ni
17: aposu doctor ti o wa badare
18: ko se nti extension 2
17: yen ni favored assembly
18: lagbegbe power line
17: ni oke odulakure
19: oba mi ko se unji o
17: ibi ta kan se eto adua osoosu ni
18: lojo monday to keyin
17: si thursday to keyin losoosu
18: every last monday to last thursday of every month
17: ti o ma bere pelu soje alagbara ojo meta
18: lojo monday tuesday ati wednesday
17: ago marun irole ni soje ojo meta ta o ma waye
18: ati pade adua ojo thursday o ma bere lago mẹ́sàn-án àárọ̀
17: níbi tí ọlọ́run ti máa tú ìdè jáde
18: tó nírò bínújọ́ máa ń fòfáyọ̀
17: ló bá wá dọjọ́ tọ́sẹ̀ gan-an
18: nípàdé olúwa ọlọ́run kò ṣe ń ti extension 2
17: wọ́n bẹ̀rẹ̀ lago mẹ́sàn-án àárọ̀
18: tọ́lọ́run ti ń lo ìránṣẹ́ rẹ̀
17: pastor dr paul ọbádáre
18: ẹ̀rọ ọba sí àwọ̀ sam worldwide
17: àtọ̀pọ̀ ránṣẹ́ ọlọ́run tó lọ́run ti gbágbádá mi mímọ́ wọ̀
18: ìwọ ṣáà ti máa bọ̀
17: ní gbogbo ọjọ́ monday tó kẹ́yìn
18: lọ́jọ́ tọ́sẹ̀ tó kẹ́yìn lóṣooṣù
17: ní kò ṣe ń ti extension 2
18: yẹn ní favored assembly
17: lágbègbè power line
18: ní òkè òdùlákúrẹ́
17: ọlọ́run ọbádáre
18: ìpè tó sùn tí òkú ń dúró dé ọ
17: nígbàgbọ́ ọ̀rẹ́ dání
18: jésù ń retí rẹ.
20: Hey. 15 coronation anniversary ló ma wọlé dé yìí o.
21: Ìyẹn ti Ìsáìdẹ̀.
20: Aṣáájì Subar Dambusa.
21: Yóò dé yìnyín náà ní Ebira fún ǹdó ṣe.
20: Ànòdé yìí ambassador tó hu iná yé Ebira Kingdom.
22: Wọ́n tọ́ ìyànjọ́ mi láàrin ìlú, ó láti jẹ́ mi rere.
20: Ojo Wednesday 24th of June.
21: Ní làrá gbẹ yamu yamu ètò yìí máa bẹ̀rẹ̀.
20: Pẹ̀lú free medical outreach
21: at the Civic Center Ìwárọ̀ Kàkókó by 9 a.m.
20: Ojo Saturday 27th.
21: Ìní anniversary gangan bẹ̀rẹ̀ láti 10 a.m.
20: Lójó nẹ́ẹ̀sì ni ìjíròrò lórí ìfilọ́lẹ̀.
21: Fún ti àrá gbẹ yamu yamu ilé ìwòsàn ọ̀fẹ́.
20: His Excellency
21: Dr. Lókè Orímisì Ayédàtiwa Executive Governor of Ondo State.
20: Pẹ̀lú His Excellency Alhaji Usman Ahmed Ododo.
21: The Executive Governor of Kogi State.
20: In his special guest of honor,
21: His Excellency Ambassador Prince Roland Omowa.
20: Guest of honor.
21: His Imperial Majesty
20: Oba Dr. Yusuf Adibori Adeleye OOE
21: Inono Kuku di Olubaka of Oka Kingdom
20: The Royal Father
21: His Royal Majesty
20: Alhaji Dr. Ahmed Tijani Mohammed and Nadi
21: The Oino Eofibira
20: Pelu His Royal Majesty Oba Stephen Olorun Tele Ogun Oye One, the Olusi of Owaluse Waruoka,
1: and the Royal Home,
20: our special guest of honor, ni
1: Honorable Ayoade
20: Alaga Koko Southwest,
1: Honorable Alhaji Ahmedu Takuro,
20: Commissioner for Local Government and Chief Tansy Affairs,
1: Honorable Chief Abdullahi Bello,
20: Commissioner for Local Government and Chief Tansy Affairs, Kogi State,
1: Alhaji Engineer Adams of Nota,
20: Honorable Adejoro Adeogun,
1: former member House of Reps,
20: To,
1: Emama Gbadeo,
20: Wednesday 24th,
1: free medical outreach,
20: Saturday 27th,
1: senior anniversary pelu reception.
20: God bless you as you call.
3: Olúwọ́n ma gba orin o.
16: Ó gbá sábẹ̀bẹ̀ sókè gbàrẹ̀ dógún.
3: Ibo pẹlẹbẹ agbélálẹ̀ orí ọba mú tọ́ ma ń bèrè égbò.
16: Ẹjọ́ Yadé Tùmí nínú orímọládé pè fi ìjẹ̀bó talẹ̀ ń.
3: Ebi Aládéjọ Bólú Ọ̀ṣùnrán náyé ọmọ lọ́wọ́ sí High Court.
16: Ilé ẹjọ́ High Court tó máa ti dá o fọ ẹjọ́ yìí Supreme Court tó dá àwọn dúró lórí ẹ̀ o. 2022
3: fọ ọ̀ṣùnrán náyé òun èmi nalẹ̀ rẹ̀ o.
16: Ìjẹ̀bú ma nalẹ̀ síbẹ̀ o.
3: Ọ̀dá àwọn ẹbí.
16: Bẹ́ni alẹ́ náà ti rẹ̀ yìí.
3: Àgbà kíní alẹ̀ yìí.
16: Òun alẹ̀ yìí ọlọ́wọ́ gbẹ́gùn jọ CMS.
3: Alẹ̀ Adékúnlé Ajáchi.
16: Àtàlẹ́bàmí
3: Ọlágbèdì Kejì.
16: Ìdàkejì alẹ̀ yìí òun alẹ̀ yìí ó wá láti gbóró ọ̀nà kàrẹ́.
3: Títí kan Bìní Express Road.
16: Ìdàkẹ́ta alẹ̀ yìí
3: ó wá láti Yomi Òwèrè.
16: Títí kan Omi Ìgbẹ́jì.
3: Ọ̀nà kẹrin alẹ̀ yìí.
16: Ọmọ Lọ́gọ̀rọ̀.
3: Lẹ́yìn alẹ́
16: Ebi Aláàyè.
3: Ìlẹ́jọ́ ò yá pàṣẹ.
16: Ìdí olùpẹ̀jọ́ yìí kà á san.
3: 1,000,000.
16: Mẹ́nẹ́ yóò pẹ́jọ́ o.
3: Ebi Adéjọ Bólú Ọ̀ṣùnrán náyé.
16: Bọ́ gẹ́gẹ́ bí ewó.
3: Ewó bàún jẹ́ wọn.
16: Ọdún ni kà á san 100,000
3: ní Ọ̀ṣùnrán náyé family.
16: Gẹ́gẹ́ bí
3: ewó rẹsẹ̀.
16: Gẹ́gẹ́ ni mo ti ní ìwé alẹ̀ láti nú.
3: Ebi Adéjọ Bólú Ọ̀ṣùnrán náyé.
16: Ó ma tètè kó gbà kó nu ẹ̀dùn
23: Ojajimor is back with another juicy offer. 25% may sound small until it's taken off everything in your cart. Groceries, household supplies, bakery items, personal care products, and everything else. Every Friday from now to the end of July at Ojajimor Akure, get 25% off all products. Shop more, spend less. Shop and save Fridays every Friday at Ojaja Park, opposite Fidelity Bank, Alagbaka, Akure, Ondo State. And while you're here, enjoy everything else Ojaja Park offers. The cinema, the kiddies park, and a relaxing hotel. This is your chance. Don't miss out.
24: The Ekinade Community Development Association, EACDA, in collaboration with the National Tourism Development Authority, NTDA Abuja, presents Ekinade Day 2026. Ekinade Day 2026 and launching of 750 million Naira Infrastructural and Community Development Fund. Date, Saturday 27th June 2026. Time, 10 a.m. prompts. Venue, DH Field. Ekinade Day 2026. Chairman, Prince Dr. Olatunji Olusoji and the chairperson, Dr. Hadiza Bala Usman, Chief Launcher, Right Honorable Abdul Ibrahim Haloon, Deputy House Leader, House of Representatives, Chief Guest of Honor, His Excellency Usman Ahmed Odudu, the Executive Governor of Kogi State, Chief Hosts, Elder Dende Komolafe, EACDA National President, Prince Babajide Kolade Ostoju. For more information, contact 002-342-9283 and 006-974-9874. A Kenyade Day 2026. Don't miss it. Pastor Emmanuel Ogunbui, EACDA National Publicity Secretary, Anamsa.
25: Sacred Heart Minor Seminary, Akure, calling for admission its 2026-2027 academic session with scholarship on tuition for the best three in our common entrance examinations. Full boarding house for boys alone, run by the Roman Catholic Church, giving holistic formation in academics, spirituality, and character. Well-certified teachers and house masters, serene compound, science and ICT laboratories, music, art, and other extracurricular are available. And our students do well in external examinations. Hurry now with 7,000 Naira. Pick up a form for admission into JSS1, JSS2, and SS1 for your boy. Ask common entrance will be written in badges and dates will be communicated upon form purchase. Forms are available at the school compound, number 146 Aromi Street, Accra, any Catholic nursery in primary school or any Catholic church. Inquiry, please call 0806-690-5375. Sacred Heart Seminary, Accra, Management, Announcer.
26: At
0: tutu arere iroyin rere ni mo muto ni wa o papa julo fun gbugbu eni to ti ni lokan lati lo ri kawe tabi sise loke okun abi gbugbu eyan to ti kun so wa awon aturo tabi elubo ti won wa je kirin ajo ati lo soke okun wa pakaso ewo ile ise kan re ti won fi otito inu ati iberu olorun sise won arise travels and tours ni arise travels and tours gbugbu alaare lati lo ri kawe tabi orilede mi ni yo di mimuse tori otito inu ati iberu olorun to nti riri la fi sise wa awa ni number 5 Ondo Avenue Ijapu Estate Akure elu elu watuni 08034752735 08034752735 Arise Travels and Tours, your gateway to the world.
2: الحمد لله الذي أحيانا بعدما أماتنا
4: Muslim Media Practitioners of Nigeria Ondo State Chapter Lumpe gbogbo eniyan nipataki gbogbo muslimi ododo sibi danileko Ashura 2026 ni ayeye to tele odun ileya to ma waye ni 25th of June 2026 ni NUJ Press Center behind Adepemile Cultural Center Akure Lagun Mesan Aro with the theme Ashura Navigating Peaceful Pathway Amidst Hostilities, What Are the Practical Relevance of Contemporary Nigeria? To be delivered by Sheikh Abrofil Ajiboye Lagbaji, Alaga Ojonani, Alhaj Amidu Takuro, Commissioner for Local Government and Chieftaincy Affairs, Alaja Serifat Salaudin, Neyawa Lojono, Nibati Alejo Pataki Maje, Alhaj Dr. Mundashir Adegbeha, Permanent Secretary, Government House and Protocol, Spiritual Father of the Day, Sheikh Dr. Abdiakin Yayi Akurede, the Grand Imam of Akure Empire, Baba wa lojo na ni Sheikh Dr. Yunus Anola the Chief Imam of our Kingdom Olugbalejo Pataki ni Professor Isaac Amao ewa eje kajo se gbogbo awon igbimo lo nkede.
5: Looking for a place to build your future bright, where knowledge meets purpose and dreams take flight? Come to Wesley University, Ondo, today, where excellence lead the way. We've got the right path for you. From College of Social and Management Sciences, College of Natural and Applied Sciences, College of Environmental Design and Management, College of Agriculture, Food Science and Technology, College of Medical and Allied Health Sciences, College of Community Health Sciences, College of Nursing, College of Pharmacy, College of Education, College of Art, College of Law, College of Engineering, so the College of Public Health. Building leaders for tomorrow across every profession. Undergraduate, postgraduate, sub-degree and part-time programs available. Plus, enjoy an exclusive 50% tuition fee discount on selected courses. Apply now at www.wesleyuni.edu.ng. For inquiries, please call 0807-096-2165 or 0803-482-7190. Wesley University, Ondo, knowledge and character for development. Apply now and secure your future today. Management announcer.
6: Ẹ̀yin olùkọ́ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ nípínlẹ̀ Ondo tí wọ́n fẹ̀yìntì ní ọdún 2015 ẹ gbọ́ ìròyìn ayọ̀ yìí o gẹ́gẹ́ bí ìlérí rẹ̀ láti bójú tó ire àti àlàáfíà àwọn ará ìlú ìjọba ìpínlẹ̀ Ondo ti ṣètò láti san púpọ̀ nínú owó gratuity tí ó yẹ fún àwọn tó ti fẹ̀yìntì ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ tí wọ́n parí iṣẹ́ ní ọdún 2015 nítorí náà gbogbo àwọn tó kàn sì ni ó ní láti wá sí ibi ìpàdé tí a yàn fún ètò pàtàkì yìí Coco Conference Hall tó wà lọ́fíìsì gómìnà nílùú Àkúrẹ́ ni a ó ti ṣe o ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 14 oṣù kẹfà ọdún yìí ni ètò náà yóò wáyé bẹ̀rẹ̀ láago 10 àárọ̀ àárọ̀ gbogbo àwọn olùkópa láti dé ní kùtùkùtù pẹ̀lú gbogbo àwọn ìwé àti ẹ̀rí tó yẹ fún ìmúdájú ìdánimọ̀ wọn ẹ má ṣe fi àǹfààní pàtàkì yìí ṣòfò ìjọba ìpínlẹ̀ Ondo ń ṣiṣẹ́ takuntakun láti mú ìdàgbàsókè àti ìtọ́jú àwọn òṣìṣẹ́ ìjọba rẹ̀ ṣẹ ìkéde yìí wá látọ̀dọ̀ Alhaji Amidu Takuro Commissioner fún ìjọba ìbílẹ̀ àti ìfọbajẹ nípínlẹ̀ Ondo

0: ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀lú Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Òṣùpá sídìkẹ̀ láyé lọ, sídìkẹ̀ láyé lọ. Sàndíyà díẹ̀ làwọn máa tún ṣe sídìkẹ̀ láyé lọ. Ogun máta lọ́pọ̀ kó má ra láwìn, ó padà ti dópin. Sọ̀ntàgbára kásán yòókù létà sídìkẹ̀ láyé lọ. Sọ̀ntàgbára kásán yòókù létà sídìkẹ̀ láyé lọ. Kọ́ tó bá ti fẹ́ràn tó bá jẹ́ electrical appliances, computer àti computer accessories, wọ́n ta automobiles, oríṣiríṣi nǹkan ló ń tà, lọ bá sídìkẹ̀ ẹ̀. Wàhálà lọ́dọ̀ wọn, a máa fún ọ lówó díẹ̀ díẹ̀. Oṣooṣù ní fóníṣẹ́ oṣù, ọ̀sẹ̀ọ̀sẹ̀, fọlọ́jà ọ̀sẹ̀. Ẹ lè san lóṣù méjì, oṣù mẹ́rin, oṣù mẹ́fà, oṣù mẹ́jọ, àbọ́dún kan tó jẹ́ oṣù méjìlá. Tẹ bá ti wá Sunday dàjì 50%, wọ́n á gbọ́jà yín fún yín, a máa sọ̀rọ̀ kù díẹ̀ díẹ̀. Kò sí owó èlé lórí ẹ̀ o, zero interest ni. Wọn fowó kan sí lórí. Ẹ lè download app yìí lórí App Store.
2: Ẹgbà mi, ẹ̀rà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ́ mi yìí, máa ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Kò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣẹ̀kan sùn lọ ni.
3: Abba, aṣọ òkú tí ì gbọ́ ni nípa 24/7 Abba Make Sure. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Make Sure. Kò lọ́tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pè ló rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà. Ó da alágbò ara. 24/7 Abba Make Sure. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53. 091-60-62-62-53. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Make Sure. Gbogbo ìgbà ìjáwá ìjà òsì. Always guide me.
4: Padà má lọ síbẹ̀ yẹn o. Marketing office Àdàbẹ́ FM ni wọ́n wá. Number one lawa, ilé gogoro tó wà lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station, Ọba Adéṣidà Road nílùú Àkúrẹ́. Ó dẹ̀ tún lè pe marketing manager sórí 0803-041-4344. Ronke sórí 0703-529-5755. Tàbí Grace sórí 0803-247-4686. Ibẹ̀ gangan ló wà yẹn.
5: So things don't easy for Niger now.

0: Our office day for Danco Plaza, Adilosun, beside Olumoto's, opposite Maria Azomta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti, Ekiti State, or Green Green House on top, 0707-484-3351.
1: Ẹ̀yin olùkọ́, ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ nípínlẹ̀ Ondo tí wọ́n fẹ̀yìntì ní ọdún 2015. Ẹgbọ́n ìròyìn ayọ̀ yìí o, gẹ́gẹ́ bí ìlérí rẹ̀ láti bójú tó ire àti àlàáfíà àwọn ará ìlú, ìjọba ìpínlẹ̀ Ondo ti ṣètò láti san púpọ̀ nínú owó gratuity tí ó yẹ fún àwọn tó ti fẹ̀yìntì ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ tí wọ́n parí iṣẹ́ ní ọdún 2015. Nítorí náà, gbogbo àwọn tó kàn ti ní láti wá sí ibi ìpàdé tí a yàn fún ètò pàtàkì yìí, Koko Conference Hall, tó wà lọ́fíìsì gómìnà nílùú Àkúrẹ́ ni a ó ti ṣe o. Ọjọ́ Ìṣẹ́gun, ọjọ́ 14 oṣù kẹfà ọdún yìí ni ètò náà yóò wáyé, bẹ̀rẹ̀ láago 10 àárọ̀. A rọ gbogbo àwọn olùkópa láti dé ní kùtùkùtù pẹ̀lú gbogbo àwọn ìwé àti ẹ̀rí tó yẹ fún ìmúdájú ìdánimọ̀ wọn. Ẹ má ṣe fi àǹfààní pàtàkì yìí ṣòfò. Ìjọba ìpínlẹ̀ Ondo ń ṣiṣẹ́ takuntakun láti mú ìdàgbàsókè àti ìtọ́jú àwọn òṣìṣẹ́ ìjọba rẹ̀ ṣẹ. Ìkéde yìí wá látọ̀dọ̀ Alhaji Hamidu Takuro, Kọmíṣọ́nà fún ìjọba ìbílẹ̀ àti ìfọbajẹ nípínlẹ̀ Ondo.
2: This award goes to the most punctual student of the entire school. And the winner is Lisa Solomon.
3: Something is telling me that she makes her daughter skip breakfast just to be here.
4: Eh. Mm-hmm. You people could have just asked. Eh? I would have been happy to tell you my secret.
5: Enjoy instant goodness with John Vance 3-in-1 chocolate. The quickest start to your morning.
6: Ẹgbà mi, ẹ̀rà mi kalẹ̀, ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe ẹ̀kan sùn lọ ni.
7: Abba, ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Make Sure. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Make Sure. Kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro. Àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọkùnrin abádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtẹ̀gùn la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀lú gbà. Ó da alágbó ara. 24/7 Abba Make Sure. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-6253. 091-60-62-6253. Orúkọ mọ́ni ìjánu ọmọ. 24/7 Abba Make Sure.

0: Vida, nourishing minds, sharing happiness for 50 years.
1: إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فهو المهتدي ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أحباب السلام عليكم ورحمة الله وبركاته أدعى قفونا وضع أترى كيف هو نبوى محمد صلى الله عليه وآله وسلم ولا أبعتي أتو قدر إنه لا inu anure ti o tun ni ki a ma pade loni lori akotun eto yin eto wa eto alhidaya eleyi ti o n wa si eti gboyin lati ikanni adaba 88.9 fm to kale si ilu ilaramokin ni akure olerun-ekun emi omo ya yin abu aiman al-asali lo tun ti kale wa yi o sile agodo lati mo tuko eto yin eto ohun abi olorun ba subhanahu wa ta'ala gbo le ti ati wi lati iwase ki olorun ba le kola koda kun ko jo ko gba ni jos lowo wa ko fi sunu mizan won ni kokan wa ati awa ti awi ati awa ti agbo eyin jowo muslimi e ba wa nkan fidile tabi ke si fidile nkan ni tesi waju nipa alaye ti a nso lo lori oro aya innaka la tahdi man ahbabta tọlọ́wọ́ bá àlékẹ́ láti ó dojú rẹ̀ kọ́ anábíwá muhammad sallallahu pẹ̀lú pé anábíwá muhammad sallallahu alayhi wa alayhi wa sallam wọ́n ní ìjẹ̀rán wọ́n sì ní ojú kòkòrò eléyìí tí ó ga nípa pé kí ọ̀nkù wọn abu talib kí wọ́n lè di mùsùlùmí ṣùgbọ́n kọ́ dára lọ́wọ́ màṣá àfààní ọlọ́wọ́ bá àlékẹ́ lá ló mọ tí ń tìtorí rẹ̀ sí nǹkan ìgbà míì ọ̀tá ẹ̀sìn ọlọ́run yóò rẹ̀ ẹ̀sìn ọlọ́run ọba lọ́wọ́ ìgbà míì ẹni tí kìí ṣe ẹbí èèyàn tí kìí ṣara léèyàn kódà téèyàn bá tán ọlọ́run sì ni kó ràn án lọ́wọ́ ìgbà míì sọ̀tẹ́ pé ẹlòmíràn sì ràn án lọ́wọ́ àgbẹ̀yẹ yóò sì dọ́gba ṣùgbọ́n ọlọ́run ọba subhanahu wa ta'ala olúmọ tí màá torí rẹ̀ sí nǹkan bó ṣe wu ànábì tó ọlọ́run ọba àlékọ́lá ó jẹ́ kó yá ànábì wa muhammad sallallahu alayhi wa sallam wípé ìrẹ ànábì òun lè fi ọ̀nà mọ ẹni tó bá wù ọ́ ní ìjókòó tó kọjá a ṣàlàyé fúnra wa wípé ìyàtọ̀ wà láàrin hidayatu irshad àti hidayatu dilara ó yàtọ̀ hidayatu waaz wípé ká bá ní sọ̀rọ̀ ká tọ́ ní sọ́nà eléyìí ó wà fún ànábì sallallahu alayhi wa sallam torí pé ọlọ́run bá sọ náà alukur'an wípé iná kàlátàdí ilà àṣírọ tí ń mustaqim pé ìdá òjíṣẹ ọlọrun ọba dájúdájú ìwọ wà nínú àwọn tí wọn pé ó máa ń júwe ọ̀nà ọmọ fún àwọn èèyàn ó máa ń júwe ọ̀nà tọlọrun ọba fún àwọn èèyàn ṣùgbọn gbígba tọlọrun ọlọrun ọba nìkan onìkan ni máa ń kádàra rẹ fún ẹrú gbígba tọlọrun ọlọrun ọba nìkan ó ní àkóso rẹ ń bẹ lọwọ rẹ eléyìí ló fà á tí ọlọrun ọba àlékọlá tó fi sọ àyà yìí kalẹ fún anabiwa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam inú àwọn masail ó jẹ àlàyé ẹsìn eléyìí tí ó jáde nínú ọrọ tí a wà lórí ẹ alákọọkọ

لهم أنهم أصحاب الجحيم. الله أبا سبحانه وتعالى الله أبا ما كان للنبي كتفى نبيه كتفى نبي محمد صلى الله عليه وسلم والذين آمنوا أتي أنتي أبا فعلا أبا تنبا قلو لدو أن يستغفروا للمشركين كي وما ترى أستغفر الله فعلا ومشركون بقبع أنتي وجه لبو كما ترى أستغفر الله فعلا min baadi ma taba walau kanu uli kuriba koda kan sumo ju nkan mi lo kan je bi won nto wu ki won ri ki won je to ba ti je mushrikun won lanfani lati mo toro aforijin fun won min baadi ma tabayyana lahum annahum ashabul jahim lehin gba to ti kle agbangba gbangba wi pe won ki se iro aljanna eleyi ina won kan ti Olorun ba alike ola kadara ki je anfani ile ti amujade ninu awon alaye oro yi oni ti asalaye eleketa ona ni kini mas'alatul kabira ona ni mas'ala kan to tobi ona ni tafsiru la ilaha illallah ari wi pe Abu Talib ti anabi wa Muhammad sallallahu alaihi wa alihi wasallam ti won ba soro wi pe wi gbolohun yi so gbolohun yi ani gbolohun to ba fi le so ma lo olohun fi fun mi ni anfani lati jeri gbe o ni ojo gbe dal kiyama sugbon tori pe Abu Talib o mo ituma la ilaha illallah o mo lawazim re o mo nto tu o mo nto de o si mo ituma pe anabi sallallahu alaihi wasallam anabi se ardu pe ko won so pe la ilaha illallah o mo ituma re o mo ni re o mo wipe to n ba fi le so gbolohun yen pere ni condition to wa yen o mo wipe itumo re ni pe gbogbo n ti n je iran awon osa patapata oun ti se kefiri pelu e gbogbo n ti n je awon iran ere ti won n bo patapata gbogbo n ti n je iran ijeje gbogbo n ti n je iran ileri gbogbo n ti n je iran iwariri gbogbo n ti n je iran ipaya kò sí fún nǹkan kan mọ́ ilà lílà gbogbo ohun tí ń jẹ́ ìran à ń dúran à ń gbọ́ nǹkan à ń pa nǹkan kan sórí nǹkan kan ni kò sí fẹ́ nìkan kan mọ́ àfi ọlọ́run ọba subhanahu wa ta'ala ó gbọ́ yí wípé ìtumọ̀ láìláha ìlàlá òní wípé láàmàbúdá bìhákín ìlàlọ́ kò sí ẹnikẹ́ni tí ìjọsìn tọ́ sí ní òdodo àfi ọlọ́run ọba subhanahu wa ta'ala bó tilẹ̀ jẹ́ wípé ọgọrọ àwọn èèyàn lónìí tí wọn ń pàpè mọ àpèmọra ìmọ lónìí tí wọn sì ń ṣàfihàn ara wọn sí ara islam ọgọrọ wọn gan afẹ lè sọ wípé n ti ń jẹ la ilaha illallah kò tiẹ yé wọn pàápàá bó tilẹ kó mọ kódà Abu Talib àti àwọn ẹlẹbọn ṣáájú nínú àwọn kùrẹsì wọn fẹ gbọ àgbọyé n ti ń jẹ la ilaha illallah wọn gbàgbọ iye rẹ púpọ ju àwọn tí wọn ń pe àpèmọ ìmọ lónìí tí wọn sì ń ṣe ju àwọn míì tí wọn ń pe àpèmọ ìmọ tí wọn sì ń ṣe àfihàn ara wọn sí inú islam lọ a rí wípé gbólóhùn la ilaha illallah ó ṣàfihàn wípé kò sẹ́nìkankan tí ìjọsìn tọ́ sí lódodo àfi ọlọ́run ọba subhanahu wa ta'ala ìtumọ̀ yìí òórin lẹ́lẹ́mí àwọn kẹfìrí o wọ́n mọ ìtumọ̀ rẹ̀ wọ́n sì mọ ìtumọ̀ káwọn ó sọ ìtumọ̀ kí wọ́n sọ yẹn náà ni ó túmọ̀ sí wípé gbogbo ìran òòsà tí wọn bá ń bọ pátápátá ó ti di asán gbogbo ìran òòsà tí wọn bá ń wárí fún ó ti di ànú wọn ti gbé gbogbo ẹjù sílẹ gbogbo pàǹtí yẹn wọn ti gbé jù sílẹ wọn ti wá dìrọ mọ ọlọrun ọba subhanahu wa ta'ala eléyìí inú àwọn kan tí ó gbúdọ kíláàsì wa tí a ṣàǹfààní rẹ lára àlàyé tí a ṣe ní ìjókòó tó kọjá bákan náà òun náà ni wípé gbólóhùn la ilaha illallah yìí ìtumọ̀ rẹ̀ náà ni wípé ẹnikẹ́ni kò ní bùkátà sí àti gba ìjọsìn lọ́wọ́ wa ẹnikẹ́ni kò bùkátà láti gba ìwárí lọ́wọ́ wa ẹnikẹ́ni kò bùkátà láti gba ìjẹ́jẹ́ lọ́wọ́ wa ẹnikẹ́ni kò bùkátà láti gba ìgúnran lọ́wọ́ wa gbogbo àwọn nǹkan tá a sọ yìí tó jẹ́ túntún àwọn ìgbàgbọ́ àwọn nǹkan tó jẹ́ wípé a kìí ṣe fẹ́nìkan kan àfi ọlọ́run ọba subhanahu wa ta'ala eléyìí ló fà á tó fi jẹ́ wípé Abu Jahl ẹ̀rí wípé ó wí gbólóhùn kan nígbà tí ànábì sallallahu alaihi wasallam tó sọ fún wípé kul la ilaha illallah ìrẹ̀ ọ̀nkù mi ẹ sọ la ilaha illallah
kila abu jali.

so abu jahl ni atarghabu an millati abd al muttalib ile abu talib se o wa asuko de to fe de laye bayi se o wa adagun la si esin awon baba nla baba wa ni se o wa adagun la si esin awon baba nla baba wa ni won ni aba an yaqula la ilaha illallah abu talib ko jale ko se la ilaha illallah li annahu ya'rifu murada an-nabiyyi sallallahu alayhi wa alihi wa sallam bi hadhihi al-kalima ntori pe on gaga fun are o mo itumo inti anabi sallallahu alayhi wa sallam ti o gba lero pelu gbolohun yi olorun ba subhanahu wa ta'ala o so fun onoro re mimo oloni innahum kanu idha qila lahum la ilaha illa allah yastakbirun oloni awon elebo awon kefiri ti o ba so fun yin pe ko seni kankan ti josin to si lododo afi olorun ba subhanahu wa ta'ala yastakbirun won mo se gberaga won mo se tanku tanku tori pe kini o won ni fe so iya pa won kalele fun enikeni eleyi isisi awon elebo ti won ti murura ninu kufru oni eleyi olorun ba tesiwaju ni aya 36 olorun ni wayakuluna aina latariku aliatina ah won amo so pe ah ijo wa le leyin ijo o wa dijo ta so pa wa pa won olorun wa kekeke ta nbo a wa pati li sha'irin majnun ta ba ti a so pa wa po olorun ba wa ti a ni josin fo olorun ba wa mo se enikan ti o ni angbe lo lori to je pe orin ni nko kaakiri so nla wa so pe a wa gba oro re ile wa ni suratu safat aya 35 ati titi de 36 eleyi o tumo si pe awon pipu yi won mo itumo la ilaha illallah ṣugbọn loni opolopo awon eyan ti won pe apemo imo koda ari elomin to n pe apemo ara re mo islam ti o mo so fun ari pe ti won ba ti tenikeni to ba ti fi re ri pe olorun ba lo da sanmo oun lo da ile oun lo da tegun oun lo da omi oun lo da eran oun lo da gba oun lo da o gbogbo enikeni to ba fi le fi re be irufe oun to musulumi ni a mo fun onitan lesin wi pe gbogbo àwọn nkan tá à ń sọ yìí ìfirinlẹ̀ rẹ̀ kò sọyàn di mùsùlùmí torí wípé ẹtún tó mẹ́tẹ̀ẹ̀ta ó gbúdọ̀ pé a gbúdọ̀ fárí apá kan ká sọ pé a fẹ́ fi ìkejì sílẹ̀ gbogbo ohun tí wọ́n fi rinlẹ̀ yìí kò tí ì kúrò lábẹ́ tàwíìdì rùbùbíyà ìfirinlẹ̀ yìí pé ọlọ́run ọba ní họ́líkù rùbùbíyà ni ìfirinlẹ̀ yìí pé ọlọ́run ọba àlékọ́lá oní násìr rùbùbíyà ni ìfirinlẹ̀ yìí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala oni mudabir gbogbo n ta n sọ ipata aboyinu to loyun ọlọrun ló di síbẹ ọlọrun ló tu gbogbo n ta n sọ ipatapata rububiya òun náà ni kí ni oni gbogbo ẹ kò tí ì bọ sínú olùhíyà olùhíyà òun ni pé tawhidu alibada ẹ pẹran ẹ gunran ẹ sì jẹjẹ ẹ sì lérí ẹ ní ìpayà ìfoyà fún anything àyàfi fún ọlọrun ọba subhanahu wa ta'ala eleyi o tumo si wipe awon pipu yi ni awon kefiri saju yi a fe le so wipe won mo itumo la ilaha illallah won mo o si ye won toro mo wipe ta won ba fi le so awon ti pa gbogbo osa ti awon ti dagun lasi gbogbo osa so abu talib eleyi ti o ko jale ti o so nibamu si àwọn èèyàn tí wọ́n ń bẹ ní ọ̀dọ́ rẹ̀ tí wọ́n tún wá tún sọ kẹ́límọ̀ wípé à ṣé ọ wà dágun lásì ẹ̀sìn àwọn bàbá wa ni wọ́n ní eléyìí nínú àwọn kan tí ló fi jẹ́ wípé a gbọ́dọ̀ mọ bẹ lọ́hùn kọ́lọ́n kó jọ gbogbo ọjọ́ títí tán bá ti mọ dé bá wa àwọn tí ó ṣùgbà yí wa ká tí ó wà ní sàká ni wà nígbà náà kọ́lọ́n ọba àlékọ́lá kó jẹ́ kọ́lọ́n kó sí wọn ní alu tawhid tí wọ́n lè mọ ọ̀ràn alẹ́ ti pé ká sọ gbólóhùn la ilaha illallah pẹ̀lú wípé a jẹ́ mùsùlùmí torí pé oore ọ̀fẹ́ ni ó jẹ́ bismillahi ta'ala bákan náà àrọ́dù aláàmọ̀ zaama islam abdul muttalib wa salafi wọ́n ní nínú àlàyé tí a kà fún wa yìí a rí ìdésí ọ̀rọ̀ padà sí ẹnu àwọn tí wọ́n ń lérò wípé abu talib kó tó di pé ó kú ó gba islam wọ́n ní kọ́núhu sallallahu alayhi wa sallam istaghfara lahu falam yughfaru lahu balnu ya andhalik wọ́n ní gbọ́dọ̀ wípé anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ní òun fẹ́ òun
ọ̀rọ̀ àforíjì fún tọ́lọ́wọ̀n bá àlekẹ́lá bá fún oníyọ̀ǹda ṣùgbọ́n o nóhìyá àmdàlì ọlọ́wọ̀n bá àlekẹ́lá ó kọ̀ fún ọlọ́wọ̀n bá àlekẹ́lá kò jó dán o nítorí pé àbú tọ́lì ó kú ní ẹni tí ó wà nínú ẹbọ kò kú sínú islam bákan náà inú àwọn àǹfààní ilé tí a tún rí níbàámu sí àlàyé ilé tí a wà lórí ẹ̀ òun náà ni mọ̀dọ́rọ̀tò àṣàbí sóyí alàlìsàn gbogbo ẹnikẹ́ni tí bá ti ń báwọn ènìyàn burúkú rìn gbogbo ẹnikẹ́ni tí bá ti ń báwọn ènìyàn láabi rìn lọ́nà kan àbọ̀ náà mì wọ́n mọ̀ kó bá lọ́nà kan àbọ̀ náà mì wọ́n mọ̀ ẹ́ ní ìlàpá lára rẹ̀ yorùbá bọ̀ wọ́n ní àgùntàn tó bá bájá rìn yọ jẹ̀gbẹ́ nípìnlẹ̀ amọ̀ yìí pé àgùntàn kì í jẹ ìgbẹ́ ìgbẹ́ kò sí nínú oúnjẹ àgùntàn ṣùgbọ́n tó bá di pé wọn àti ajá wọn ọjọ́ ń kọ́ wọn rìn káàkiri yóò padà fi lọ́jọ́ kan débi pé òun náà sọ pé ẹjẹ̀ ń tọ́kì ní ìwo torí náà ìmọ̀ wà pẹ̀lú èèyàn láabi ó lè sọ̀rọ̀ èèyàn burúkú kódà kẹ́ni ẹ̀gán sọ wípé èèyàn dáadáa lọ láti ilẹ̀ ó gba àwọn nǹkan wọ̀nyí nínú àwọn nǹkan tí ṣẹ̀dá islam kò fojú kékeré mu ó gba àwọn tó yẹ pé ṣẹ̀dá islam kò fi ọwọ́ yẹpẹrẹ kò fi mu pàápàá bó ti rẹ̀ kó mọ́ bákan náà mọ̀dọ́rọ̀tò tazim al-aslaf al-akabir nínú àlàyé tí a ṣe yìí a tún rí mú jáde níbẹ̀ wípé ewu ń bẹ nínú kéèyàn máa gbọ́lá fún àwọn ẹni ìṣáájú tí wọ́n wà lórí àánú àwọn ẹni ìṣáájú tí wọ́n ń sí lórí ọ̀nà tawhid tí àwọn ẹni ìṣáájú tó máa ń bẹ lórí ọ̀nà tawhid tó ń bẹ lójú ọ̀nà tó tọ́ tó ń bẹ lórí tariqi mustaqim kò sí nǹkan tó burú nínú ká gbọ́lá fún wọn kò sí nǹkan tó burú nínú ká fi wọ́n sáàyè tí ọlọ́run ọba àlékọ́lá tó fún wọn sí eléyìí nínú àwọn nǹkan tí ó gbúdọ̀ yé wa dáadáa ni síbẹ̀síbẹ̀ a fi wọn síbi tí ọlọ́run ọba àlékọ́lá fi wọn sí a ní yìnwọ́n ní àyìnbó a ní gbé wọn kọjá ibi tí ọlọ́run ọba àlékọ́lá tó sọ wípé wọ́n wà lọ eléyìí nínú àwọn àǹfààní eléyìí tí ó jáde náà ni bákan náà ṣubhatu lili mubtili fi dhalika listidlali abijali bidhalika wọn ní nínú àwọn ọ̀rọ̀ tí a sọ yìí a tún rí àlàyé ìtaná sí lórí ìrújú àwọn èèyàn kan nípa wípé wọ́n fi ń rẹ̀ wípé abujali pé òun sọ wípé kí abu talib kó mọ̀ sí kí ni o kó mọ̀ dá anabi wa muhammad sallallahu alayhi wa sallam kó mọ̀ dá lóhùn abdullahi ibn umayya gba àwọn wọ̀nyí ni wọ́n pẹ̀lú ẹ̀ àwọn náà sọ wípé kó mọ̀ dá lóhùn ṣùgbọ́n nígbẹ̀yìn gbẹ̀yìn abu talib gangan fúnra rẹ̀ ó padà sọ wípé rárá o òun ṣe ẹ̀sìn anabi wa muhammad sallallahu alayhi wa sallam pẹ̀lú pé àwọn náà padà sọ pé àtẹ̀rìgàbù àmì láti abdulmutalib ṣé nígbà yìí ní ìsìn ọ wàá sọ wípé òun ṣe ẹ̀sìn abdulmutalib mọ́ eléyìí nínú àwọn nǹkan tí ọlọ́run ọba àlékọ́lá fún wa ní orí ọ̀fẹ́ láti tanná sí ni bákan náà nínú àwọn nǹkan tí a tún rí tanná sí nínú àlàyé tí a ṣe yìí òun náà ni ashaid likonil amal bil khawati a rí ìtọ́ka wípé gbogbo iṣẹ́ yóò mọ̀ wà níbàámu ihun tí ó bá jẹ́ the end ìran iṣẹ́ ọ̀hún eléyìí òun náà ni ọlọ́run ọba àlékọ́lá òní yóò fi crown effort gbogbo oníṣẹ́ pátápátá iṣẹ́ tí èèyàn ti ń ṣe látàsúnbà ó ṣe wọ zuri ó ṣe wọ asiri ó ṣe wọ magrib ó ṣe wọ ishai ihun tó bá fi parí ẹ̀ òun náà ni kí ni o òun náà ni ọlọ́run ọba subhanahu wa ta'ala òun náà ni ló máa jọ ọ̀jẹ̀ lé lórí lápèjúwe nàúzù bíláì mìíràlì káre ní tó ti wà lórí ẹ̀sìn tawhid kó ti wà lórí ẹ̀sìn islam kó wá ku wákàtí méjì àbákàtí mẹ́ta tí ó jáde láyé ó wá denounce islam òun ṣe islam mọ́ o islam tẹ̀ tí wá sùn báyìí torí pàmì tẹ̀ tí wá sọ islam lẹ́nu lọ́sàn-án lóru lálẹ́ láàárọ̀ torí pàmì tẹ̀ wá sọ islam lẹ́nu ó wá dàgùn láti islam eléyìí nínú àwọn sun ilkhotima nínú àwọn àtúbọ̀tán láabi òun ló jẹ́ abẹ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala kó dákun kó jọ kó mọ̀ fi sun ilkhotima kó mọ̀ fi tàá lọ rẹ̀ abẹ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala sun ilkhotima kọ́ lọ́wọ́n bá àlékọ́lá kó jọ kí ó fi kẹwa kọ́ lọ́wọ́n bá àlékọ́lá kó fi jìn kí ẹnìkọ̀ọ̀kan wa eléyìí òun náà ni àwọn àlàyé eléyìí tó níbàámu sí àwọn nǹkan tí a sọ pẹ̀lú ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tí ó bá tún di ìjókòó tó ń bọ̀
a mọ wọlé pẹ̀lú báàbù tí a fa sọ pé máa já a anna sábàbà kófúrú ìbáni adam wà tẹ́ríkìhín wà dínàhún wà lùgùlù wú fi ẹ̀sọ́ọ̀lì hín. Ojúpọ̀nà tí ń sọ̀rọ̀ nípa wípé in tó jẹ́ olórí gbòógì ìdí tí àwọn ọmọ bani adam tí wọ́n fi di kèfìrí òun náà ni kíni o gbígbé jù sílẹ̀ nípa ẹ̀sìn tọ́lọ́wọ́n ba Àlékíọlá tó ṣe lófin fún wọn bákan náà lábẹ́ ọ̀bẹ ńlá ìmọ̀ ṣe àṣejù sísàká ni àwọn ẹni rẹ eléyìí òun náà ni nǹkan tí a láǹfààní láti tẹnubọ̀ ní ìjọ mẹ́jọ pẹ̀lú ògo ọlọ́run ọba subhanahu wa ta'ala torí pé tí a bá wo àwùjọ a rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n jẹ́ olórí ìjọ wọ́n ti gbéra wọn sí ààyè tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tí kò gbé wọn sí ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí ẹlẹ́sìn lọ́tún lósì kálukú ní ti ń pera rẹ̀ ní tọ́lọ́run òpé kálukú ló ti ń sọ pé báyìí ni mo jẹ́ eléyìí wá ń gbin ìfẹ́ wọn ìfẹ́ àníjù sí ẹ̀mí àwọn tí wọ́n jẹ́ àwọn àtibá àwọn tí wọ́n ń tẹ̀lé wọn lẹ́yìn ìfẹ́ wọn ti rùbò wọn ó ti rùbò wọn lójú débi wípé wọ́n ti gbé wọn sí ààyè tó yẹ kí wọ́n gbé olúwọba dẹ́dà sí àwọn ìwọ̀ tó yẹ pé olúwọba dẹ́dà ló ní lórí ẹ̀dá ẹgẹ́ bí àlàyé tá a ti ṣe síwájú wípé kò sí ẹnikẹ́ni tó ní oore ọ̀fẹ́ láti gba ìjọsìn lọ́wọ́ ẹnikẹ́ni àfi ẹni tí ó bá ní ìrègùn wípé èmi ni mo dá ọ definitely ẹni tí ò bá ní ìrègùn pé èmi mọ̀ ni mo dá ọ irúfẹ́ onítọ̀hún ní ìgbàláàyè láti jọsìn fún onítọ̀hún hakul ibada fi iman khalaqal ibad ìwọ pé mo fẹ́ jọsìn fún ẹnikẹ́ni ó rọ̀ mọ́ pé ẹnikẹ́ni yẹn náà ló dá ẹni tó fẹ́ jọsìn fún yẹn tí ò bá ti bọ́ sínú agbọn tá a sọ yìí gbogbo nǹkan kí nǹkan téèyàn bá sìn lẹ́yìn ìgbà náà bá ti ní wàhálà sọ̀tán ìrọ̀dì àbíláàlìkà pàápàá jùlọ tí ẹni ẹ bá tún lọ yọnu sí pé àwọn alágbájá èmi náà ń bẹ̀rù ẹ̀rù mi náà ń bá èmi náà ń jọ́sìn fún èmi náà ń wárí fún èmi náà ń gbé ìpèsè fún èmi náà sì gbogbo ohun tó wù kó rí ó jẹ́ nàbí yankan ó já nàbí kan ni o rasulankan ó jẹ́ òṣìṣẹ́ kan ni o mọ́lákankan ó jẹ́ mọ̀láìkà kan ni o abidankan ó jẹ́ ẹrọ ọlọ́run ọba kan ni o hajarankan ó jẹ́ òkúta ni o hadidankan ó jẹ́ irin ni o ó jẹ́ sigidi ni o sonamankan ó jẹ́ òòsà kan tí wọ́n ń tako lélórí ni o gbogbo ohunkóhun tó bá ti connect pẹ̀lú nǹkan tá a sọ yìí tẹ́ ẹ wá ń wárí fún nǹkan ọ̀hún tẹ́ ẹ ń jẹ́jẹ́ fún tẹ́ ẹ ń dúran fún tẹ́ ẹ ń bẹ̀rù rẹ̀ wípé tẹ́ ẹ bá ṣe kinní kan tó ní kẹ́ ẹ ṣe o ó lè ní ẹ mọ́ di aago mẹ́jọ alẹ́ o ó lè ní kẹ́ ẹ sùn kẹ́ ẹ mọ́ di o gbogbo àwọn nǹkan wọ̀nyí pátápátá mọ̀lẹ́kà ni o àǹjẹ̀nú ni o èèyàn ni o sìgìdì kan ni o òkúta kan ni o irin kan ni o igbá kan ni o omi kan ni o odò kan ni o ọyá kan ni gbogbo wọn pátápátá tọwọ àgìtì ni wọn kò kí máa mọ káfùrọ̀ máa mọ bálaga àdàdùhùn bó ti wulẹ̀ kí wọn ó pọ̀ tó kò sí nǹkan míì tá a mọ pè wọn ní abẹ́ ṣẹ̀ríà ju kò kí lọ olórí gbogbo àwọn kò kí tá a wá sọ yìí left right and center òun náà ni kí ni o iblis òun náà ni shaitan ẹni ẹ̀kọ́ ẹni ìgbé abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala bímọ nìyí wọ́fọ́dìlìhí wàkàrọ̀mìhí kí ó dákun kó jọ kó mọ̀jẹ̀ kí shaitan iblis kọ́ lọ mọ̀jẹ̀ kó rí àyè ní sàká ní ọ̀dọ́ wa eléyìí tí a wí lónìí kí ọlọ́run ọba àlékọlá kó jọ kó dákun kó bá a fi sínú mizanu hasanah ti ẹnì kọ̀ọ̀kan wa àti àwa tí a wí àti àwa tí a gbọ́ ìtì jẹ́ ọjọ́ mẹ́jọ tí a tún mọ pàdé lórí ètò yín ètò wa ètò àlìhídáyà èmi ọmọ ìyá yín abu ayman alhassali ló ń dágbére fún yín pé lìkọ́hù náà bìlẹ̀ hassali wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.

0: keep it locked on Adaba FM.
1: Duro náà kó tó ra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ̀, ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó

ẹkulé o. Bí mo bá ń wí wá ní mo. Ẹ̀yin àgbẹ̀ ẹkulé. Lọ́ba lọ́ba lóye lóye ẹkulé o. Èrí adé ìjìgbà àlẹ̀kẹ̀ èrí yín wà ń bẹ̀ dúró dédé. Ẹ fajẹni sáwọn èrò mi dọ́là. Aláṣà tolùdarí fún top modern farmer ọba làgbẹ̀. Bàbá ní fèrè jẹ̀sà sọ̀ pé lẹ́tọ́ gbó tòdì.

0: torí ọpẹlọpẹ àgbẹ ni òjé bí ó pọba ọpẹlọpẹ àgbẹ ni òjé kébi ó pàjòyè ìjòyè pẹ̀lú èjìgbà àlẹ̀kẹ̀ ọpẹlọpẹ ọpẹlọpẹ ẹ̀yìn àgbẹ̀ ni ọba tó nílùú ọpẹlọpẹ àgbẹ̀ ni òjé obi ó pọba pẹ̀lú adé rí wọn kábíyèsí ara pápá là ń bẹ́tu bí gìjàgìjà lápàdé ẹkùn lọ́dàn ẹ pẹ̀lẹ́ ríro.
1: Mo sọ wípé ẹ jẹ́ ká padà sóko. Ẹ jẹ́ ká padà sóko.
0: Ìyá ńlá jẹ́ bàbá ńlá jẹ́ àtàjèrè ara jèrè fún gbogbo ẹni tí ń tà tí ń rà. Ẹ fa jẹ́lisáwò ìròmídọ́ra.

àwọn nǹkan tá wa ń tà nílé iṣẹ́ wa Grow Mighty, Ofa Power, Grista, Reactive. Ó jẹ́ Reactive náà, à ń lò fún ọ̀pẹ, à ń lò fún mangoro, à ń lò fún pineapple. Ó dákọ mangoro lẹ́ẹ̀kan ni, àwọn nǹkan sọ wípé kí ni mangoro pé wù ìsì mangoro, lọ́dọ̀ ọ̀tọ̀dọ̀ yín àbí? Àwọn mangoro, àwọn èso tí ń ṣiṣẹ́ lára dáadáa mọ̀ ni mangoro. Àwa Kwara ni lọ́dá sọ pé mangoro, à ń ká sí fì. Lẹ́gidi mi fa. Ṣé ẹ rí mangoro tí mo dákọ ń ṣiṣẹ́ nínú àgọ́ ara dáadáa? Ó ní àwọn nǹkan ń bẹ̀ ní kọ́ńtírì titiwọn làwọn nǹkan fi ń ṣe nǹkan ọrọ̀ ajé ní sẹ́ẹ̀tì titiwọn. Bẹ́ẹ̀ bá gbẹ mangoro tí ò tètè dìde dáadáa, ẹ bù sí lára. Kí la sọ pé a fẹ́ bù sí? Green Star náà ni Reactive pẹ̀lú Green Star, ẹ po àwọn méjèèjì papọ̀.

àwọn oògùn tá a ní tẹ bá fi ń lọ sóko tá a ní kẹ mú dání àwọn rèé o ẹmú rìátìfù dání ẹmú gírísà dání àwọn méjèèjì ẹ kó wọn sínú báàgì kan ẹ kó sí ẹgbẹ kan tẹ bá ń lọ sóko nù ẹ má gbàgbé gromaiti àti ofa power ó di mẹrin àwọn tá a wà ń tà nù àwọn náà là á tún ta fa partner ó di márùn kago plus àwa là ń tà ó di mẹfà tiyín ò ní ta ẹ ní ṣe rí ibú kẹtó gbóni sókè grisa ilẹ̀ tó bá ti dòkú ilẹ̀ tẹ́ rí ẹ̀ ẹ gbé grisa lọ́bẹ̀ àwọn yẹn náà mọ bá ṣe ń bálẹ̀ sọ̀rọ̀ grisa ni grisa reactive yìí ní máa ń rinofẹ́ẹ̀tì ní máa ń rí pákẹ́ẹ̀jì ilẹ̀ tí ò tí ì fẹ́ kú títí ń gbìyànjú àti ikú kò lágbé yẹn lọ́bẹ̀ bàbá wa fẹ́ ṣe kó dáa a wà pa méjèèjì papọ̀ ẹ fi fọgi wálẹ̀ ìdí ìkòkò yín ẹ gba ẹ̀gẹ́ fesìdí ẹ̀gẹ́ tí ẹ bá fesìdí àgbàdo yín máa kọ́ yín kan ní èní ẹ̀yin tí ẹ bá fẹ́ gbin àgbàdo mò ń bọ̀ lórí yẹn àwa náà là ń ta Kale Gold Plus ò là fi ń fi kòkó ṣé kí kòkó lè ṣolẹ̀ fi sa kolobá kolobá ṣé kí má tàn yín ẹ mọ̀ ń bọ̀ ń lè ṣe fún Toast Modern Farmer ọba làgbẹ̀ ẹni ká fún yín ní ofa power ìyẹn tí kòkó fi ń so oògùn náà là ń pè ní ofa power gromaiti tẹ́ ẹ fi ń sá kolobá kolobá torí pé ẹrẹ fẹ́ lé yín kúrò lóko ẹ wá ń sá kolobá kolobá lórí wa fẹ́ bọ́ ọmọ yín adéwálé àyùbá ṣùgbọ́n ẹ̀yin sá kolobá kolobá torí pé ẹrẹ ń dáàgì oko mọ́ yín lọ́wọ́ ẹrẹ ń wọ́rì yín ẹrẹ ń dìstọ́ọ̀pù yín ẹrẹ ẹ wá ń sá kolobá kolobá torí pé ẹrẹ fẹ́ lé yín lóko níbi tí gromaiti ń ṣeré lọ́dọ̀ fún tos gromaiti là á fi fọ oko ẹrẹ ó sì dágbére fún yín tí ẹrẹ bá gbúrò orúkọ yín yóò gbagiri lé ẹ wá ń sá kolobá kolobá torí pé ẹrẹ lé yín déwálé àyùbá ó ní kí ni kolobá kolobá torí pé a fẹ́ fọ àbí ẹrẹ náà wá ń ṣe wá ń sá kolobá kolobá torí ẹrẹ ẹ bọ̀ ń bọ̀ ń lé iṣẹ́ fún Toast Modern Farmer kẹ wá gbo oògùn ẹrẹ ẹ kí là á lò fẹ́rẹ́ gromaiti ni àtàwọn kòkòrò tẹ́ ẹ̀ fojúrí àtẹ́lẹ́yìn tẹ́ ẹ̀ ń fojúrí ló bá tán ṣúgà já reactive force iṣẹ́ ẹ̀bọ̀dá ni wípé ó máa rí nofẹ́ẹ̀tì ó máa rí pákéèjì ó máa rí new ilẹ̀ grisa òun ló máa ń jẹ́ kílẹ̀ ní okun àti agbára gbogbo àwọn nǹkan tí ẹ gbìn lórí ilẹ̀ á dúdú ni bí egúre bẹ́ rì nínú àwọn oògùn tá ń tà ni mò ń dápọ̀ ìyẹn bẹ́ẹ̀ Kale Gold Plus ò la ní bí òjò bá ń rọ̀ ní ojoojúmọ́ bẹ́ẹ̀ bá ti fi Kale Gold Plus nínú oko yín ṣé kí n má tàn yín kò sí bí òjò ṣe lè stubborn tó kòkó yóò lo 28 days kó tó lè mọ rí ká pè ní 28 days ṣùgbọ́n nínú oko àwọn tó já sí àwọn sí fan lẹ́dọ́ àwọn apálára lómi fọ́n àwọn tíátíátíá kákàkiri lẹ́kìtì lẹ́dọ́ logun state wọ́n ń jẹ́kọ́ yé mi pé bọ̀dá kò fóṣì ọmọ oko oògùn tó o dákọ pé ń lo 28 days yìí ìmọ̀ ń lò tó ta ti n ò ní bẹ bá a wá ṣe ń tanù ẹ jẹ́ kí n dákọ ẹ̀kan tó kù kí n tó máa lọ fa partner yìí ni òun ló máa ń gbógun ti kòkòrò kan tá à ń pè ewé kan tá à ń pè ní àfòmọ́ àfòmọ́ bí oríṣi bíi márùn-ún ló wà o gbogbo àfòmọ́ ẹni àfòmọ́ tó bá ti ló kọ ìní máa ń gba sí lára yóò sì bá titi ẹ̀ jẹ́ yóò kú fínfín ẹ jẹ́ ká dọ́dì kejì mú bọ̀.

0: kankan idi e la fe fin si gege bi fertilizer to ba je yi pe ko le mo so daada ki omo e ki epo yin ko si mo ni omi eyin to ri omi eyin te jido eyin ti gbogbo odo wa lohun ehe pe ki ope yin le mo lomi ko si mo ni omi daada ko mo lokunra ko de mo so randi randi lati bere odun titi dopin odun ba se lo mu mo grow mighty offer power reactive mejeje o la po papo la wa mo fi orun e a fi fi gbogbo orun wonu gbogbo nu edi ti o wonu e daada awon opeketi en dagba tinu ma dama nba jeun a wa so debi wi pe a so debi wi pe yawo yin o mo pe yin ni daddy opo yin o so debi pe yawo yin o mo pe yin bo da Aka e mo da ma so pe ma lo mo yen aka o pe boda ma lo mo daddy wa owo ko lo je ki tete ri network go we olohun jo je ri network
1: beya ni so fifi
0: ba se nlo fun ope niye ma lo mo bo la se nlo fun ege bata pa eko ke jeji kin to mo lo ege ba bayi la se nlo fun ege die ege la fi fin e grow mighty at over power e po meje eji papo e fi fin die ege e si fi fin bi omunu bi ewe ege un dada a je ki ege yen ko ni stamina dada a je ko ni okun ati agbara e mu un obe lo un oni ko wa o yo ba ni mo ni ko mo bo lodo mi wa ni stamina a je ko ni okun ati agbara dada
1: bi o so pa ko wa be se mo ti bi o
0: eyan kan n gbo mi ni afise ni program fun boy
1: mo papa gba do no bi se se mo mo la nu
0: a ma ma afifin igi atewe ege bo se jere o ege yen o ni tetira ni sale kokoro ni je kora o de meni ege ina a wa ni agbara ni okun ati agbara a si ta koja aye debi pe te fi wu ebi mewa to je pe ko ni okun apere tele tele eyin be eyin lo bi mo se ni ke se lo ti ege yin ba ti posu meji e koko lo ri fi grow mighty si koni ja ko ni kokoro to ba ti posu mefa e lo ri fi reactive fi reactive si papo mo green star a je ko gbera nle papapa a mo lo godogodo to ba tin pe bi osu mejo e lo ri be grow mighty ati over power e mi si mejeji papo e wa fi tewete gbo e wa fi kale be e ri pe yo si ta daada ko si nira e ba tin webe kan abo bayi apere ti kunle kan mo lo le bo la se lo fun agbado
1: gbogbo agbe to be nile
0: bi agbado yin ba ti wa ni bi omo osu me e ba ti e fe se daada grow mighty dabi reactive e koko fi ro agbado ka e to gbe e ba ti fi ro ni we ni ojo keji le lo gbe be ba ti wa gbe tan lo ba tan to ba tin lo bi osu kan akoko e lo fi ni grow mighty tori kokoro mo bo be ba ti fi ro tan be ba ti fi fi tan le rin bi osu kan to ba tin to bi osu kan abo e o offer power ati offer power ati grow mighty be e se fe lo yi ni o e je ko ri po ti tu die die po ti fe mo tu po ti gatan oni ke to lo grow mighty ati offer power e fi fin
1: o ma fe ni ogo
0: sugbon o opolo la fi se yi o ti o ba ti tu te lo ri fi ni grow mighty ati offer power o mo agbado ye mo ga aga koja aye aga ju to ba ma pada yo mo soro soro bayi lo mo omo ye na ni wet omo ya to bi dada o sugbon ko ni pe meta a de ti fe gaju ogbon lo
1: yaso
0: iseta ati temi inu oko le mi ngbe a mo nipa se oko nkan ti mo n polowo fun yin emi na n lo ti mo le salaye be fun yin ni bi mo se n so le mo gbagbe to ba ti fe mo tu tetin pe yo tu ni otun la sojo me to ba je pe emi le yin ni be eto yi be ba se n gbo tun gbara won o kan mo pe ni 070 54 51 44 77 le kan si 070 54 51 44 77
2: ko sa gbe ko so ni le je
1: abẹ̀wé ẹ̀dọ́jú ìjọba ẹ̀dẹ́ bọ̀ ti wọ́n.
2: Ẹkùn dédé àsìkò yìí o, iléeṣẹ́ Funtos Modern Farmers, Ọbalagbẹ̀ Globally, iléeṣẹ́ tí ń bá àwọn àgbẹ̀ tán ṣẹ́ ló ràn mí sí gbogbo àgbẹ̀ pátápátá. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilé wa, iṣẹ́ tó lọ́lá púpọ̀ ni. Ẹ̀yin àgbẹ̀, ẹ má jẹ́ kí iṣẹ́ ó sùn yín. Ẹ wò ó, tọdún yìí ó tún dára ju tàwọn ọdún tó ti kọjá sẹ́yìn lọ. Bá a bá ṣe ń ṣiṣẹ́ wa, a rí wípé à ń tẹ̀lé àwọn ìlànà tó yẹ ká tẹ̀lé, ká sì lo àwọn èròjà tí ń jáde níléeṣẹ́ Funtos Modern Farmers, Ọbalagbẹ̀ Globally, èyí tí ó mú kí àwọn ọ̀gbìn wa ó ṣe dáadáa. Ká sì kórè lọ́pọ̀ yanturu. Ẹ wá jẹ́ àsunmọ̀ iléeṣẹ́ yìí, ká bá wa dowó pọ̀, ká sì gbàmọ̀ràn láti iléeṣẹ́ wa. Ọ̀rẹ́ àgbẹ̀ ni wá, a sì ti dúró gẹ́gẹ́ bí ojútùú sí ìṣòro gbogbo àgbẹ̀. Àwọn ń fàsìkò yìí rọ gbogbo ẹ̀yin ọba baálẹ̀, gbogbo ọ̀tọ̀ ọkùnrin ìlú wípé ẹ gbárùkù ti iléeṣẹ́ Ọbalagbẹ̀, kẹ́ ẹ darapọ̀ mọ́ wa, ká lè túbọ̀ jọ gbé iṣẹ́ àgbẹ̀ lárugẹ. Nítorí ọ̀pọ̀lọpọ̀ ìrànwọ́ àti ìrónilágbára ni iléeṣẹ́ yìí ti ṣe, tá a sì tún ń tẹ̀síwájú láti máa ṣe ọ̀pọ̀lọpọ̀ sí i. Iléeṣẹ́ Funtos Modern Farmers ti pín ìwé ìyẹn notebook fáwọn 10,000 akẹ́kọ̀ọ́, 10,000 students. Bákan náà, ó lé ní 6,000 àwọn àgbẹ̀ tá a ti ṣe ìrónilágbára fún. Iṣẹ́ ìrànwọ́ wọ̀nyẹn sì ń lọ ni kò dúró. Ká kún iléeṣẹ́ Funtos Modern Farmers lọ́wọ́, ká lè jọ gbẹ́rù dákẹ́sàn-án ti ṣèbálẹ̀ ọjà. Ní báyìí, àwọn èròjà oògùn ti mú kíṣẹ́ àgbẹ̀ ó rọrùn fún ni, tí sì mú ká dọlọ́rọ̀ nídìí iṣẹ́ àgbẹ̀, èyí tí iléeṣẹ́ yìí gbé jáde lọ́kan òjọ̀kan. Gbogbo ẹ̀ ló tún ti fi agbára kún agbára. Ó wúlò púpọ̀ fún gbogbo àgbẹ̀ tó fẹ́ kórè lọ́pọ̀ yanturu. Àwọn èròjà bíi overpower, amokojipépé, amú ìgbé ayé rọ àgbẹ̀ lọ́rùn, grow mighty, awogbárùn, aṣọkọ fún ẹrẹ, oògùn kòkòrò tí ń ba nǹkan ọ̀gbìn jẹ́, reactive force, èròjà afúnlẹ̀lókun àti agbára àti nǹkan tá a gbìn sórí ilẹ̀, green star organic soil conditioner, eléyìí ti ń lọ sọ́nà jíjìn láti pèsè oúnjẹ tí ilẹ̀ wa nílò. Bákan náà ni Care Gold Plus, ẹkùn ọkọ kòrìkòrì lókè ẹ̀gàn tí ń gbógun ti kòkòrò, tí ń ba kòkó, ata, tòmátì àtàwọn nǹkan ọ̀gbìn míì jẹ́. Gbogbo àwọn èròjà wọ̀nyí ní bẹ́ ńlẹ̀, bẹ́ẹ̀ bá rà á, tẹ́ lò ó, èyí náà ó máa dúpẹ́ fọlọ́run ni. Láti bá wa dòwò pọ̀, ẹ máa bọ̀ níléeṣẹ́ Funtos Modern Farmers, Ọbalagbẹ̀. Àwọn àdírẹ́sì iléeṣẹ́ wa rèé o, nílùú Ọ̀rẹ́, a wà ní 11 Olúṣèyí Street, Oríta Òjò, Odigbo Ọ̀rẹ́, nílùú Ondo 35 Ilemoboro Street, Sabo Ondo. Bákan náà, ẹ lè kàn sí wa ní Ìjẹ̀bú Ìjẹsà àti Ìwòye Ìjẹsà. A wà ní Oníbùkún Building, opposite St. Matthew Primary School. Fún ìbádòwòpọ̀, ìbéèrè tàbí àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ máa pè sórí àwọn nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí: Ààrẹ 0705451 4477, Ìyálájẹ 0803468 4419, GM 0805183 1525, Royal Fada 0806640 6312. Ẹ má gbàgbé o, iléeṣẹ́ Funtos Modern Farmers, Ọbalagbẹ̀ Globally, gbọ̀ngbọ̀n la wà lẹ́yìn gbogbo àgbẹ̀. Ẹ súnmọ́ wa, ẹ bá wa dòwò pọ̀, ẹ sì gbárùkù ti wá, kí gbogbo wa ó lè rírè iṣẹ́ àgbẹ̀ jẹ. Iṣẹ́ wa ò ní dìṣẹ́ o. Àmì.
1: Ọbalagbẹ̀, àbẹ̀wé ẹ̀dọ́jú, ìjọba ẹ̀dẹ́ bọ̀ ti wọ́.
3: Funtos Modern Farmer, Ọbalagbẹ̀, ọ̀rẹ́ àgbẹ̀, ọba kan àgbẹ̀, alátìlẹ́yìn àgbẹ̀, gbogbo orúkì tá a lè máa pe iléeṣẹ́ Funtos Modern Farmer. Gbogbo kan ló bá wọn lára mu. Iléeṣẹ́ tó mọ ibi tí bàtà ti ń ta àgbẹ̀ lẹ́sẹ̀. Tó mọ nǹkan tí àgbẹ̀ ní ìdí ní gbogbo ìgbà. Iléeṣẹ́ yìí ló ń pe gbogbo ẹ̀yin àgbẹ̀ pé kẹ́ fọkàn balẹ̀. Lóòótọ́ ni gbogbo kan pò bìlìkò lónìí dédé àkókò yìí fún ẹ̀yin àgbẹ̀. Àmọ́ ẹ fọkàn balẹ̀, ọ̀nà àbáyọ ti dé. Iléeṣẹ́ Funtos Modern Farmer, Ọbalagbẹ̀, ó ní ká sọ fún gbogbo ẹ̀yin àgbẹ̀ pé 50% discount. Gbogbo oògùn tí sàgbẹ̀ lóore ti ń jáde ní iléeṣẹ́ wa. Ìdáàdọ́ta la ti jápò lórí ìkọ̀ọ̀kan. Ẹ̀dínwó yìí sì ti bẹ̀rẹ̀ ń lọ lọ́wọ́lọ́wọ́. Yàtọ̀ fún ìdáàdọ́ta lórí oògùn tẹ́ ẹ bá ti rà. Níbi ìdérí ẹ̀ gangan. Ní gbogbo ẹ̀bùn wà tẹ́ ẹ mọ̀ jẹ́. Bá ti bó ìdérí ẹ̀ lẹ́tìrí ẹ̀ bọ̀. Wà á nira oògùn kankan kún mọ́ jẹ̀ bọ̀. Ẹ̀bùn bíi mọ́tò ayọ́kẹ́lẹ́. Ọ̀kadà tuntun yanranyanran. Ìrìn ìjìnlá kan gbangba. Ẹ̀rọ amúlétutù. Ẹ̀rọ fáànù. Mọ́tò blow. Tí ń lo ná tí ń lo chat. Ẹ̀rọ ìfipò lọ́lọ́kun òjọ̀kan. Pẹ̀lú plasma tẹlifíṣàn. Gbogbo ẹ̀yin gba ojúmọ̀ láwùjọ ọ̀tọ̀kùlù. Ẹ jẹ́ ká ṣe ìrànlọ́wọ́ fún àwọn àgbẹ̀. Iléeṣẹ́ Funtos Modern Farmer, Ọbalagbẹ̀. Iléeṣẹ́ tí ń ta grow mighty, ó fa power reactive force. Green star. Ó ní tètè lọ rọ oògùn kó lè bẹ̀bùn. 480-6238-86. Lẹ́ẹ̀kan sí 480-6238-86. Ọbalagbẹ̀, àgbẹ̀ lọ́ba.
0: Hey, en lembe ngo malomo mo lode ogun bi ti le taye gbaju ekiti kwara. Seju bi meji toku. E ga koni da lodi.

0: mẹ́fà tó ti ń wáyé pẹ̀lú Sowore àti àwọn òṣìṣẹ́ àjọ ọgbà ẹ̀wọ̀n tó fi mọ́ àjọ DSS lásìkò tí ìgbẹ́jọ́ ọ̀hún tó wáyé ní ilé ẹjọ́ gíga ìlú Àbújá. Ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ nílẹ̀ Nàìjíríà ló ti pè fún ìwádìí káàkiri àwọn ilé ẹ̀kọ́ gíga lórílẹ̀-èdè Nàìjíríà lórí ìpàsípayọ ìsúná lórí bí wọ́n se ti ń pin owó ìyá kẹ́kọ̀ọ́ káàkiri àwọn iléèwé gíga lórílẹ̀-èdè Nàìjíríà. Nínú àtẹ̀jáde tí ààrẹ ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún Akintaye Babatunde Hafiz tó fìta náà ti kọminú lórí àwọn lórí ìpàsípayọ eléyìí tó wà lórí owó gan eléyìí tí wọ́n san àti wọ́n san fáwọn akẹ́kọ̀ọ́ ní orí ìtàkùn yíya owó ọ̀hún àti iye owó gan eléyìí tó jẹ́ pé wọ́n jẹ́ tí ó ń jẹ́ àkọọ́lẹ̀ láwọn iléèwé gíga lórílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń kọ́lẹ̀. Bákan náà ló wá rọ àjọ tó ń fínro mẹ́ni tó bá pawọ́ lò ó ní pọ́npọ́ nílẹ̀ Nàìjíríà EFCC àtàwọn àjọ míì kí wọ́n ṣe ìwádìí fínífíní lórí n tó ń ṣẹlẹ̀ náà. Àfíìsì ọ̀hún kò sàtún wá ké sí àwọn iléèwé gíga lórílẹ̀-èdè Nàìjíríà kí àwọn náà kí wọ́n pèsè àkóyawọ́ lórí gbogbo àwọn owó eléyìí tó jẹ́ pé wọ́n ti gbà kí wọ́n sì dá owó padà fáwọn akẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n bá ti yànjẹ. Ààrẹ ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún ó ní ẹgbẹ́ náà yóò mọ tẹ̀síwájú lórí àti pè fún àkóyawọ́ lórí owó náà. Ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ìjọba àbílẹ̀ nílẹ̀ Nàìjíríà Nọ́ọ̀gẹ̀ lọ́jẹ́ pé wọ́n ti gbóríyìn báyìí fún gómìnà ìpínlẹ̀ Ondo Lucky Ayédàtiwà fún bí ó ṣe fọwọ́ sí ìlànà sísan owó oṣù ìpele kẹtàdínlógún fún àwọn àti àjẹmọ́nú fún àwọn adarí alákòóso ìjọba àbílẹ̀ nípínlẹ̀ yìí. Ìṣe ni tọ́jẹ́ ààrẹ ẹgbẹ́ Nọ́ọ̀gẹ̀ nípínlẹ̀ yìí Comrade Frederick Akinrinlọ́lá ló ṣe àpèjúwe ìfọwọ́sí náà gẹ́gẹ́ bí ohun tí ó túnbọ̀ mú kí ìgbà yí gbádùn àwọn òṣìṣẹ́ kí ó túnbọ̀ dúró rí sí àti mímọ rírì iṣẹ́ takuntakun lẹ́ka ìjọba ìbílẹ̀. Akinrinlọ́lá ó ní ìgbésẹ̀ ọ̀hún òun lọ́jẹ́ pé yóò túnbọ̀ mú kí àwọn òṣìṣẹ́ kí wọ́n túnbọ̀ jára mọ́ iṣẹ́ dáadáa sí káàkiri àwọn ẹsẹ̀ kùkú. Wọ́n dúpẹ́ dúpẹ́ pẹ́ òkun lọ́wọ́ gómìnà Ayédàtiwà lórí ohun tí wọ́n ṣàpèjúwe gẹ́gẹ́ bí ìlànà tó bá àwọn òṣìṣẹ́ sọ̀rẹ́ tí wọ́n sì rọ àwọn òṣìṣẹ́ gan náà wípé báwo bá kì fún ni a kì fáwo padà ni kí àwọn náà kí wọ́n tẹ̀síwájú láti mọ ṣe àtìlẹyìn fún ìṣèjọba tó wà lóde yìí. Akinrinlọ́lá kò sẹ̀ wá tọ́ka sí wípé ìgbésẹ̀ yìí ni yóò túnbọ̀ mú kí àwọn òṣìṣẹ́ náà kí wọ́n jára mọ́ iṣẹ́ wọn káàkiri ìpínlẹ̀ yìí. Àwọn awakọ̀ àjàgbéjò lọ́jọ́ pé wọ́n di ojú ọ̀nà onípàrágà lónìí lójú ọ̀nà márosẹ̀ Èkó Ọ̀rẹ́ sí Bìíní tí wọ́n sì ń fi ẹ̀hónú hàn lórí bí wọ́n ṣe ní àwọn ìṣẹ̀lẹ̀tọ̀ àbọ̀ ọlọ́pàá ìṣe ni wọ́n ń gba owó lọ́wọ́ wọn nípínlẹ̀ Ondo. Ìròyìn fi ẹni wípé dídí ojú ọ̀nà ọ̀hún òun ló ṣokùnfà bí àwọn onímọ́tò àtàwọn èrò bí wọ́n ṣe ti bọ́ha fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí ní ojú ọ̀nà márosẹ̀ ọ̀hún tó sì ṣokùnfà súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ èyí tó mú ìnira báwọn tó ń lo ojú pópó náà. Wàyí o, iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ondo ló ti wá ní irọ́ tó jìnà sóòótọ́ ni pé ìṣe ni wọ́n ń gba owó lọ́wọ́ àwọn ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni ó lọ dá lórí bí wọ́n ti ń gba owó lọ́wọ́ àwọn onímọ́tò tí wọ́n ṣe àpèjúwe ìròyìn tí wọ́n ń gbé kiri lórí ẹ̀rọ ayélujára gẹ́gẹ́ bí òfééfé ìròyìn. Ẹni tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Àbáyọ̀mí Jimoh ó ní ìwádìí tí wọ́n ṣe ó fihàn wípé súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ọ̀hún eléyìí tó wáyé tí àwọn awakọ̀ àjàgbéjò tó dálé ọ̀hún ó ní kò sẹ́yìn fáǹfà èyí tó ṣẹlẹ̀ láàrin àwọn òṣìṣẹ́ elétò ààbò tí wọ́n wà lẹ́nu iṣẹ́ kì í ṣe ọ̀rọ̀ pé wọ́n fi ẹ̀hónú hàn tako pé wọ́n gba owó lọ́wọ́ wọn lérò náà. Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́jọ́ pé ó ti ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ olùwádìí kan báyìí tí ó ṣe ìwádìí fínífíní lórí ìpèníjà ètò ààbò eléyìí tó jẹ pé ó kọlu ìpínlẹ̀ náà lẹ́nu lọ́lọ́ yìí àti bí wọ́n ṣe tún ti pàdánù ẹ̀mí àti dúkìá àwọn èèyàn láwọn apá ibìkan nípínlẹ̀ ọ̀hún. Àgbékalẹ̀ ìgbìmọ̀ ọ̀hún ló wáyé látàrí bí ó jẹ́ pé onírúurú ìtàkùrọ̀ gan eléyìí tó ń dúnkùkù lájà mọ́ àlàáfíà ìlú ohun ló wáyé láìpẹ́ yìí tó jẹ́ pé àwọn èèyàn ìlú àtàwọn tọ́rọ̀ kan ni wọ́n ń ké gbàjarè lórí eléyìí. Yìí ṣe ni ìgbà tí ó ń fi ìgbìmọ̀ lélẹ̀ gómìnà Adémọlá Adélékè ọ̀rọ̀ ìgbìmọ̀ ọ̀hún kí wọ́n ṣe ìwádìí fínífíní lórí ohun tó ṣokùnfà rẹ̀ kí wọ́n sì mọ àwọn tí ó ṣiṣẹ́ láabi ọ̀hún bákan náà kí èyí tó lè ṣokùn èyí tí ó jẹ́ pé ó mú kí ìpèníjà ètò ààbò kó wà ní ìpínlẹ̀ náà. Gómìnà ọ̀hún ni igbákejì rẹ̀ Kọ́lá Adéwùsì òun ló ṣojú fún tó sì pàṣẹ fún ìgbìmọ̀ náà kí wọ́n gbé ìgbésẹ̀ akin lórí ọ̀rọ̀ ètò ààbò náà èyí tí yóò mú kí àlàáfíà kó túnbọ̀ jọba káàkiri àwọn ìlú nípínlẹ̀ ọ̀hún. Ẹni tó jẹ́ alága ìgbìmọ̀ onídàájọ́ Moshood Adéìgbé wá sọ̀rọ̀ ìdánilójú wípé ìgbìmọ̀ náà ni yóò ṣiṣẹ́ wọn níbàámu pẹ̀lú àkóyawọ́. Bákan náà ni onídàájọ́ Adéìgbé ló tún ni àjọ náà ìlọ́jẹ́ wípé wọn yóò ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀rí eléyìí tó wà níwájú wọn. Iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Èkó ló ti gbẹ́sẹ̀ lé àpò sakasaka bíi 57 kan báyìí èyí tó jẹ́ pé àwọn aṣọ ọmọ ogun òun ló wà nínú ẹ̀ pẹ̀lú páálí èyí tó tóbi 80 tí àwọn oògùn olóró tó sì wà nínú ẹ̀ ní ojú ọ̀nà Lẹ́kí sí Ẹ̀pẹ́. Iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún ló jẹ́ pé wọ́n gbẹ́sẹ̀ lé àwọn nǹkan náà ní èyí tó jẹ́ pé kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó Tìjáni Fatai òun ló sọ eléyìí ní olú iléeṣẹ́ elétò ààbọ̀ níkẹjà pẹ̀lú àlàyé pé àwọn nǹkan tí wọ́n gbà lọ́wọ́ wọn ìyẹn ni wọ́n rí nínú ọkọ̀ àjàgbéjò kan tí wọ́n ń gbé kúrò ní ìpínlẹ̀ Èkó tí wọ́n sì ń gbé lọ sí apá ìlà oòrùn gúúsù orílẹ̀-èdè Nàìjíríà. Kọmíṣánná ọ̀hún ẹni tí ó tọ́ka sí wípé àwọn afurasí mẹ́rin òun lọ́wọ́ ti bà tí ìwádìí tó ì ti ń lọ lọ́wọ́ lórí ẹni tó ni nǹkan gan náà. Ìròyìn àṣálẹ́ lẹ̀ ń gbọ́ láti ìkànnì àdàbà FM 88.9 Àkúrẹ́ ìlú Ìlàrámọ̀kí ńláwà tá a ti ń gbọ́ òǹsátágùn tá a bá padà dé ìròyìn ilẹ̀ òkèrè àgbo amúlùdùn àti eré ìdárayá òun náà ló kù à ń padà bọ̀ ẹ kú kalẹ̀ ná.
1: Welcome to Great Prince International School, Emurele, Owo Road, where excellence knows no bounds. Our commitment to international standards shines through every classroom, and our state-of-the-art facilities create an environment for limitless learning. From day to boarding, we provide a nurturing space for growth, ensuring your child's educational journey is truly exceptional. Admissions are now open into GSS and SS classes at Great Prince. We don't just educate minds, we shape futures. Admission forms are available at the school premises and at Fingerprint Hotel and Suites, Obaile, Akure North. To reward excellence, scholarships are available for the best three students. First position, 100% tuition scholarship. Second position, 75% tuition scholarship. And third position, 50% tuition scholarship. Entrance examination for the 2026-2027 academic session will take place at Great Prince International School, Emurele, Owo Road, beside Computerized VIO Office, Owo Ondo State, Nigeria. Also at Fingerprint Hotel and Suites, Obaile, Akure North, and online. For inquiries, please call 0703-360-6184. Great Prince International School, soaring in excellence.

0: Herbal Capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀ ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí lọ́hùn-ún níbẹ̀ yẹn, ariwo Figocap Herbal Capsule ló gbà gbóró kankan. Tewétegbò ilẹ̀ wa ńlá fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbẹ́dọ́gbẹ́dọ́. Figocap Herbal Capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 080-3860-6858 Vigocap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan. Lẹ́nu àwọn ọkùnrin.
1: Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hún fẹ́kúnrẹ́rẹ́ ìròyìn. Ẹ lè kàn sí wa lórí ìtàkùn ayélujára wa www.adaba889.fm. Ẹ sì lè download application wa ní Google Play Store Adaba FM. Bákan náà lè darapọ̀ mọ́ láwọn ojú òpó ìbánisọ̀rọ̀ Facebook, Instagram àti ìtàkùn X at Adaba 889FM. Adaba FM TV lẹ́tì bá pàdé lórí YouTube wa. Ẹ sì lè fi ìròyìn sọ́wọ́ sí wa lórí email newsroom at Adaba 889.fm. Ìròyìn tẹ̀síwájú nílẹ̀ òkèrè. Ìjọba orílẹ̀-èdè Niger lọ́jọ́ wípé wọ́n ti kọ ìwé láti kúrò nínú ìgbìmọ̀ ilé-ẹjọ́ tó ń gbẹ̀sùn ìwà ọ̀daràn lágbàáyé báyìí lẹ́yìn oṣù mẹ́sàn-án tí wọ́n ti kéde èròǹgbà wọn láti kúrò ní ẹ̀ka ètò ìdájọ́ náà lágbàáyé. Ìgbésẹ̀ yìí òun lọ́jọ́ wípé ṣáájú òun lọ́jọ́ ni wọ́n ti kọ ìwé sí àjọ ECOWAS àti àwọn àjọ míì wípé àwọn ti tán láti kúrò nínú àjọ wọn. Ìyẹn ṣe ni ilé-ẹjọ́ tó ń gbọ́ ẹ̀sùn àwọn ọ̀daràn lágbàáyé ni wọ́n fi léde wípé àwọn ti gba ìwé láti ọ̀dọ̀ ikọ̀ ìjọba lórílẹ̀-èdè Niger lórí kíkúrò nínú ìgbìmọ̀ ọ̀hún láti ọjọ́ 18 oṣù kẹfà ọdún tá a wà yìí níbàámu pẹ̀lú ìlànà kíkúrò. Wọ́n ní ńṣe ni wọ́n lo ọdún kan lórí kó tó di wípé wọ́n láǹfààní àti lè kúrò nínú àjọ náà tí wọ́n ti ta wọ́n lólobó lórí kíkúrò nínú àjọ ọ̀hún. Ìṣe ni àjọ tí ó ń rí sí ọ̀rọ̀ àjọ ilé ẹjọ́ tó ń rí sí ọ̀rọ̀ ìwà ọ̀daràn lágbàáyé ọ̀hún ni wọ́n tọ́ka sí wípé orílẹ̀-èdè Niger ni yóò sì mọ ṣe ojúṣe wọn gẹ́gẹ́ bí ọmọ ìgbìmọ̀ ọ̀hún títí tí wọn yóò fi parí ìlànà kíkúrò nínú ìgbìmọ̀ wọn ọ̀hún. Àwọn olórin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni Asake àti Wizkid lọ́jọ́ wípé wọ́n tún ti ṣe àṣeyọrí báyìí lórí àwo orin tuntun eléyìí tí wọ́n gbé ta tí wọ́n pè ní MMS tó jẹ́ pé wọ́n ti gbọ́ àwọn tó tó bíi 100,000,000 lọ́jọ́ pé wọ́n ti gbọ́ ní orí ìtàkùn Spotify. Yìí ṣe ni orin ọ̀hún òun lọ́jọ́ pé wọ́n gbé jáde tó jẹ́ pé wọ́n kéde ẹ̀ wé lórí àṣeyọrí ọ̀hún lórí ìtàkùn X pẹ̀lú àtọ́kasí wípé orin ọ̀hún eléyìí tó jẹ́ ti MMS ti Asake ìyẹn lọ́jọ́ ti ẹlẹ́ẹ̀kẹjọ ẹ̀ nígbàtí ti Whiskey tó jẹ́ ti ẹlẹ́ẹ̀kẹtàdínlógún tó jẹ́ pé ó ti fẹ́ kọjá 100,000,000 àwọn èèyàn tí wọ́n ti láǹfààní láti wò láti gbọ́. Wàyí o, bákan náà lágbo amúlùdùn òun náà ni ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni tó jẹ́ olórin ọ̀gbẹ́ni Mr. Eze ìní àti ìyàwó ẹ̀ Tẹ́mi Ọ̀tẹ́dọlá ni wọ́n ti fi léde báyìí wípé àwọn ti ní dókítà bíi mẹ́sàn-án báyìí tó ń dúró gẹ́gẹ́ bí wọ́n ti ń gbáradì láti bí ọmọ tuntun. Ìṣe ni lọ́kọláya ọ̀hún ni wọ́n fojú ọ̀rọ̀ yìí ni wọ́n fi léde lórí ìtàkùn ayélujára nínú fọ́nrán kan tí wọ́n gbẹ̀ta tí wọ́n ṣàlàyé wípé àwọn ti kàn sí àwọn ikọ̀ elétò ìlera tó tóbi mẹ́sàn-án torí pé láwọn orílẹ̀-èdè torí pé wọn ò mọ ibi gan náà tó ṣe ṣe kí wọ́n bí ọmọ náà sí. Ìṣe ni Eze ló wá fi léde wípé ọ̀pọ̀lọpọ̀ ìbásọ̀rọ̀ tí wọ́n ti bá àwọn tó jẹ́ dókítà sọ̀rọ̀ ọ̀hún ìná jẹ́ pé wọ́n ti ṣe tó jẹ́ pé wọn ò lè sọ pé ibi báyìí òun náà ni àwọn yóò bí ọmọ náà sí. Lábala eré ìdárayá. Ẹni tó jẹ́ alága ìgbìmọ̀ National Sports Commission Shehu Dikko ló ti rọ àjọ tó ń rí sí eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè Nàìjíríà kọjára máa kitiyan lati le tun iko egbe agbaba lo lede Nigeria so bi en so ba latari bi lede Nigeria se ti kuna lati kopa ninu idije fe ye agbaye todun 2026 diko no fun ipeye ni bi ipade ito waye laarin awon iko ajo National Sport Commission ati ajo NFF na nibi ti won ti pe kelu ojo waju egbe agbabalu orilede Nigeria bakan na ni won ton fi dem le pe akoni magbe egbe agbabalu Super Eagles orilede Nigeria Eric Chali ina je pe yo si wa ni gbonu awon iko egbe agbabalu ohun leyin ti o ba je won pari ifikun lukun na tan lori saare ati ajemonu re to fi mo boye ti sise daada si pelu awon iko re orilede Nigeria ni olanfani ati lo kopa Nino idije ife ye agbaye odun 2026 leyin ti won borele sowo egbe agbabalo DR Congo bakanewe awon orilede bi meje ina je pe won ti lanfani ati kogo jabaye si abala totun kan ninu idije ife ye agbaye todun 2026 to nlo lowo awon ti on ti lanfani oni egbe agbabalo Colombia Norway France Argentina Mexico, Germany ati orilede America, orilede Colombia no je pe ona lo lanfani ati kogoja leyin ti ona egbe agbabalo DR Congo pelu ami ayo kan sodo laaro ni nsi ni aseori ohun lo ti mu won lati wa ni oke tente ni ipin kokanla eleyi ti won pin won mo pelu ami ayo mefa nigbati egbe agbabalo Portugal DR Congo ati Ubeskitan ti won si tele ara won nje ibi ti arimore lori iroyin asale wa fun ti oni ade emi la wa lo ti iroyin ope yemi jordan mo wa se ti gbo yin oran ayo lasun o daro
2: Emi omo yin na ni o joli jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
3: S E L E R R I E salary
2: ah boda mi espelli espelli no di salary oya lopin gbianju espelli turmeric
4: T U R M E R I C turmeric
2: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
5: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
6: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you don't go fit escape up. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your man gonna tell you say you go chop something. This offer go last from April to July.
2: Emi omo yin na ni o, joli jani. Mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery.
3: S E L E R R I E salary.
2: Ah, boda mi. Espelli espelli no di salary. Oya, lopin gbianju espelli turmeric.
4: T U R M E R I C turmeric.
2: E kare, pali ohun isebe Maggi chicken flavor kan fun yin.
5: Ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa, celery ati atale.
7: This award goes to the most punctual student of the entire school. And the winner is Lisa Solomon.
8: Something is telling me that she makes her daughter skip breakfast just to be ahead.
9: You people could have just asked. I would have been happy to tell you my secret.
10: Enjoy instant goodness with John Venn's 3-in-1 chocolate. The quickest start to your morning.
11: Oh yeah, shoppers. Make una hear correct gist. Maggi chicken flavor promo. Don't land o.
12: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
11: Yes, so. And if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
12: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
11: Rush, go your nearest shop. Now, and ask for Maggi Chicken Flavor Promo Pack before you finish.
13: Offer valid while stocks last.
14: Me and Maggi, so good together.
15: Hello, se n gbadun adaba
16: mo n gbadun adaba
17: mo n gbadun adaba
18: o n gbadun adaba

0: lè wípé irú ayọ̀ la ó máa gbọ́ ní àgọ́ àwọn olódodo. À ń kè yín káàbọ̀ sórí ètò yìí, ètò irú ayọ̀ ìránṣẹ́ Ọlọ́run, àlùfáà àti ajínrere dada Ọpẹyẹmí ni Ọlọ́run a máa lò fún wa nínú ọ̀rọ̀ rẹ̀. Ẹ jẹ́ ká farabalẹ̀ bí a ti ń gbọ́ ọ̀rọ̀ yìí náà.
1: Ògo ni fún Ọlọ́run lókè ọrùn.
2: Hallelujah.
1: Bàbá wa àti Ọlọ́run wa, Ọlọ́run láéláé, Olúwàgbà ọpẹ́ wa.
2: Amen.
1: Ní àṣálẹ̀ yìí Ọlọ́run gba ẹ̀yìn wa.
2: Amen.
1: Gbogbo ẹ̀ṣẹ̀ Ọlọ́run dáríjì.
2: Amen.
1: Olúwa fi àánú rẹ hàn.
2: Amen.
1: Fọwọ́ agbára rẹ hàn.
2: Amen.
1: Fọwọ́ ọlá rẹ hàn.
2: Amen.
1: Ògo ni fún Ọlọ́run lókè ọrùn.
2: Hallelujah.
1: Jésù Olúwa wa.
2: Amen.
1: Amen.
2: Amen. Ní orúkọ Jésù.
1: Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ mìíràn tó tún fún wa lónìí, fún ọ̀rọ̀ Ọlọ́run èyí tí a gbọ́ láti inú ìjọ Kérúbù àti Sírafù oníṣọ̀kan, United Source of Kérúbù and Sírafù Organization, ẹ̀ka ti bàbá mi ẹni ọ̀wọ̀dúró Jayé Adéretí, láti inú ìjọ ìró ayọ̀ ní ìlú Àkúrẹ́, tí a pe àkórí rẹ̀ ní ìró ayọ̀ lórí afẹ́fẹ́. Àwọn ọ̀rọ̀ Ọlọ́run tí a ń gbọ́, eléyìí tí a tún máa gbọ́ lónìí, òun náà la tún máa wò láti inú ìwé mímọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Gẹ́gẹ́ bí a ti ń wò láti inú ìwé ìfihàn jáde wá, ìwé ìfihàn orí kejì bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkejì ṣẹ̀ṣẹ̀ ìkarùn-ún, ibẹ̀ náà ni a ti mú àwọn àkòrí ọ̀rọ̀ yìí ní ẹpísódì tí a wà yìí, tí ó kà báyìí pé èmi mọ iṣẹ́ rẹ àti làálàá rẹ àti ìfaradà rẹ àti bí ara rẹ kò ti gba àwọn ẹni búburú àti bí ìwọ ti dán àwọn tí ń pe ara wọn ní apostélì tí wọn kì í sì ṣe bẹ́ẹ̀ wò, tí ìwọ sì rí pé eléke ni wọn, tí ìwọ sì farada ìyà àti nítorí orúkọ mi tí o sì fàyàràn tí àárẹ̀ kò sì mú ọ. Ṣùgbọ́n èyí ni mo rí wí sí ọ pé ìwọ ti fi ìfẹ́ rẹ ìṣáájú sílẹ̀. Ẹsẹ̀ ìkarùn-ún níbi tí a ti mú ọ̀rọ̀ tòní, o sọ wípé nítorí náà rántí ibi tí o ti gbé ṣubú, kí o sì ronúpìwàdà, kí o sì ṣe iṣẹ́ rẹ ìṣáájú, bí kò ṣe bẹ́ẹ̀ èmi ò tọ̀ ọ́ wá, èmi ò sì sí ọ̀pá fìtílà rẹ kúrò ní ipò rẹ̀ bí kò ṣe pé ìwọ bá ronúpìwàdà. Hallelujah.
2: Hallelujah.
1: Lónìí a fẹ́ sọ̀rọ̀ lórí ìrònúpìwàdà, ìrònúpìwàdà. Ṣùgbọ́n àwa èèyàn lónìí tí à ń gbọ́rọ̀ yìí, ìrònúpìwàdà kí là ń pè ní ìrònúpìwàdà? Òun ni wípé ọ̀nà rẹ dára tẹ́lẹ̀, tàbí a ti wàásù sí ọ, o ti yí padà, ṣùgbọ́n o tún wá padà sí ìwà búburú. Ìwà búburú tó ń wù yẹn, òun ni Bíbélì wípé kó o ronúpìwàdà kúrò nínú ìwà búburú. Ṣùgbọ́n ìwà búburú pọ̀ o, ẹyọkan ni màá mú ńbẹ̀ lónìí. Ẹ jẹ́ ká wo nǹkan tí ìwé òwe sọ fún wa. Ìwé òwe orí kẹfà ẹ̀ka ẹsẹ̀ ìkọkàndínlógún. Yes.
2: Ẹlẹ́rìí èké tí ń sọ èké jáde.
1: Ẹlẹ́rìí èké tí ń sọ èké jáde.
2: Àti ẹni tí ń dá ìjà sílẹ̀ láàrin àwọn arákùnrin.
1: Ẹlẹ́rìí èké, mo fẹ́ sọ̀rọ̀ nípa ohun tí à ń pè ní èké ṣíṣe, irọ́ pípa tàbí èké. Ìwọ ò ṣèké ènìyàn, ìwọ ò purọ́ ènìyàn, lónìí lọ ronúpìwàdà. Gbogbo ọ̀nà tó gbà tó o ti ń parọ́, ó yẹ kó o ti gbọ́rọ̀ ayọ̀, ṣùgbọ́n torí pé o parọ́ jù, lọ ronúpìwàdà. Ẹ̀yin èké ènìyàn tí ẹ ń sọ èké, ẹ lọ ronúpìwàdà. Lónìí ìgbàgbọ́ tí à ń ṣe, ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run, ọ̀pọ̀lọpọ̀ alàgbà, ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìjọ, eléke ni ọ̀pọ̀lọpọ̀ wa. Kí ló dé? Ó sì yẹ kí Kristi ti gba èké yìí lọ́wọ́ wa, lọ ronúpìwàdà. Ẹ jẹ́ ká wo nǹkan tí ìwé ìṣe àwọn apóstélì tó sọ fún wa. Ìṣe àwọn apóstélì orí kẹrin ẹ̀ka láti ẹsẹ̀ 30:1. Yes.
2: Nígbà tí wọ́n gbàdúrà tán.
1: Nígbà tí wọ́n gbàdúrà tán.
2: Ibi tí wọ́n péjọ pọ̀ sí ní tìtì.
1: Yes.
2: Gbogbo wọn sì kún fún ẹ̀mí mímọ́.
1: Yes.
2: Wọ́n sì ń fi ìgboyà sọ ọ̀rọ̀ Ọlọ́run.
1: Yes.
2: Ìjọ àwọn tí ó gbàgbọ́ sì wà ní ọkàn kan.
1: Yes.
2: Àti inú kan.
1: Yes.
2: Kò sì sí ẹnìkan tí ó pe ohun kan ní ohun ìní rẹ̀.
1: Àwọn tí a ti rà padà lẹ́yìn.

0: ìgbà tí kristi kú tán tí àwọn ọmọ ẹ̀yìn bẹ̀rẹ̀ sí ṣe iṣẹ́ ìránṣẹ́ tí jésù nìkan lọ ṣe wọ́n bẹ̀rẹ̀ sí ń wàásù sí àwọn ènìyàn wọ́n wá gbàdúà ibi tí wọ́n ti gbàdúà yẹn mì tìtì gbogbo àwọn tó wà ń bẹ̀ wọ́n ti wàásù sí wọn wọ́n ti jẹ́wọ́ jésù ní olúwa àti olúbalà nígbà tí wọ́n gbàdúà tán ibi tí wọ́n ti gbàdúà yẹn mì tìtì ẹ kàwé yẹn síwájú.
1: ohun ìní ti ara rẹ̀.
0: yes.
1: ṣùgbọ́n gbogbo wọn ní gbogbo nǹkan sọ
0: kan. wọ́n wá gbogbo nǹkan tí wọ́n ní wọ́n dà á papọ̀ torí wọ́n ti gé ara kan ẹnikẹ́ni ò mọ nǹkan yàtọ̀ nínú nǹkan tó ní. ní àwọn tí a ti wàásù ọ̀rọ̀ ọlọ́run sí. yes.
1: agbára ńlá ni àwọn àpòsílẹ̀ sì fi jẹ́rí jésù àtúndé jésù olúwa.
0: yes.
1: oore ọ̀fẹ́ pípọ̀ sì wà lórí gbogbo.
0: oore ọ̀fẹ́ wà lórí àwọn wọ̀nyẹn gbogbo àwọn tí wọ́n fara pa tí wọ́n fara wọn sọ̀kan papọ̀ tí wọ́n para pọ̀ láti gé ọ̀kan ẹ lọ sí ẹsẹ̀ 37.
1: ẹnìkan ó ní ilẹ̀ kan.
0: ẹyẹ á pé ẹnìkan ní jósẹ́fù. tí àpèlé rẹ jẹ bánábà ó ní ilẹ̀ kan. yes.
1: ó ta ó sì mú owó rẹ wá.
0: ó mú owó rẹ wá.
1: ó sì fi lélẹ̀ ní ẹsẹ̀ àwọn apostoli.
0: ó fi lélẹ̀ ní ẹsẹ̀ àwọn so gbogbo wọn ti bẹ̀rẹ̀ sí sọ òtítọ́ oníkálukú dá nǹkan papọ̀ kò sí ẹnikẹ́ni tó ní nǹkan tó yàtọ̀. yes. ẹ jẹ́ ká wo nǹkan tí orí ìkarùn sọ orí ìkarùn. yes.
1: ṣùgbọ́n ọkùnrin kan tí a ń pè ní ananaya.
0: ọkùnrin kan wà tí a ń pè ní ananaya.
1: ó ń ṣàdúrà aya rẹ̀.
0: òun náà wà lára àwọn tí wọ́n gbàdúrà tí ilẹ̀ mì tìtì tí ilé mì tìtì. yes.
1: ta ilẹ̀ nìkan.
0: wọ́n ta ilẹ̀ ní.
1: ó sì yan apá kan.
0: ó wá yan apá kan nínú owó náà. òun àtìyàwó rẹ̀ wọ́n jọ mọ̀ ọ́n papọ̀ ó yàn án papọ̀ ẹ lọ sí ẹsẹ̀ kẹta. ṣùgbọ́n
1: ẹgbẹ́rún sì wípé
0: ó wípé ananaya
1: tí sátani fi kún ọ ní
0: ọkàn èsè tí sátani kún ọ ní ọkàn
1: láti ṣèké sí àmì mímọ́
0: ìwọ tó ń gbọ́rọ̀ mi yìí ọ̀pọ̀lọpọ̀ akọrin lónìí sátani kún ní ọkàn láti ṣèké sí ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìjọ lónìí sátani kún wa ní ọkàn láti ṣèké sí ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ ọlọ́run sátani kún ní ọkàn láti ṣèké láti máa parọ́ ẹlòmíràn tó àǹtí àárín yín ní chọ́ọ̀chì alórẹ̀ ń díẹ̀ ni nígbà tí ò síbi tó ń dùn ẹlòmíràn ti wá di aláàárẹ̀ mí ẹlòmíràn owó sí lọ́wọ́ òun ni ọlọ́run ti mọ̀ pé

0: kìí ṣe tí ìwọ fi ro
1: èyí. Kí ló dé tí o ro eléyìí ní ọkàn rẹ?
0: Ènìyàn kọ́ ni ìwọ ṣe.
1: Ènìyàn kí ìwọ ṣèké sí. Bí kò ṣe sí Ọlọ́run. Torí náà, àwa tí à ń gbọ́rọ̀ yìí, ibo ló ti gbé ṣubú lónìí lọ ronú pìwàdà. Lọ́run núpìwàdà èké ṣíṣe ẹlẹ́sẹ̀ẹsẹ̀ kéje yẹs.
0: Ó sì tó bí ìwọ̀n wákàtí mẹ́ta.
1: Ó tó bí ìwọ̀n wákàtí mẹ́ta.
0: Aya rẹ̀ láìmọ̀.
1: Láìmọ̀ ohunkóhun tó ṣẹlẹ̀.
0: Ó ṣe.
1: Yẹs.
0: Ó wọlé.
1: Ó wọlé.
0: Pétérù sì dáhùn pé.
1: Pétérù dáhùn pé.
0: Wí fún mi.
1: Wí fún mi.
0: Iye báyìí ni.
1: Bí iye báyìí ni ẹ̀talẹ̀ náà.
0: Ó sì wí pé.
1: Ó wí pé.
0: Lóòótọ́.
1: Lóòótọ́. Wo àwọn tó sì kú ẹsẹ̀ wọn sẹ̀ ń wọlé lójú ẹsẹ̀ bó ti gbọ́rọ̀ náà ó dẹ̀ tún ṣubú lulẹ̀ òkú ta ló wá ní nǹkan tí wọ́n ní ìwọ náà ó parọ́ ó fi kọ́lé ó parọ́ ó fi tọ́mọ ó parọ́ ó fi ra mọ́tọ̀ ó parọ́ ó fi ra lẹ̀ ó parọ́ ó fi kú ọrọ̀ ayé jọ wo ènìyàn kí ìwọ ṣèké sí wo wípé ọlọ́run ló ṣèké sí mo fẹ́ bẹ̀ ọ́ lónìí mo fẹ́ rọ̀ ọ́ lónìí láti ronú pìwàdà lọ ronú pìwàdà kó o ṣe àtúnṣe ọ̀nà rẹ torí pé èyí ni bíbélì èyí ni èmi náà rí fún ọ gẹ́gẹ́ bí ìránṣẹ́ àti gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run àti gẹ́gẹ́ bí àlùfáà wípé lọ ronú pìwàdà ẹ jẹ́ ká wo nǹkan tí ìwé Matthew sọ ìwé Matthew orí kẹta ẹ̀ka láti ẹsẹ̀ ìkíní yes.
0: Ní ìjọ wọn ni.
1: Ní ìjọ wọn ni.
0: Ni Jòhánù Bàtísí.
1: Jòhánù Bàtísí.
0: Ó wàá sùn ní ìjújù.
1: Ó ń dún kókó gbọ́ àásù ṣáájú Jésù.
0: Ó sì wí pé.
1: Ó wí pé.
0: Ronúpìwàdà.
1: Wo ronúpìwàdà.
0: Nítorí ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀.
1: Ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀.
0: Nítorí èyí ni ẹni tí wòlíì sọ̀rọ̀ rẹ̀.
1: Ẹni tí wòlíì ti sọ̀rọ̀ rẹ̀ dé o. Wí pé. Ohun ẹnìkan tí kígbe ní ìjù.
0: Ajú ọ̀nà Olúwa ṣe.
1: Ẹ wo àwa ìránṣẹ́ Ọlọ́run àwa kìrìsìtẹ́nì tí à ń gbọ́rọ̀ yìí ẹ tú ọ̀nà Olúwa ṣe. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn lónìí ló lòun ò lè ṣègbàgbọ́ mọ́ torí èké wa torí èké wa ò lè parọ́ wọ́n gbàdúrà lọ́dọ̀ ẹ wàá parọ́ ohun tí ò sí wàá ló wà wàá ríran ikú. Nígbà tí ikú ò sí wà á rìnrìn ìbùkún nígbà tí rìnrìn ìbùkún ò sí torí kí owó lè jáde ẹ̀rọ onípìwàdà.
0: Ẹ ṣojú ọ̀nà rẹ̀ tọ́.
1: Ẹ ṣojú ọ̀nà rẹ̀ tọ́.
0: Ọsọ Jòhánù náà sì jẹ́ irun ìbátasẹ.
1: Yes.
0: Ó sì di amòrìà wọ sí ẹ̀gbẹ́ rẹ̀.
1: Yes.
0: Oúnjẹ rẹ̀ ní èésù àti oyin ìgàn.
1: Yes.
0: Nígbà náà ni àwọn ará Jerusalem.
1: Àwọn ará Jerusalem.
0: Àti gbogbo Judea. Àti gbogbo ẹkùn apá Jordani.
1: Yes.
0: Yíká jáde tọ̀ wá.
1: Wọ́n jáde tọ̀ wá.
0: Àti baptisí wọn lọ́dọ̀ rẹ̀.
1: À ń baptisí wọn lọ́dọ̀ rẹ̀.
0: Lódò Jordani.
1: Lódò Jordani.
0: Wọ́n sì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn.
1: Wọ́n tẹ̀sẹ̀ àwọn tó ti wà nínú ìgbàgbọ́ tẹ́lẹ̀ ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Ìwọ náà lóòótọ́ alàgbà ni ó ní chọ́ọ̀chì. Ìwọ mẹ́kánìkì tán gbé mọ́tò chọ́ọ̀chì yín wá tó o tún lọ ṣe awúrúju. Wo eléke ni ọ ronú pìwàdà. Ìwọ rìwáyà ìwọ oníṣẹ́ ìjọba ẹ lọ ronú pìwàdà. Wo àwọn tó ti wà nínú ìgbàgbọ́ tẹ́lẹ̀ wọ́n padà tọjú àánú wá. Wọ́n jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn. Oníkàlùkù ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ à ń baptisí wọn. Yẹ́sì yẹ́sì ẹ̀ka wíyẹn síwájú. Ṣùgbọ́n.
0: Nígbà tó sì rí ọ̀pọ̀ àwọn farisí.
1: Àwọn farisí.
0: Àti sadusí.
1: Àti sadusí.
0: Wọ́n sì baptisí lọ́dọ̀ rẹ̀.
1: Wọ́n ti wá wá sí ọ̀dọ́ rẹ̀.
0: Wọ́n sì fún wọn pé.
1: Àwọn wo ni farisí àwọn wo ni sadusí. Àwọn farisí ni àwọn olórí àlùfáà àwọn àgbà ìjọ àwọn sadusí ni àwọn ọ̀mọ̀wé nínú ìjọ àwọn náà wá. Àwọn náà wá ìwọ náà lónìí má rò pé o ti ga má rò pé o ti débì kan má rò pé o ti jẹ́ nǹkan kan. No, don't think like that. You are nothing before the Lord. Once tó bá jẹ́ pé you lie upon everything tó jẹ́ pé gbogbo nǹkan ló ti ń parọ́ parọ́ lórí gbogbo nǹkan ló ti ń parọ́ wàá parọ́ lórí fóònù wàá parọ́ gbogbo ti wà lórí ọ̀kadà nígbà tó ò tíì sí ńbẹ̀ wàá parọ́ láàrin àdúgbò wọn ti mọ̀ ọ́ wò ó rántí owó tán dá fún ẹ ládùúgbò rántí ẹni tó gbàjọ lọ́wọ́ ẹ̀ tó jẹ́ pé o parọ́ pé ara mi ò dání mi ò fi rí àjọ o mọ nǹkan tó ń ṣe fàjọ dé ibi tó o ti rajà àwìn o ò lọ dá owó padà ńbẹ̀ o bu bẹ̀ tí o gbà bẹ̀ mọ́ o tiẹ̀ lọ yọ fóònù ẹ kúrò wò ó ẹ ronú ẹ pìwàdà ẹ kàwé yẹn síwájú.
0: Ẹ̀yin ọmọ paramọ́lẹ̀.
1: Yes.
0: Ta ló kìlọ̀ fún yín láti sá kúrò nínú ìbínú.
1: Ó ní ta ló kìlọ̀ fún yín láti sá kúrò nínú ìbínú tó ń bọ̀.
0: Nítorí náà.
1: Nítorí náà.
0: Ẹ sọ èso tí ó yẹ fún
1: ìrònú. Ẹ sọ èso tí ó yẹ fún ìrònú pìwàdà.
0: Ẹ má ṣe rò nínú ara yín.
1: Ẹ má ṣe rò nínú ara yín pé. Yes.
0: Àwa ní Ábíráàmù ní bàbá.
1: A ní Ábíráàmù ní bàbá.
0: Ṣé èmi kò wí fún yín?
1: Ẹ jẹ́ kí n sọ fún yín.
0: Ọlọ́run lè yọ ọmọ.
1: Ó ní Ọlọ́run lè yọ ọmọ jáde fún Ábíráàmù.
0: Láti inú òkúta wọn.
1: Láti inú òkúta wọn yìí.
0: Wá fún Ábíráàmù.
1: Wá wo má wò pé ìránṣẹ́ Ọlọ́run ni ọ́ má wò wí kó jẹ́ ohunkóhun ronú pìwàdà kúrò nínú èké ṣíṣe eléyìí tó parọ́ tó eléyìí tó lu jìbìtì tó wo ọjọ́ kan ajọ́ kan ohun gbogbo tí o kójọ títa ló máa jẹ́ bíi tananaya títa ló máa jẹ́ àwọn olórí àlùfáà tó padà wá torí àwọn náà mọ̀ wípé ìbínú Ọlọ́run ń bọ̀ torí.

0: eléke ni wọn ẹ kàwé yẹn síwájú àti nísinsìnyí
1: àti fi àkélé gbogbo igi
0: náà àti fi àkélé gbogbo igi náà nítorí náà
1: gbogbo igi tí kò bá so èso rere
0: gbogbo igi tí kò so èso rere
1: a ó gé elu lẹ
0: gbogbo ìwọ tó ń so èso èké èso irọ a ó gé elu lẹ
1: a ó sì wọ sínú iná
0: a máa wọ sínú iná
1: lóòótọ
0: lóòótọ
1: èmi fi omi baptisi yín
0: wo ni èmi fi omi baptisi yín
1: fún ìrònú kó wàdà
0: ṣùgbọn
1: ẹnìkan bọ tó
0: ó ní ẹnìkan bọ ẹnìyẹn sì ti dé bàtà ẹni tí èmi kò tó gbé.
1: yóò fi ẹ̀mí mímọ́ àti iná baptisi.
0: wo àwa tí a ti fẹ̀ mọ́ àti iná baptisi àwa náà rèé o àwa náà lo nírọ́ ẹlòmíràn akọrin ní ṣọ́ọ̀ṣì ọkọ ẹ ò níye àlẹ ò níye akọrin ní ṣọ́ọ̀ṣì ọ̀gá akọrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ olórí band olórí ṣíríṣíríṣíríṣí ipòkípò tó lè wà mo fẹ́ kó rántí lónìí wípé mo fẹ́ kó rántí pé bó o bá jẹ́ eléke wo o nílò láti ronú rẹ lọ ronú rẹ dáadáa lọ ronú rẹ dáadáa lọ ronú ní àsìkò yìí ẹ̀ka iṣẹ́ kejìlá ẹ̀ka iṣẹ́.
1: ẹni tí àtẹ rẹ ń bẹ ní ọwọ́ rẹ.
0: àtẹ rẹ ń bẹ ní ọwọ́ rẹ.
1: gba ilẹ̀ ìpaka rẹ.
0: o nígbà tí kristi bá dé a gba ilé ìpaka rẹ mọ́tótó.
1: wọ́n sì kó àlìkámà rẹ̀ sínú
0: abà. a kó àlìkámà sínú abà.
1: gbọ́nyàgbò.
0: gbogbo ìyàngbò ló máa fi náà jó òkú á fi run wọn pátápátá. torí náà mo gbàdúrà fún ọ lónìí lórúkọ jésù olùgbàlà o ò ní lọ sọ́run àpáàdé o ò ní bọ́ sọ́dẹ ayé o ò ní bọ́ sọ́dẹ ọ̀tá ẹ̀mí èké nínú ẹ̀ kó jáde agbára èké kó gbiná gbogbo ẹ̀mí àtiníṣiṣẹ́ àtiníṣòfò lórúkọ jésù olùgbàlà ẹ wọnú iná ẹ wọlẹ̀ lọ wàrà àánú gbà wàrà owó agbára ọlọ́run o ò ní ṣubú ara o ò ní ṣubú ẹ̀mí bẹ́ẹ̀ ló máa rí o gbọ́ ní fọlọ́run lókè jésù olúwa wa
2: gbàgbọ́ wípé ọlọ́run ti bá ayé yé pàdé nípasẹ̀ ọ̀rọ̀ náà èyí náà lè bá wa jọ́sìn nínú àwọn ìpàdé àdúrà wa tàbí lọ́jọ́ ìsinmi ìjọ St Paul's United Church of Caribbean Seraphim wà ní ẹ̀yìn ṣe bí ní òkè méjì community bẹ́ẹ̀ bá ti wọlé láti ilé epo north west ẹ béèrè ìjọ CNS èrò ayọ̀ ibẹ̀ lọ́lọ́run ti ń dábìrà fún àdúrà ìbéèrè tàbí ìtọ́ni ẹ máa pe bàbá àlùfáà àti ajíhìnrere dàda ọ̀pẹyẹmí sórí nọ́mbà yìí 08060757895 ẹgbọ́ nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí 08060757895 àláfíà olúwa kò ní fi wálẹ̀ o.

agbẹ́tẹ̀rọ̀ fún yẹni alhaji àgbà bàbá aláàánú. Wọ́n ní kí n sówó, wọ́n ní kí n sọmọ, wọ́n ní kí n sálùbáríkà bàbá rọ̀. Àwọn tó ń ṣẹlẹ̀ káàkiri ayé là ń papọ̀ tá a fi ń sọ bí dúnìyàn ṣeré fún yín lórí ètò. Gbogbo ọgbọ́n tẹ bá sì ń kọ́, ẹ máa fi pamọ́ sí apá òsì kẹ́ ẹ lè bá a fi kọ́ ẹlòmíì. Sunday Akànjí Adélónkè yín ẹ̀lẹ́m̀bẹ̀ o. Nọ́mbà ilé iṣẹ́ tó ràn wá níṣẹ́ tí ẹni a máa sọ kó sì máa jó yín gbọ́, àti wípé gbogbo ń tẹ bá rí dè mú bẹ̀ kó ṣe láǹfààní. Nọ́mbà yìí sì lọ wọ ilé iṣẹ́ náà, ẹni tí ó sì gbé ni Alhaji Àgbà Bàbá Aláàánú 08063 970829. Ṣèrántí ọmọ ilẹ̀ Bàdágìrì kan tó ralẹ̀ sí Cemetery níbi tí a ń sìnkú sí. Lórí bẹ́ẹ̀rì kan tó wà ní Cemetery yìí, ọ̀pọ̀lọpọ̀ òkú ni a ti sí sórí ilẹ̀ náà. Ní wọ́n bá tabẹ̀ fún ní bẹ̀ sí ń já yẹ̀pẹ̀. Tó sì fà á, àwọn ọmọ onílẹ̀ lọ́ta fún wípé wọn ò lobẹ̀ mọ́, àwọn igán sì ti gbabẹ̀ wọn ò lobẹ̀ mọ́ lóòótọ́. Ṣùgbọ́n àwọn òkú kan ti wà ní ọdún mẹ́wàá, ọdún márùndínlógún ogún ọdún tí wọ́n ti sè sí Cemetery tá à ń sọ náà. Ìgbà tí wọ́n mọ̀ ṣán bẹ̀ tí wọ́n wú gèrò kò wúgbá wú àwo wú kòkó bábà aṣáàsùn. Ní wọ́n bá fi téèpù wọn fún 60x1 kan, wọ́n ṣáà talẹ̀ fún ọkùnrin tá à ń sọ yìí. Wọ́n bá lẹ ọ̀rọ̀ Cemetery lọ́wọ́ wọn. Wọ́n fi rọ́pọ̀n, wọ́n pọ́nrọ́, wọ́n gbé dọ́kúmẹ́ǹtì kan léwọ́ rẹ̀. Wọ́n ní kó tiwọ́ bọ̀ ni wọ́n bá gbowó ribiribi lọ́wọ́ rẹ̀. Òun ralẹ̀ tán. Wọ́n bẹ̀rẹ̀ sí ń jápé yẹ̀pẹ̀ àtòkúta sí. Wọ́n bá fẹ̀ kan, ó fìlì gbogbo ilẹ̀ òkúté ń bẹ lábẹ́ ilẹ̀ ń kò wú wọn. Ọkàn fẹ̀ kan fìlì wọn. Ọjà kúta, ọjà gráfò, kò ṣe foundation ilẹ̀ kankan ń bẹ̀ o. Ohun tó ṣe ni pé ó fòkúta, ó tẹ gbogbo ẹ̀bọ́nú àwọn sàárè òun. Ní wọ́n kúkú, ní wọ́n ṣe kíni, ní wọ́n bá kan kéré orí rẹ̀. Ẹni tó sì ń ṣe lórí ibẹ̀ ni pé ntàmọ́tò. Ọ̀pọ̀lọ̀ ká máa ta mọ́tò kò nílò wípé a ṣẹ̀ṣẹ̀ ń ṣe foundation à ń kọ́ gbá kọ́ àwò. Gbangba wálíà ló ti máa wọkọ̀, wọ́n sì máa nù ń jojúmọ́. Àwọn ọkọ̀ tí ń lọ rèé kó láti ìlú òyìnbó tí wọ́n kò dé pọ̀tun ibẹ̀ ni lọ máa já wọn sí. Àwọn tòkúbọ̀ tó lé ńlẹ̀ ni ọkọ̀ tó jẹ́ pé salẹ́sà ẹnu rẹ̀. Ńgbọ̀n bá ti kọ́kọ́rọ̀ bọ̀, omi ọmọ jáde látẹnu rẹ̀ lẹ́yìn.

0: kojo olu kodo
1: ise owo awon ara bi tin somo ologo domo olofo ni
0: o ya tete
1: to eni tolorun ko kokoro itusile
0: le lowo
1: alhaji agba baba la no spiritual
0: okunrin dandan
1: eyi ke iya isara
0: ko sese bere tabi olojo pipe
1: promise and faith
0: ashiri bible
1: eyanu ebi awon agba
0: baba la nu kaju e
1: eyanu agba
0: ko senti oye ko ni lowo
1: contractors oloselu
0: o lo fun interview
1: eyanu agba lu koja be
0: awon kan ba di alhaji agba
1: yo tun
0: tori adi tun ti yo
1: oja re otani
0: o fe gbomojo oyun iju ashiri bibo
1: atude ashina
0: o ya lodo eni ti alafiran
1: e ma pade baba laanu alaji agba
0: lojojo wednesday
1: thursday ati friday nilu akure
0: in la fejo
1: so folo kada pe
0: ile baba laanu
1: idi mango loki ogba lo lo
0: saturday and sunday
1: ele ri baba laanu
0: nina god plaza opposite alafia hotel
1: lojo
0: monday and tuesday
1: ele ri baba laanu
0: ni bakusa street
1: opposite ile ya bakusa
0: ilu ore
1: telephone
0: 0063970829
2: eyin ni lati so feyin ti en gba ilu meta pere le ti le ri office baba laanu alaji agba yato sawon ilu meteta ta ba re ni to so fun yin wi pe alaji agba baba laanu nbe nbe kan o nbe ni gba nbe lawo irolobade ilu akoko ni ilu akure ojo wednesday thursday friday si le ri won lakure oloye mekun ibi kibi te ba gba wo ilu akure ebere lafe junction lati lafe junction yi e ba won lokada to wa nlafe junction e ba won soro wipe ki won o gbe yin doke ogba ni di mango lodo alaji agba baba laanu dodo lo san o so lagbaro lodo mare ilu keje ni ilu ore ni pinle ondo ebere ile iya bakusa to wa ladugbo bakusa ni ilu ore ojo monday atojo tuesday ojo meji e laarin ose ni won lo mo nilu ore ibe le si ti ri baba laanu nilu ore o e mo gbagbe ilu kan to ku nilu owo nipinle ondo saturday atojo sunday njo mejeje nle le ri won nilu owo ni na god plaza ni doju ko ile itura lafia hotel ko pe meje te ba ti debe abuse buse ere lati akure te delu ore ore to fi delu owo ko sibi ti owo ja baba laanu ode nipinle ondo number kan soso si lowo odo alhaji awon oni pa ti o gbe o owo baba laanu funra won alhaji agba owo ni o bo se fun ko yowo te ba fe bere aye oni se wa se bala se bolo e pe alhaji agba baba laanu lori number yi 08063 970829 wọn pikin ni kan ni iyọnu agbalo mo ni awọn alaye kan keke lori rẹ iyọnu agbalo ti mo n ṣalaye npa rẹ o ni o fun gbogbo eyin te ba fe wa si agbala ile ise baba laanu alaji agba kan se iyọnu agbalo kan ti wa nile fun yin baba ti n jita ba n sun ẹjẹ a ma gbadura kọlọ mọ jẹ kori olori ki wọn gba ṣe wa ṣe odigba ti eyan ba ni ṣoro ko to ni iyọnu agbalu yi lọwọ wọn ṣalaye ti o gun mọ lori rẹ tori awọn aye tẹ ri ohun ọfẹ ka rẹru ka sọ afori ẹni aye ọfẹ ka ṣiṣẹ ka jere nbẹ aye o si fẹ ka kọle bi pe ka sin kọkọrọ ko ni aye ọmọ fẹ ka lọmọ láyé lẹyìn ìgbéyàwó ọpọlọpọ ní wojú ọmọ aye ọfẹ kí ara mọtò wọn ò tí ẹ fẹ ká ní promotion lẹnu iṣẹ bíi pé ká wà ń rà kíkan ni ẹ wàá rí gbogbo ntá ńlá akọjá nílé dúnìyà yìí gan wọn fẹ sọ fún yín pé ǹjẹ ẹ mọ wípé èèyàn nílò ẹyọnú agbàlo kí ni wọ́n ń pè lẹ́yọ̀nú gan fún ara rẹ̀ kí n kọ́ ń ṣàlàyé nípa ìyọ́nú fún yín ẹni tọ́lọ́mù bá yọ́nú sí ọ̀nà rẹ̀ ó gíyá ohun gbogbo tó bá sì dáwọ́lé yóò mọ̀ lọ síwájú ni kò ní wá sẹ́yìn ẹ bá ń gbọ́ wípé ẹnìkan ń lo ẹnìkan ń ta ó ṣe é ta ẹnìkan ń lò ó ń kàn án wọ́n ń ṣílẹ̀kọ̀ ẹ̀yọ́nú ayé ń lórí gbà lẹ́yìn bá sì rí ìyọnú ọlọ́run kò yàtọ̀ síta yé ọ̀kan náà ni ayé àní kárílé ayé kárí gbé tá a bá ń bẹ lókè rògbẹ̀ kárí dúnìyà yìí ká ìlògbà rè.
3: Ó
2: ìdíni ti alhaji àgbà baba aláàánú tí wọn fi gbé àkànṣe ètò kan kalẹ fáwọn tó bá wá sí ọfíìsì wọn. Ìletò ọ̀hún kí lọ sí ìdálélórí àkọlé wọlé àfẹ́tọ̀ náà ni ẹ̀yọ́nú àgbàló. Wọ́n ní agbélu àgàló àgàló gàràgà kò jẹ́ ká mọ bí ayé ń rè. Ọ̀rọ̀ ìyọ́nú àgbàló yìí ń ṣe ló dàbí ilé iṣẹ́ àbáwọn ilé iṣẹ́ awakọ̀ tí wọ́n ń ṣe ìṣọ́ránsì ni. Bí wọ́n bá nílé iṣẹ́ wọn ó pé ìṣọ́ránsì cover ẹ̀ nítorí pé njọ́ tí irú ọkọ̀ yìí tó bá láṣídẹ̀ǹsì bó sì jẹ́ wípé ilé iṣẹ́ ló pàdánù nǹkan kan wọn ó pé ìṣọ́ránsì cover ẹ̀.

0: ṣẹ̀wárí àkànṣe ètò tí wọ́n ń pè ní ìyọnú àgbàlo tí bàbá láàánú ẹ̀ tó ń ṣe fúnirúurú ènìyàn yìí tẹ̀ bá wá sọ́dọ̀ wọn. Owó lò fún iṣẹ́ ọwọ́, owó lò fún ọmọdé, ó sì wúlò fágbà kó wá sẹ́ni tí ò kọ yọ́ba àtijọ́yè ìlú ilẹ̀ gan. Ìjọba ò tètè fún ọm promotion rẹ̀. Ó sì ti díù fún, ó wúlò fáwọn olóṣèlú láti jáwé olúborí. Ẹ ìyọnú àgbàlú Ọlọ́run jẹ́ ká yọ ìyọnú sí wa. Àwọn kan ń bẹ wọ́n wojú olúwa láti kúrò nípò àgàn. Wúlò fẹ́ni tí ọba fẹ́ travel out gan ṣùgbọ́n tí ń bàjá kulẹ̀ pàdé. Àti ìrìn àjò lọ ló ọba ó wúlò fáwọn ọmọ míì tọ́jẹ́ pé wọ́n ti náwó náwó ní ẹ́mbásì. Ọ̀hà kò pé kí wọ́n ó fòǹtẹ̀lú àti ìrìn àjò rẹ̀ ọ́ dàbí pé tí wọ́n bá ti rí ìmísí ayé ti ń bẹ lára rẹ̀ kò ní lè jẹ́ kó tẹ̀síwájú bọ̀rọ̀. Ọlọ́run jẹ́ ká yọ ìyọnu sí wa. Ẹ jọ̀ọ́ ǹjẹ́ ẹ lè rí nọ́mbà yìí pé inú mi ìbádùn kẹ́ẹ̀pẹ́ aláàjì àgbà bàbá aláàánú pẹ́ ń bọ̀ lọ́dọ̀ wọn. Ọ̀rọ̀ ara ẹni kọ̀yà pàtì nítorí pé lọ́dún tuntun ọyẹ ká jí gìrì nínú ọdún tá a tún bọ́ sí ọyẹ káwọ̀ wípé kọyẹ kọ̀ wà lójú kan mọ́ bíi tèṣe. Rọra pè wọ́n lórí nọ́mbà yìí finú hàn wọ́n ṣàlàyé fún wọn. Bí nǹkan bá ti lọ àwọn kan wà tọ́lọ́run dà sáyé tọ́rán sáyé láti wípé kí wọ́n fún wa ní ìmọ̀ ọgbọ́n àtòyè láti tẹ̀síwájú ẹnìkan kì í gbọ́n tán o. Ẹ pé bàbá aláàánú aláàjì àgbà lórí 08063 97 0829 bó ṣe ń ṣàlàyé nípa ìyọnú àgbàlo fún yín. Àwọn ọmọdé ìwòye tí wọ́n bá ń gba lórí ètò ayẹyẹ wọn ó pè kí ni ń jẹ́ ẹ̀yọnú àgbàlo. Àwọn àgbààgbà tó bá wà nítòsí ẹ súnmọ́ wọn ẹ pa sọ̀rọ̀ kan lórí ètò tí aláàjì àgbà tó ṣe ń gbọ̀ ọ́ fún. Pàm mẹ́nu ń ba pàtàkì ẹ̀yọnú àgbàlo bó ṣe wúlò tó láyé ẹni. Láyé ìgbà àwọn bàbá ńlá wa kínní náà ń bẹ lára àwọn tí àwọn àgbààgbà ń lò kò síbi tọ́mọ wọn ó dé wọn mọ̀ báláàánú pàdé ni. Lórí iṣẹ́ wọn ọjà ó tà wàràwàrà gbogbo nǹkan ó rí bó ti yẹ kó rí. Kọ́dà lẹ́yìn ìgbéyàwó àgàn kì í máa wọ́pọ̀ lásìkò ìgbà náà. Ṣùgbọ́n ńgbà táyé wa ń de tolóyìnbó wọ́n ti dorí nǹkan kodo ló fi rí bẹ́ẹ̀ nínú àṣà. Àkànṣe ètò tí wọ́n ń pè ní ẹ̀yọnú àgbáyé látọwọ́ aláàjì àgbà bàbá aláàánú jẹ́ ẹ̀mọ̀ wípé tẹ́ ẹ bá dọ́dọ̀ wọn àyẹ̀wò ni wọ́n kọ́kọ́ fi mọrú ẹ̀yọnú àgbàlo tẹ̀ nílò nítorí pé olórí jorí làwa ẹ̀dá ntọ́ bá hé lára mu o lè mọ́ bá bí lára mu. Àkànṣe ṣe àjòyé bẹ́ẹ̀ bá sì lo bí ọlọ́run bá ti bábá fi ámì sí àjẹpọ̀ parí. Mo wá fẹ́ pe àkíyèsí yín bẹ́ ẹ bá ti dọ́dọ̀ aláàjì àgbà bàbá aláàánú ẹ bèrè fún àkànṣe iṣẹ́ fún ẹ̀yọnú àgbàlú lórí ohun gbogbo tẹ bá bá wa ọ̀nà ó sì gíyá iṣẹ́ lọ fẹ́ kọ́ fẹ́ gba kọ́ńtráàtì níbì kan ọmọ bó ṣe lè bọ́ sí lẹ́yìn ìgbéyàwó ayé ń retí ọmọ kò sí ẹyin tẹ́ ń gbìyànjú. Ẹ lọ fún ìmọ̀ràn lọ́dọ̀ aláàjì àgbà bàbá aláàánú àbẹ́yìn ọ̀mọ̀ wípé ẹni ayé bá yọnú sí ní ńlàlóyọ bí mo ti wílẹ̀ kan báyé bá yọnú sẹ́dá ntọ́ba fọwọ́ bà kìkì ajé ní ọjà sí. Ẹ ṣe púpọ̀ yín tí ẹ̀ ń gba lórí ètò ẹgbẹ́ nọ́mbà aláàjì àgbà ìwọ náà tètè kàn sí wọn léni má jẹ́ kó pẹ́ jò nítorí pé ọwọ́ tó bá dilẹ̀ lè ṣòwò wá ṣe fún 08063 97 0829 08063 97 0829. Ọlọ́run mọ̀ jà bọ́ sí páńpẹ́ ayé.
1: Òun aláǹda kù kò lè dìdí kò lè dìṣù ṣùgbọ́n tó bá fi dọ́mọ èèyàn títí ayérayé kò lè já.
2: Ó takòjò olúkòdó iṣẹ́ ọwọ́ àwọn ará bíi tí ń sọmọ ológo dọmọ olófoni.
3: Ó yá tètè
2: fún ẹni tọ́lọ́run kó kọ́kọ́rọ́ ìtúsílẹ̀
3: lé lọ́wọ́.
2: Alhaji àgbà bàbá aláàánú spiritual
3: ọkùnrin dandan
2: èyíkéyìí àìsàn ara
3: ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàbí ọlọ́jọ́ pípẹ́
2: promisan faith
3: àṣírí bíbò
2: ẹ̀yọ́nú ẹ̀bẹ̀ àwọn àgbà
3: bàbá aláàánú kájú ẹ̀
2: àgàgàyọ́nú
3: àgbàlú
2: sẹ́ńtì
3: òyẹ́kọ́ ni lọ́wọ́ oyun ijo asiri bibo
4: atude asina
3: o ja lodo eni ti alafiran
4: e ma pade baba laanu alaji agba
3: lojojo Wednesday
4: Thursday ati Friday ni lu akure
3: la fe junction
4: so folo kada pe
3: ile baba laanu
4: ide mango loki ogba lo lo
3: Saturday and Sunday
4: le ri baba laanu
3: ni na God Plaza opposite Alafia Hotel
4: ojo
3: Monday and Tuesday
4: le ri baba laanu
3: ni Bakusa Street
4: opposite ile ya Bakusa
3: ilu ore
4: telephone
3: 006 397 0829.
5: E ku le gbogbo ma juro ko aroko bodude gbogbo agbe tin be loke egan
6: e mo si wa ko amojuba chemical blue boat yo
5: agabi do ogun kokoro tin fa gbe lokan bale tapapapu ru ekun oko korikori
6: gbogbo
5: leyin ti lo ti be
6: ti ta ko ta ilu ko
5: lo gbogbo ban korikori yin koko yin lorun so yin da lai mo se
6: ekun oko korikori blue boat ni e ko wora loni keyin na ori yato
5: bi koko yin ba tin ri tele gan
6: be fi ni blue boat a pon lo we bi ede yiyan
5: bi blue boat se ngogun ti korikori na ni o mo fu koko yin lokun so jinwene bi ate ileke
6: kia kia ni se blue boat yi be na lo lagbara lati dabo koko yin fojo pepe
5: ile ise wakot limited lopo po fa awon agbe onikoko ti korikori nda laamu
6: isowo ti ise blue boat ko ja adanwo ko ja be
5: ajo koko research institute of nigeria ati gbe yewo wo tun jan lo nte gba
6: e le rira ni gbogbo le itaga to nta ojulowo ogun korikori jake jado orilede nigeria
5: chemical blue boat ni e bere fo ki korikori o dagbere fo ko yin
6: mu ekunrere alaye e pe
5: 0811-891-0336 tabi
6: 0811-891-0234
5: blue boat ẹkùn ọkọ kòrìkòrì dé
6: ẹkùn oríire gbogbo ọmọ ajíroko.
7: Yoga yoga yoga yoga ilé ayé ìjọ yoga wúrẹ́ olóye lóye.
8: O jaja mo
9: ibi ti le itaja supermarket ti nmile titi
8: tawon nkan pataki nkan mere mere nkan igbaladu ati popo titi nyugba nyugba to romi ni elejolo fun kale si
9: anfani nla po fawo to ba wole si o jaja mo
8: to kale si o jaja park
9: ni doju ko fidelity park.

0: 8.9 FM Awolu Solu Dero Pese.
1: Emi omo yin na ni o joli jani mo wa nita bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
2: S E L E R R I E salary
1: ah boda mi espelli espelli no di salary oya lopin gbiyanju espelli turmeric
3: T U R M E R I C turmeric
1: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
4: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
5: Ìrọ̀rùn ńlá dé fún gbogbo ẹ̀yìn àgbẹ̀ oníkòkó onítòmáàtì àti ata àgbẹ̀ oníkòkúmbà akẹ́hìndé gbẹ̀gbọ́n oògùn kòrìkòrì ìkórè ó ń lé wọn ó bá wọn ó gbà tọwọ́ wọn ṣé ẹ ti lo oògùn ìkórè rí ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì lò ó rí ẹ gbà ẹ lọ lò ó wò kẹ́ ẹ padà wá ròyìn ọkọ kòrìkòrì dé iṣẹ́ bíi mẹ́rin ló máa ń ṣe fún kòkó kì í jẹ́ kí kòkó pálá kì í jẹ́ kí kòkó rì a máa jẹ́ kọ́mọ inú kòkó tóbi kó yọmọ dáadáa kó tún lọ́ọ̀rìn gbogbo rọ́ọ̀gì àti kápẹ́ẹ̀tì ara kòkó ló máa ṣí dànù dànù gbogbo èrè oko tó wà nínú oko kòkó tá a bá ń lo ìkórè sí ni ó máa jẹ lára àǹfààní ara oògùn ìkórè ẹ lọ lo oògùn ìkórè lónìí kẹ ẹ járọ mi ẹ lè rí oògùn ìkórè rà ní gbogbo ibi tó ti ń ta ojúlówó oògùn kòrìkòrì a kì í tó kèrè máa dídùn ọbẹ ìkórè làgbà ilé iṣẹ Choice Agrochemical Limited àwọn ni wọn ń ṣe ìkórè.
6: Elédùmarè mọ̀ gbà mí ta wà mo ṣe báyìí o lọ́dọọdún. Ta mo ṣe oko kòkó oníwà ẹlẹ́yìn gbogbo wọn ni wọ́n ń kéré oko kòkó èmi ò rí nǹkan kan mú ń bẹ̀. Kí lè ṣe mi Elédùmarè ṣàánú mi.
7: Ọ̀rẹ́ wa kí ló dé tí ìrònú tó ń dorí àgbà rẹ kò dùn báyìí tó wá ń fi gbogbo ìgbà kárí ìbọnú.
6: Ìrònú ò ṣe wá ní dorí àgbà mi kodò lọ́dún tó kọjá oko kòkó mi jóná gudugudu tọdún pàápàá tún wá líkì ń kà mi ò rí nǹkan kan mú jáde nínú oko kòkó mi bó ti lè kó mọ.
7: Ọ̀rẹ́ wa ṣe bí mo ti sọ fún ẹ bó o bá fẹ́ ṣòwò kòkó àti ohun ọ̀gbìn kó o jèrè púpọ̀ iléeṣẹ́ Choice Agrochemical Limited ní kí o lọ tààràtà wọ́n ń ta ìkórè ìkórè ní ẹ̀fọ́ rí fún gbogbo àwọn kòrìkòrì lọ́wọ́ kan tí o bá ti lo ìkórè ìrọ̀rùn dé bá gbogbo ohun ọ̀gbìn rẹ pátá ohun ọ̀gbìn bíi kòkó kòkúmbà ata àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
6: Ìwọ́ tún ti gbé tí ẹ dénú ọjà rí wọ́n máa pariwo ìkórè ìkórè lọ́dọọdún bó o ti sọ ń dun ta náà ni bó o ti sọ léṣì náà nu o tún ti gbé e dé lónìí àbí ìwọ òye dárúkọ ìkórè ìkórè gbogbo ògbàntí ẹ ìkórè lọ́dọọdún ìkórè lọ́dọọdún ẹ ǹlẹ́ o bàbá àkórè ìkórè kọ́ ìsọjí ni ara ń kan gáza o má jẹ́ ń kanra tèmi mọ́ o.
7: Jẹ́ ń tún ajá ẹ sí bá a bá ti fi ìkórè fẹ́ kòkó gbogbo èrè oko tó wà lábẹ́ rẹ̀ ni yóò tún máa jàǹfààní ìkórè.
6: Mo ti gbọ́ gbogbo ohun tó wí ọ̀rẹ́ mi ṣùgbọ́n níbo o gan lèmi gan ó ti rí ìkórè rà báyìí kémi náà lè bọ́ lọ́wọ́ àìkórè oko.
7: Ìkórè wà ní gbogbo ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn kòrìkòrì.
6: Ó dá o jẹ́ ń dán o kémi náà ò gbìyànjú ẹ̀ torí dán wò báyìí olóbìyà ọ̀kẹ́rẹ́.
7: Ìtọ́wò la mọ dídùn ọbẹ̀ dán wò lónìí kò rí pé rere ni olúwa.
6: Àṣé lóòótọ́ lòwe àwọn àgbà tó ní ẹni kòkó ẹ̀ báyìí olómọ̀ lọ. Dájúdájú béèyàn ò bá sì mọ bí ẹgbẹ́ ẹ̀ tí là irú ẹni bẹ́ẹ̀ ó sáré kú ni. Olúwa mo dúpẹ́ o.
7: Bàbá àbèjì ọ̀rẹ́ mi ṣé o ti rí pé ìkórè pérégede ó fi gbọ̀rọ̀ jẹ̀ka ìdí nìyí táwọn àjọ LAFDAC fi lò ń tẹ gbà.
8: Ẹ̀kọ́ wà nínú ìtàkùrọ̀sọ ọ̀rẹ́ méjì yẹn wọ́n rí pé wọ́n sọ nǹkan kan tí wọ́n sọ wípé èmi kì í ṣe ọ̀rẹ́ ẹ̀dábẹ̀yìn kan. Ọ̀rẹ́ ẹ̀dábẹ̀yìn kan ni ọ̀rẹ́ tí ó rí ire tí ò ní fọ̀rọ̀ ire han ara ẹ̀. Ọ̀rọ̀ ire ni wọ́n ti fi hàn yín o ẹ̀yin àgbẹ̀ oníkòkó ẹ wá ọ̀nà kẹ́yìn náà lo ìkórè bó ṣe yẹ kẹ́ ẹ lò ó kó lè jẹ́ wípé ní gbogbo ìgbà tẹ́ ẹ bá ti ń lò ó kẹ́ ẹ lè kéré oko yín ẹ lọ ra ìkórè lẹ́yìn níbi gbogbo tí wọ́n ti ń ta ojúlówó oògùn tí wọ́n fi ń pa oko kẹ́ ẹ bọ́ lọ́wọ́ kòrìkòrì àti kòkòrí rà èrè lámọ̀ jẹ́ o àní ṣàṣedànù.
5: Ìrọ̀rùn ńlá dé fún gbogbo ẹ̀yìn àgbẹ̀, oníkòkó, onítòmáàtì àti ata, àgbẹ̀ oníkùkúmbà, akẹ́hìndé gbẹ̀gbọ́n, oògùn kòrìkòrì, ìkórè, ó lé wọn, ó bá wọn, ó gbà tọwọ́ wọn. Ṣé ẹ ti lo oògùn ìkórè rí? Ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì lò ó rí, ẹ gbà, ẹ lọ lò ó wò, kẹ́ ẹ padà wá ròyìn. Ọkọ kòrìkòrì dé, iṣẹ́ bíi mẹ́rin ló máa ń ṣe fún kòkó, kì í jẹ́ kí kòkó pálá, kì í jẹ́ kí kòkó rí. A máa jẹ́ kọ́mọ inú kòkó tóbi kó yọmọ dáadáa. Kó tún lọ́ọ̀rìn, gbogbo rọ́ọ̀gì àti kápẹ́ẹ̀tì ara kòkó ló máa ṣí dànùdànù. Gbogbo èrè oko tó wà nínú oko kòkó tá a bá ń lo ìkórè sí yóò máa jẹ lára àǹfààní ara oògùn ìkórè. Ẹ lọ lo oògùn ìkórè lónìí kẹ ẹ járọ̀ mi. Ẹ lè rí oògùn ìkórè rà ní gbogbo ibi tó ti ń ta ojúlówó oògùn kòrìkòrì. A kì í tó kèrè máa dínú ọbẹ̀. Ìkórè làgbà. Ilé iṣẹ́ Choice Agrochemical Limited. Àwọn ni wọ́n ṣe ìkórè.
9: Ẹgbà mi, ẹ̀rà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ́ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
10: Abba, aṣọ òkú ti ìbọn ni nípa 24/7 Abba Mixture. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Mixture. Kò lọ́ tínú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbó ara. 24/7 Abba Mixture. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-6253. 091-60-62-6253. Orúkọ ọmọ Nìjánu ọmọ 24/7 Abba Mixture. Gbogbo ìgbà, ìjáwá ìjà ò sí. Always guide me.
11: Àwọn àti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
12: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣanra iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí iṣanra yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn déédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
11: tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń jọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Bàbá Òkè Ògùn lónìí. Ẹ máa pe 0706460-6419 0706460-6419. Bàbá Òkè Ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣe ìwòsàn.
13: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni Bàbá Òkè Ògùn tí gbogbo ayé mọ̀ sí Bàbá Ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyèmẹ́kùn Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-064-60-6419 07-064-60-6419. Kí ni iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lórí? Àti pé kí ni iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíràn a máa rí pé tóun bá sùn báyìí, tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni ó jẹ́ fún òun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíràn a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíràn ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíràn ò lè dúró pé. Ẹlòmíràn a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíràn a máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíràn bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sun rẹ̀ ìṣòro ni. Ẹlòmíràn bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. 20-30 kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jà wo ra wa nírẹ̀. Ìwọ náà gbìyànjú kọ wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyèmẹ́kùn Grammar School nílùú Àkúrẹ́ tàbí kó o pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-064-60-6419 07-064-60-6419. nkan yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko sise ma rara elomi o le dagbe be le elomi o ba fe jade nu le re bayi ko le da jade afiko mo fa jade tabi kalomi ma fi opa si kete ese be elomi ba nlo bayi yo ma ri pe nkan kan ti en ti hun si waju ni gegege de epo hun fe subu eyen ewa won baba wa ewa won baba baba wa elomi won lo gorun odun won lo gofo odun pelu si asekara elomi nse si agbe elomi nse si ode ba si ni won tun ma da ta kebe kebe se bi ewe ategbo yin na le won na lo nitori e mo fi lo ko ewe ategbo eyi to wulo fun okunrin to wulo fun obi mo ko wa lati ilu sanyoro awon egwe ajise dada awon egba ajise dada to wulo fun wa ta ba lo ta na ma ri ta ma ma ta kebe kebe na mo ma fi so pe ode ni mi ode ni baba mi eyi na mo pa awon ode a le rin ni ogbon seju a le rin ni wakati kan a le rin ni ogoji seju ti nkan kan o si ni yo wa lenu ninu se ara wa be ni nkan kan o ni yo wa lenu ninu egungun ara wa se bi ewe ategbo yin na la wa na lo iwa na wa janfa ni ewe ategbo lodo emi baba oke ogun ti ma wa ni number 4 Dudu Yamin Lane opposite Oye Mekun Grammar School ni ilu Akure ero bani soro mi re 07 64 60 64 19 07 64 60 64 19 alafi arawo ni bipi abia oju
14: Guy, why you dey smile like this? Wetin happen?
15: Cause I don't win trip to go abroad.
16: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
17: Your number one radio,
18: radio.
17: Adaba FM,
18: Adaba FM,
17: 88.9, Akure.

0: sírò mú tàbí àròyé mú ọ wá pẹ̀lú àwọn ọlọ́pẹ́ àtàláyọ̀ ní tuesday ọ̀sẹ̀ yìí kó o sì bẹ̀rẹ̀ sí ní jẹ́rìí sagbara olúwa ìwọ ọlọ́run máa kọ́kọ́ dálóhùn.
1: lẹ́yìn ààwẹ̀ ogójì ọ̀sán àti ogójì òru tí jésù ti gbà sàtánì má dé ó dán jésù wò ṣùgbọ́n jésù ó fi ọ̀rọ̀ ọlọ́run ó fi ṣẹ́gun ẹ̀ tọ̀ bí wọn náà bá lo nǹkan tó ń là kọjá gbẹ́kẹ̀lé ọlọ́run gbàgbọ́ nínú ọ̀rọ̀ rẹ̀ ìlérí tó ṣe kò ní ṣaláìṣẹ́. Eléyìí ni mo fi ń kíwà káàbọ̀ sórí ètò yìí ètò ọwọ́ ńlá èyí tí ìjọ àpọ́sẹ̀lẹ̀ ti kristi cac beulaland prayer ministry ṣo nígbọ̀wẹ́ tí ọlọ́run ti máa ń lo bàbá prophet mike olú adégòkè bàbá ọlọ́wọ́ ńlá fún wa lọ́sọ̀ọ̀sẹ̀ ẹ wo ètò tòní yóò lágbára o. matthew adékúnlé ọ̀ládèjì lorúkọ tèmi o ọ̀rọ̀ ẹ̀yin olólùfẹ́ ẹ̀yin tẹ̀ ń pè ní òdòdó ọ̀yá ẹ̀jẹ̀ ń sílẹ̀kùn fún bàbá kí wọ́n wọnú ilé ìgbóhùnsáfẹ́fẹ́ ká bẹ̀rẹ̀ ètò.

0: láṣọ alẹ́ òní bàbá prophet mike olúwa adégòkè bàbá ọlọ́wọ́ ńlá bàbá màtí wàá nù lé ìgbóhùn sáfẹ́fẹ́ bàbá ẹ gbàdúrà fún wa.
1: ọlọ́run ayérayé agbé orúkọ rẹ ga yìn ológun lọ́pọ̀lọpọ̀ olúwa gba ọpẹ́ wa. ọlọ́run gba ìyìn wa olúwa gba ọpẹ́ wa. adúpẹ́ fún àwa tá à ń sọ̀rọ̀ adúpẹ́ fún gbogbo ọkàn tó ń gbọ́ wa olúwa gba ọpẹ́ wa. ọlọ́run gba ìyìn wa. adúpẹ́ nínú ilé kọ̀ọ̀kan tẹ̀ jẹ́ kí ẹsẹ̀ ìbànújẹ́ tàbí ìkorò ọwọ́ bẹ̀ olúwa gba ọpẹ́ wa. ọpẹ́ àti ìyìn wa jẹ́ kó se ìtẹ́wọ́gbà gbogbo ẹ̀ṣẹ̀ olúwa dáríjì. bí a ti ń lọ lórí ètò yìí lónìí olúwa náwó agbára. ọ̀rọ̀ ọlọ́run tí ó jáde lónìí olúwa ro lágbára. olúwa ro ní agbára. olúwa ro ní agbára. olúwa ro ní agbára. a fẹ́ kí ọ̀rọ̀ yìí kó ṣiṣẹ́ nínú ìdílé kọ̀ọ̀kan àti etí kọ̀ọ̀kan tí yóò gbọ́ lórúkọ Jésù olúwa ṣe bẹ́ẹ̀. ògo ni fún orúkọ rẹ.
0: hallelujah
1: ní orúkọ Jésù olúwa wa.
0: bàbá ẹnìkan béèrè ìbéèrè kan mo ní bàbá dórí ètò màá béèrè lọ́wọ́ bàbá ìbéèrè tẹni ọ̀ ń béèrè ni wípé kí ló dé ó dàbí ẹni wípé èso dojú kọ ìdílé lásìkò tá a wà yìí ìgbà tẹni ọ̀ ń sọ ọ̀rọ̀ ẹ̀rí nípa ìdílé ẹ̀ tí ó dàbí ẹni kó ti da gẹ́gẹ́ fún bí ọ̀pọ̀lọpọ̀ ọdún ṣùgbọ́n tọ́lọ́run lo ètò yìí láti to ìdílé ọ̀hún padà ló sọ bẹ́ẹ̀ ó ní kí ló wá fà á tó fi dàbí ẹni pé èso dojú kọ ìdílé púpọ̀.
1: òdodo
0: bàbá
1: tẹ́ ẹ rí okòwò mẹ́ta lọ́lọ́run ní lórílẹ̀ àlàyé okòwò ọlọ́run kínní ó ní ìdílé okòwò ọlọ́run kejì ó ní orílẹ̀-èdè okòwò ọlọ́run kẹta ó ní ìjọ ṣùgbọ́n ní sísẹ̀ntẹ̀lé ni àwọn okòwò wọ̀nyí tẹ̀lé ara wọn ìdílé ni àkọ́kọ́ ìjọ ni ẹ̀kejì orílẹ̀-èdè ni ẹ̀kẹta tẹ́ ẹ rí nígbà tí sátani bá fẹ́ gẹ́ẹ̀tì ìjọ yóò lọ mú látinú ìdílé nígbà tó bá fẹ́ gẹ́ẹ̀tì orílẹ̀-èdè yóò lọ mú látinú ìdílé ìdílé dàbí òpó tó gbé gbogbo nǹkan méjèèjì yòókù ró èso ọgọ mo ti sọ nínú ìwàásù mi kan pé a lè pe èso ní dìsímbà a lè pe devils a liar ṣùgbọ́n devils not a fool èso kì í ṣe òmùgọ̀ torí náà ló ṣe ń dojúkọ ìdílé púpọ̀ torí pé ìgbà ìkẹyìn la wà yìí òdòdó èso ọmọ báwa jà ń torí owó ayé ọmọ báwa jà ń torí nǹkan ayé púpọ̀ ọrún ni ọmọ fẹ́ kẹ́nikẹ́ni ó dé ìdí nìyẹn tí èso fi wọnú ìgbéyàwó lọ tẹ ẹ mọ pé ìgbéyàwó òun náà ni èso wọnú ẹ nínú ọgbà edeni olókùn gbogbo wàhálà bá a yé tó èso tó ń ṣe bẹẹ ní àkókò yìí láti mú ìgbéyàwó balẹ ìdí tó fi ń ṣe ni pé láti jèrè ọkàn gbogbo èèyàn sí ọrọ apáàdì láti mú kí ayé ó le koko fún àwọn èèyàn láti gbé ìdí nìyẹn tí èso fi tájẹtì ìdílé.
0: ọ̀dà bàbá kí wàá ní ọ̀nà àbáyọ báyìí.
1: òdodo
0: bàbá
1: ọ̀nà àbáyọ ni ìkíní kí kálukú ó mòye ohun tí ìgbéyàwó jẹ kọkọ ó mòye ohun tí kéèyàn ò láyálé jẹ kíyàwó ó mòye ohun tí kéèyàn ọlọ́ọ̀lẹ́ ọkọ túmọ̀ sí káwa máa gbé ìgbé ayé

0: lágbára sí ni òdòdó nítorí pé kì í ṣe àgbékalẹ̀ ènìyàn àgbékalẹ̀ ọlọ́run kì í ṣe àroríṣe kì í ṣe àroríṣe ènìyàn ìfẹ́ ọlọ́run ni fún olúwa ló gbé ìpàdé ìkalẹ̀ tó sì ní a mọ̀ sí lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ ìdí nìyẹn ní ọba rán ni èmi a máa kí olódùmarè ní èkìkì kan ọba aran ni bá ni débẹ màtúmọ pé ọba aran ni ṣáájú ẹni débẹ so ló ní a máa ṣèpàdé àdúrà lọjọ mẹjọ mẹjọ òní sì ń bá wa ṣe wọn gbọdọ máa ní agbára ẹrí sì gbọdọ máa wá ní tẹlé tẹlé nítorí pé orúkọ olúwa ló gbé kalẹ.
1: Bàbá ibo la wa ń lọ nù pàdé àdúrà lọ́la.
0: Òdòdó ibi tá à ń lọ ní pàdé àdúrà lọ́la ẹlẹ́ga méjì ni ẹga kìíní rèé o mo sọ ní ọ̀sẹ̀ tó kọjá pé oṣù kẹfà jẹ́ oṣù ìyanu mo sì gbàdúrà pé kí ni ẹ ń pè ń yanu mo ní nígbà tí ìyanu bá ṣẹlẹ̀ mo tún sọ àwọn ọ̀nà tí a gbà rí yanu àti irú àwọn ènìyàn tí yanu tọ́ sí. Òdòdó nǹkan kejì tó wà nínú oṣù kẹfà this month is a month of angelic visitation.
1: Oṣù bẹ̀wò áńgẹ́lì.
0: Oṣù bẹ̀wò áńgẹ́lì ni. Òdòdó ìsọ àwọn ọ̀rọ̀ díẹ̀ nípa àwọn áńgẹ́lì torí ọ̀pọ̀lọpọ̀ máa ń gbàdúrà sí áńgẹ́lì tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀ áńgẹ́lì jẹ́ ìrànṣẹ́ wa áńgẹ́lì áńgẹ́lò ní èdè ebéru áńgẹ́lò in English angel ní Yorùbá áńgẹ́lì simply means messenger ìrànṣẹ́ wa ni wọ́n jẹ́ ọlọ́run ràn wọ́n sí wa àwa ó tún ràn wọ́n padà. Òdòdó oṣù wa jẹ́ oṣù ìbẹ̀wò áńgẹ́lì nínú ìwé Lúùkù náà láti yọ jáde Lúùkù rí kínní chapter 1:26 onílé oṣù kẹfà ara áńgẹ́lì gẹ́bírẹ́lì láti ọ̀dọ̀ ọlọ́run lọ sí ìlú kan ní galilee tí a ń pè ní nasareti onígbà tá a sì ran áńgẹ́lì yẹn o àwa ran sí maria àfẹ́sọ́nà ọkùnrin kan tí a ń pè ní josefu tó ń dínà yẹn tẹ́mi fi mọ̀ pé oṣù yìí ó jẹ́ oṣù ìbẹ̀wò áńgẹ́lì ó jẹ́ oṣù tí ọlọ́run ran áńgẹ́lì sí maria so bọ́bá wa lè rí bẹ́ẹ̀ ọlọ́run máa ra áńgẹ́lì ayọ̀ sáwa náà kó sì ò tó parí.
1: Àmì bàbá bí ọlọ́run bá rán áńgẹ́lì sí èèyàn kí ló túmọ̀ sí gan-an.
0: Ìtumọ̀ rẹ̀ pọ̀ òdòdó ìwọ̀n á lè ka ìyún tán ìtumọ̀ rẹ̀ pọ̀ ìgàn láwàá máa mú lẹ́yọ kọ̀ọ̀kan tàbí gbàdúrà lọ́la. Òdòdó dánìẹ́lì láyé sọ sínú owó kìnìún wọ́n ju dánìẹ́lì nínú owó kìnìún nírètí pópin ti dé wọ́n gbèrò pé dánìẹ́lì ó dòkú dánìẹ́lì ní owó kìnìún ó ní bàpàdé áńgẹ́lì. Òdòdó áńgẹ́lì olúwa lọ́rùn sí áńgẹ́lì ààbò áńgẹ́lì tí kò ní í yọ áńgẹ́lì tí gbani lọ́wọ́ ikú. Òdòdó dánìẹ́lì fi ẹnu ara rẹ̀ sọ fún kábíyèsí ọba wípé olúwa ọlọ́run mi ti rán áńgẹ́lì rẹ̀ ó sì ti dín kìnìún lẹ́nu fún mi. Iṣẹ́ ìránṣẹ́ àwọn áńgẹ́lì pọ̀ o iṣẹ́ ìránṣẹ́ àwọn áńgẹ́lì pọ̀ ọjọ́ mọ̀ wípé nígbà tí a bamtíìsì Jésù lódò òjọ́ dání áńgẹ́lì mọ̀ ló kéde àwọn áńgẹ́lì kan wà tí máa kéde áńgẹ́lì ló kéde ó ní èyí ni àyànfẹ́ ọmọ mi ẹni tí inú mi dùn sí gidigidi ẹ máa gbọ́ tiẹ̀. Òdòdó so iṣẹ́ ìránṣẹ́ wọn pọ̀ a mẹ́nu kan àwọn díẹ̀ a sì fi gbàdúrà lọ́la.
1: Bàbá mo fẹ́ béèrè nǹkan kan nígbà tí Ábírámù àti aya rẹ̀ wọ́n ń wojú Ọlọ́run fọmọ àlejò bá dé bá wọn.
0: Áńgẹ́lì ni áńgẹ́lì ni àbọ̀gbọ́ a gbọ́dọ̀ gbàdúrà lọ́la a ó bẹ Ọlọ́run pé kó rán áńgẹ́lì ayọ̀ wá sí a.
1: A jẹ́ wípé bí Ọlọ́run bá ti rán áńgẹ́lì sí èèyàn.
0: Ó parí nù. Òdòdó ìyanu ṣẹlẹ̀ nìyẹn. Bọ́lọ́run bá ti lè rán áńgẹ́lì sí ènìyàn. Àdúrà rẹ̀ gbà. Bọ́lọ́run bá ti rán áńgẹ́lì sí ènìyàn. Iṣẹ́ ìyanu ọ̀ṣẹ̀lẹ̀. Gbogbo iṣẹ́ tí Ọlọ́run ṣe nínú ayé tá a kà nínú Bíbélì áńgẹ́lì ló fi rán. Áńgẹ́lì Ọlọ́run ní sọ̀kalẹ̀ wa. Òdòdó Ágáì nígbà tó kúrò lọ́dọ̀ olúwa rẹ̀ áńgẹ́lì ló pàdé ẹ̀ níbo àgẹjù. Áńgẹ́lì ló sọ bí ó ti rìn fún. Áńgẹ́lì ló sọ bó ti ń ṣẹlẹ̀ fún. Áńgẹ́lì ló fi omi hàn nígbà tí òun rò pé kò sómi mọ.
1: Bẹ́ẹ̀ ni bàbá iṣẹ́ áńgẹ́lì pọ̀ lóòótọ́ gẹ́gẹ́ bí nǹkan tẹ́ ẹ sọ.
0: Òdòdó aya mọ́nú à ń kọ́ nígbà tí ọ̀rọ̀ mu bí áńgẹ́lì ló lọ́ba nínú oko áńgẹ́lì ló jí sí ayọ̀ fún ní ti ẹ̀ bá ṣe é ṣe. Mo sọ tẹ́lẹ̀ sí ayé ẹni tó ń gbọ́ mi áńgẹ́lì oníṣẹ́ ayọ̀ yóò yà sílé rẹ̀ áńgẹ́lì oníṣẹ́ ayọ̀ yóò wà ọláwà kan áńgẹ́lì oníṣẹ́ ayọ̀ yóò torí rẹ̀ tọ̀run wá yóò jí sí ayọ̀ fún ọ. Òdòdó mọ̀mọ̀ tún rí nǹkan kan oṣù kẹfà jẹ́ oṣù ìròyìn ayọ̀ month of good news osu ro nyayo ni o.
1: Eh o.
0: Iro nyayo ni Maria gbo ninu osu kepa.
1: Hmm.
0: Enikan sa mi ninu

0: lórúkọ Jésù òní gbọ́ròyìn ìbànújẹ́.
1: Àmì.
0: A ní òní gbọ́ròyìn ìbànújẹ́.
1: Àmì.
0: Olúwa yóò lé ìbànújẹ́ jìnà sí ọ.
1: Àmì.
0: Ìròyìn ayọ̀ ní tiẹ̀ lóṣù yìí.
1: Àmì.
0: Ìròyìn ayọ̀ ní tàwọn ọmọ rẹ̀.
1: Àmì.
0: Ìròyìn ayọ̀ lórí ọmọ.
1: Àmì.
0: Ìròyìn ayọ̀ níbi iṣẹ́.
1: Àmì.
0: Mo ní wàá gbọ́ ìròyìn ayọ̀.
1: Àmì.
0: Oṣù kẹfà. It's a month of good news.
1: Mm.
0: Ododo osu kefa ma le
1: o lagbara o
0: adura ma sodo sinu e ani osu kefa tun je osu ojurere be ni ninu we look ori kini nibe ni mo ti ka ni ese ogbon ninu we look ori kini ese ogbon o ni angeli na si wi fun pe ma beru maria nitori iwo ti ri ojurere lodo olorun ododo osu kefa tun je osu ojurere wa kiesi nkan mete ta ti mo ti so yen ewo wa ni o to tori keyin o tori ewa bi adua
1: o lagbara baba
0: ewo ni o wa to tori keyin o tori ewa bi adua sojurere le yin o pongo ni loni abi iroyin ayo le yin o pongo ofe abi ibe wangeli le yin o so pongo like ododo
1: baba
0: e ba ro gbogbo awon eniyan ki o ja pade laaro la laago meje si ago mokanla ninu ipade adua olowo nla ka wa ba ojurere olohun pade ka wa ki angele oji se ayo fun wa ka wa gbadua ki iroyin ayo ko de si eti wa
1: baba egbo won won so wi pe bi eyan kan ba se eyan lore a je pe olorun ti ran lati nu emi ni
0: sori ododo oja ti won ba kede lorun ni won ra laye oja ti won ba ti kede lorun ni won ra laye gbogbo imuse iyanu ti eyan ba ba pade laye o tumo si that is latorun ani bi bele wi pe enikeni ko le ri ohunkohun gba bi ko se pe afi fun latorun wa ododo keni ko to dide fun ko to se nikan lore olodun ti misi
1: ani e ti e ti so nkan kan ri e ni bi o ba ye ke eyan ori ojurere kan lodo enikan bonito hun o ba ri ko mo binu so nto hun adua ni ko lo mura
0: si be ni sa ko da to fi de ori oro oko ati yawo gan be ni o ba rojurere olodo enikan adua ni ko mura si nigba to ba gbadua olodun o dobu e fun nito o na mo ro gbogbo eniyan e je ka jo pade laaro la
1: to
0: ni mechanic village opposite second gate army barracks on the road nilu akure nbi eje ka jo pade awa mi owo olorun to su aye ro eje ka jo pade ka wa bere fun ojurere eje ka jo pade ki onisi ayo je fun wa eje ka jo pade ki angeli se yanu ko be aye awa na wo
1: baba be ti mo mu awon adua jade lososu re opolopo eyan ni so wipe o yato patapata ati pe ogangan bi isoro igbesi aye kaluku ni nlo si
0: te ri se ta ba ran yan ati ebun ta ba fun yan ati nti oluwa ba gbin si yan ninu ile yan mo lo oluwa lo ran mi oluwa lo gbin si mi ninu ododo so mo pe mo ti so lori eto ri pe agbe bibeli nla kan si mi laya bibeli itaya yen ini mo sira re oni mo kara re ni mo so fun mi lososu tokan ofijo kan oni mo so fun mi lososu tori ise ti olorun ba ran yan ipe ti oluwa ba pe yan ebun ti oluwa ba fun yan o le yan mo lo emi ti so pe woli ti bibeli ni emi woli bibeli ni emi ti n ba si ti n so o mo n ba bibeli mu ta ba ti wa n gba o mo n dahun ninu aye awon eniyan tori pe ede bibeli nikan ni won gbo ninu orun ododo language of the scripture nikan ni won gbo ninu orun idi niyen ta ba ti so laye ta gbadua lati inu iwe mimo laye orun tete n sayin re nisin tu ise eyanu le wa lori ni kẹtikẹti.
1: Tọ́ ọ̀dà gbogbo ẹ̀yin tẹ lórí ọ̀fẹ́ àtàǹfààní láti máa gbọ́ wà báyìí ẹ má jẹ́ àmísí pàdé àdúrà tí inú oṣù kẹfà yìí o.
0: Kò ṣe é mísí.
1: Bóṣù kẹfà bá tún ti lọ lọ́dún yìí o tún dọdún ti ń bọ̀.
0: O dọdún ti ń bọ̀ ká tó lóṣù kẹfà.
1: Tọ́ ẹ̀yà pàdé lórí ilẹ̀ májẹ̀mú àdúrà àti ọlọ́wọ́ ńlá. Ọlọ́wọ́ ńlá prayer ground tó wà ní mechanic village opposite second gate army barracks ibẹ̀ láti yà wọlé sí mechanic village àmọ́ ń lọ tààràtà ẹ ṣáà jẹ́ aṣọ wípé ìpàdé àdúrà ọlọ́wọ́ ńlá là ń lọ àwọn kan ń bèrè pé aago mélòó lábẹ́rẹ́
0: bàbá aago méje lábẹ́rẹ́ ìpàdé àdúrà ododo
1: bàbá
0: aago mọ́kànlá la parí aago méje sí aago mọ́kànlá àwa kì í pẹ́ níbi ìpàdé àdúrà ọlọ́wọ́ ńlá aago méje sí aago mọ́kànlá láàárọ̀ ọ̀la aago méje sí aago mọ́kànlá ni ìpàdé àdúrà yẹn fi máa wáyé every thursday ló máa ń wáyé ọlọ́run ló gbé májẹ̀mú yẹn kalẹ̀
1: ọ̀dà bákan náà bàbá nípa pàpà kánsẹ́lìn ó wà lọ́la
0: kánsẹ́lìn yóò wà lọ́la gbogbo àwọn èèyàn tí wọ́n bá fẹ́ rí wa bí wòlíì ọlọ́run gbogbo wọn la ó dà lóhùn torí pé àṣírí wà nínú kánsẹ́lìn ìtọ́ni wà nínú kánsẹ́lìn àṣírí ń tú níbẹ̀ tó ààyè yóò wà láti ṣe kánsẹ́lìn mo ti wa ma so pe ki se mi nikan ati gbogbo awon ran si olorun yoku la o jo da gbogbo awon eniyan lohun
1: to
0: igba ti a ba to setan ni a da gbogbo yin lo patapata agbara olorun
1: to
0: sugba agomo kan la ni pade o pari o sugba counseling e mo pe eyo kokan la mo da gbogbo wa lohun counseling yo wa la o si da gbogbo eniyan lohun bi oluwa ti fe ati bi emi ba ti dari wa
1: oda bakan na baba lopolopo gba baba wo pe pe anu ta gbadura bayi logan olorun o si mu adu ohun lo si ile imuse
0: be ni ododo anu yanju ohun gbogbo anu pari gbogbo oro ododo pe pe anu tun wa sisile oso se la sisile la go meje si ago mejo ti gbogbo eniyan wo be lati bere fun anu ti gbogbo eyan yo wo be lati gbadura
1: eje tetede ka le lanfare lati gbadura ni pepe adun la ago meje laaro kutu lola ah bakan na baba egbo won sugbon lofe lofe ni moto boss nko awon eyan
0: o ti to gbangba lo so yo dudu eye ni ngbe akara wa fun elija nigbati eyan mu oluwa nse olorun o si mo se na ni ope ni moto lati ibi gbogbo ti a gbe awon moto wa si oju ko gbogbo ti awon yen ti n woko e ba mi yan na fun ta ba se tan sugbon ope ni moto wa si pade olowo nla ati pada si igboro
1: to bo ti je niyan a so awon oju ko yen ti gbogbo wa ta si lanfare lati ri moto boss wo lofe wa si pade adua laaro la mechanic village opposite second gate army barracks Ondo road ibe lati pade Ondo road nilu Akure ni o ibe ni pade adua o
0: ti mo pa nbo ni pade adua olowo nla olowo nla ni mechanic village opposite second gate army barracks ni Ondo road nilu Akure nbi koni si koni ya won a gbe debe
1: to bo ti je niyan e je lori keji ta ba pada de ma so awon ojuko ta ti lanfade ati wo boss lola leyin na a wa lo gboro olorun fun tole
2: sibi ni popata
3: ọ̀rẹ́ wa kí ló dé tó ń kún hùnù hùnù. Yé ronú náà ṣó ti gbọ́ ni. Bẹ́ẹ̀ ni gbogbo àárọ̀ ọjọ́ Tọ́sídẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀. Ọlọ́run náà mò ń lò ó láti fi ìfẹ́ rẹ̀ hàn. Sáwà ẹ̀dá èèyàn ni. Ọjọ́ náà ni àràgbá yamuyamu ìpàdé àdúrà ńlá kan máa ń wáyé. Tá a sì ti máa ń ṣiṣẹ́ lórí àwọn kókó àdúrà lóríṣiríṣi. Láti dojú kọ ogun tí ń fa ìbànújẹ́ àtàìnífọ̀kànbalẹ̀ fọ́mọ ẹ̀dá èèyàn lórí ilẹ̀ májẹ̀mú àdúrà ọlọ́wọ́ ńlá prayer ground tó wà lẹ́gbẹ̀ẹ́ mechanic village second gate army barracks Ondo road nílùú Àkúrẹ́. Ṣé máa sàn yín ìyanu tí ò pọ́nmọ̀ lọ́lọ́run ṣe ń bẹ́ ó. Prophet Mike Oluadegoke àtàwọn ìránṣẹ́ ọlọ́run míì tí wọ́n kún fún ẹ̀mí mọ́ lọ́lọ́run tọwọ́ wọn dábìrà ń bẹ̀. Kò sí ròmú tàbí àròyé mọ́. Wá pẹ̀lú àwọn ọlọ́pẹ́ àtàláyọ̀ ní Tọ́sídẹ̀ ọ̀sẹ̀ yìí. Kò sì bẹ̀rẹ̀ sí ní jẹ́rìí sagbara Olúwa. Ìwọ lọ́lọ́run máa kọ́kọ́ dálù.
4: Ọ̀dà àwọn ibi tá a ti láǹfààní láti wọ bọ́ọ̀sì lọ́la rèé o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń bọ̀ láti ọ̀nà òkè Àró, bọ́ọ̀sì ó wà níwájú ilé ìjọsìn wa. CSC Beulaland Prayer Ministry, Miracle Assembly, ìyẹn ní Abiodun Bus Stop, Òkè Àró, Ìdánrẹ́ Road. Mọ́tò bọ́ọ̀sì ó wà ń bẹ̀ bákan náà ní Car Street Junction, ní dojúkojú Stadium Junction, Old Garage, nítòsí Cathedral, mọ́tò bọ́ọ̀sì ó tún wà ń bẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run. Futa Bus Stop náà ó sì ní gbẹ̀yìn, ìyẹn ní Ọlọ́kọ́. Futa Bus Stop ní Ọlọ́kọ́, ẹ láǹfààní àti wọ bọ́ọ̀sì ń bẹ̀. Bó ti jẹ́ nìyẹn, ọ̀dà ẹjẹ́ lọ gbọ́rọ̀ Ọlọ́run fún tòní. Ejò ló tàn mí ni àkórí ẹ̀ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe ń bèèrè fún. Àti gbọ́rọ̀ Ọlọ́run yẹn rí, ó lágbára pọ̀. Àwọn èèyàn ń bèèrè fún, ẹ jẹ́ farabalẹ̀ láti gbọ́. Ọlọ́run ó sì lò ó láti fi bá ayé wa pàdé.

0: àkòrí tí mo pè ní ejò lè ó tàn mí. Méjì ni wàásù yẹn, torí mo yọ àkòrí ọ̀rọ̀ Ọlọ́run yẹn jáde nínú ìdáhùn tí Ádámù àti Éfà dá Ọlọ́run lóhùn nígbà tí wọ́n ṣe mistake nínú márèjì wọn. Listen, gbogbo ẹ̀yin ọkùnrin, Ọlọ́run ò kí ń gbọ́ excuse lórí ọ̀rọ̀ márèjì. Kì í gbọ́ o, ó lè right kíyàwó ẹ sí tiẹ, Ọlọ́run ni listen sí bó ṣe right. Torí Ádámù right, ohun tó cause problem nínú márèjì. Ìyìn tí Ádámù sọ fún Ọlọ́run nìyẹn o, ni ló fi jẹ́ pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ marry, ẹ sán ṣòkòtò yín dáadáa, kẹ́ ẹ gba àdúà, kẹ́ ẹ dẹ̀ la ojú yín méjèèjì ilẹ̀. Jẹ́ ìsọ fún ọ, bàbá ńlá àti ìyáláyà àdúà ọgbọ́dọ̀ gbà kó tó marry. Ọlọ́run ò fẹ́ ní kankan níyàwó gidi mọ́ láì jẹ́ pé èèyàn bá béèrè ẹ̀. Ọlọ́run ò fẹ́ ní kankan lọ́kọ̀ gidi mọ́ láì jẹ́ pé èèyàn bá béèrè ẹ̀. Torí pé jọ́ tó ti lọ fún Ádámù níyàwó gidi, tádámù ti rí fún àpadà sọ Ọlọ́run pé obìnrin tó fún mi ló kọ̀ sí problem. Ọlọ́run ti dúó, ó gbàwé, ó ṣe sóòru kó tó rí gbà lọ́wọ́ Ọlọ́run. So by the time tí any problem bá dìde nínú marriage, ò ní lè sọ pé Ọlọ́run pé Ọlọ́run ló cause problem. Ó ń dá Ọlọ́run lóhùn pé obìnrin tó fi tì mí ló cause gbogbo problem. And it's true, Ádámù ti wà nú ọgbà fún ọ̀pọ̀lọpọ̀ ọdún, kò kọjá ààyè ẹ̀, igbó obìnrin dé ni problem dé. So ẹ wá kíyèsí o, kíyèsí ẹ jẹ́ níhù, bọ̀ Ọlọ́run ò lísìn sí. Ọyọ kọ́ Ọlọ́run sọ pé ókè, obìnrin tí mo fún ọ ló kọ̀ọ̀sẹ̀, ìwọ obìnrin ọyá dọ̀bálẹ̀, ìmọ̀ pé nǹkan burúkú báyìí lọ fẹ́ yà, ọyá, ìwọ máa lọ lọ́fẹ̀ẹ́. No, Ọlọ́run ò lísìn sí. Ẹ lọ wo ìtàn Ísírẹ́lì àti Fáráò. Ọlọ́run ní òun ló ní kí Fáráò máa fìyà jẹ àwọn ọmọ Ísírẹ́lì. Nígbò fìyà jẹ wọn tán, ó ní orílẹ̀-èdè náà tó pọn yín lójú lèmi ó dà lẹ́jọ́. Ẹ gẹ́tẹ̀, orílẹ̀-èdè náà tó fìyà jẹ àwọn àyànfẹ́ èmi ní dàn lẹ́jọ́, ta ló ní ká máa fìyà jẹ wọn? Ọlọ́run náà ni. Ọ̀rọ̀ Ọlọ́run o. So tíyàwó ẹ bá ń provoke ẹ, tọkọ ẹ bá ń fún ẹ problem, Ọlọ́run wà nú ọ̀rọ̀ náà. Ìwọ ni kó apply wisdom, kó o má ṣe ohun tí inú Ọlọ́run ò dùn sí, nítorí pé ọkọ provoke ẹ, nítorí pé ìyàwó disappoint. Ẹ jẹ́ ka Bíbélì. Genesis chapter 3. I want to read verse 13 only. Olúwa Ọlọ́run bi obìnrin náà pé ewo ni ìwọ ṣe yìí. Obìnrin náà sì wí pé ejò lè ó tàn mí. Mo sì jẹ́ bí dáa ti mú àkòrí ọ̀rọ̀ Ọlọ́run yẹn nìyẹn. Ejò ni ó tàn mí. Ejò ló tàn mí. Mo pín ẹ̀kọ́ yìí sí ọ̀nà mẹ́ta. Ìpín kínní, kí ni ìtumọ̀ ẹ̀tàn? Ìpín kejì, kí ni ejò jẹ́? Àní ìpín kẹta, ọ̀nà wo ni ejò gbà ń tàn wá ní ayé ìsinsìnyí? Kí ni ẹ̀tàn? Kí ni ejò? Ọ̀nà wo ni ejò tún gbà ń tàn àwa náà? Bó tilẹ̀ jẹ́ pé a rí ejò lójúkorojú, ewo lejò ti sìn tí ń bá ọ̀pọ̀lọpọ̀ gbéyàwó fínra. Number one, kí náà ń pè lẹ́tàn? Genesis chapter 1, láti verse 1 láti rí tán ń pè ní ẹ̀tàn. Ejò sàásì àrékèrèké ju ẹranko ìgbẹ́ yòókù lọ tí Olúwa Ọlọ́run ti dá. Ó sì wí fún obìnrin náà pé òótọ́ ni Ọlọ́run wí pé ẹ̀yin kò gbọ́dọ̀ jẹ gbogbo èso igi ọgbà ? Obìnrin náà wí fún pé àwa máa jẹ nínú èso igi ọgbà, ṣùgbọ́n nínú èso igi tó wà láàrin ọgbà Ọlọ́run ti wí pé ẹ̀yin kò gbọ́dọ̀ jẹ nínú rẹ̀, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọ́dọ̀ fọwọ́ kàn án kí ẹ̀yin kó mọ́ ba kú. Ejò náà wí fún obìnrin náà pé ẹ̀yin kì yóò kú ikú kíkú kan, nítorí Ọlọ́run mọ̀ pé lọ́jọ́ tí ẹ̀yin bá jẹ nínú rẹ̀, nígbà náà ni ojú yín yóò là, ẹ̀yin ó dàbí Ọlọ́run, ẹ ó mọ rere àti búburú. Verse 6. Nígbà tí obìnrin náà sì rí pé igi náà dára ní jíjẹ, ó ti jẹ́ ọ̀rẹ́dì, àti pé ó tún dára fún ojú, ó rẹwà, ó dùn wò, ó fẹ́, ó tún wá jẹ́ igi tí máa fẹ́ láti múni gbọ́n, lọ́ba mú nínú èso rẹ̀ lọ́jẹ́, ó fi fún ọkọ rẹ̀ pẹ̀lú, òun sì jẹ́. Sẹ́ni pé kèsì Ádámù jẹ́ ni o, obìnrin yẹn ló fi fún ọkọ rẹ̀ pẹ̀lú, òun sì jẹ́. Now, kí ni ẹ̀tàn? Ẹ̀tàn ni gbogbo ọ̀rọ̀ tí ẹnìkan lè bá ẹnìkejì sọ láti confuse ẹ̀ lọ ṣe nǹkan tí ò fẹ́ ṣe tẹ́lẹ̀. Tọ́pẹ̀lẹ̀ ẹ̀tàn nìyẹn o. Irú ọ̀rọ̀ wo ni ẹ̀tàn? Ọ̀rọ̀ méjì ni. Ọ̀rọ̀ ìpọ́n ni tó dùn, àti ọ̀rọ̀ láti mú kí n tí èèyàn fẹ́ kí ẹni yẹn ó ṣe láti mú kó lè ṣe. Ọ̀rọ̀ méjì tí wọ́n fi tàn yàn nù, Tamari àti Amoni. nígbà tó fẹ́ ní ìbálòpọ̀ pẹ̀lú lady yẹn, ó dẹ̀ pretend tó ń pè ní ẹ̀tàn yẹn o. Méjì ni ọ̀rọ̀ yẹn, òtítọ́ máa ń wà nínú ọ̀rọ̀ yẹn, irọ́ dẹ̀ máa ń wà mbẹ̀. Wọ́n wá mú méjèèjì papọ̀ láti mú kó o ṣe tí ò bá ìfẹ́ Ọlọ́run mu, tó ń pè lẹ́tàn yẹn o. Báwo ni àyà àbúrò ṣe lè máa já láti wọnú létọ ẹ̀gbọ́n rẹ̀ lọ tó sick pé kó bá dánú oúnjẹ? Òtítọ́ kan tó wà nínú ọ̀rọ̀ yẹn ni pé wá bá mi dánú oúnjẹ, but ẹ̀tàn tó wà ń bẹ̀ ni pé n tó fẹ́ ṣe wà nínú ẹ̀. Tó ń pè ní ẹ̀tàn yẹn, já sún síwájú díẹ̀, ejò ni ó tàn mí. Kí wá lejò? Genesis orí 3 yẹn látún padà sí. Ejò sáà ṣe àre kéreke ju ẹranko ìgbẹ́ òwe kú lọ tí Ọlọ́run ti dá. Ejò níhìn-ín, ó ń túmọ̀ sí aláre kéreke, ẹnìkan tó ní ẹ̀tàn lọ́wọ́. Kí wá ni ejò? Ejò ń túmọ̀ sí alàgàtà. Kí ló ń pè ní alàgàtà? Third party in marriage. Kò sí gbogbo ìyàwó àti ọkọ bó ti wù kẹ́ ẹ lówó tó, kẹ́ ẹ gbọ́n tó, kẹ́ ẹ kàwé tó. Tẹ́ ẹ bá ti lè fààyè lẹ̀ fún alàgàtà nínú márẹ́ẹ̀jì yẹn ò lè dalẹ̀, yóò túká lójú ọ̀nà. Torí ìgbéyàwó kò fààyè lẹ̀ fún alàgàtà ní tó ṣẹlẹ̀ nìyẹn o. Ejò ní alàgàtà ẹgbọ́ o, ó lọ bá obìnrin yẹn. Òótọ́ ṣe rí pé òótọ́ wà nínú ọ̀rọ̀ ẹ̀tàn ni Ọlọ́run wípé ẹ kò gbọ́dọ̀ jẹ gbogbo èso ogi ọgbà. Ọlọ́run ni wọn mọ jèso, ṣùgbọ́n kì í ṣe gbogbo ẹ. Alàgàtà nínú ìgbéyàwó òní ejò jẹ. Ngbọ́ Ọlọ́run dá wọn, Ádámù àti Éfà lọ́lọ́run dá sínú ọgbà, kò ṣèjò mbẹ. Níjọ́ tó ń ṣègbéyàwó níwájú pẹpẹ, ìwọ àtọkọ rẹ lẹ́jọ́ wà mbẹ. Bàbá rẹ fà ọ́ lé pásítọ̀ lọ́wọ́, ọ padà sẹ́yìn. Ìyá rẹ jó tẹ̀lé bàbá rẹ, ọ lọ jókòó. Àwọn àbúrò rẹ juwọ́ sí àǹtí wọn pé òdìlé ọkọ. Bíbélì gan ni ọmọbìnrin gbàgbé ilé bàbá ẹ. Ìjọ tó ń ṣe wedding, ọ̀rẹ́ rẹ bẹ sí mọ́nú, ó mú ríngbi ara, ó mú déwájú àlùfáà. Kì í ṣò lọ́bọ̀ ọ́fíìsì ìyàwó ẹ lọ́wọ́ bọ́ ọ bá wá mọ tó ń ṣe, tí nǹkan kan ọba máa ṣe ọ́ nínú márẹ́ẹ̀jì. Ó ṣe jáwọn ọ̀rẹ́ yẹn náà ń padà kọ́ ọ sí ìyàwó ẹ tó fi ń lù ládùdójúbolẹ̀. Ó ṣe jáwọn ọ̀rẹ́ yẹn náà ń padà kọ́ ọ sí ọkọ ẹ tó fi ń fa sọ́yà mọ́ Ọlọ́run. Àwọn tí ò sí lára ọ̀rọ̀. Yes! Òwe Yorùbá ní ẹnìkan ló kó àìsàn kún àìwo. Kí lọ́kàn ọ́? Bá a má díẹ̀, ó forúkún bó. Kí n ta náà? Ejò ni o, alàgàtà nínú márẹ́ẹ̀jì. Ó lẹ́jọ́ tó túmọ̀ sí. Tó bá jẹ́ pé Ọlọ́run bá kàn fún Éfà lórí ọ̀fẹ́, tó kàn sọ pé thank you brother or Mrs. Ejò, ẹjọ́ kọ mi ó dé. Ṣé ẹ mọ̀ pé gbogbo problem ti ayé wọ̀n níwọ̀? Bọ́ ọ̀rọ̀ ẹ̀tàn, ó máa ń dùn létí èèyàn débi pé èèyàn yẹn ní sùúrù kọ́kọ́ ó dé. Téèyàn fi máa ṣe tí mo ti sọ̀rọ̀ obìnrin kan fún yín, wọ́n kọ́lé wọn ó jẹ́jẹ́ wọn o. Àbúrò rẹ̀ wá rí ọkọ ẹ̀ nínú káà, lọ́ bá dá ọkọ ẹ̀ dúró. Ee bàbá alágbájá, ẹgbẹ́ mi. Nìyẹn bá dẹ̀ dúró pé àbúrò ìyàwó ẹ̀. Bó ti ń wọlé tán fóònù ọkọ ti dún. Ó tún ti gbé wọn, àwọn olórí burúkú tó ń gbé ẹjọ́ ṣòfò papọ̀ ni o. Ọkọ ìyàwó bá gbé sí speaker. Àwọn tí ń bá mọ́ nítọ̀ ọkọ rẹ̀, wọ́n ti pè ní ṣọ́ọ̀bù tiẹ̀ pé ọkọ rẹ̀ ó ṣe gbé lady kan, a lè mọ ibi tí a ń dojú kọ. Bọ́ mo mọ̀ pé hòtẹ́ẹ̀lì kan tí wọ́n ó ti gbádùn ara wọn ni wọ́n láti máa lọ. Lady yẹn wọ tọ́ọ̀pù red, ọwọ́ skirt bi black, ó slender by. Wọ́n ti dáńlóòdù ẹ̀ fún látòrí fóun. Ṣé ẹni gbogbo ẹ̀yin tẹ́ máa ń ṣe bẹ́ẹ̀? Ọlọ́run mọ̀jẹ̀ òkúkú yà. Ọkọ ìyàwó bá gbé sí speaker, ni àbúrò gbọ́ tí àǹtí rẹ̀ ń já bọ́ lọ ọ̀rọ̀ ńláńlá. Nìyẹn bá ní ẹ fún mi fóun yẹn. Hello, ó lóòótọ́ lẹ́nu, ó tún ń ṣẹ̀lẹ̀ sí mi, ó tún ń bá mi sọ̀rọ̀. Ó sì bẹ̀rẹ̀ sí ṣínà ìpè fábùrú ẹ̀ nìyẹn. Ìyẹn ni farabalẹ̀ àǹtí mi, èmi ni ìwọ wo, èmi lágbájá, èmi ni. Ọkọ ìyàwó ní nǹkan tí mò ń fèsì nìyẹn o. Ṣé ẹ rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin lẹ fi ọkọ yín ṣe sàrá? Obìnrin tí ò ní ọkọ rẹ fẹ́ tẹ́lẹ̀, nígbà tó bá ti ń rẹ sàlámù ládùúgbò pé aṣẹ́wó lọkọ ẹ, wọn á bẹ́ẹ̀ ṣẹ́ gbogbo owó ọwọ́ ẹ náà tán po. Ọkùnrin tí ò ní dress nínú ìyàwó ẹ tẹ́lẹ̀, tẹ́mi èṣù sì ń gbénú ẹ, nígbà ọba tí níyàwó rẹ ń ṣe síná, wá sí lọ́nà kẹ́yìn náà ni. Alàgàtà ejò ló tàn mí. So ejò túmọ̀ sí ẹni tí wọn ò jọ gbénú ọgbà tẹ́lẹ̀. Béjò ṣe déjọ́ náà gẹ́lẹ́, bóyó fàyàfà, bóyó fẹsẹ̀ rìn, bóyó sì gbé mọ́tò rẹ̀ wá, àmọ́ bóyó kadà nílò tàbí mọ́rú wá, ó sá wọnú ọgbà. Bó ṣe dé, kí yẹn dẹ̀ sọ fún pé you are welcome Mr. or Mrs. or Auntie Ejò. Kò sọ́kọ mi ń lé. Olúwa ni ẹ mọ̀ jẹ gbogbo èso ogi ọgbà. ọkọ mi l'Oluwa bá sọ̀rọ̀ kì í ṣe mi. Ṣé mẹ́rin gbà tó wà tọ́ lọ́run jọ ń sọ? Ìwo lẹ̀ máa jẹ́ àní ẹjọ́ kọ mi ó dé, àbórí yín burú ni, mo ní ẹjọ́ kọ mi ó dé. Ejò ó rí fáàsì lọ́jọ́ yẹn o. Àìlèṣerú kinní yìí lọ́sàn ọ̀pọ̀lọpọ̀ obìnrin dídá lé moṣu. Wọ́n pọ̀ ń gbòòrò. Àìlèṣerú kinní yìí ló dojú ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin kọ́ ọ̀nà ọ̀run àpáàdì nínú márèèjì wọn. Mo ti sọ ìtumọ̀ ejò wípé kì í ṣe tí ń gẹ̀yàn jẹ nísìn, kì í ṣe tá ń fàdá pamọ́ nínú igbó. Bí ò ṣe odidi ènìyàn kan tí ó jẹ́ alàgàtà. Ǹjẹ́ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló wà nínú ìgbèkùn tí mo fẹ́ sọ yìí? Ìgbèkùn wo? Ìgbèkùn kí wọ́n tún máa ní ọ̀rọ̀ papọ̀ pẹ̀lú ẹni tí wọ́n ti fẹ́ rí. Gbogbo orú ọkùnrin bẹ́ẹ̀ lọ kíyèsí ara o. O ní spiritual shock absorber tó lè gbé irú kinní yẹn o. Ọ padà rè gbálẹ̀ kan ìní o. Kò sí nǹkan kan láàrin wa. Kò sí lóòótọ́. Bọ̀ ṣé spiritual shock absorber yẹn lè gbé? Ṣó lè gbé? Ṣó kún fẹ́mi mímọ́ débẹ̀? Ejò ló tàn mí. A ti sọ kí ni ẹ̀tàn? Ẹ̀tàn ní àwọn ọ̀rọ̀ àdídùn tó ní òótọ́ àti irọ́ nínú láti convince èèyàn kó lọ ṣe nǹkan tí ò yẹ kó ṣe. Kí ni ejò? Ejò ni alàgàtà tó wá sínú ọgbà láti dàrin àjò ayé wọn rú. Kí ni iṣẹ́ rẹ̀? Iṣẹ́ ẹ̀tàn ló wá ṣe. Now, ọ̀dàn wo ni alàgàtà máa ń gbà nígbà tó bá fẹ́ mú ẹ̀tàn wá sínú márèèjì èèyàn? Ọ̀nà ìbásọ̀rọ̀ ni o. Ọ̀nà ìbásọ̀rọ̀ ó ní ọ̀nà tí ó ní agbára jù tí alàgàtà tí ẹ̀tàn tó fi máa ń ba márèèjì jẹ́ máa yí ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́. Ọ̀nà ìbásọ̀rọ̀ ó lè jẹ́ lórí fóònù, ó lè jẹ́ through text message tí scope wọ́n bá fẹ́ mú ẹ. Wọ́n lè mú ọlọ́rẹ̀ẹ́ nígbà tí wọ́n bá fẹ́ ṣiṣẹ́ ẹ̀tàn wọn. Wọ́n lè mú ọ ní ọ̀rẹ́, wọ́n partner pẹ̀lú ẹ. O lè má ní owó lọ́wọ́, wọ́n máa wo ayé fún èèyàn lówó pé gbà lọ́ra lẹ́lé, but ọ̀fẹ́ lẹni tí ò lówó lọ́wọ́ máa mú tí yóò ní bí apá lọ. Yóò mú ju àwọn tó múwó lọ, torí pé èmi àfúngò kan, ilé àfúngò kan, ilé àfúngò kan, àwa mẹ́wàá àfúngò ìgò kọ̀ọ̀kan. So ìgò mẹ́wàá yóò mú torí ẹ ó fi burú ni. Àwa gẹ́gẹ́ lè má mú ju méjì méjì, but àfọ́ rẹ̀ wá ń gò kọ̀ọ̀kan, káyé rẹ̀ ó lè tètè dàrú. Sọ́ni bá rìn, ejò náà wọ inú ọgbà yẹn, penetrate wọlé. Ó mú òótọ́ kan, ó mú irọ́ kan, ó dẹ̀ lẹ́pọ̀, ó dẹ̀ mú ìná kan obìnrin yẹn. Bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ yín, wọ́n kàn ṣí tiẹ̀, wọ́n wá mú ẹ lọ́rẹ̀ẹ́, wọ́n máa poison ọkàn ẹ. Màmá mi ló pòwe yẹn fún mi. Ó ní kò jẹ́ tí ẹni ó di kì í jẹ́ inú ẹni ó dùn. Pé mo pọ́n wọ̀n rí sórí bó bá ṣe ń lọ. Èmi a máa keep on update ẹ, màmá update ẹ tó bá ṣe ń lọ. Mi ní jẹ́ kẹ́ tí ẹ di, kò dẹ̀ ní jẹ́ inú ẹ dùn. Kò ní jẹ́ inú rẹ̀ ó dùn nígbà tí ò jẹ́ tí rẹ̀ ó di. Alàgàtà ẹjẹ̀ ń wo kinní kan. Iṣẹ́ rẹ̀ ni iṣẹ́ ẹ̀tàn nípa ìbásọ̀rọ̀ ọ̀nà ìbásọ̀rọ̀ náà máa ń lò. Torí ni ejò ló ń lò fún Ádámù àti Éfà nínú ọgbà tó fi wín ní ọkàn wọn. Ọ̀nà ìbásọ̀rọ̀ ni Tani Amori náà lò fún Tamari tó fi rape ọmọ bàbá ẹ̀. Matthew chapter 4 from verse 1. Ọ̀nà ìbásọ̀rọ̀ ni Èṣù ló ń lò pẹ̀lú Jésù tó fẹ́ fi baṣẹ́ orí àgbélébù jẹ́ mọ́ lọ́wọ́. Ebi ń pa Jésù lóòótọ́, ẹgbọ́n tí mo sọ fún yín, ọ̀rọ̀ tó máa ń pé ẹ̀tàn, òótọ́ máa ń wà nú ẹ̀, irọ́ máa ń wà nú ẹ̀, wọ́n máa ń lẹ méjèèjì papọ̀ ni. Jésù ti gbàdúrà, ó ti gbàwẹ̀ fún 40 days, òótọ́ lè bí ń pa. Èṣù sì wà bá sọ òkúta wọn ìdí àkàrà torí pé bí ń pa ọ. Òótọ́ tó wà mẹ́ni pé ebi ń pa Jésù lóòótọ́, ṣùgbọ́n kò gbọdọ̀ jẹun látọ̀dọ̀ Èṣù. Jésù lè sọ òkúta yẹn di àkàrà tí ó sì jẹ́ tí nǹkan kan ò ní ṣe, ṣùgbọ́n ó ti gbọ́ ti Èṣù nìyẹn, ó ti tẹ̀lé Èṣù nìyẹn. Sọ òkúta yìí dàkàrà, èmi òkúta ẹ dàkàrà, ẹ já máa jẹun lọ. Èṣù ti rán Jésù ńṣẹ́ nìyẹn, ó ti gbóhùn Èṣù, ó ti ṣe tèṣù nìyẹn. Kì í ṣe pé kò lè sọ̀dà, bọ̀ tó sọ pé ọmọ èèyàn wà láàyè nípa àkàrà nìkan bí kò ṣe nípa ọ̀rọ̀ tó ti ẹnu Olúwa jáde. So ọ̀rọ̀ nínú ìbásọ̀rọ̀ ni Èṣù ló ti mú ẹ̀tàn wá sínú ìgbéyàwó yẹn. Kí ni ẹ̀tàn ọjọ́ yẹn àti ìbásọ̀rọ̀ tí Ejò ní pẹ̀lú Éfà? Kí ló mú kó ṣe? Ó mú kó ṣe àìgbọràn sí ọ̀rọ̀ Ọlọ́run. Àwọn wo wá ni ó lè tàn ọ́ lónìí? Éfà wípé Ejò ni ó tàn mí. A ti sọ̀rọ̀ tí Ejò jẹ́, a ti sọ̀rọ̀ tí ń pè ní ẹ̀tàn. Àwọn wo wá ni Ejò láyé òde òní tó lè tàn ọ́, tó lè tàn mí? Number one, àwọn òbí ẹ, bàbá rẹ àti mọ́mí ẹ tó bí ọ, àwọn ní Ejò àkọ́kọ́ tó lè tàn ẹ. Bàbá ọkọ, ìyá ọkọ tán bí ọmọ wọn tí wọn ò rìlíìsì ẹ̀ fún márèèjì, àwọn ní Ejò tó lè tàn wọn. Ìbá ṣe pé ìyá rẹ̀ ṣe é má rì kí lóde tó lọ ilé ọkọ. Kó o lè mọ̀ pé ìyá rẹ̀ ti ń fọwọ́ gbáyà fún ọ pé kó o kúrò ní ọkọ ìyàwó ní jẹ́ ọ́. Ìyá rẹ̀ ní ọ̀kọ̀ọ̀kọ́ kú kì í ṣe pé mo ṣépè fún. Kò sí abiyamọ náà tó máa jí láàárọ̀ pé Ọlọ́run jẹ́ kó wọ́n gbẹ̀yìn ọmọ òun o. Àbá rẹ̀ ìyá kan tó lè gbàdúrà bẹ́ẹ̀. Bọ́ bá tiẹ̀ lájẹ́, yóò sì kọ́kọ́ fọwọ́ rọ́ àjẹ́ yẹn sẹ́gbẹ̀ẹ́ kan. Àmọ́ sọ pé Ọlọ́run mọ́jọ́ òun orí ku ọmọ. Gbogbo òbí ni ọ́ dàgbà tí a darúgbó tá a fà wọn mọ́lẹ̀. Ejò tó lè kọ́kọ́ tàn ẹ́ nìyẹn. Àwọn òbí ẹ, a ní wo, èmi ò pa bàbá rẹ̀. Torí náà, obìnrin kan wà lè pọ ọmọ mọ́ mi lọ́wọ́. Alẹ́ mi ti rí ọkọ ìyàwó lẹ́yìn ọmọ mẹ́ta, òun àtìyàwó ẹ̀ dà. Ìyá rẹ̀ ní kó máa bọ̀ nínú ilé ọ̀dọ̀ ọ̀run. Òtítọ́ ni mo ń sọ fún yín. Ọkùnrin yẹn dẹ̀ ń sùn lẹ́yìn ìyẹ́. Ìyá ó sùn báyìí, ó náà wá sùn sórí bẹ́ẹ̀dì báyìí, lẹ́yìn tí ìyàwó bí ọmọ mẹ́ta fún. Ó ní mẹ́jọ pọ́ iṣẹ́ ẹ, mẹ́jọ pa ọ́, má bọ̀ wá máa jẹun bì, má sùn lé mọ́, má lọ ọ̀dọ̀ ẹ̀ mọ́. Ìgbà ọba su olórí burúkú yóò kẹ́rù ẹ̀ jáde. Wọ́n ń tàn ọ́ ni o. Ibi tó ti mọ̀ pé wọ́n ń tàn ọ́ ni pé níjọ ọmọ bá dàgbà tọ́ darúgbó, tí bàbá dàgbà tọ́ darúgbó, tí wọ́n wá ní ilé ni ẹ lọ tàràrà, ọjọ́ yẹn lọ bẹ̀rẹ̀ ogun. Gbogbo ètò kù ọjọ́ ayé ẹ, o lè fi máa rìn nínú ẹkún. Tó bá la òkí bàbá tàbí ìyá, kò dá márèjì ẹrú fún ẹ. Yes! Sọ́rí gbogbo àwọn tí ń fọwọ́ gbáyà, èmi mọ bí ọmọ mi. Fúngbà díẹ̀ ni àwọn ní ọ̀kọ̀ọ̀kan fi ọ́ ṣe yẹ̀yẹ́ pé ìṣe ó ṣe tó fi rí ilé ọkọ gbé. Wọ́n padà sọ bẹ́ẹ̀ fún ọ. Torí pé gbogbo ti ń sọ lọ́wọ́lọ́wọ́, tí wọ́n fi ń kan irun sí ọ lápá, tí ìwà burúkú fi ń rọ̀ lọ́rùn láti wù sí ọkọ rẹ yẹn, gbogbo ti ń sọ yẹn, tí ń pùṣẹ́ yẹn, wọ́n tàn ọ́ ni. By the time tán bá dàrú mọ́ ọ lọ́wọ́ tán, yes, ojú ẹ̀ á wálẹ̀ pé àṣeṣe náà ń tàn mí. Ọ̀rọ̀ tí ẹ fà gbọ́, ọ̀rọ̀ tó dáa ni. Òtítọ́ Olúwa ní kẹ́ ẹ má jẹ gbogbo inú ọgbà. Ó ní no, sáàní máa jẹun ni. À ń jẹ, but àárín yẹn, the one that is the center of the garden, Olúwa ní a mọ̀ jẹ. Èṣù kò mọ igi tí wọn kì í jẹ láàrin ọgbà yẹn, ó dẹ̀ fẹ́ fún wọn jẹ. But by wisdom, àrékérekè ọgbọ́n burúkú yẹn, Éfà ló fi hàn. Ayé ọmọ àṣírí márèjì ẹ, ẹnu burúkú tó fi ń rojọ́ ọkọ yẹn náà ló fi gbélé ayé lọ́wọ́. Ayé ọmọ àṣírí márèjì ẹ, ẹnu burúkú tó fi ń pe ọ̀rọ̀ ìyàwó rẹ káàkiri náà ló fi dá problem lẹ̀. Sátani èṣù ejò kò mọ igi tí wọn ò kì í jẹ. Ẹni sìn tó bá jẹ́ pé ó mọ̀ yóò lọ ọbẹ̀ straight ni. Wo bí yóò dẹ̀ já ìsókì yẹn, yóò dẹ̀ mọ jẹ́. Éfà tọ́ igi wò, igi ìdùn. Ìyá wa wò igi tó lu wa ní amọ̀jẹ̀ rẹ̀ máa wọ̀ọ́rì. Ebi ni mo ń jẹ lọ́wọ́ yìí. Bọ́ kò mọ́. Oh my God. Kò mọ́. Ó ní òótọ́ lu wa ní amọ̀jẹ̀ gbogbo igi inú ọgbà. Farabalẹ̀. À ń jẹ́ igi inú ọgbà. À ń jẹ́ yìí. Ìyẹn la kì í jẹ. Mo ń bọ̀. Ó dẹ̀ lọ ọbẹ̀. Tẹ́ ẹ rí gbogbo ẹ̀yin onítòkù tò tẹnu yín ọ̀mọ́nu. Bàbá mi máa ń pòwe. Wọ́n ní tójú òkú bá rí ní sàárè, ikú ló mu wá. Ọmọ pé gbogbo tójú ẹ bá rí nílé ọkọ, márèjì ló mu wá. Gbogbo tójú rẹ bá rí lọ́ra ìyàwó tó fẹ́, márèjì ló mu wá. Ṣé bàbá rẹ ò ṣe tí ò tẹ Ọlọ́run sí ọrí? Àbúrò rẹ ò ṣe tí ò tẹ Ọlọ́run? Ẹ̀gbọ́n rẹ ò ṣe? Ó ṣe wá jẹ́ tí ìyàwó rẹ lọ rọrùn mọ́tò olóòní fílẹ̀. Tí ọba jẹ́ pé nǹkan kan ń ṣe ọ́, àfi kọ́ lọ́run mú kúrò nísìn. Kó rẹ̀ gbọ́ Ọlọ́run láàyè. Ejò wa gẹ́ẹ̀tì fact nípa àrékérekè látẹnu Éfà lọ́ba dẹ̀ lọ. Ká sọ pé mo ní àmọ́ mo wọ̀rí tọkọ mi ó dẹ́sẹ́. Èṣù a fail nínú márèjì yẹn, bọ́ kò lè fail nítorí obìnrin ò mà sí rí pé ejò lè tan òun. Wọ́n ti tan Éfà tán kó tó mọ̀ pé ẹ̀tàn ni. Tó bá mọ̀ pé ẹ̀tàn ni kò ní ṣe. A ní gbogbo ọ̀rọ̀ dídùn táwọn òbí rẹ̀ ń sọ fún ọ láti mú ọkọ ní ọkọ. Gbogbo ọ̀rọ̀ dídùn táwọn òbí rẹ̀ ń sọ fún ọ láti pé kó léyàwó rẹ̀ jáde. Wọ́n tàn ọ́ ni. Ìgbọ́n bá tàn ọ̀tán tí wọ́n bá lọ fínísì ayé ẹ̀tàn lójú ẹ̀ máa là pé àṣé ẹ̀tàn ni, àṣé ẹ̀tàn ni. Àwọn kìíní tó lè tàn ọ́ nìyẹn o, àwọn tó lè tàn ẹ́ nìyẹn o. Ẹ gbọ́, ìyàwó ń dáná lọ́wọ́, ọkọ gbọ́mọ dání. Ó lóò ti di gbẹ̀wù dání. Ìyàwó ẹ̀ ń dáná kitchen ló bá gbọ́mọ lọ́wọ́, wọ́n ti lórí ẹ. Tó o bá lọ padà lẹ́yìn irú àwọn èèyàn bẹ́ẹ̀, wọ́n á sọ ẹ́ di bí wọ́n ṣe dà. Tí márèjì ọba ti dá ayé ọ̀dà, àfi kó o bẹ Ọlọ́run kó o wá sẹ́ apá rẹ báyìí, kó o sẹ́ ẹsẹ̀ rẹ báyìí, kó o ṣe gbogbo àtúnṣe tó bá yẹ kó o ṣe nínú márèjì. Má gbàgbé o, ejò ló tàn mí. Bẹ́ẹ̀ lẹ́sẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin, ejò ń tàn wọ́n. Bọ́kùnrin míì bá ti ní problem kékeré nínú iṣẹ́ rẹ̀, ìyàwó rẹ̀ dàjẹ́ nìyẹn. A ní gbogbo ilé wòlíì tí mo dé, wọ́n ní wà ló ń ṣe mí. Ní bàbá rẹ̀ náà dúró gangan, lé jáde káyé rẹ̀ ó lè nítumọ̀. Òun ló jókòó lérí ayé rẹ̀, ọmọ ṣe fún ọ. gbe enikan so njo ni mo le mi like iyawo to ba joko lere aye reason ni pe kire o mo ba ku onun le yen ni bo ma lo dide boko re se dide ire o jade nun le ṣugbọn iyawo re o joko lere aye e o je kinu e ma dun ire o wa nun le yen titi te fi darugbo ni toro ti joko le ire o fi ni laaye lati ku le yin egbo obi re ni ejo won le tan won na o bi ejo se tan efa to fi lo si agboran si ti oluwa ni won ma se baba ati ya re na le tan o lokunrin lobirin e ke sara o number 2 ta ni ejo to le tan wa gege bi ejo si tan efa ninu ogba edeni ejo keji awon ore re be ni ejo lo tan efa bo awon ore re ni ejo isisiyi won le tan o ese girigiri nibi ti ati njofe anjofe kusa are nikan bada ye ndun lo re wa ye ka loka job chapter 19 je ki nkan lati verse 13 o mu awon arakunrin mi jina si mi rere ati awon ojulumo mi di ajeji si mi ni toto awon ajo bi mi fa seyin awon afaramo ore mi si di onigbagbe mi so to gun ba de tan ba tan o tan ba ba marriage eje gbogbo awon ore to ni o keru ko le oko pata gbogbo won ni o di onigbagbe e gbogbo awon ore to ni o le yawo e jade pe eh tetele tetele gbogbo won ni o di onigbagbe e nigba tan ba fie sinu problem tan awon keji to le tan eniyan o awon ore le tan o lobirin lokunrin awon ore re le tan o iyawo ore le tan o ore ti o ri 1000 naira gba lowo oko ti e lowo obe lose a de mo bo se pe foko tin fun oni 3000 aniya joko be yen joko si be yen oh ani won mo eyin na mo pa mo se party ni ilu idada won de party party party de no a se gbogbo aso to re mo wo ti fi n buga ti gbogbo won fi n wo pe aye ore wa ti da a se se lo ma n toro e awon yen o de mo won mo aniya wo oko mi ma embarrass mi pelu awon aso wo ije ta lu gbele iwa o tun ba mi ja kan pe o kuku ni ran aso po le isi ma toro e ni onti ojo ti ijade ti asiri tu laarin won atenti ma toro aso lowo e iyen wa fi bo ore keji lo nde yanu le pe egba mi ewe nti mi nle si nkan ore atore jo wa nbise kan na ore yen lo moto o wa tele ore re lo le ba se dele ore ba nu moto pon pon pon pon oko e ba jade boko se jade loko ba silekun fun yawo yawo ba bole thank you daddy thank you ekule ekule ore tan jo wa nbise san wo pe marriage ore mi moto lagbara oko e lo wa silekun fun e ki se gele kon gate o ilekun moto ti yawo ti fe bole ni o o lo si fun bayi ti yawo e fi bole ile ma lagbara iyen wa ronu lo bo se dele lo fire oko ti e oko la dada eni ya ore mi ta jo lo lesi se even bo bi awe ti ranu bayi oko e lo wa silekun fun bo se dijo keji ore yen o wa tete de bi ise lo ba pe a ore e ko rin anami ori ni bi ise iyen ni mo gbe moto lo le bana bi tani ilekun moto wa yo dada di nikan lo mo bi yan se ma si won wa ni kin sare gbe lo fun bana bi ta laaro ibe ni mo wa ti mo tin se lowo nto re yen fe ku di niyan o nto re fe ba marriage ti e jenu o pe ti n ba ti le ti gbon bayi dadi nikan lo mo gbon ti an fi ma si won towo bo bi kini ko ti ja won wa rora si bayi lati bi ose kan dadi ni si to mo wa wo pe dadi wa ni wo gbe moto ilo le panel oni be mo wa won ba mi se lekun yen lowo iyan se ka wo mo ri ah e mo wo kan aye ti opolopo obirin lo niyan o aye ti opolopo obirin lo niyan o abi ti wa na ba ri lo si yen o ni so pe ife lele ife de ko ilekun moto lo ti ba je to ba sare keke wa ko lu moto o to mo so fun e mind your own business doju ko marriage e ma fi enikan ma marriage o ki se oja competition no to ba se be wa sare ku kiesi awon ore re awon na le je alagata lati tan o number 3 okunrin ajeji tabi obirin ajeji o le je ijo lati tan o ajeji obirin o le tan o on lo tan Samson to fi ku ajojo padanu eni ilu nikan ni oni fe ko tu en to ni ilu ko ni fe ki ilu yen o tu but to ma ajeji a te basa basa basa basa o ba baje nko atuka ajeji obirin lo tan Samson tan wa so bi ti agbara re wa omo ologo de ku pelu ota nitori ko mo etan ajeji obirin a so ko ma satisfy No, a fi ara re le fun o lati se gbogbo nkan to ba wu o ki opin re o le tete de. A je jo okunrin ko ani wo na ni. Se ti e ri awon to ti fe ri eyin obirin e jori yin o pe to ba je poko re ni. Kin lo de ti courtship de jojo se odi wedding. En ti courtship re di wedding fun loko e. Ta je jo okunrin kan ba to npada pe o intan ni o. In to wa nun le re gan ko ti moju to tan o so ri by the time to ba get aye e o mi je leni ya fi pari aye yen okunrin ajeji le tan o ejo lo tan adamu ati efa ajeji okunrin ni tan opolopo obirin bayi o so ri gbogbo tin post sori facebook yen ye won tan ni o so nkan mi to tun le tan ni yen o okunrin ajeji le tan e ani se lo soko fe ko nle e ko komo e ko atomo ati ya se bi ka ye yin ti da ni ma fun moto wo so ri bi se nri oyen gan bi se nri oyen yo mo ri ofin ko mo yi nkan to ni ni ma wori je ke mi locate lo si US so ni Nigeria passport alo ni pa 50,000 lo gba lola no mo ti edamu je ki npo re mi kan wa fun ninu yara ni keyin ikoro lo ma ba nbe o ajeje okunrin le tan o ejo le o tan mi o ni efa lo fi omi je oju so ni ho o nigba ti esin de okunrin ajeji ni o tan mi ni ekun ti elomi wa nu e lowo lowo lowo lowo obirin ajeji ni o tan mi ani a eyin na le se mistake ngba yen si eyin ni mo like yen eyin na mo eyin wa woru yawo te fe sin se iru yawo to e ke fe niyan eyin eyin mo ni anyway e ti gbe na e sa mo gbe ti yin lo bo e fun mi laka number yin ki sa se nkan mo ba le se obirin ajeji lo soro be o o ye ki nti fun eni link kan pelu ore mi kan to wa ni Austria ko kan ma supply ko ma supply bata slippers wa ti lowo bi were ki lo fi sere emi ti mo ni connection all over iro ni o ni keyin wa lutu ayanmo e ko to mo to sele o ti dedun arin le e je mu point to kan awon obi re le tan o awon ore re le tan o aya oba facility awon ore re ni atan ti marriage e fi daru gbogbo ore re lo wa lodo en bi ti tin sajodun ti tin dupe pe aya oba na gogori ite oko e si pe ko dahun awon ore re ti oba so to oro awon na lo tan ngba marriage daru tan se tun guru facility mo o pare maye ni orin nu na ni e lo ka bibeli a guru e mo bi aya oba e stay ri gbapo mo lowo enikan be nbi obirin ni ori olori oni gbere ise okunrin kan be nbi eni eleni oni gbere ise re awon obi re le tan awon ore re le tan okunrin ajeji tabi obirin ajeji o le tan nkan mi pastor church re le tan tabi woli to ba gbagbo ti o loye marriage yen ni ti mo so lonu that's number 4 woli ti igbeyawo ti e gan o se soro lori altar to lo kunle si labe ti nbe riran pe yawo ti e laje o le tan o mama lady evangelist si o si nle oko ti ki si se poko won ku to lo ba lori oke o le fi randa marriage eru o mama lady evangelist si o si nle oko to ba yonda marriage ti e le oloyo bo da ti e na ru o tun mo si pe pastor le tan e woli le tan e ma ran ti pe ejo lo tan efa gbogbo igbeyawo ti esu ntan lowo lowo gbogbo igbeyawo ti pastor kan ntan gbogbo igbeyawo ti e wa re ntan gbogbo igbeyawo ti owo owo won ntan won gbogbo igbeyawo tawon obi won ntan won gbogbo igbeyawo tawon ore ntan gbogbo igbeyawo ti ipo to wa lenu se ntan ati gbogbo igbeyawo ti awon okunrin ajeji tabi obirin ajeji ntan gbogbo ona kona ti e tan fi le bagbeyawo e je mo lo sami oluwa tu asiri na
1: Shiri ni popada
2: ọ̀rẹ́ wa kí ló dé tó ń kún hunuhunu.
3: Ṣé Romeo
2: ṣó ti gbọ́ ni?
3: Bẹ́ẹ̀ ni gbogbo àárọ̀ ọjọ́ Thursday lọ́sọ̀ọ̀fẹ́.
2: Ọlọ́run mọ̀ ọmọ ń lò ó láti fi ìfẹ́ rẹ̀ hàn.
3: Sáwà ẹ̀dá èèyàn
2: ni. Ọjọ́ náà ni àràgbà yamuyamu ìpàdé àdúrà ńlá kan máa ń wáyé. Tá a sì ti máa ń ṣiṣẹ́ lórí àwọn kókó àdúrà lóríṣiríṣi. Láti dojú kọ ogun tí ń fa ìbànújẹ́ àtàìnífọ̀kànbalẹ̀ fọ́mọ ẹ̀dá èèyàn lórí ilẹ̀ Májẹ̀mú àdúrà ọlọ́wọ́ ńlá Prayer Ground tó wà lẹ́gbẹ̀ẹ́ Mechanic Village, Second Gate, Army Barracks, Ondo Road, nílùú Àkúrẹ́. Ṣé má tàn yín ìyanu tí ó pọ́nmọ̀ lọ́lọ́run ṣe ń bẹ́ o. Prophet Mike Oluadegoke atawon iranse Olorun mi ti won ku fun ebi mimo Olorun towo won dabira nbe o si ronu tabi aroye mo wa pelu awon olope atalayo ni Thursday ose yi o si bere si ni Jerry sagbara Oluwa iwo Olorun ma kokko dalu
1: to ati gboro Olorun fun toni mo si ni gbagbo pe Olorun ti ba aye wa pade nipasẹ oro Olorun eleyi ti ati gbo ko to di wipe awa yonda baba lori eto loni baba aso lekan wipe ipade adua olowo nla atola gurugbe o tun ja o
0: be ni o akan si adua nla nla meta la fe gba ododo mo ti so saju lekan wipe osu kefa oje osu iyanu ati fi yen gbadura la be ose to koja mo tun wa so pe osu kefa oje osu ibewo awon angeli osu kefa oje osu ojurere ododo gbogbo awon kan won yi la o ko po ninu adura laaro la a o bere fun ojurere olorun a o ye bibeli wa wo ninu oro olorun a o kiesi tan pe ni ojurere bi o ti je niyan laaro la ipade adura wa ni mechanic village ni opposite second gate army barracks ni Odo Road ni lu Akure nbi ipade adura wa lola adura yen ko se mo gba ododo eni ba gba adura la adura ngba fun adura ngba lawon eyan fi ngba o to na iwo na dide fuya je ka jo pade laaro ola ka jo wa gbadura ka jo wa ba Olorun soro ki wo na roju rere gba ki wo na gboro yin ayo bo nkan meta ti mo so le kan niyan mo ni osu kepa je osu iroyin ayo o je osu isokale awon angeli o si je osu oju rere gbogbo awon kan won yi la be Olorun fun lola ti Olorun yo si da wa loga
1: adura oda bi angeli ba si be eyan wo gbogbo nti eyan ba n woju Olorun fun patapata ni o to yan lowo
0: idahun adura la angeli mu wa yo mu idahun adura lowo nigba ti angeli ba be owo
1: oda eya pade ni mechanic village yen lori ile majemo adura lowo nla olowo nla prayer ground to wa ni mechanic village ni opposite second gate army barracks second gate army barracks ni Ondo Road ibe lati ya wole si mechanic village olowo nla prayer ground lati pade ni Ondo Road ni lu Akure nbe eja pade ago meje laaro gutugutu
0: be ni
1: ka tete de
0: si ago mokanla
1: a si lanfani ati wo pepe anu
0: a lanfani ati wo pepe anu bakan na ni counseling yo si wa gbogbo awon to wa fun gba akoko funra mi ni ma da won lohun gbogbo awon to si ti wa tele tele na a o da won lohun
1: to bo ti je oniyan oda gbogbo eyin ti e ba nbo laaro la moto ofe o ma nko awon eyan wa si pade adua yo tun da won pada baba ti so le kan won ni be ni o tun ri lola
0: be ni o ri lagbara olorun
1: to a gbogbo awon ojuko obi ta ti lanfani ati wo moto eyin te ba ti mo tele ma fi sita sugbon ko to di pe ma fi sita ti ma si so number ta lanfani lati pe baba si leyin eto e je ki baba o sure fun wa ki yonda
0: o ki to gbadura ododo
1: o
0: ki gbogbo awon ara Ekiti mo ki gbogbo awon ara Ekiti
1: won ko orire
0: to ki won leketa won ko orire
1: eh
0: si ko oju lona ipade adu owo nla nbo ni Ekiti eh ni nbo ni Ekiti
1: yo bale
0: ba nbo ni adu Ekiti lai pe lai jina a mo fi ojo yen sowo si yin akoko ati igba na e mo reti e ko oju lona o gbogbo eyan ara ipinle Ekiti
1: oda bo ti je di baba e sure fun wa
0: olorun ayeraye agbe oga fun ti oni gba ope wa
1: amen
0: oluwa gba yin wa oro le ti jade lo saye ninu idile kokan je ko si se atusu
1: amen
0: ninu idile kokan je ko si se atusu
1: amen
0: gbogbo bi ti oro na ti ta ba eni kokan ebi atuse oluwa jo wonu wa
1: amen
0: ma ja gbo oro si parun
1: amen
0: je ka gbo si iye
1: amen
0: je ka le si atusu
1: amen
0: gbogbo ni fun oruko re
1: hallelujah
0: ni kan ikade ijoba olorun
1: amen
0: bi ati pade lola loruko jesu ori oju rere gba
1: amen
0: bi ati pade lola wa gboro yin ayo
1: amen
0: oni si ayo aje fun o
1: amen
0: oni se ibanuje oni yale re o
1: amen
0: ọkàn rẹ wa balẹ ni kẹyìn ọdẹ ìjọba ọlọrun lorúkọ jésù olúwa wa
1: amen.
2: Àwọn ojúkọ òbí tá àti láǹfààní àti wọ mọ́tò bọ́ọ̀sì lọ́fẹ̀ẹ́ lọ́la wá sípàdé àdúrà rẹ lẹ́ẹ̀kan sí Abiodun bus stop ní Ìdánrẹ́ road òkè Àró nílùú Àkúrẹ́ nbẹ bákan náà ní Car Street junction ìdojúkọjú Stadium junction ní Old Garage nítòsí Cathedral pẹ̀lú Futa bus stop ní Ọlọ́kọ́ ibi táwọn bọ́ọ̀sì ó wà láàárọ̀ ọ̀la nìyẹn. Nọ́mbà tá a láǹfààní àti pé bàbá sí ohun rè é kọ́lẹ̀ o 08034484258 08034484258.
4: 58 number baba niyan o prophet mike olu adegoke baba olowo nla oda ibila fada agba eto ro si be ba ni kede eni ko lo oja abola won kankan mi te fe ba mi so leyin eto yi number mi re 08066256464 Oju oni ti wa o ire ati anu oluwa ko ni fi wa le ojo mejo loda eko kale

ẹlẹ́mbẹ́ o. Mo mọ̀ pé ẹ ti wà nídìí rédíò pé kẹ́ ẹ lè gbọ́ àgbádùn lórí ètò ara ò lébí látàárọ̀. Ẹ kú iṣẹ́ o, ọba òkè ò fún gbogbo alẹ́ rẹ̀. Ilé iṣẹ́ tí wọ́n fi ṣẹ́ran wà, ilé iṣẹ́ Alhaji àgbà bàbá aláàánú tí wọ́n ń fi tewé te gbòó táyé ṣe. Àwọn ló ní nkìn púpọ̀, wọ́n ní kí n kórí adé alákànjé, wọ́n ní kí n kíjọyé, wọ́n ní àlàáfíà wa kò ní di fíafíà, wọ́n ní kóbìnrin ló kí n kọ́ lọ́kùnrin. Ẹ̀yin náà ṣáàtì mọ̀ ta àmọ́ ń gbé ẹ̀wọ̀ wá sí méje bí kò ṣe pé gbogbo tí ń ṣẹlẹ̀ láwùjọ wa ìlà àmọ́ ń pẹ̀kẹ́ lò. Ọ̀nà tá à ń gbègbà tá àfi ní jì sófin ayé. Ayé wa ò ní dà bákan bàkan bákan bí ò ṣe tẹ wa lọ́rùn. Ẹ̀kú lẹ́m̀bẹ̀ lẹ́ẹ̀kan sẹ̀. Ẹ jẹ́ kí n ràn yín lọ́wọ́, nọ́mbà tó wà gbala iléeṣẹ́ Alhaji àgbà bàbá aláàánú. Ẹ pé bàbá sórí 08063 970829. 08063 970829.

0: ọ̀nà yòówù tá a bá fẹ́ gbọ́rọ̀ ara wa gbà nílé ayé. Gbogbo bí yòówù tá a bá fẹ́ fẹsẹ̀ tọ̀ kọ́lọ́hún ó gbà fún wa. Wọ́n ń pe kinní kan ní ìyọnú àgbàló. Mo ní àwọn àlàyé kan kékeré lórí rẹ̀. Ìyọnú àgbàló tí mo ń ṣàlàyé ń parẹ́ o ní o. Fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ wá sí àgbàlá iléeṣẹ́ bàbá aláàánú Aláàjì àgbà kan ṣe ìyọnú àgbàló kan ti wà nílẹ̀ fún yín. Bàbá ti ń jí ta bá ń sùn ẹ̀jẹ̀ á máa gbàdúrà kọ́lọ̀ mọ́ jẹ́ kórí olórí kí wọ́n gbàṣe wá ṣe. Kòdìgbà tí èèyàn bá níṣòro kó tó ní ìyọnú àgbàló yìí lọ́wọ́ wọn ṣàlàyé tí ó gùn mọ́ lórí rẹ̀.
1: Ẹni sóyìnbó ayé nílé àná rẹ̀ láti.
0: Torí àwọn ayé tẹ rí òun ọ̀fẹ́ ká rẹrù ká sọ àforí ẹni ayé ọ̀fẹ́ ká ṣiṣẹ́ ká jèrè ń bẹ ayé ò sì fẹ́ ká kọ́lé bí i pé ká sin kọ́kọ́rọ́ kò ní. Ayé ọmọ fẹ́ ká lọ́mọ láyé lẹ́yìn ìgbéyàwó ọ̀pọ̀lọpọ̀ ní wojú ọmọ ayé ọ̀fẹ́ kí ara mọ́tò wọn ò tí ẹ̀fẹ́ ká ní promotion lẹ́nu iṣẹ́ bíi pé ká wà ń rà kíkan ni. Ẹ wá rí gbogbo ntá ńlá akọjá nílé dúnìyà yìí gan. Mo fẹ́ sọ fún yín pé ǹjẹ́ ẹ mọ̀ wípé èèyàn nílò ẹ̀yọnú àgbàló. Kí ni wọ́n ń pè lẹ́yọ̀nú gan fúnra ara rẹ̀ kí n kọ́ ń ṣàlàyé nípa ìyọnú fún yín. Ẹni tọ́lọ́hún bá yọnú sí ọ̀nà rẹ̀ ó gíyá ohun gbogbo tó bá sì dáwọ́lé yóò mọ̀ lọ síwájú ni kò ní wá sẹ́yìn. Ẹ bá ń gbọ́ wípé ẹnìkan ń lo ẹnìkan ń ta ó ṣe é ta ẹnìkan ń lò ó ń kàn án ó ń ṣílẹ̀kọ̀. Ẹ̀yọnú ayé ń lórí gbà. Bẹ́ẹ̀ bá sì rí ìyọnú Ọlọ́run kò yàtọ̀ síta yé ọ̀kan náà ni ayé àní kárí ilé ayé kárí gbé tá a bá ń bẹ lókè rùpẹ̀ kárí dúnìyà yìí ká ìlògbà rè. Ìdí nìyí tí Aláàjì àgbà bàbá aláàánú tí wọ́n fi gbé àkànṣe ètò kan kalẹ̀ fáwọn tó bá wá sí ọ́fíìsì wọn. Ilé ìtọ̀ ọ̀hún kí lọ sí ìdálé lórí àkọlé wòlé afẹ́tọ̀ náà ni ẹ̀yọnú àgbàló. Wọ́n ní agbélo àgàló àgàló gàràgà kò jẹ́ ká mọ bí ayé ń rè. Ọ̀rọ̀ ìyọnú àgbàló yìí ń ṣe ló dàbí iléeṣẹ́ àbáwọn iléeṣẹ́ awakọ̀ tí wọ́n ń ṣe ìṣọ́ránsì ni. Bẹ́ẹ̀ bá ní iléeṣẹ́ wọn ó pé ìṣọ́ránsì cover ẹ̀ nítorí pé ń jọ́ tí irú ọkọ̀ yìí tọ́ bá láṣídẹ̀ǹsì bó sì jẹ́ wípé iléeṣẹ́ ló pàdánù nǹkan kan wọn ó pé ìṣọ́ránsì cover ẹ̀.

ṣẹ̀wárí àkànṣe ètò tí wọ́n ń pè ní ìyọnú àgbàlo tí bàbá láàánú ẹ tó ń ṣe fúnirúurú ènìyàn yìí tẹ ẹ bá wá sọdọ wọn. Owó lò fún iṣẹ́ ọwọ́, owó lò fọmọdé, ẹ ó sì wúlò fágbà kó wá sẹ́ńtì òkọ yọ́ọ́bá àti ìjòyè ìlú ilẹ̀ gan. Iṣẹ́ ẹni kó lè tẹ̀síwájú, ó wúlò fún iṣẹ́ ọba, ìjọba ò tètè fún ọm promotion rẹ̀. Ó wúlò fáwọn olóṣèlú láti jáwé olúborí. Ẹ̀yọ́nú àgbàlú, Ọlọ́run jẹ́ ká yọ ìyọnu sí wa.

kalaji agba baba ala nu pe nbo lodo won oro ara eni ko ya party nitori pe lodun tuntun oye ka jigire ninu odun ta tun bo se oye ka wo wi pe ko ye ko wa loju kan mo bi te se rora pe won lori number yi finu han won salaye fun won nkan ba ti lo awon kan wa tolorun da saye toran saye lati wi pe ki won fun wa ni imo ogbon atoye lati te siwaju enikan ki gbon tan o Epe baba la nu alaji agba lori 08063 970829 08063 970829. Mo se n salaye nipa iyonu agba lo fun yin awon omode iwoye ti won ba n gba lori eto ayele won pe kini n je eyonu agbalo awon agbagba to ba wa ntosi esun mo won e pa soro kan lori eto ayele ti alaji agba to so n gbo fun pa menu n ba pataki eyonu agbalo bo se wulo to laye eni laye igba awon baba nla wa kini na n be lara awon ti awon agbagba n lo ko si bi tomo won o de won mo bala nu pade ni lori ise won oja o ta warawara gbogbo nkan ori bo ti ye kore koda leyin igbeyawo agan ki ma wopo lasiko igba naa gbogbo ngba tayo wa n de toloyibo won ti dori nkan kodo lo fi ri be ninu asa omo re n kegbe kegbe mumukun mu irede oru ati jijo be lo eyan nilo ni pe won fe ko si laani ko si ni da ngbe eyan jiya lori omo e mo ye igba tawon abi amo fi reru omo nsiko won abi mo na tan saye asiko to ye ko mo ko mo ni oye ati goke agba ko si mo loye ati je eyan labe orun aye wa n tafa latoko ko mo wa mo yi tin se mo omo ti e fe won tele omo ti e kegbe kegbe tele omo to mo ba soro tele ti o kori sale o wa deni tin fun o lese e ṣàkíyèsí irú ọmọ yìí ẹyin àwọn ayé ní kó sí ẹ láàbí ọba ti rí ẹyọnú gbà nǹkan dẹnìyàn àkànṣe ṣe àjò yìí bẹ́ẹ̀ bá sì lo bí ọlọ́run bá ti bábá fi àmì sí àjẹpọ̀ parí mo wá fẹ́ pe àkíyèsí yín bẹ́ẹ̀ bá ti dọ́dọ̀ aláàjì àgbà bàbá aláàánú ẹ bèrè fún àkànṣe iṣẹ́ fún ẹ̀yọ́nú àgbàlú lórí ohun gbogbo tẹ bàbá wa ọ̀nà ó sì géyá iṣẹ́ lọ fẹ́ kọ́ fẹ́ gba kọ́ńtráàtì níbì kan ọmọ bó ṣe lè bọ́ sí lẹ́yìn ìgbéyàwó ayé ń retí ọmọ kò sí ẹyin tẹ́ ń gbìyànjú ẹ lọ fún ìmọ̀ràn lọ́dọ̀ aláàjì àgbà bàbá aláàánú àbẹ́yìn ọmọ wípé ẹni ayé bá yọnú sí ní ńlàlóyọ bí mo ti wílẹ̀ kan báyé bá yọnú sẹ́dá ntọ́ bá fọwọ́ bà kìkì ajé ní ọjà sí. Bàbá kábìlà mi, àwòrán ọ̀la mi jòjò ló. Ìlú mẹ́ta péré lẹ ti lè rí ọ́fíìsì bàbá aláàánú aláàjì àgbà yàtọ̀ sáwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta tá a bá rẹ́ni tó sọ fún yín wípé aláàjì àgbà bàbá aláàánú ńbẹ̀ńbẹ̀ kan ọ̀ńbẹ̀ nígbà ńbẹ̀ láwò ìrọ̀lọ́bàdé ìlú àkọ́kọ́ ní ìlú àkúrẹ́ ọjọ́ wednesday thursday friday sí lẹ lè rí wọn lákùrẹ́ olóyè mẹ́kún ibikíbi tẹ́ ẹ bá gbà wọ́n ìlú àkúrẹ́ ẹ bèrè lafẹ́ junction láti lafẹ́ junction yìí ẹ bá wọn lọ́kadà tó wà ní lafẹ́ junction ẹ bá wọn sọ̀rọ̀ wípé kí wọ́n gbé yín dókè ọgbà nídìí mango lọ́dọ̀ aláàjì àgbà bàbá aláàánú dódò lọ́sàn ó sọ lágbàrò lódòmarè ìlú kejì ní ìlú ọ̀rẹ́ nípínlẹ̀ ondo ẹ bèrè ilé ìyá bàkùsà tó wà ládùúgbò bàkùsà nílùú ọ̀rẹ́ ọjọ́ monday àtọjọ́ tuesday ọjọ́ méjì ẹ láàrin ọ̀sẹ̀ ni wọ́n ń lò mọ́ nílùú ọ̀rẹ́ ibẹ̀lẹ̀ sì ti rí bàbá aláàánú nílùú ọ̀rẹ́ o ẹ mọ́ gbàgbé ìlú kan tó kù nílùú ọ̀wọ̀ nípínlẹ̀ ondo sátidé àtọjọ́ sunday njọ́ méjèèjì ń lè rí wọn nílùú ọ̀wọ̀ ní nagot plaza nagot plaza ní dojúkọ ilé ìtura lafia hotel kò pé méje tẹ bá ti débẹ àbùṣebùṣe ẹrẹ láti àkúrẹ tó dẹlúọ rẹ ọrẹ tó fi dẹlúọ wọ kò síbi tí ọwọjà bàbá aláàánú òde nípínlẹ ondo nọmbà kan ṣoṣo sí lọwọ ọdọ aláàjì àwọn òní pa tí ó gbé o ọwọ bàbá aláàánú fúnra wọn aláàjì àgbà ọwọ ìní ọbọ sí fóun kò yòówù tẹ bá fẹ bèrè ayé òní ṣe wá ṣe bala ṣe bọ lọ ẹ pé aláàjì àgbà bàbá aláàánú lórí nọmbà yìí 08063 970829 08063 970

0: 0829. Ẹ ṣe púpọ̀ yín tí ẹ̀ ń gbà lórí ètò ẹ̀wọ̀ náà tètè kàn sí wọn lẹ́nìí má jẹ́ kó pẹ́ jò nítorí pé ọwọ́ tó bá dilẹ̀ lè ṣòwò wá ṣe fún má bu ara ẹ̀ mọ́lẹ̀ o tètè sáré wá kọ́ wá gbàmọ̀ràn lọ́dọ̀ àwọn ìlàrí ọlọ́run ẹrú ọlọ́run àgbà ìṣègùn tó ń fewé àgbàló tó ń fi ìyọnú àgbàló tó fi ń tó ogun ayé ẹni sílẹ̀ lọ́wọ́lọ́wọ́ nọ́mbà bàbá nìyí lẹ́ẹ̀kan sí 08063 970829. Ẹ ṣe púpọ̀.
1: O ta ko jo lu ko do ise owo awon ara bi tin somo ologo domo olopo ni
2: o ya tete
1: to eni tolorun ko kokoro itusile
2: le lowo
1: alhaji agba baba la no spiritual
2: okunrin dan dan
1: eyike iya isara
2: o sese bere tabi olojo pipe
1: promise and faith
2: ashiri bibo
1: eyonu ebe awon agba
2: baba la no kajue
1: eyonu agba
2: ko senti oye ko ni lowo
1: contractors oloselu
2: n lo fun interview
1: eyonu agba lu koja be
2: awon kan ba di alhaji agba
1: tori adi tun ti yo
2: oja re otani
1: o fe gbomojo oyun ijo asiri bibo
2: atude asina
1: o ya lodo eni ti alafiran
2: e ma pade baba laanu alaji agba
1: lojojo Wednesday
2: Thursday ati Friday nilu Akure
1: nla fejo
2: sofolo kada pe
1: ile baba laanu
2: idi mango loki ogba lo lo
1: Saturday and Sunday
2: e le ri baba laanu
1: nina God Plaza opposite Alafia Hotel
2: lojo Monday and Tuesday
1: e ri baba laanu
2: ni Bakusa Street
1: opposite ile Yabakusa
2: ilu ore
1: telephone
2: 006 397 0829.

0: ìwọ yóò dìde, ìwọ yóò ṣàánú fún Sioni nítorí ìgbà àti ṣe ojú rere sí i. Ní tòótọ́, àkókò náà dé. Ètò àkókò àánú ló gorí afẹ́fẹ́ láti ilé iṣẹ́ ìránṣẹ́ Love of Christ Chapel International. Wòlíì Adéníyí olóòpọ̀ ọ̀kú ti wà ń kalẹ̀ láti fi oúnjẹ ẹ̀mí bọ́ wa. Kí Ọlọ́run kí ó bùkún yín.
1: Ogún máa ní fún Ọlọ́run ní òkè ọ̀run.
2: Hallelujah.
1: Àánú Júdà bá wa ṣiṣẹ́ lánàá.
2: O ṣe Jésù.
1: Ohun rẹ̀ pẹ̀lú wa.
2: O ṣe Jésù.
1: Ogo rẹ̀ yí wa ká.
2: O ṣe Jésù.
1: Ẹ̀rí ń lọ káàkiri.
2: O ṣe Jésù.
1: Ẹlẹ́rìí kan dà.
2: Èmi rè
1: o. O ṣe wá orin kan kọ́ sí ọba àwọn ọba.

0: asofo
1: oruko jesu
0: asofo
1: oruko jesu
0: morning asofo
1: oruko jesu
0: koni wole re
1: jesu
0: aso dudu aye
1: oruko jesu
2: sacrament
0: aso dudu aye
1: oruko jesu
2: address
0: enyi wole sami
1: jesu
2: amen
0: koni wole o
1: jesu
0: na weso to
1: kanawa
0: mo wonu aselo
2: kabesho authority
0: mo wonu jugun jugun
1: kabesho
2: fire
0: in not yellow me jare
1: yes sir
2: my mouth
0: tell no we no born us off
1: you can
2: have the morning clothes for you
0: nilu odun yi
2: in this year
0: ko funra re wo
1: kayayayayaya
0: client wo lo gbese fun
1: oruko jesu
2: you know what to do
0: o ti majemu
1: perish
2: covenant
0: bi oluwa ti meti emi
2: ebe spirit
0: o ya kan jo wo gbo
1: kayayayayaya
0: bayi lo oluwa wi
1: o yesu mo
0: eni lo gbese fun telo
1: oruko jesu
2: a fashion designer
0: lati bo mo ran re aso iku
1: oruko jesu
2: good like that
1: yes sir
0: o ke wa ninu emi o
1: kayayayaya
0: minu bata
1: yes
0: talani na
1: yes
0: talani na
1: atari wa yo
0: to gbe ise
1: yes
0: futelo
1: yes
0: lati ran so iku fo mo
1: so
2: that
1: yes ani ye jade la ye yes yes yes yes yes yes yes yes
0: mo wonu ase
1: atari wa ye
2: authority
0: mama
1: kabiyesi o
0: gbogbo ọdún tó máa lò láyé
1: oruko jesu
0: o ni wọ́n sọ ọ̀fọ̀
2: amen you know more about your children
1: guy
0: hey
1: yes sir
0: auntie o
1: oh yes sir
0: gbogbo ọdún tó máa lò láyé
1: oruko jesu
0: o ni káwọ́ gbéra sukú
2: amen you know more about anyone
0: o ni káwọ́ pọ̀ sukú lórí
1: ọmọ you know more about your lessons
0: ta ló ní kó o káwọ́ sẹ́yìn
1: ayérayé o
2: mọ̀
0: tó ní ẹja lọ kíkú ọ̀fọ̀
1: bẹ́ẹ̀ni
0: ní ká bọ́dà lè mà látà
1: yẹ́sọ̀
0: ẹni yẹ yàwé
1: sàbẹ́kì
2: yẹ́sọ̀
0: kọ́ wọnú àṣẹlọ
1: yẹ́sọ̀
0: ẹjẹ́ kọ́ wọ yí lókè
1: wọ́n jẹ́ náwó sókè
0: ìtọ́ni kí n sọlẹ́lẹ́
1: yẹ́sọ̀ yẹ́sọ̀
0: ẹni lọ wọnú ìmùlẹ̀ kan lọ láti fi ọmọ rẹ ṣe tutù ó yá kó kú sínú ìmùlẹ̀
2: Instead of covenants.
1: Hey. Yes, sir.
0: Ta lo be bora dema jemu.
1: Who has
2: been a covenant with demon?
0: Lati fogo re sofo.
1: Ayayayo.
0: Lati fogo re rubo fosa.
2: Sacrifice for idols.
0: Eni to be bora do wopo. Eni to be bora mule. Lati fogo re sonje fosa. Bamba di osami. Eni ya jade la yo. O di majemu o di asa ẹni tó dúró nínú agiju tó dúró nínú agiju tó gorí odó tó gorí odó tó sẹ́pẹ̀ wípé òní jẹun ọmọ wọn bá jí o sàmì ẹni yẹn jáde láyé igbó ni kú egbére igbó ni kú asinwi tambaji ọsàmì ẹni tó dúró nínú igbó tó dúró nínú agiju tó gorí odú ayé tó ń da ìrìn àjò rẹ rú ẹni gorí odú ayé tí ọjà yẹrẹ jù báyìí ẹni gorí odú ayé tó ń dàrú bó ṣe ń kojọ ẹni tó gorí odú ayé tó ta fà sí ìyá rẹ tí ìyá rẹ fi bí ọ sínú ogun lọ́tú lòun á mú ìwọ ọmọ tó ní ìwọ ọmọ òní ní láàrín tó sọ pé bó ṣe máa lo ayé rẹ rẹ inú gbé tó torí rẹ wọ̀ lọ ibi tí igi ọ̀gẹ̀dẹ̀ bá ṣubú sí ibẹ̀ ló ń jẹrà sí ó yẹ kó kú síbẹ̀ mi ò dábàá àṣẹ ni mo gbà àṣẹ lọ bá pa kékeré àṣẹ ò sí kékeré ètò ò sí
1: lórí
0: àṣẹ jáde ẹni tó wọnú agiju lọ ní ìhòòhò ẹlò ẹni wọnú agiju ní ìhòòhò tó lọ gbé ọṣẹ pé tó ní kó máa ronú oore daṣọ bù ẹ.
2: Yes!
0: Tó ní nínú. nínú ayé kẹtọ owó ìyá tó ní kò ní sálẹ̀ ìlú tí ó dẹ̀ṣọ́ gùn ẹ̀ àmì ni kò ṣe ẹni yẹn fàyẹ́ lẹ̀ ẹni yẹn fàyẹ́ lẹ̀ ẹni yẹn jáde láyé ó jáde láyé yà ne kẹ rúbìyà ẹnẹwọ sọkẹ
1: ó jẹ lọwọ
0: mọ wọnú àṣẹ ta ló lọ dá má jẹmú wípé tóun ọba mú ilé rẹ tó lóun ò ní sinmi ó lọ fira rẹ dá má jẹmú
2: ó ní
0: tóun ọba pa ilé rẹ tóun ọba pa ọmọ rẹ tó ní tóun ọba pa ẹ ó ní tó òun á rí i pé òun parí ilé rẹ láti pabẹ̀rún ẹni tó lọ dá má jẹmú ọ̀ràn tó lóun ò ní sinmi àfi tó ń bá jẹlé rẹ ló wọ́n bá sùn
1: lẹ́nu
0: kò ní jísà yé mọ́ mọ́ gbọ́ ìmùlẹ̀ wọn náà torí rẹ wò ìmùlẹ̀ ògbọ́n ni torí rẹ wò ó yẹ kó bàjẹ́ ìmùlẹ̀ aláwọ̀ pa ìmùlẹ̀ aláwọ̀ pa tí wọ́n torí rẹ wò láti pa ọlọ́mọ ó yẹ kó lana ìmùlẹ̀ òṣùgbọ́ ìmùlẹ̀ òṣùgbọ́ ìmùlẹ̀ òṣùgbọ́ tí wọ́n torí rẹ wọ̀ tí wọ́n ní kó pa ẹ́ lọ́mọ ìwọ́n ni mò ń bá sọ ó yẹ kó lana ètùtù ọ̀sán àti tòru tí wọ́n ní ká fi pa ẹ́ lọ́mọ ó yẹ kó lana ẹnáwó yín sọkè
1: wọ́n jẹ́ lọ́wọ́
0: tinútinú mo fi ń sọtẹ́lẹ̀ tàṣẹ mo fi ń sọ̀rọ̀ tọ́mbájú ó sàmì ta ló sa òkúta méje nítorí ọ̀rọ̀ rẹ tó ní méje èje lòun fẹ́ sọ sílé rẹ tó ní ohun méje tó ń mí nínú ilé rẹ lòun fẹ́ gbà láàrin ọdún méje tọ́mbájú ó sàmì òkò tó torí rẹ sà ó yẹ kó ṣe kú pa àrùn bá dàlẹ́ kẹrù jà ẹnáwó yìí sọ́kè májẹ̀mú ni ọ̀rọ̀ mi èdìdí tí ó ṣe yí padà ẹ̀yẹ lẹ́yẹ ayé ẹ̀yẹ àjẹ́ ayé ẹgbọ́ ẹ̀yẹ àjẹ́ inú gbọ́ ẹgbọ́ àjẹ́ inú afẹ́fẹ́ ẹgbọ́ ẹ̀yẹ àjẹ́ agbede méjì ọ̀rọ̀ òun ayé ẹgbọ́ ẹmẹrẹ ìsàlẹ̀ omi ẹmẹrẹ ìsàlẹ̀ omi ẹgbọ́ ẹbọra inú igbó ẹgbọ́ ìwù inú igbó ẹgbọ́ tọ́bájí ẹ̀sà mọ́ ara kó pa wọ́n dà
2: they will die by thunder.
0: Connection tí wọ́n ní pẹ̀lú ẹ̀bọ̀rẹ̀ inú gbọ́ tí wọ́n fi yú ẹ lẹ́nu ó yẹ kó lana yá kí dábàá yé ẹrú adálẹjà yá kọ̀rọ̀ bí dá
1: rọ́lẹ́ta
0: ẹ̀jẹ̀jẹ̀ bí àrùn kẹta ẹ̀jẹ̀jẹ̀ ẹ̀rú ọba gbogbo ẹni náwó sọkè intanet sọ ni mo sọ aníwọ̀ mò ń bá wí ọjọ́ tó ti mú fọ́mọ ẹ̀yẹ ọjọ́ ibi yẹn ó yẹ kó
2: cancel
0: by fire by thunder by fire by thunder by fire by thunder ayídàrú by fire by thunder by fire by thunder mo sọ tẹ́lẹ̀ ìjì tí wọ́n rán bọ̀ nílé rẹ̀ ó yẹ kó lọ pa wọ́n nílé náwó ẹ sọ́kè ẹ fò sọ́kè ní o sọ pé ìwọ ìjì yìí for so be pada look be any tone on me so gba ti bo wi so gba iwe
1: yi
0: adaka pamo god oluwa pada lo gbe ni tono mi
1: kabe show
0: na wo si mi
1: oke na wa
0: so gba iwe yi
1: iwe yi
0: oh yi so ke
1: iwe yi
0: so gba iwe yi
1: iwe yi
0: adaka pani
1: kabe show
0: so gba gbe oro oluwa ji
1: oluwa
0: pada lọ́gbí ẹni tó rán mi
1: wọ́n
0: sọ́lọ́
1: ọkùnrin
0: sẹ́ńdà
1: kabeso kabeso
0: so enawa
1: won je nawa
0: eyin kan wa nbi
1: o yesa
0: won pa e
1: kabeso
0: won ni won fe pa e sugba
1: yesa
0: won fe fi ese se
1: ayera yo
0: nawa
1: kabeso
0: nawa
1: won je nawa
0: so pe iwe ji
1: iwe ji
0: tin ba ni o so to so
2: you say you face to say it
0: on your home
1: o
0: je
1: nawa
0: o
1: eke yesa
0: so pe iwe ji
1: iwe ji
0: a finish ese aworo
1: a finish ese aworo
0: is great o oluwa Pada, any tone
1: out,
0: look at me,
1: look at me,
0: hey, so big Pada, any tone
1: out,
0: look at me,
1: look
0: at me, look at
1: me, look at
0: me, look at me, look at
1: me, look at me, look
2: at me,
0: look
1: at me, look
0: at me, look
1: at me,
0: I finish this year, what do
1: I
0: finish this for seven of me.
1: More
0: Jesus. So good,
1: father.
0: And the corner of Simi. Ibaja Yami. Ibaja Lajobi. Ibaja B. Ibaja Yore.
1: Ibaja
0: Yore. So we adjust you. So pe na siwaju oluwa o si jo awon atare
1: o si jo awon atare
0: eyo tabi o
1: e
0: jo na
3: raise up your hands everyone e wo bi mi o wa sise loni
1: yes
3: ni ko ko
1: yes sir
3: eni lo wo ni je o raye gbe
1: dami
3: o ma fa ko bi ona re sufu
0: mori ire o
1: kabeso
0: oga
1: yes sir
0: oga
1: yes sir
0: sorry thursday
1: yes sir
0: thursday
1: thursday
0: thursday inna maro
1: belisha
0: laaro ku
1: laaro ni o
0: ago meji aro ile
1: meji aro
0: o ya ma bo bye bye
1: jadi jadi jadi jadi do
0: ni stadium
1: stadium
0: ago meje
1: meji aro
0: wo na mi si o
1: belisha
0: hello
1: aisha
0: eni kan ti plan
1: kabeso
0: o n lo bi kan
1: so
0: so we baba mi wi pe
1: o yesa
0: o ti soju e o
1: kabeso
0: omi ti de o omi le sare
1: omi le sha ti de o
0: eh o duwa wa na ti de
1: o ti de o yes sir
0: erin je sha water for
1: yes sir
0: o na ti de
1: kabeso show
0: o di melo
1: o di meta
0: Oluwa sọ pé.
1: Oh yes sir.
0: Omi mẹ́tẹ̀ẹ̀ta yìí.
1: Yes sir.
0: Omi mẹ́tẹ̀ẹ̀ta yìí.
1: Oh yes sir.
0: Kí n dáàrò.
1: Kábíyèsí o.
0: Sí ibi.
1: Jésù.
0: Òkúta mẹ́ta.
1: Oh yes sir.
0: Sí ibi.
1: Ẹ o.
0: Tí n bá ti dá.
1: Yes sir.
0: Kí n wá gbé pọ́ọ̀tù sí.
1: Kábíyèsí o.
0: Apẹrin.
1: Ẹ.
0: Sórí iná.
1: Yes sir.
0: Omi mẹ́tẹ̀ẹ̀ta.
1: Ẹ.
0: Odù ọwọ́.
1: Adániwáyò.
0: Orí òkè Májèmú.
1: Ẹ o.
0: Ilé sà.
1: Ti sí òní.
0: Sí òní.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ààrẹ mọ̀lẹ́kù.
1: Ẹ.
0: Omi kan gábẹ̀rẹ̀.
1: Yes sir.
0: Omi ẹ̀rin mọ̀.
1: Ẹ̀rin mọ̀.
0: Ẹ̀rin jẹ̀sà.
1: Kábíyèsí o.
0: Omi tó ń dà látòkè.
1: Waterfall.
0: Waterfall.
1: Oh yes sir.
0: Olúwa ni mẹ́tẹ̀ẹ̀ta.
1: Ẹ o.
0: Ẹ dà pọ̀.
1: Kábíyèsí o.
0: Sórí iná.
1: Jésù.
0: Ẹ dà pọ̀.
1: Ẹ o.
0: Sórí iná.
1: Jésù.
0: Mo ní kí ló dé.
1: Yes sir.
0: Ó ní iná ogun ju àwọn èèyàn.
1: Adániwáyò.
0: Aya gàdà.
1: Kayayayayayayaya.
0: Lẹ́mẹ́nẹ́ sọ.
1: Jésù.
0: Ẹ dà sórí iná.
1: Yes sir.
0: Ó ní olúwa. Kí ni kí n ṣe?
1: Kábíyèsí o.
0: Ó ní gbogbo orí. Tó bá wọ bí. Láàárọ̀ tọ́sẹ̀.
1: Láàárọ̀ tọ́sẹ̀ ni.
0: Láàárọ̀ tọ́sẹ̀.
1: Láàárọ̀ tọ́sẹ̀ ni o.
0: Láàgó méje.
1: Méje àárọ̀.
0: Ẹ gbọ́ tó lé ni.
1: Yes lo.
0: Omi yẹn.
1: Yes sir.
0: Ọjà Jerusalem.
1: Ẹ.
0: Mo gbọ́ òun olúwa Jehovah.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Ẹ̀yin 36.
1: 36 èèyàn.
0: Tí ẹ bá gbàgbọ́.
1: Jésù.
0: Olúwa wíwẹ́.
1: Yes sir.
0: Ọjọ́ ìpọ́njú rẹ.
1: Kábíyèsí o.
0: Ọjọ́ yẹn dógùn.
1: Méje sọ.
0: Olúwa wíwẹ́.
1: Wá yẹ sọ.
0: Omi yóò. Ní ká fi forí bọ ìwé yẹn.
1: Ayẹ́ra yóò ṣe o.
0: Àtọmọdé.
1: Kábíyèsí o.
0: Àtàgbà.
1: Àtàgbà.
0: Ẹni lọmọ ní yunifásitì.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Tó dẹ̀ mọ̀ pé. Ìlọrin ìlọ́wà.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Àbí Kwara yìí.
1: Ẹ o.
0: Tó lè wọ mọ́tò wálé.
1: Ó yẹ sà.
0: Ó da o.
1: Ránṣẹ́ pé o.
0: Ju wí pé.
1: Kábíyèsí o.
0: Ká fi mọ́tò mọ̀ríwò.
1: Jésù.
0: Ká fi gbé e wálé
1: o.
0: Ránṣẹ́ pé o. Kó máa bọ̀
1: o.
0: Omi Májèmú.
1: Ó yẹ sà.
0: Orí iná yẹn.
1: Kábíyèsí o.
0: Pẹ́. Iná gbèsè.
1: Jésù.
0: Ọdọọdún.
1: Adániwáyò.
0: Iná gbèsè.
1: Jésù.
0: Oṣooṣù.
1: Kábíyèsí o.
0: Kò tún jú ẹ mọ́.
1: Mí Jésù.
0: Ẹ lo.
1: Àìsà.
0: Wọ́n ní tí n bá ti fomi yẹn ju ẹ díẹ̀. Torí wípé.
1: Yẹ̀sà.
0: Omi gbóná.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Omi tutù.
1: Bẹ́ẹ̀ni o.
0: Dandan ni kò poró
1: o. Àpòrò náà ni.
0: Ìbá gbóná.
1: Yẹ̀sà.
0: Ìbá tutù.
1: Ìbá tutù.
0: Dandan ni kò poró
1: o. Yẹ̀sà.
0: Màá mi.
1: Màá mi.
0: Màá mi.
1: Yẹ̀sà.
0: Kí lọ́jọ́ rí yín.
1: 74 years. Kábíyèsí Ọlọ́run.
0: 74 years.
1: 74 years old.
0: Wọ́n dẹ̀ torí wa.
1: Lọ sí odò ọwá.
0: Lọ́dọ̀ ọwá.
1: Kábíyèsí Ọlọ́run. Jésù.
0: Mi ní lomi ìtàn.
1: Rẹ́ o.
0: Màá gbé lọ sango.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Ẹ lo.
1: Yẹ̀sà.
0: Kí ló dé? Tí mi ò ṣe ní lò tán.
1: Jésù.
0: Tí màá ṣe gbé lọ sango.
1: Jésù.
0: Mo fẹ́ fi Májèmú.
1: Ayérayé o.
0: Ewu orí àwọn méjèèjì.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Mo fẹ́ fi gbàdúrà.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Gbogbo ẹni tó ní kọ́mọ rẹ̀ kú léwe.
1: Jésù. Kayayayayaya.
0: Ẹ lo.
1: Àìsà.
0: Ẹ lo.
1: Àìsà.
0: Mo kéde.
1: Orúkọ Jésù.
0: Ara pa ènìyàn.
1: Àbẹ́gẹ́. Jésù.
0: Omi yẹn.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Mo ń gbé lu ọ̀fà.
1: Ọ̀fà.
0: Ní ọjọ́ Friday.
1: Ọjọ́ Friday ni o.
0: Ọjọ́ Friday.
1: Ọjọ́ Friday ni.
0: O máa lágbára.
1: Kábíyèsí o.
0: Ọjọ́ Friday.
1: Friday.
0: Ọjọ́ Friday.
1: Friday.
0: Olúwa mi gbẹ.
1: Ó yẹ sà.
0: Wòlé ń bọ̀.
1: Kábíyèsí o máa ṣe.
0: Láti lo Májèmú.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Fún wọn ní ìlú ọ̀fà.
1: Alleluya.
0: Omi yìí.
1: Yẹ sà.
0: Ní màá kọ́kọ́ fi forí fún wọn.
1: Alleluya.
0: Ní ìlú ọ̀fà.
1: Ọ̀fà.
0: Ẹ̀yin tẹ́ ẹ náwó sókè. Abẹ́rẹ́ ikú ayé.
1: Orúkọ Jésù.
0: Tó fẹ́ fi gún ọmọ rẹ.
1: Orúkọ Jésù.
0: Ayé padà báyìí báyìí.
1: Àmì Jésù.
0: A lọ fi gún ẹni tó rùn.
1: Àmì Jésù.
0: Ẹ̀yin ará ọ̀fà.
1: Ọ̀fà.
0: A máa parí iṣẹ́ tiwa.
1: Ẹyọ.
0: Ní ọjọ́ Friday.
1: Ẹ̀mí mímọ́.
0: Aago méje.
1: Ẹ̀mí mímọ́.
0: Location.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ibi tí a máa lò lọ́fà. Sọfolúwẹ̀ ta hàn.
1: Sọfolú.
0: Ní o Sọfolúwẹ̀ hàn.
1: Bẹ́ẹ̀ni sà. Sọfolúwẹ̀ ta hàn la máa lò.
0: Nínú OGS.
1: Nínú OGS yẹn ni.
0: Ibikíbi tó o bá wà.
1: Ibi o bá wà.
0: Rí ipò tètè débẹ̀.
1: O jẹ́ tètè máa bọ̀.
0: Tètè wọ́n pàdé ọlọ.
1: Ẹ máa bọ̀.
0: Bí bá ti ń parí.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ó di sango ọ̀tá.
1: Ẹ
0: o. Ó máa ní agbára.
1: Alágbára sà.
0: Ẹ̀yin ará ilé sà.
1: Ilé sà.
0: Ẹ múra o.
1: Ẹ múra.
0: July 10.
1: Bẹ́ẹ̀ni sà.
0: 10/11/12.
1: Bẹ́ẹ̀ni sà.
0: July 10.
1: Bẹ́ẹ̀ni sà.
0: 11/12. Ní ìlú Iléṣà.
1: Wọ́n máa lágbára sà.
0: Bẹ́ẹ̀de wòlíì.
1: Yẹ̀sà.
0: Wòlíì. Kòkò tó Jésù.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ó máa ní agbára.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Bẹ́ẹ̀de nùtà yìí.
1: Ó yẹ sà.
0: Sàmí o.
1: Ó yẹ.
0: Wọ́n ní faṣọ dúdú di ọmọ rẹ.
1: Àmì Jésù. Kábíyèsí o.
0: God bless you all.
1: Ọlọ́mọ àbùkù wọ̀nyí o.
0: Yóò dára fún ọ.
1: Amen.
0: Ìwọ gẹ́gẹ́.

0: ṣèjìrẹ́ ń bàdọ̀. Láàrin ọjọ́ mẹ́ta tó gbẹ̀yìn ìrìn àjò oṣù kẹsà. Bí ọwọ́ Ọlọ́run yóò ti máa mú gbogbo èèyàn kọjá sí ìpele tó tàn. Ooru àṣírí. Pẹ̀lú Crossover Night June Edition. Látọjọ́ Sunday 28, Monday 29, àti Tuesday 30th June. Next level. Ìpele tó kan la pòrí ẹ̀. Ẹ̀mí Ọlọ́run sọ fún ọ̀lẹ̀ máa bá lọ báyìí. A fẹ́ sílẹ̀ pẹ̀lú ọ̀tún. A fẹ́ mú ìwọ kúrò nípele yàgò. Kọjá lọ sí ìpele àníkú àti àníṣẹ́kù. Àṣírí ọmọ tó ń jà ọ́ máa tú. Gbogbo ẹ̀ lórí òkè ogun àṣejìrẹ́ ń bàdọ̀. Lọ́jọ́ Sunday 28, Monday 29, àti Tuesday 30th June. Ọ̀pọ̀rọ̀ ṣọlá nínú ọ̀rọ̀ àtúrin ló ń bọ̀. Wòlíì Àṣọ̀rọ̀ ṣẹ́ ni. Prọfẹ̀sà Adébáyò ju ọtọ́rìtì. Wọ́n máa súre. Wákàtí àdúrà mẹ́sàn-án láàárọ̀. Mẹ́rin ìrọ̀lẹ́ pẹ̀lú mọ́kànlá alẹ́. Láti Ìbàdàn tó bá jẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun. Àṣejìrẹ́ ni ẹ máa bọ̀ ládójúkọ kò kápọ́lá. Orí òkè ogun lẹ nígẹ̀. Kó tó wọnú oṣù keje ni. Jésù Olúwa yóò ti tó ìtàn rẹ kọ́.
1: Bí Olúwa ṣe ń bẹ tí ẹ̀mí ẹ wà.
2: A ti bá ti bẹ́ẹ̀ kan spirit us.
1: Níwájú Olúwa tí mò ń gbàdúrà.
2: Because the Lord that I'm praying.
1: Níwájú ẹ tó la yàtọ̀.
2: Before he down 7 and 8.
1: Mo gbọ́ yẹn pé.
2: I had the voice that.
1: Ọjọ́ ẹ̀rí rẹ pele.
2: Amen.
1: The Lord that one is complete today.
2: Gbogbo ẹ̀yin tẹ́ ò sọ ẹ̀rí.
1: You that never testify before.
2: Ẹ̀yin tẹ́ ti sọ ẹ̀rí.
1: All you have testified before.
2: Tí ẹ̀rí yẹn ti wá expire.
1: And night is expired.
2: Ẹnìkan ní sẹ́ẹ̀rì máa expire.
1: So that I can expire.
2: Ama expire.
1: Yes, so it can expire.
2: Yìí máa gàdá bàtà.
1: You can expire.
2: O ti sọ ẹ̀rí kan.
1: You have given testimony before.
2: Wọ́n àjọ sọ mi.
1: They don't let you see another one.
2: Ní alẹ́ yìí.
1: Tonight.
2: Bó ṣe ń pò mí.
1: Àti àyárí mi.
2: Gba ẹ̀rí tuntun.
1: Amen.
2: I give you testimony.
1: Èèyàn kì í ṣàdédé kan gbọ́ mi.
2: You don't just hear me by myself.
1: Àfi tí Ọlọ́run bá màmá kọ́kọ́ gbọ́ mi.
2: Except God deliberately say you will hear me.
1: Èèyàn kì í dẹ̀ gbọ́ mi lálẹ́ rí.
2: I can never hear you without having testimony.
1: Alẹ́ yìí.
2: Tonight.
1: Ẹn tó la yé àtọ̀run
2: wípé. He tell us seven hundred
1: says. Kò mi ọwọ́ rẹ̀.
2: Shake your hands.
1: Màyé
2: gẹ̀dà
1: rárá ṣú
2: Yemana
1: Gbogbo ayé tẹ òrówó rí.
2: You that never had money before.
1: Abẹ́ yìí tẹ ti rí rí.
2: Oh, you have had it before.
1: Tí ẹ ò rí mọ́.
2: But now you don't have it again.
1: Ẹbẹ̀rẹ̀ sí rówó.
2: Amen. Begin to have it.
1: Makale kéde bó ṣe ọ̀dàbà yasari.
2: In the name of Jesus.
1: Mo ń sọ tẹ́lẹ̀.
2: I prophesy.
1: Owó gidi.
2: Huge amount.
1: Owó gidi.
2: Huge amount.
1: Ó yẹ gbà.
2: Amen.
1: Gba owó.
2: Amen.
1: Gba owó.
2: Amen.
1: Gba owó.
2: Receive money.

0: aṣalẹ. Democracy Park Lakurẹ la o ti pàdé. Iṣẹ́ agbára máa ṣe lọ́dún yìí. Wà á sọ testimony.
1: Orúkọ mi ni Akíndólérè Adéyẹmí láti ìlú Ìdànrè. Ìyàwó mi ló yìn fighting wá sí program yìí láti ìlú Ìdànrè. So ìgbà tó yìn fighting mo ti kọ́lé kan tẹ́lẹ̀ 2016 mi ìrìkọ́ tán. Ṣùgbọ́n Ọlọ́run bá mi parí ẹ̀ ní ọdún yìí náà ilé kejì náà ọdún yìí náà ilé kẹta.
2: Mo kọ́ 2016
1: mo ti ń kọ́lé yẹn mi lè parí ẹ̀. So ìgbà tí ìyàwó mi wá tán wá ní mo ní mo like mo ní mo try. So mo wà asthmatic tẹ́lẹ̀. So Ọlọ́run wò mí sàn.
2: Ọjọ́ yẹn náà.
1: Bàbá ìgbà tí mo dé program yẹn bàbá fún wa ní pure water oníká jókòó. Mo yẹ mu pure water yẹn àyà mi kan clear bẹ́ẹ̀ ni pé wọ́n kàn fi kan fọ́. Màá dúró síbi tí smoke wà tẹ́lẹ̀ mi ò lè dúró. Mo bẹ̀ sí ń dúró. Gbogbo nǹkan tí mi ò lè ṣe tẹ́lẹ̀ mo bẹ̀ sí ń ṣe. Ilé yẹn náà pàápàá ẹnìkan sọ pé ó ní òun gan pa ilé mi pé mo kọ́lé yẹn pé mi ò rí igi kan lé yẹn pé kò sówó. Ó kàn lọ ó já igi 1.something million. Ó ní kọ́ kó lọ site wọn kó lọ ọjọ́ kẹta Ọlọ́run pèsè owó yẹn. So mo ṣáàbẹ̀ sí mi ò ó pọ̀ mi ò lè sọ tán.
2: Ẹ tún wá kọ́ mi.
1: Mo ìmí ìkẹta Ọlọ́run tún pèsè ẹ̀. So
2: àwọn
1: ìwà sọ pé wọ́n ní past wọ́n ní mo ní gbògbèrè owó. Ọlọ́run orí òkè òkè ló ṣé o kì í ṣe mi
2: o. O ti wá ní gbègbèrè owó báyìí.
1: Bàbá mo dúpẹ́.
2: Gbègbèrè àná ẹtì ló bọ́ sí ọ lórí. Ẹ pariwo ọ̀run ṣe. Ibùkún máa bọ̀. Ọ̀run ṣe. Ìrànlọ́wọ́ máa bọ̀. Ọ̀run ṣe. Ojú rẹ máa bọ̀. Ọ̀run ṣe. Ayé mi dìde. Ọ̀run ṣe. Ìpín mi yí padà. Ọ̀run ṣe. Àyànmọ́ mi fọ́hùn òkè. Oyè ọ̀dọ́. Màyé gẹ̀rú àbáyá gàdá sá. Ràdábàjá báyá gàdá sàdá. Màṣá lè gẹ̀rú àbáyá. John chapter 3 verse 27. Mo fẹ́ kẹ ká pẹ̀lú òye ká tó lọ gbàdúrà méje. John 3:27. Jùwánù sì dáhùn ó sì wí pé èèyàn ò lè rò ohunkóhun gbọ́. Tí a bá fún
3: látọ̀run wa
2: ọ̀gá kò sí bó ṣe sapá tó.
3: No matter how much you try.
2: Àwọn kankan bẹ̀.
3: There are some things
2: tí ò lè wá.
3: That will never come.
2: Àfitọ́run bá sí.
3: Until heaven opens.
2: Àyá gàdé bẹ̀rẹ̀ àṣàṣà. Ẹ tún pariwo ọ̀run sí. Ẹ kígbe ọ̀run sí.
3: My heaven
2: open. Sọ pé ọ̀run sí.
3: My heaven open.
2: Sọ pé ọ̀run sí.
3: My heaven open.
2: Láti òní lọ.
3: From today.
2: Mẹ̀dú àlejò.
3: In the name of Jesus.
2: Gbogbo èyí tí ọ̀run tì.
3: All of it that happened at the shelter gate.
2: Ọ̀run yín bẹ̀rẹ̀ sí. Lọ́jọ́ tí ọ̀run bá sí. Ìwọ dìde.
3: Ìwọ
2: sànú
3: sún.
2: Wà á dìde.
3: Ní ọ̀run.
2: Níbẹ̀lì pé Ọlọ́run bẹ lọ́run. Ó ṣe ń tó
3: wù.
2: Ní àtètè kọ́ ṣe. Ọlọ́run dá ayé. Ó dá ọ̀run. Alẹ́ ń tó le mọ́
3: yìí.
2: Ẹ sọ fún un. Ọ̀run ẹ̀ ló tì.
3: Gàbà
2: lẹ́sẹ̀. Tó o bá ti gbọ́ mi tán.
3: Ní
2: kété.
3: O
2: gbúdọ̀ gbàdúrà 15 minutes.
3: Or
2: 30 minutes.
3: Or 30 minutes.
2: Tó o bá ráyè.
3: If you have time.
2: Kí ìyàmọ́ bá jẹ́ mi.
3: That you don't stop anything.
2: Ọ̀run mi sí.
3: My heaven must open.
2: Ó rí pé Psalm 121.
3: Psalm 121.
2: Ó ní èmi ó gbé ojú mi.
3: I will lift up my eyes.
2: Sí ibòsà.
3: Unto the hills.
2: Orí òkè wọn ni.
3: Orí òkè wọn ni.
2: Ìyẹn ní ọ̀run.
3: That's heaven.
2: Ibo ni
3: ìrànlọ́wọ́. From where is open my help?
2: Àìsà. Ẹni tí ó bá rí ìrànlọ́wọ́.
3: Anyone that still have
2: faith. Ló mọ̀ ọ́ ṣe.
3: They are the ones that is complete.
2: Mo ti rí àwọn tó lẹ́bùn.
3: I see people that are gifted.
2: Mo ti rán tó mà dúà
3: gbà. Pray.
2: Mo ti rán tó lánà
3: ìtì. People that are naked.
2: Mo ti rán tó mọ̀ wàásù
3: ṣe. People that can preach.
2: Tí a ò ràn wọ́n lọ́wọ́.
3: But we never help.
2: Mo rí àkísà lọ́run.
3: I think I'm all right.
2: Mo dẹ̀rẹ̀ ẹni tó wà fúré.
3: And I tell you that.
2: Nínú operation.
3: In operation.
2: Ṣùgbọ́n tí a ràn lọ́wọ́.
3: What their help.
2: A lọ sí pati kan.
3: We went to a party.
2: Ní ọdún díẹ̀
3: sẹ́yìn. Some years back.
2: Ìkan lára àwọn ọ̀rẹ́ mi.
3: One of my friends.
2: Láti America.
3: From America.
2: Ó wá sòkú.
3: He came for Berlin.
2: A wá lọ sí Berlin.
3: Went there.
2: Àwọn èèyàn ńlá ńlá lọ́wọ́.
3: Great people were there.
2: I say great people.
3: Àwọn èèyàn ńlá ńlá.
2: Big people.
3: Àwọn
2: ènìyàn tó
3: millionaire.
2: Ọmọ kunrin tó wa pe ko wa
3: kọ. Ìbá jẹ ìbá jẹ tó
2: sí. Níwọ̀n bá tèmi.
3: Jọba o nọ dẹ.
2: Mo mẹ́mbà mo rí
3: fún. Àdó tó sà.
2: Àsorí mo ti kọ ní pati.
3: Bàtà fún mi pati.
2: Na mo rí ọmọkùnrin.
3: I was in this young man.
2: A ti kí he.
3: You from
2: good. Abọ́ sí sí.
3: Jókì sí.
2: Abọ́ sí ẹ. Bẹ́ẹ̀ ni ló ń dà.
3: Ìwọ jọ jọ mi.
2: Ṣùgbọ́n tó yà mí lẹ́nu
3: ni pé.
2: Wọ́n ń gbé owó fún.
3: They were giving me bells
2: of money. Owó bẹ̀rẹ̀ mo ni.
3: I don't ask.
2: Ta lọkùnrin.
3: Who is this man?
2: Wọ́n ní gbogbo orin sẹ́yìn.
3: The star this is.
2: Wọ́n ló ń lo ni.
3: He owns there.
2: Ibo ló ti rówó.
3: Where did he get money?
2: Wọ́n ní gbogbo group tí mò ń
3: wò yìí. The time the group that sees
2: that. Kòsí nǹkan fẹ́ ṣe láyé.
3: The people want to be like.
2: Kojá London.
3: Whether
2: in Kojá America.
3: In America.
2: Kojá Canada.
3: Or Canada.
2: Ọmọkùnrin náà mú lọ.
3: Is this the man they
2: know? Torí àbúrò ìtàn nínú wọn.
3: Because the younger brother
2: of Canada. Àìsà. Ìyá ò jẹ n tí ò lé ìyá.
3: Ìyá ló máa bí
2: o. Tó a lè kígbe kígbe o.
3: Child if you can.
2: Ọ̀run ìrànlọ́wọ́
3: sí.
2: Lónìí ọjọ́ àánú.
3: Ọ̀run
2: ìrànlọ́wọ́ sí fún mi. Ẹ jẹ́ kí àwọn kan gbà á.
3: Ẹ sọ pé
2: tó bá mọ tó ń jẹ́
3: ìrànlọ́wọ́.
2: Ìwọ ọ̀run ìrànlọ́wọ́.
3: You have good of health.
2: Wà ní báyìí lolúwa
3: wí. Praise the Lord.
2: Sílì ìsísì yìí.
3: Ọyọ
2: ọyọ.
3: Need help.
2: O nílò ẹnìkan.
3: You need somebody.
2: Níbi gíga kan.
3: At the top.
2: Tó lè mú ẹ dání.
3: Oh
2: my God. Oh my God. Mo dúró mi ò dádúró. Mo sọ̀rọ̀ mi ò dásọ. Tó lè ṣàmì. Àwọn ràn ọ́ lọ́wọ́. Àwọn ràn ọ́ lọ́wọ́. Wọ́n ní gbàdúrà olùrànlọ́wọ́ méje fún ẹ.
3: Lẹ́nìí
2: olùrànlọ́wọ́ méje. Bẹ́ omi kan sọ̀dọ̀. Bẹ́ òróró sọ̀dọ̀. Náà jẹ́ gbàdúrà méje. Kí àwọn àdúrà yẹn máa bọ́ sórí omi
3: yẹn.
2: Ẹ̀gàdá ìlú
3: lọ láti lẹ̀
2: yìí. Ẹ̀gbàdúrà.
3: Ayé
2: ẹ̀gàdúrà.
3: Ẹ̀mí mímọ́.
2: Olúwa rán yàn sí.
3: Ó lọ sẹ́gbàtọ̀mí. Ẹ̀rọ yàn sí Olúwa. Ẹ̀rọ yàn sí Olúwa. Sẹ́gbàtọ̀mí. Sẹ́gbàtọ̀mí. Lọ sẹ́gbàtọ̀mí.
2: Àdúrà àkọ́kọ́ rẹ o.
3: Títà nàbà wa.
2: Olúwa lónìí.
3: Lọ tún dé.
2: Ẹ̀rán
3: ènìyàn
2: sí. Sẹ́gbàtọ̀mí. Àwọn tó fẹ́ lò.
3: Lọ́sùn wọ́n tọ́jú tọ́jú.
2: Ṣé wọ́n tètè máa ń gbàgbé
3: yìí? Yàrá ìdílé fọ́jẹ́ mi.
2: Ẹ fi orúkọ mi sí wọn
3: lọ́kàn. Bọ́lá máa máa ẹdẹ́ mi
2: tọ́ báyìí. Àwọn tó fẹ́ lò.
3: Lọ́sùn wọ́n tọ́jú tọ́jú.
2: Bọ̀ wọ́n tètè máa ń gbàgbé.
3: Yàrá ìdílé fọ́jẹ́ mi.
2: Àbí ṣé ogun ìgbàgbé ń ja
3: èmi?
2: Ẹṣẹ́gun yẹn báyìí.
3: Kọ́ ká dábàá tún náà.
2: Jẹ́ kí olóore rántí
3: mi. Lẹ́gbẹ̀rẹ́ pátọ́ rìmẹ́bà mi.
2: Àfikọ́ gba
3: ọ́. Omi tó bẹ́ ìtọ́.
2: Jẹ́ ká láàánú rántí
3: mi. Lẹ́gbẹ̀rẹ́ rìmẹ́bà mi.
2: Olúwa jẹ́ ìrànlọ́wọ́.
3: Láti mi rìsí fún
2: abẹ́rẹ́. Láti ibi gíga.
3: Láti tọ́.
2: Jẹ́ wọn rántí.
3: Láti
2: mi
3: rìmẹ́bà.
2: Jẹ́ ká rántí.
3: Láti
2: mi rìmẹ́bà. Kílẹ̀ tó sùn. Ẹ̀yin tọ́ lọ Mo gbàdúrà.
3: I pray.
2: Olórí àtàlánú.
3: That the doctor and helper.
2: Àtọ̀dùrà lọ́wọ́ tó nítumọ̀.
3: That I mean if you.
2: Wọ́n rántí.
3: Ẹ jọ rí mẹ́bà
2: yìí. Ẹ gbàdúrà kẹta.
3: Tẹ́lẹ̀ bàtí.
2: Òmìnira tó lé olórí lára.
3: Tẹ́lẹ̀ tẹ̀sí ni ẹ bẹ help from me.
2: Iná gbé jáde.
3: Die by fire.
2: Lónìí ọjọ́ àná.
3: Today be the best.
2: Òmìnira ibí
3: yẹn. Lọ jẹyà.
2: Òmìnira burúkú
3: yẹn. Láyé fún jẹyà.
2: Tó máa ń lé olórí.
3: Tẹ́lẹ̀ bẹ́ẹ̀ wẹ̀.
2: Sori ogun yìí.
3: Dábà tó
2: sà. Kò kí n lé àwọn èèyàn lásán.
3: If that is ordinary people.
2: Wọ́n á rí pé tó bá wo sọ̀rọ̀ ní
3: ẹ̀. Ìlú kan rántí.
2: Àwọn èèyàn lásán ló
3: kù. Ordinary people sọ̀rọ̀ ní.
2: Àwọn èèyàn gidi o
3: sí. Wọ́n ti bẹ́rẹ̀ kú àná.
2: Ìran máa kú
3: èèyàn.
2: No, they
3: will
2: not
3: stay.
2: Ìyá kan
3: lórúkọ
2: ńlá. Bẹ̀
3: ojú
2: òmìnira tó ń lé olóore.
3: Jáde
2: lára mi.
3: Ẹ tọ́ pẹ́ bọ́ọ̀lù.
2: Wà á lọ
4: tun lọ.
5: Ẹyin o mìíràn.
4: New Giants.
5: Tun lé alọ àná.
4: Jẹ́sí bẹ̀rẹ̀ bá
5: jẹ́. Ẹ dọ́dọ̀.
4: Ẹ
5: oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo
4: oyo oyo oyo oyo oyo oyo
5: oyo oyo oyo oyo oyo oyo oyo
4: oyo spirit
5: to buy and
4: fighting you
5: ko je pa won yan gidi on pe lowo
4: e to leave you
5: aya da bella
4: ina
5: le jade ina le jade ojo to jade lara mi bomo
4: di de ki ba go ni
5: ano ani mo wa so kan fodun meje
4: I tell you pe for 7 years
5: sir
4: as a prophet
5: ta ba ti gbadura ta se
4: pade
5: e mo wa lori oke
4: as on the man
5: today awon yan ma so fura won
4: kini people will be telling each other
5: woli yi lebo
4: that prophet is given
5: no hello hello ba
4: go meeting
5: o ton se yo so
4: that case will be solved
5: solution
4: will be solved
5: awa pari to
4: na finish
5: no bad day
4: when the
5: father
4: for testimony
5: mark juwo si
4: the only way to
5: as say kankan be la
4: I was talking
5: to you. He said,
4: "If only was it not even
5: a free arany,
4: lift your body.
5: Oh, good, my dear, one lewa.
4: What did I buy that in my home?
5: Oh, Jack, my son, I'm
4: on. Lift that money, lewa.
5: Mark, in jail.
4: What not to benefit?
5: Why my crew, my guy?
4: You come here to
5: be paid. In a legend,
4: I'm by fire.
5: Emi, Emi.
4: That's what he said.
5: Emi, lo, mena, le.
4: I am the jack of the house.
5: Lift that, Oja, the
4: top. When he came out,
5: oh, lo, fed that, he
4: won't. He said, "You want to go out the door?
5: Oh, ni mi, oh, ni ba.
4: I will not allow you.
5: Oh, ni subaloni.
4: But today,
5: oh, fiole.
4: I leave you alone.
5: Oh, to.
4: That was all.
5: I don't care. Time.
4: But bad day.
5: That nigga got me 1 million.
4: Someone gave me a million.
5: 2002. Oga fok.
4: Your brother don't
5: come again.
4: You be shot.
5: And you mean I have familiar.
4: You just leave me alone.
5: Ogun lewa.
4: Has got that.
5: See them worry.
4: That don't matter. See them.
5: Jada.
4: Go.
5: Jada.
4: Oh yeah.
5: Jada. Jada. Oluwa lo wi. Just no sabe. My
4: yada.
5: Jada.
4: Jada.
5: Jada. Ogun si them worry. Ogun lewa.
4: Jada.
5: My jada.
4: Oh.
5: My jada.
4: Oh.
5: My daddy, oh,
4: my daddy,
5: oh,
4: my daddy,
5: oh,
4: my daddy, oh,
5: amen. Amen. I do account you want, but that's
4: what you want. Where can I
5: speak? I know for
4: me. Oh, let's speak for me.
5: If that just so, then you know,
4: Lord. Don't deny me help.
5: I know, baby.
4: Let's be solid.
5: If you see, I know about you.
4: Pop. And let's speak.
5: If that got you for
4: me. Then I cannot speak.
5: Eh, Nazata.
4: Oh, thank you, Father.
5: David, we pray.
4: Let me say.
5: Talk when it comes.
4: He's dead, he won't
5: let. He's son.
4: In the heart of
5: son. Professor.
4: I want to show the best.
5: He's a Tori Salu. But Tori
4: Jonathan,
5: Jonathan, I just pray I know Kaja is dead.
4: The message we are just
5: oh, but Jonathan, I want my soul.
4: When they
5: want to come back, Bobo,
4: the message
5: we are just
4: not.
5: But Jonathan, Jonathan,
4: but when they
5: come, when I say one year, my
4: brother is dead. The child,
5: he
4: says,
5: "Oh God,
4: my brother,
5: most of the lesson, Bobo, Sammy,
4: I said,
5: I know your form.
4: My message is for
5: you. Only Bobo, Bobo, my say,
4: anything we do,
5: say I know today.
4: For that to come,
5: sell, my share,
4: don't play with it.
5: Iyan. Oh my God!
4: For me.
5: Oh my
4: heaven
5: God!
4: Heaven of help.
5: When the season,
4: ah, Coco,
5: of open heaven,
4: or we
5: clean
4: this week.
5: For so can be the
4: job of Allah.
5: Or we just let
4: them just once.
5: Wake,
4: you will shout.
5: Mima,
4: or
5: we know what?
4: Heaven of help.
5: MJ,
4: Shifu
5: Milanio, Matima,
4: don't come again.
5: Man,
4: we
5: are okay. Or we just,
4: Mima,
5: Iyana,
4: or
5: we know what?
4: Or we know what?
5: Or we know what?